0: Malaki, orí ìkejì. Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ̀yin àlùfáà, òfin yìí ni fún yín, bí ẹ̀yin kì yóò bá gbọ́, tí ẹ̀yin kì yóò bá sì fi sí àyà láti fi ògo fún orúkọ mi, ní Olúwa àwọn ọmọ ogun wí, èmi ó sì rán ègún sí orí yín, èmi ó sì fi ìbùkún yín ré, lóòótọ́, mo ti fi réná, nítorí pé ẹ̀yin kò fi í sí ọkàn. Wò ó, èmi ó ba irúgbìn yín jẹ́, èmi ó sì fi ìgbẹ́ rẹ yín lójú, àní ìgbẹ́ àsì ọ̀wọ́ yín wọ̀n ni, a ó sì kó yín lọ pẹ̀lú rẹ̀. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni ó ti rán òfin yìí sí yín. Kí májẹ̀mú mi lè wà pẹ̀lú léfì ni Olúwa àwọn ọmọ ogun wí. Májẹ̀mú mi ti iyè òun àlàáfíà wà pẹ̀lú rẹ̀. Mo sì fi wọ́n fún un nítorí bíbẹ̀rù tí ó bẹ̀rù mi. Tí ẹ̀rù orúkọ mi sì bá òfin òtítọ́ wà lé ẹnu rẹ̀. A kò sì rí ìwà búburú ní ète rẹ̀. Ó bá mi rìn ní àlàáfíà àti ní òdodo. Ó sì yí ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìwà búburú. Nítorí ète àlùfáà ìbá máa pa ìmọ̀mọ́ kí wọn kí ó sì máa wá òfin lé ẹnu rẹ̀ nítorí òun ṣe Olúwa àwọn ọmọ ogun lé òun í ṣe.
1: Ṣùgbọ́n ẹ̀yin ti yapa kúrò lé ọ̀nà náà.
0: Ẹ̀yin ti mú ọ̀pọ̀lọpọ̀ kọsẹ̀ nínú òfin. Ẹ̀yin ti ba májẹ̀mú léfì jẹ́ ni Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí náà ni èmi pẹ̀lú ṣe sọ yín di ẹ̀gàn àti ẹni àìkàsí níwájú gbogbo ènìyàn. Níwọ̀n bí ẹ̀yin kò ti pa ọ̀nà mi mọ́, tí ẹ̀yin sì ti ń ṣe ojúṣàájú nínú òfin. Bàbá kan náà kí gbogbo wa ní. Ọlọ́run kan náà kó a dá wa bí. Nítorí kí ni àwa ṣe ń hùwà rékèrékè, olúkúlù kò sí arákùnrin rẹ̀, nípa sísọ májẹ̀mú àwọn bàbá wa di aláìmọ́. Júdà ti ń hùwà rékèrékè, a sì ti ń hùwà ìríra ní Ísírẹ́lì àti ní Jerúsálẹ́mù. Nítorí Júdà ti sọ ìwà mímọ́ Olúwa di aláìmọ́, èyí tí ó fẹ́, ó sì ti gbé ọmọbìnrin Ọlọ́run àjèjì ní ìyàwó. Olúwa yóò kí ọkùnrin náà tí ó ṣe èyí kúrò, olùkọ́ àti ẹni tí à ń kọ́ kúrò nínú àgọ́ Jákọ́bù wọn ni. Àti ẹni tí ń rúbọ rẹ sí Olúwa àwọn ọmọ ogun. Èyí ni ẹ̀yin sì tún ṣe. Ẹ̀yin fi omijé àti ẹkún àti igbe bo pẹpẹ Olúwa mọ́lẹ̀, tó bẹ́ẹ̀ tí òun kò fi ka ọrẹ yín sí mọ́, tàbí kí ó fi inú dídùn gba nǹkan lọ́wọ́ yín. Ṣùgbọ́n ẹ̀yin wí pé, nítorí ìkíni, nítorí Olúwa ti ṣe ẹlẹ́rìí láàrin ìwọ àti láàrin aya ìwé rẹ. Ẹni tí ìwọ ti ń hùwà ìtàn sí, bẹ́ẹ̀ ni ẹgbẹ́ rẹ ni òun ṣàìṣe àti aya májẹ̀mú rẹ. Òun kò á ti ṣe

0: ti a ran lo ni won ri wepe won ni isoro pupo nitori Joseph o bi won le re oro o ro we o so fun wipe se ki se pe e wa se ami ni ile Egypt e nfe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wipe bi won ba fe onje won lati mu Benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won yi ti bi pelu ni o mu owo si Egypt gbati o ya Jacob ko awon baba nla meji lawon yi pelu Joseph awon na ko pelu awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israeli awon wonyi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigbati o ya iya nje won oju npon won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe Oluwa ni Olorun ran Moses si won o si so wipe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin wipe o si se le ojo na ga Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt ile Egypt ni a fi se apere fun wa wipe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won tin fe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti a sin sin Oluwa onroro ni ti a npe ni satani sugbon nigba ti o wo Oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se yebiye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a si fi han wi pe eyi yi ni odo agutan Olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a kepe Oluwa ti a si jewo ese wonyi fun Olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le Olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wipe mo ti di onigbagbo e je wipe mo n lo si ijoba orun sugbon nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawole sugbon gege bi eni ti o n fe mo kini inu Olorun kini ife Olorun bi a ba ti ni igbala ni a je ki Olorun ki o di adari oko ti a wo ohun lo ma n fi eto si igbesi aye wa ohun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko wepe bayi ni a se ngbeyawo ko si itoni o ni isina pupo se wa ni igbeyawo awon opolopo to si je wepe se awa na ti mo ni ile Yoruba won so wepe iyawo ti a fi jo fe iran ni owo lo àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́ tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó ilé ijó la ti ń bá wọn pàdé tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé àwọn tá a bá pàdé bẹ́ẹ̀ wọn kì í lè dúró nílé nítorí wípé àwọn pàápàá a ò fipá nìtàn fún wọn bàbá tiwọn ó fẹ púpọ̀ ni ìyá tiwọn náà ó ṣeéṣe kó jẹ́ ìkarùn-ún tàbí ìkẹfà nínú ilé bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé ṣùgbọ́n àwa ni ọlọ́run ṣe ní olóríire bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó wípé ẹnìkan pè wọ́n jókòó ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀ kò rí bẹ́ẹ̀ tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀jáde wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́ ẹtí a bá jókòó sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ́ ludo ni atanámọ́rí tí a ń ta a ò pa ní ìtàn fún wa wípé níbi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣí wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ̀ nìyí rárá ò kì í rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ni ọlọ́run dìídì jókòó ni ó kọ bíbélì fún àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé kí ayé wa kí ó má ba dàrú kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà ti ìgbàgbọ́ ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí àbí inú ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí mo sì ń bẹ ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́ kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títí ó fi rí jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá exodu ẹsẹ ìkẹta mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹran ti ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní íjíbítì kúrò lé oko ẹrú nítorí ọwọ́ agbára lé olúwa fi mú yín jáde kúrò níhìn-ín a kì yóò jẹ àkàrà wíwú ó ń sọ fún wa ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ là ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tún ẹ̀dá titun ó ní ẹran tí ọjọ́ òní ọjọ́ tí a gbà ọ́ là ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ ọjọ́ tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là ọ́ lóye tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà ó ní ẹran ti ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé kúrò nínú ìfẹ́ ti ara ẹni kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ kí ó máa sọ fún ọ wípé kí ó máa tì ọ́ gbọ́n ọ́gbọ́n wípé kí ó ṣe èyí tàbí kí ó ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí jésù tí ó gbà mí ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ jésù wẹ ọkàn rẹ mọ́ ọjọ́ ńlá ni ọjọ́ náà kò sì yẹ kí o gbàgbé ó ṣeéṣe níbi tí o ti ń wá owó níbi tí o ti ń fẹ́ ṣòwò ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti agba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se gbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti agba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o yi o ni wi pe gere ti agba okan won eniyan won yi la ni ki se wi pe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won be si ni se akoso won ni exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won kan lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to saju olorun ni bo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata ba o lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun adamu eni to si se amona iru eniyan bi inoki eni to se amona eniyan bi noa awon eniyan to ti saju wa ninu igbagbo eni to ye ki agbekele ni bo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de oluwa won si so fun wa pe oluwa si nlo ni waju won ninu owon awo somo li osan lati ma se amona won amona ni eni ti o mo ona to si nlo si waju ti o so fun wa pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lati ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awo somo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si ma nko awon eran jetro to ma nko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni aginju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wepe ah sebi mose ti mona awa ti a wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu ile ti e ohun o ti ifeto si ile ti e iwo na tun lo ko ti e ba o fe sina niyan mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israel le lowo Olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se Olorun saju e so nso ona so nso fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won si nka bibeli won le ka samu ju kini lo o ye ki abi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo si ile cinema ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife kunfe se olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo we yin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun wi pe o ya ni le tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísírẹ́lì ni wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Númérì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àmọ́ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númérì orí kẹwàá kí a wò láti ẹsẹ̀ 29. Mose sì wí fún Hobabu ọmọ Ragueli ara Midiani àna Mose pé àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín wá bá wa lọ. Àwa ó ṣe ọ́ lé oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísírẹ́lì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn Ísírẹ́lì. Olóhùn ṣàmọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan. Ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sú àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de Ọlọ́run. Ó fẹ́ sú wọn ká sọ wípé a ò mọ̀nà kí ká ṣe máa sọ pé kọ́lọ́run ṣàmọ̀nà wà. Ó fẹ́ sú wọn ni Mose bá sọ fún Hobabu ọmọ Ragueli àna rẹ̀ wípé wá bá wa lọ à sanwó fún ẹ. Èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn. Bàbá bèrè inú àwọn tó wà nínú ayé owó púpọ̀ ni wọ́n ń sàn. Ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí tí Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là bí orí bá ń fọ Jésù orí ń fọ́ mi o a sì mú kúrò. Bínú ń rán ni Jésù èwo ni mo tún rìn bá mú kúrò a mú kúrò. Bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá sáà ti bó ti jẹun tó bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn èṣù á sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́. Bó jẹ́ àgbálùmọ̀ ni bó jẹ́ ọ̀sán ni èṣù á sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́. Bójọ́ sàn ni a kan máa wọ̀ dànù. Bó jẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́. Ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀. Bóyá bí ẹyin ni wọ́n á ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹni ò gbọdọ̀ jẹ́yìn o òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ̀. Ó fẹ́ kó kú sínú oyún yẹn ni. Ó tiẹ̀ ṣe é ṣe kán. Wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ ó parí folúwa ẹ̀. Ṣùgbọ́n gbàtà ti di onígbàgbọ́ gbogbo èèwọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀sán ni ìbẹ́pẹ ni gbogbo nǹkan pátápátá làwa ń jẹ tara ẹ̀ ń dán ṣùgbọ́n kò sípò tún sanwó mọ́. Bẹ́ẹ̀ náà ni pé ó ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ Ọlọ́run ó ń fẹ́ ìtọ́sọ́nà kò ní pé ó ń sanwó. Nǹkan tó jẹ́ pé nínú ayé àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀ àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn owó púpọ̀ ni wọ́n ń san fún wọn. Èyí ni ìṣìnà tí Mose àti ọmọ Ísírẹ́lì tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ. Wọ́n ń sọ fún Hobabu pé a ṣe ọ́ lóore a san fún ọ bó bá lè bá wa lọ. ninu ese ogbon o si wi fun won fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko oran ti igba to fe sise ni se bi olorun lo dari re oran ti ko to wa se ko se bo olorun lo dari re oran ti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re si bi ti o ti ri se gba to da be ni pe eyin kan won ni ta se bi olorun lo ti ndari re o wa fi olorun isile o wa da be ni pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe ah e jowo eyi ni asise ti mose ati awon agba isre ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o ba bu sugbon adupe lowo olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ija ti le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo o ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese kejile logbon ni ese iketale logbon won si shikuro ni oke oluwa ni irin ojo meta apoti majemo oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo nwa ibi isimi se won mo pe igba to ba fe gbe yawo o nso pe mo ti e fe isimi bi n ba gbe yawo nsin ile eni tin ba wa ma le mo wipe mo debi ti mo nlo olorun lo ma wa ibi isimi ori ti won so wipe apoti majemo oluwa si siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma wa to si ma ri to si ma je ki o di mo fun wa wipe ohun ti ri ni ese kerin le logbon awo samo oluwa nbe lori won le osan nigba ti won ba si sikuro ni ibodo o nso fun wa ni exodu ori ikerinla igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wipe to ba je se wipe olorun lo ndari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wipe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wipe wadi ara re bere lowo olorun wipe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbesi ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wipe isoro yi de ki a le fi agbara olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowofa re afihan o bo ba je wipe o ye ki o ronu pe wada afihan o bakan na ranti wipe olorun dari awon omo israeli o si nto won o si nto won won lo ni jesus tele won tele olorun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re sugbon wa wo ibi ti olorun dari won lo ni exodu ori ikerin la lati ese ikewa nigba ti farao si sunmo to si awon omo israeli gbe oju soke won si kiyesi awon ara egypt n bo leyin won ẹ̀rú sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeé ṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ́ ọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ń là á yé ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeé ṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ́ ọ sọ́nà, ó wá gbójú sókè, ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tá a ń pè ní Fáráò. Ó lè jẹ́ Fáráò àìsàn, ó lè jẹ́ Fáráò àìní, ó lè jẹ́ Fáráò àìríṣẹ́ṣe, ó lè jẹ́ Fáráò àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ Ọlọ́run, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run, pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo rí yìí? Ṣé bí Fáráò ta akọ̀ sílẹ̀? Níjẹ lo ni mo rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí? Kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí Fáráò dé, rántí o, bàbá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ. Bóyá pé kò ṣe àtúnṣe ní tà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ, pé bó bá ti ní ìyàwó méjì, dandan ni òun láti ṣe àtúnṣe bó bá fẹ́ wọ ìjọba Ọlọ́run. Tàbí bó bá tì ní kankan, òun láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ, pé o sì láti dúró de ìtọ́ni Ọlọ́run. Ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn, o ti ń gbọ́ràn yìí, Tọ́lọ́run sì ń tọ́, tínú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni, bíná ń jó bójo ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣù wa ni kò fòkó nìṣó, pé ṣó ń kọrin ni. Ó sọ pé o bọ́ lọ́wọ́ mi, mi ò tí kú, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà á wájá. Bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wà á máa sọ pé ǹjẹ́ màá lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday, ǹjẹ́ màá lè lọ sẹ́kọ̀ọ́ Bélì yẹn? Pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ni, àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́ kò sẹ́ni tó ka Bíbélì bíi tiẹ̀ yìí tí kì í dáran. Bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn, ìwọ náà wá gbé, ìwọ èèyàn dúdú, ìfa náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa, ojú òrìṣà tiwa lẹ̀, ò gbé Bíbélì, ó di nǹkan mí mà ẹ lọ́wọ́, abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dète. Àyà ẹ wá já, ó ní kíni kí n ṣe? Èyí ni ó dé bá ọmọ Ísíráẹlì, ni wọ́n gbójú sókè náà rí Fáráò ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá. Wọ́n sì wí fún Mósè pé nítorí Isa kò sí ní Íjíbítì, kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù, láti kú ní ijù, èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde ti Íjíbítì wá? Bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́, wà á bọ́hùn. Gbà tó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ Bíbélì, tá a kọrin, tá a pàtẹ́wọ́, tá a gbàdúrà, tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà, gbangba ìjọba Ọlọ́run a máa jọ débẹ̀ ni. Bó o ti délé náà tilẹ̀kùn, àbí eré ni, ó kánlẹ̀kùn, wọn ò dáhùn. O sì ń gbọ́ rédíógrám, ó ń kọrin nínú ilé, ó ń gbọ́ bóyá ọkọ ẹ ni, ó ń kọrin tiẹ̀. Ó sì pe àwọn ọmọ, ó ní ẹjẹ́ máa ju ìyá ẹjú ìyá wèrè, ìyá àjẹ́ ẹjúlẹ̀, olóhùn àwọn tó wọ́ káàkiri lóru yìí. Ó tún kánlẹ̀kùn, kò sẹ́ni tó dáhùn. Ó pe ọmọ ẹ̀ pé adé o, tó o bá dáhùn, tó o bá ṣílẹ̀kùn, adé náà jókòó lé, àbọ̀ ọmọ mi kọ́ yìí ni. Èṣù wa máa sọ pé ṣé mo fẹ́ ka Bíbélì ni? Ẹ̀wọ̀n ti ka Bíbélì, Bíbélì náà ó gbé ẹ̀ ń sìn, ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa, o tí ì mọ nǹkan, ojú wa rí nǹkan. Àyà bẹ̀ sí ní já. Àwọn ọmọ Ísíráẹlì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé Mósè, ṣé kò sí Isa òkú ní Íjíbítì? Ó bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú, sínú ẹ̀ṣẹ̀, kakun lọ sọ́run àpáàdì, ju èyí tó mú wa jáde, wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe. Wo ẹsẹ̀ ìkẹtàlá, Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù, ẹ̀dúró jẹ́ ní sùúrù. Mósè fún ara ẹ̀ kò tí ì gbàdúrà, ó ní ẹ̀dúró jẹ́ ma se alaye fun o yeke yeke e ti o fi je wipe eduro je to wi ni we ko wi be oni e ma beru eduro je ke si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lai lai nitori ti oluwa yo ja fun yin ke eyin ki o pa enu yin mo oluwa si wi fun mose pe e se ti iwo nke pe mi so fun awon omo israeli ki o si so awon omo israeli ki won ki o duro je abi ki won ki o se kini olorun o ni ka duro eko bibele tori isoro olorun o ni ka duro pe a o gbodo sise sin oni tori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so fun mi o ka gbadura mo si gbadura wo isoro ti mo ri eyi ti olorun si yan fun mi a mo de ti gbe yawo sin onu kan koja odun meji nkoja a o bi mo olorun ni ko tesi waju ni tesi waju adura ni ko tesi waju eko bibeli ni ko tesi waju ati ma korin yan olorun logo ni ko tesi waju ati ma jeri kaakiri pe jesu ngbala jesu so di mimo jesu fi agbara e mo kun ni jesu wo san jesu si ma pese Jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu a ma so pe duro je o e to tin wa su tele tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo te si waju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawon obi e ton so fun e wi pe o to su e na awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon o si ti iloko o si ti igbeyawo awon eyan si ma so fun e pe te jeje ti eyin na ti poju iwo lo pa jesu ni ewo ni ti e ba ni ti e se wale o tin gba were mesi o ti eyi ti poju won ma so fun e pe duro je olorun si so fun wi pe e ton e bon se nsoro si yen ton se nunu bi ni se si yen oni ko tun tesi waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni eyangbe ile aarin isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o a fe bere rin ajo wa ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tesi waju o eje ka lo o iwo to ri isoro ni gbesi aye ta so pe o ya o eje a tesi waju a fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tesi waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sunkun mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe tate si waju ni tesi waju adura tesi waju ati ma ka oro olorun tesi waju ati ma gboran si olorun lenu tesi waju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re file olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesi waju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesi waju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyen fara o wa leyin bo ba pada olorun o ni be pada o olorun ti be ko ni ba ni keni pada si egypt bo ba pada owo fara o ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bọlọrun ba wo okun pa mo ro pe o ye ka ni igba lati wo okun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun iná tí o ba ju Olorun ko gbọdọ ju omo Olorun se bi awon Sedraki Mesaki ati Abednego ati se ife Olorun ni o wa ninu okan won ni Nebuchadnezzar wa pe won pe ete jeje o e ma je ki gbagbo yi ko ko di nkan mi mo yin lowo bo ba je wepe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo won elo ori te ba teri ba die otito ada ti won be ba ko tani Olorun na ti o gba yin lowo mi ah won ni ba je be oba e to so yen o ti so ko ja e teyan so bo ba je be ni so ina na lo dale Olorun yen afesin asin fe ko ye oba wi pe Olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebuchadnezzar awon elomiran won ma se igbagbo won so pe ah ma je kinu bi awon agba o gba telese o ba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lolorun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebuchadnezzar o ba dana okun men to nda ko men to nda na fun awon omo odo ti e lo dana fun lati pa okosimo o ba de awon omo Olorun a ki de omo Olorun owo to ba fi de omo Olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebuchadnezzar won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ati Abednego ton so pe bi na njo ma de bi ton tin keko oro Olorun bojo nro bi o so umbrella ma de be bo je pe Pharaoh nbo leyin okun po wa waju mo lati sin Olorun ti won se ipin meta ni won won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan to jo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo no ba rin kakiri ni una no ba soro o le mo nkan ton so o le mo gba ti o ba se tan lati line na ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba won so ru e iwo ta ya nja to debe o le gboru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oki o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebuchadnezzar ti esu ti awon iya agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo nlo ninu na yen Jesu wa pade e nbe on wa soro Nebuchadnezzar ba taju kan pe emo kini mori ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo Olorun eyin omo oga ogo o ni ejade na ba jade ah won ni ko siru Olorun to le gba yan bi ru eyi awon ton fe tele ona to Olorun niyan ki la ti ri si ko pe na gba ti Nebuchadnezzar to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe garawa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si Olorun o ta la tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otelemuye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura
1: ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o.
0: Lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà, ẹ pè wọ́n jọ, kí lẹ̀ṣẹ̀ ìyàwó ẹ?
1: Ẹ ò ń ka Bíbélì ni, ẹ̀ṣẹ̀ náà nìyẹn.
0: Kí lẹ̀ṣẹ̀ ọkọ ẹ? Ẹ̀ṣẹ̀ ọkọ mi ni pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bóde jó bá wà, àjọ máa ń lọ. Bóde òde ẹbọ jíjẹ bó bá wà, àjọ máa lọ ń jẹjẹkújẹ ni. Ṣùgbọ́n ìsìn ó wá lóhun ti rí kan, ìjẹkújẹ kò jẹ mọ́. Ìmukúmu kò mú mọ́. Balẹ̀ balẹ̀ bí ò bá jẹ́ pé ó lọ sẹ́kọ̀ọ́ Bíbélì, ilé ẹ̀ ló ń jókòó sí ìsìn, ìyẹn gan-an ló ń ta mí lára. Pé ó ju èṣù sílẹ̀, kò sì fẹ́ sin èṣù bá ṣe ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n á sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o, nínú ilé bí kò sádúrà. Kò sí ọ̀rọ̀ Ọlọ́run kíkà, o sì gbọdọ̀ ka Bíbélì, ò gbọdọ̀ gbé Bíbélì wálé. Ìwé tán máa ń fún yín láti kẹ́kọ̀ọ́ lọ, o gbọdọ̀ mú wálé. Irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni. Irú òfin bẹ́ẹ̀ ni Dáníẹ̀lì gbọ́ ló sọ pé òun mọ nǹkan tó ń ṣe. Ibi kìí ṣe ilé òun, ọ̀run nílé. Ìgbà tá a bá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run? Kíá ló bá lọ ń gbàdúrà. Ìgbà tán wọ́n mú dé ọ̀dọ̀ ọba, kò jiyan, ó wọ̀ wọ́n lójú báyìí náà ni. Wọ́n sọ pé kò sí ṣíṣe, kò sí àìṣe. Inú kìnní ó ní wàá parí ẹ̀ sí. Olóyà àwọn kìnní ibi ti ń pa wọ́n. Wọ́n bá ju Dáníẹ̀lì sínú ẹ̀. Ẹni tó ń gbàdúrà, a lè pa ẹni tó ń gbàdúrà. Ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà. Ẹni tó fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, tó fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe amọ̀nà rẹ̀, Ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀.
1: Kìnìún bá panu mọ́, wọ́n bá di ọ̀rẹ́ Dáníẹ̀lì. Ni Dáníẹ̀lì sùn nínú ihò kìnìún tí èékánná ò ya Dáníẹ̀lì lára.
0: Ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé Dáníẹ̀lì, Ọlọ́run tó ń sìn, ṣó gbà ọ́?
1: Tá a bá ń sin Ọlọ́run, ó máa ń gba ni rìn. Dáníẹ̀lì bá sọ pé Ọlọ́run tèmi ń sìn o, kì í ṣe àwọn Ọlọ́run tó lójú tó ríran,
0: èyí tó létí tí ò gbọ́ràn, kì í ṣe Ọlọ́run ti igi àti ọ̀pẹ àti irin àti òrìṣà. Ọlọ́run tèmi ń sìn, ó gbà mí, ó ran áńgẹ́lì rẹ̀, ó ṣẹ̀ṣọ́ lórí mi.
1: Ó ní kó jáde, ó bá jáde, àwọn ìyókù
0: tí wọ́n ṣe ẹ̀sùn èké, tí wọ́n fi òfin búburú lélẹ̀, ọba bá ní
1: ẹ̀yin náà adanra wo, àbí ẹ̀yin náà sáà ń sin Ọlọ́run,
0: ẹ̀yin náà sáà tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè, bójá dúró alẹ́ ń gbà, ẹ̀ sáà ń ṣe kan.
1: Ó yẹ ká mọ Ọlọ́run tó ń gba ni.
0: Torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o.
1: Náà wá kó wọn jòónú ẹ̀. Ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́. Ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o.
0: Bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tegun tẹran tẹran ló jẹ wọ́n pátápátá.
1: Irú Ọlọ́run wo ni wọ́n ń sìn? Ṣé irú ti Dáníẹ̀lì ni?
0: Àbí Ọlọ́run Sédrákì, Mèsákì àti Abednego? Ọlọ́run ti Mósè, ti Áróni? Ọlọ́run tó máa ń ṣe àmọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn? Àbí Ọlọ́run tí kì í gbani lọ́jọ́ ìpọ́njú?
1: Bọ́lọ́run bá lànà fún wa, bá sọ fún wa pé ká lọ síbí, má mi kàn.
0: Bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ,
1: Ọlọ́run wa ká kúrò.
0: Bómi òkun wà, bí òkun pa wà níwájú ẹ, Ọlọ́run wa là láti inú òkun pa, bó sì jẹ iná ni,
1: kò séwu fọmọ Ọlọ́run. Ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò, èwo ló sì fẹ́ ṣe, èwo ni pinnu ẹ? Ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ? Tinú mi ni màá ṣe, òun ló fẹ́ jókòó tì, àbí o fẹ́ jókòó tì pé ohunkóhun tọ́lọ́run bá fẹ́, ibikíbi tọ́lọ́run bá ní kí n lọ, ọ̀nàkọ́nà tọ́lọ́run bá ní kí n tọ̀, òun ni mo fẹ́ tọ̀. Mo fẹ́ kó gbàdúrà kó sọ fún Ọlọ́run wípé báyìí ni mo ṣe fẹ́ sìn ọ́, báyìí ni mo fẹ́ ṣe, mi ò sì bẹ̀rù inú níbí ni, tàbí àyà ò fò mí lórí ohunkóhun torí pé mo fẹ́ sin Ọlọ́run. Yóò ṣíwájú rẹ, yóò máa tọ́, yóò máa ṣe amọ̀nà rẹ. Ṣàgbọ́ràn ní ìfẹ́ rẹ̀. Bí wàhálà bá dé ní ojú ọ̀nà náà, ṣàtẹ̀síwájú ní àṣẹ Olúwa. Bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pín, ṣàtẹ̀síwájú ní àṣẹ rẹ̀. Bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ, ṣàtẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn Ọlọ́run.
0: bi leri re ti le pe ki yo pale. Bekele Oluwa ma se foya. Ni oruko Jesu Kristi Oluwa wa. Adupe lowo re Olorun. Wi pe o je ki o da wa loju. Wi pe bi o ba gba nila, o ma nduro tini. Pe bi o ba gba nila, igbesi aye wa, ona wa, irin wa, o ma nwa lowo re. Je ambe o wi pe ma je ki abule o lowo. Ma je ki ayan fun ara wa. Gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo Olorun alaye. Gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re. Yo kuro ni okan wa ni oruko Jesu. Oro re so fun wa wipe iwo gbe oro re gaju oruko re lo. Ati wipe oro re to imole si ipa ona wa. Je ambe o wipe bi a se ngbo yi je ki a fi oro re si se. Gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu. Ma to wa. Ma saju wa lo. Lana sile fun wa. Je ki oro re ki o ye wa. Gbogbo isina ti a ti tori bo tele tele. Abe o wi pe ki o ka won kuro ni waju wa. A si nbe o wi pe iwon ibadie ti igbesi aye wa ku ki Jesu Kristi ki o to de. Sanu fun a ma je ki a sako kiri. Ma je ki a sonu. Ninu igbeyawo wa. Ninu esise wa. Ninu igbese ki igbese ti a fe gbe. Je ki itoni re ki o da wa loju ki a to gbese. Bi a se n lo loni je ki abo re ki o wa lori eni kankan wa. A n be pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara. Ki o wo awon eni bi ki o ma se te wa. Pa wa mo. Ki o si je ki alayo ninu isin re. Gbogbo wahala ti a si ko wa si yin boya bi aisan tabi wahala tabi iponju ohun kan ti o wu ki o je le won jiyan si wa ni oruko Jesu. Adupe ko ti gbo ti wa. Ma to wa lo ni oruko Jesu Kristi Oluwa wa.
2: E je ki a gbadura. Baba wa ti nbe le orun. Adupe lowo yin lopolopo fun ore yin fun anu yin lori wa. Adupe wo pe e ko fi wa sile nigba kan ri. Adupe wo pe nigba ti a ti ri ona igbalaye ti a si ti wo inu re wo pe lojojumo le n to wa. Lojojumo la n gbadura si te sin gbadura wa. Lojojumo la n kepe yin ti e sin da wa lohun. Adupe e gba pe ati yin wa loruko Jesu. Nje bi ati wa se waju yin loni an bere we pe ki oro ti a o gbo ki o mu ki ayo igbala ki o tun soji lokan wa lekan si loruko Jesu. Ki ayo Oluwa ki o le je okun ati agbara wa. Adupe wo pe ti gbo ni loruko Jesu Kristi Oluwa wa. Nehemiah ori kejo iwe Nehemiah ori kejo ese ikewa nigba na le o wi fun won pe e lo e je ora ki e si mu ohun didun ki e si fi apa kan ipin ranse awon ti a ko pese fun nitori mimo ni ojo yi fun Oluwa e ma se banuje nitori ayo Oluwa only agbara yin nihi ni ari ti Nehemiah eni Olorun ti o ba awon mo Israeli soro gba ti won wo awon ti o yi won ka ati awon ajalu ti o ti de ba won lati ehin wa ati bi Olorun ti saanu fun won nisisin yi gba ti won wo ajolo to won ti won si fi di won ijolo to ti Olorun gba ti won wo aise dede ti won ti won fi di won ore ofe latoke wa won ri wi pe okan won baje inu bi baje yi ni Nehemiah ri ti o wa so fun won wi pe o ye ki oni je ojo ayo nitori ati mu ibinu je won ati ipoju okan won asi ti mu arodun ti o wa ninu okan won ati mu kuro ati awon ohun egan ti awon keperi fin pe gan won wi pe ati mu nkan won yi kuro lori won nitori be ko tun ye ki won ki o ma banuje o ye ki won ki o ma yo ni waju Oluwa Nehemiah wa so fun won idi ti o ye ki awon nigbagbo ki o ma yo oni nitori ayo Oluwa oni agbara yin loni an soro lori ayo Oluwa ayo je ohun ti o se pataki o si je ohun ti o ma mu nkan popo ba eni ti o ni ayo tabi idunnu ninu Oluwa ari iwe pe ninu iwe owe ni atika iwe owe ori ketadinlogun ese ikejilelogun iwe owe ori ketadinlogun ese ikejilelogun inu didun mu imularada rere wa sugbon ibanuje okan mu egungun gbe o so fun wa wi pe bi abani ayo ninu wa bi abani ayo Oluwa tabi inu didun wi pe o ma fun ni ni okun o ma fun ni ni agbara o ma nsise bi ogun iwosan ninu igbe aye enikokan wa o ma mu imularada wa ki se be nikan bi abani ayo tabi inu didun e tun ma ran awon ti o wa nitosi wa awon ti o yi wa ka o ma je ki imole la fun won o ma je ki igbagbo won ki o ru yo soke o ma je ki ibanuje ki o kuro la ni arowoto o si ma mu ki ilera o ma mu ki imularada o ma mu ki okan ti o ti rewesi ki o le fo soke pelu ayo o si ma mu ireti wa fun eni kokan wa eni o fi ye ki a mo we pe o dara lati ni ayo ninu Olorun o dara lati ni ayo Oluwa ni igbese aye wa ayo ti a nso yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti a nso nipa re o je ayo ti awon omo Olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu Job ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbesi aye elese ni igbesi aye awon odaran ni igbesi aye awon ti ko lọlọrun awon ti ko ni fọlọrun se ni igbesi aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbe yawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbesi aye won tabi o dabi igbega ni igbesi aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigba ti oti yi to ba wo agbari ti o si yi gbogbo ara pada ariwo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe sugbon oti mimu amupara yi adi loju afo loju adi lokan a sì di létí.

ló pójú owó. Ó jẹ́ ayọ̀ tí ó dàbí ẹni wípé a mọ̀ wípé ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Yálà àríjẹ tàbí àoríjẹ ni, yálà arímu tàbí àorímu, yálà aníṣòro àbí a ní wàhálà ni, ayọ̀ yìí á wà níbẹ̀. Síbẹ̀ ayọ̀ yìí máa ń bẹ̀rẹ̀ nígbà tí a bá mọ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, nígbà tí a bá ká àwọn àìṣedédé wa tí a ká wọn kúrò, tí a mú wọn jìnà réré sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn. Ohun tí a rí ni wípé Ọlọ́run máa ń fún wa ní ayọ̀ ìgbàlà rẹ̀. Yẹ kí a wo orin Dáfídì orí 51. Orin Dáfídì orí 51 ẹsẹ̀ 12. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Dáfídì ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, ó jẹ́ ẹni bíi tinú Ọlọ́run, ó jẹ́ ẹni tí ó ti ní ìyípadà ọkàn. Jẹ́ kí ó yí ọ bí a bá sọ wípé ẹnìkan jẹ́ ẹni rere, bí a bá sọ wípé ẹnìkan jẹ́ ẹni bí tinú Ọlọ́run. Dáfídì fún ara rẹ̀ ó mọ̀ wípé kì í ṣe pé a bí òun ní ènìyàn rere. Kò sí ẹni tí a bí gẹ́gẹ́ bí ènìyàn rere. Ẹnikẹ́ni tí a bí láti inú Ádámù, láti ibi ìran Ádámù, ó jẹ́ ènìyàn búburú, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀. Dáfídì pàápàá ó mọ, ó ní òye nípa èyí. Kò sọ fún wa wípé òun ti jẹ́ ẹni bíi tinú Ọlọ́run láti inú ìyá òun wá. Kò sọ wípé òun ti jẹ́ ènìyàn rere láti inú ìyá òun wá. Òun pàápàá ló ṣe agbẹnusọ fún Ọlọ́run láti jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run jẹ́ ẹni tí ó jàre nígbà tí ó bá ń dájọ́. Ó sọ ní ẹsẹ̀ 5 ní orí kan náà, ó ní kíyèsí, nínú àìṣedédé ni agbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a mọ̀ pé Ọlọ́run sọ fún Sámuẹ́lì nípa Dáfídì, tí ó sọ wípé èmi ti rí ẹnìkan, ènìyàn kan, ẹni bíi ti inú mi, wípé òun ni ó ṣe arọ́pò fún Sọ́ọ̀lù, ẹni tí ó pẹ̀yìndà, ẹni tí ó padà lọ sínú ẹ̀ṣẹ̀. Gbà tí Ọlọ́run pe Dáfídì ní ẹni bíi ti inú rẹ̀, ó jẹ́ wípé Dáfídì tí ó ti mọ̀ pé nínú àìṣedédé agbé bí òun, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun ni ó lóyún òun, ó jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lájà, ẹni tí ó ti bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́. Ó jẹ́ ẹnìkan tí ó ti mọ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó ti lọ síwájú Ọlọ́run, ó ti tọrọ ìdáríjì, ó ti bẹ̀bẹ̀ wípé òun fẹ́ oore ọ̀fẹ́ àti gbàálà, àti yí padà, àti fun ní ẹ̀mí titun, ọkàn titun, àti fun ní ìrìn ọ̀tún, ìwà ọ̀tún, ìṣe ọ̀tún ní ìgbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ìgbà kan dé ní ìgbésí ayé Dáfídì tí ó wo ohun tí kò yẹ kí ó wò, tí ó ṣe ohun tí ò yẹ kí ó ṣe. Kí a sọ ní ọ̀nà kúkúrú, ó ṣubú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó burú jùlọ, ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé a kò gbọdọ̀ gbúrò rẹ̀ fún ẹni tí a ti pè ní ènìyàn Ọlọ́run. Èyí ni ó mú kí Dáfídì kí ó kúrò lórí ìtẹ́, èyí ni ó jẹ́ kí ó wólẹ̀ níwájú Ọlọ́run, èyí ni ó jẹ́ kí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìré kọjá mi nù kúrò. Kò ṣe bí ẹni wípé òun ò ṣe ohun tí kò dára, kò ṣe bí ẹni wípé gbà tí mo ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ó bá ti jẹ́ ọmọ Ọlọ́run títí láéláé ni ó máa jẹ́ ọmọ Ọlọ́run. Kò sọ bẹ́ẹ̀, ó sọ wípé nísinsìnyí òun ti di ẹlẹ́ṣẹ̀, òun ti di ẹlẹ́bi, òun ti di ẹni tí a tanù láti níwájú Olúwa. Ó wá ń bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó fún un ní ìdáríjì. Nínú ẹsẹ̀ 7, ó ní kí Ọlọ́run kí ó fi ewé hísọ́pù fọ òun. Ó ń sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé ṣé ìwọ náà mọ̀ bí o bá fẹ́ fọ àwo kan tí ó dàbí ẹni wípé gàrí tàbí ẹ̀bà tàbí àmàlà ó ti gbẹ mọ́ àwo yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn nǹkan dúdú dúdú mìíràn ó ti fẹ́ ba àwo yìí jẹ́. A máa ń já àwọn ewé kan bí àwa tí a dàgbà láti abúlé. Ewé yìí ó jẹ́ ewé tí a lè fi fọ àwo mọ́, a fi eru sí, a wẹ nǹkan wọ̀nyí ní àwẹ̀ mọ́. Èyí ni àpẹẹrẹ tí Dáfídì ń lò tí ó fi sọ wípé fi ewé hísọ́pù fọ̀ mí. Kì í ṣe wípé Ọlọ́run máa ń lo ewé hísọ́pù, ewé láti fọ inú ọkàn mọ́. Ohun tí ó ń sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí àwa ènìyàn, bí a ti máa ń já ewé láti lè fọ àwo, láti lè fọ ìṣásun wa kí ó mọ́ láúláú, pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí Ọlọ́run kí ó wẹ òun ní àwẹ̀ mọ́, ó sì ní kí ó fọ òun ju ẹ̀gbọ̀n òwú lọ. Ní ẹsẹ̀ 8, mú mi gbọ́ ayọ̀,
àti inú.

dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ nísinsìnyí ni a rí wípé dáfídì ó ń sọ wípé bí o bá lè dáríjì mi bí o bá lè fún mi ní ayọ̀ ìgbàlà bí o bá lè mú ojú rẹ kúrò nínú ẹ̀ṣẹ̀ àti àìṣedédé mi wípé èyí yóò fún mi ní ayọ̀ ṣé o mọ̀ wípé bí a bá ní ìdáríjì tòótọ́ bí a bá ní ìgbàlà tòótọ́ èyí máa ń fúnni ní ayọ̀ jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan fún ọ kí a wo ọ̀daràn kan tí a mú lọ sí ilé ẹjọ́ bí a ti mú lọ sí ilé ẹjọ́ ni a ṣí ìwé òfin ni a ṣí níwájú rẹ̀ ni adájọ́ wa ka ọ̀ràn tí ẹni yìí dá ó sì ka òfin orílẹ̀-èdè ó wá sọ fún yín pé ẹ̀wọ̀n láéláé ẹ̀wọ̀n gbére ni ó tọ́ sí irú ènìyàn báyìí ẹni yìí rí wípé ìṣísẹ̀ kan ṣoṣo ló wà láàrin òun àti ẹ̀wọ̀n gbére ẹ̀wọ̀n láéláé ẹ̀wọ̀n àrèmábọ̀ ó mọ̀ wípé bí kò bá sí àánú wípé a ó sọ̀rọ̀ sí ẹ̀wọ̀n tí òun kì yóò fi rí ìyàwó òun tàbí ọmọ òun tàbí àwọn ará ilé òun mọ́ wípé bí òun bá sì dé ẹ̀wọ̀n yìí kì í ṣe ẹ̀wọ̀n fàájì kì í ṣe ẹ̀wọ̀n gbẹ̀fẹ́ wípé ẹ̀wọ̀n ìjìyà tí ó pọ̀ jọjọ́ ni irú ẹni bẹ́ẹ̀ ó ṣeéṣe kí a sì rí wípé àánú dé láti ọ̀dọ̀ onídàájọ́ yìí kí ó sọ fún wípé a dá ọ sílẹ̀ kì í ṣe pé ó sanwó kì í ṣe pé ó sanwó àbẹ̀tẹ́lẹ̀ kì í ṣe pé ó ṣe ohunkóhun tí a lè fi dáríjì kí ni o rò wípé yóò wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀ yóò ní ayọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwa tí ó jẹ́ wípé ọ̀daràn ni wá níwájú ọlọ́run àwọn áńgẹ́lì mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀ ọlọ́run mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀ jésù kristi pàápàá ó mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀ kí ni kí a sọ nípa ti ẹ̀mí mímọ́ tí ó ti ń tọ́ka sí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti ń dá ẹ̀rí ọkàn wa pàápàá mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá àti àwọn aládùúgbò wa àwọn alábàágbé wa wọ́n mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá a sì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá yìí yóò mú wa lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n kí ni a ti rí i sí ìfẹ́ ọlọ́run inú dídùn ọlọ́run ni láti dáríjì wá ó sì dáríjì wá ó ní kò sí ìjìyà mọ́ wípé kò sí ẹ̀bi mọ́ fún wa nítorí wípé àgbà jésù kristi olúwa gbọ́ èyí ni ó mú kí ayọ̀ kí ó sọ láti inú ọkàn wa èyí ni olórin dáfídì ń sọ wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé gẹ́gẹ́ bí a ti ní ayọ̀ ìgbàlà bí a bá ń tẹ̀síwájú tí a wà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ayọ̀ yìí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa ga jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀ nígbà tí a ti ní ìgbàlà báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú bí a ti ń wà nínú ọlọ́run nínú Isaiah orí 29 ẹsẹ 21 ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú Olúwa àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Ísírẹ́lì ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ ṣe a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà òun ni a lè pè ní onírẹ̀lẹ̀ nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin ẹni tí kò tí ì bá Jésù Kristì pàdé ẹni tí kò tí ì tọ́ ìgbàlà Ọlọ́run wò tí a lè pè ní onírẹ̀lẹ̀ ó ṣeéṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú ṣùgbọ́n ó jẹ́ oníjàgídíjàgan ènìyàn nínú ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run ẹni tí ó ti ní ìdáríjì ọkàn ẹni tí ó ti ní ìyípadà àyà èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́ ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ayọ̀ àwọn àjògún ìgbàlà ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú Olúwa èyí ni wípé bí a bá bá Olúwa pàdé bí a bá ní ìgbàlà bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa bí a bá kọ orúkọ wa ní ìwé ìyè Ọlọ́run wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a ti ń rìn síwájú bí a ti ń tọ Jésù Kristì lẹ́yìn ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ yóò máa bí sí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun nínú Jeremiah ni a tún rí i Jeremiah orí 15 ẹsẹ 16 nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi
nitori oruko re le a fi pe mi iwo oluwa olorun awon mo ogun nihi ni Jeremiah so fun wa wi pe oro olorun o dabi onje oni nigbati emi ri oro re emi si je won ninu oro olorun ni a tun fi oro olorun we a fi oro yi a fi we omi o dabi eni ti o ni ara didoti tabi eni ti o ngbengbe ti o wa wa si eti paudo ti a ri wepe o mu ninu re o we ninu re o je oro olorun bakan na o je bi o ti o nfuni lagbara o tun nfuni lokun nitori oro olorun paapa a fi we imole wepe boya okan re pororo boya o wa ni ikorita o ko mo ona ti o ye ki o ya si bi o ti ri oro olorun be lo ri wepe oro olorun yo toka si ona ti o ye ki o gba ki se be nikan oro olorun ni a tun fi we ina ina ti man jo awon itakun awon gbongbo awon ewe awon nkan ti ko ni lari to man jo orun e ni oro olorun man se ni igbese aye wa boya ati ni awon nkan kan ni igbese aye wa ti a ri wepe awon nkan won yi ko ni fun ani itesiwaju dara dara bi ati n gbo oro olorun be ni oro olorun bi ina be lo n jo orun a tun fi oro olorun we olu boya o se se ki o je wepe apa kan ni igbese aye wa apa kan ninu ise wa ni o fi dabi eni wepe a n dagun la si oro olorun o dabi wepe a ni okun okota ni iru apa igbese aye wa be bi oro olorun bi o ti n sise bi olu be ni o n fo awon okota wonyi tutu oro olorun yi ni a tun so wepe o dabi ogun imunilarada wepe bi a ba fi oro olorun si igbese aye wa ati sinu okan wa bi a ba gbekele bi a ba simile bi a ba duro ti bi a ba fi sinu okan aya wa ti a ko je ki ohunkohun ki o paala awa ati olorun awa ati oro olorun a o ri wipe oro yi yo ma sise bi ogun imunilarada nitori be eyi ni Jeremiah ni o fi so wipe nigbati ohun ri oro olorun ti ohun si je won ti ohun gbe won mi ti ohun fi sinu okan aya ohun wipe oro olorun yi o je inu didun fun ohun nitori wipe a n pe ohun ni pelu oruko oluwa oluwa olorun awon omo ogun awa naa paapa leyin igba ti a ba ti ri igbala ti a ti di atunbi ti a ti di eniyan olorun mo so wipe ayo ti a ni ninu oluwa yo ma tesiwaju ati siwaju nitori wipe oro olorun yo ma wonu igbesi aye wa ati ife olorun ati idapo pelu olorun yo ma mu ki ayo wa ki o ma gboro ju be lo ninu johanu ori kedogun ese ikokanla johanu ori kedogun ese ikokanla nkan won yi ni mo ti so fun yin ina ni oro olorun Jesu Kristi so wipe ohun ti so oro olorun fun awon omo ehin nkan won yi ni mo ti so fun yin ki ayo mi ki o le wa ninu yin ati ki ayo yin ki o le kun nitori be o ye ki a mo wipe ayo tooto ayo ti o se feyinti ayo ti a le gbekele ayo ti a mo wipe o ti odo olorun wa o ma n bere nigba ti a ba ni igbala okan wa nigba ti a ba ni idarije ese wa nigba ti a ba ba Jesu Kristi lu apade ti a ko ese wa lo ti a koroko wa si iwe iye lorun ayo yi si ma n gboru ju bee lo o ma n kun ju bee lo o ma n fe ju bee lo nigba ti a ba n ba olorun rin nigba ti a ba n ba olorun lo nigba ti a ba n to ona ti olorun la sile fun wa lati to ati nigba ti a ba n ka ti a ba n gbo oro olorun ni igba gbogbo kini a le ri wepe o n fa ayo fun eni ti o je omo olorun tooto kini a ri wepe o n fa ayo idunnu fun omo olorun tooto je ki a wo orin dafidi lẹẹkan si ki a ri wepe isise akoko bi a ba fe ni ayo olorun ni igbesi aye wa isise akoko ni wepe ki a ni idariji ki a si ni igbala okan wa orin dafidi ori kọkànléláàádọ́ta ẹsẹ ìkejìlá mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ó ń sọ fún wa wípé nígbà tí ẹnìkan bí ó bá bá jésù pàdé bí ó bá rí ìdáríjì ọlọ́run nígbà tí ẹnìkan bá rí oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run nígbà tí ẹnìkan bá rí wípé òun ti bọ́ lọ́rùn dọ́rẹ̀ ẹni tó jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó ti bá ọlọ́run làjà nípa ikú àti ẹ̀jẹ̀ àti ètùtù jésù kristi lórí igi àgbélébòó
la koko e yi man fa ayo wa sinu e ni kokan wa ikeji ni gba ti a ba ri o pe ki se awa nikan sugbon awon elomiran pelu boya awon eniyan wa boya awon ebi wa boya awon ti a mo boya awon ti a n gboro latokere wi pe won fi aye won fun Jesu Kristi won ni igbala won di ore olorun wi pe a n ko oruko won si iweye gba ti a ba ri wi pe ijoba olorun di gbigboro ti a ri wi pe awon ti o n di eni igbala wi pe won po ju be lo lojojumo eyi ma n fo ayo ati inu didun fun awon eniyan olorun je ki a wo ise awon aposteli ori kedogun ise awon aposteli ori kedogun ese iketa nitori na nigba ti ijo si sin won de ona won la fenike ohun samaria koja won rohin eyi pada awon keferi won si fi ayo nla fun gbogbo awon arakunrin ayo nla nitori won gboro iyipada okan igbala ti awon keferi ti awon elese awon ti ko lọlọrun tele tele gba ti won gbo wi pe awon wonyi yipada sodo olorun wi pe awon wonyi gba Jesu Kristi gege bi oluwa ati olugbala won wi pe an koruko won ninu iwe iye lorun an we won ninu eje odo agutan eyi mu ki ayo ki o wa si arin awon arakunrin ikini ni wi pe iwo paapa oni igbala olorun eyi ma nfa ayo ikeji ni wi pe o n gboro awon elomiran ti won fi aye won fun Jesu Kristi o n gboro awon elomiran ti won di omo olorun eyi ma nfa igbala o ma nfa ayo nla nla wa si okan awon onigbagbo toto iketa ni wi pe oni idapo irepo pelu olorun ninu orin dafidi ori 16 ese 11 orin dafidi ori 16 ese 11 iwo o si fi ipa ona yi han mi ni iwaju re ni ekun ayo wa ni iwaju re ni ekun ayo wa li owo otun re ni didun inu wa lailai nigbati abani idapo ati irepo pelu olorun ti a wa ni iwaju olorun ni igba gbogbo ti a ri wipe o n sesho lori wa awa paapa arin ni iwaju re gege bi eni yiye gege bi eni mimo a n je ki eje Jesu Kristi ki o ma we wa ni igba gbogbo o ni ni iwaju olorun ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigba ti a ri wipe awon elomiran bi won ti bi a ti n gbadura won ni itusile won ni idande won ni iwosan a ri wi pe iru eyi naa o ma n fa ayo fun awa omo olorun ise awon aposteli ori kejo lati ese 5 Filipi si sokale lo si ilu samaria o n waaso Kristi fun won awon ijo eniyan si fi okan kan fiye si ohun ti Filipi n so nigba ti won gbo ti won si ri ise ami ti o n se ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo ti n kigbe lohun rara jade wa ati opo awon ti egba n baja ati awon amokun a si se dida ara won kini abayori si nkan wonyi kini o fa ni samaria nigba ti won ri o pe opolopo ni igbala won gba Jesu gbo a n wo won san a si n tu won sile kuro ninu ijiya idaniloro awon emi esu ese ikejo ayo pepo si wa ni ilu naa ki se bayi nikan nigba ti a ba ri wi pe ise olorun o n fese mule lati owo wa ise olorun o n fese mule pelu ijo wa o ma n je ayo ati inu didun awon eniyan olorun ninu esra ori keta ese ikejila sugbon popo ninu awon alufa ati awon omo lefi pelu awon olori awon baba ti se alagba ti won ti ri ile atete ko se won fi ohun rara sokun nigba ti a fi ipele eleyi lele le oju won sugbon awon popo si ho iho nla fun ayo awon popo si ho iho nla fun ayo to be ti awon eniyan ko le mo iyato ariwo ayo
kúrò nínú ariwo ẹkún àwọn ènìyàn nítorí àwọn ènìyàn hó ìhó ńlá a sì gbọ́ ariwo wọn lé òkèrè réré àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹni tí a ti kó lọ sí òkú ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti ń padà sílé bẹ́ẹ̀ ni wọ́n kọ́ odi jerusalem tí ó ti wó lulẹ̀ tí ó ti fàya gbà tí a sì fi ìpìlẹ̀ ilé ọlọ́run lélẹ̀ tí wọ́n rí wípé yóò jẹ́ àǹfààní fún ọ nísinsìnyí láti máa jọ́sìn tí wọ́n rí wípé àwọn ti kúrò ní ilẹ̀ àjèjì àwọn tún wá sí ilẹ̀ bàbá wọn ibi tí a ṣe ìlérí fún abrahamu fún isaki àti fún jacobo wípé àwọn ní òmìnira nísinsìnyí láti sin ọlọ́run lẹ́mìí àti lótìítọ́ àwọn àgbààgbà tí ó wà níbẹ̀ pé ayọ̀ tí wọ́n ní ó jẹ́ kí wọn kí ó bó sí ẹkún àwọn ọmọdé pàápàá wọn kó ìhó ńlá fún ayọ̀ èyí ni a rí lárọ̀ọ́wọ́tò wa pẹ̀lú bí àwa náà bí a ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé a mọ̀ wípé nínú kíláàsì àwọn elédè yorùbá ni a máa ń wà a rí wípé bí a bá ti ń wàásù ní gẹ̀ẹ́sì ìwọ̀nba tí agbẹnusọ àti ẹni tó ń ṣe ìtumọ̀ tí ó bá lè sọ fún wa ìwọ̀nba yìí ló máa ta sí wa létí ṣùgbọ́n kí la rí a rí wípé nínú àánú ọlọ́run nínú ìpèsè ọlọ́run ni ọlọ́run fún àwa elédè yorùbá ni ó fún wa ní àǹfààní àǹfààní tí ó fún wa yìí èyí ni ó mú adé ẹkùn kọ̀ọ̀kan èyí ni a pè rí pé kílarí ni èsì yorùbá ló ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ kílarí wàhálà tí a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a máa tẹkọ̀ létí láti lọ sí gbàgádà tàbí láti wá sí gbàgádà ọ̀nà jíjìn eré ni a rí pé a mú nǹkan wọ̀nyí kúrò ni a rí pé àwa pàápàá a lè jókòó ní ìsìn ti yorùbá ká kọrin ní yorùbá ká gbàdúrà ní yorùbá ká ṣí bẹ́ẹ̀lì wa ní yorùbá ká ka bíbélì ní yorùbá ká gbọ́ ìwàásù ní yorùbá a tún rí kìí ṣe bẹ́ẹ̀ nìkan wípé kásẹ̀tì tún wà fún wa bí olóyìnbó àwọn onígẹ̀ẹ́sì bí wọ́n ti ń lọ tí wọ́n ń lọ sí ilé ìtajà wa wípé àwọn fẹ́ ra kásẹ̀tì bẹ́ẹ̀ làwa pàápàá la tún yan fandafanda la sọ wípé elédè yorùbá ni mí o mo ń fẹ́ kásẹ̀tì yorùbá ṣé ẹni tibí ṣe ẹni tọ̀hún ayọ̀ ńlá tó dé bá àwa ènìyàn ọlọ́run nítorí wípé a rí pé iṣẹ́ ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀ mo kí àwa elédè yorùbá kú oríire ò dá mi lóhùn mo ní mo kí ẹ kú oríire wípé àwa pàápàá a jẹ́ aláyọ̀ nísinsìnyí àwọn nǹkan tí a ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ ọlọ́run ti ń fẹsẹ̀ múlẹ̀ àwa pàápàá a ti jẹ́ ẹni tí ó ní ayọ̀ ọlọ́run àdúrà mi ni wípé ayọ̀ tí a ní yìí wípé ohunkóhun kò ní gbà á lọ́wọ́ wa mo ti sọ nípa nǹkan márùn-ún tí ó ń fún àwọn ọmọ ọlọ́run ní ayọ̀ ìkíní wípé a ní ìgbàlà a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa ìkejì wípé à ń gbọ́ ìròyìn wípé àwọn ẹlòmíràn wọ́n fi ayé wọn fún jésù à ń gba ọkàn wọn là wọ́n ń wá sí ìjọba ọlọ́run ìkẹta wípé a ní ìdàpọ̀ a ní ìrẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run wípé a ti bá ọlọ́run làjà a sì ń rìn ní ọ̀nà tóóró tí ó lọ sí ìyá nípẹ̀kún pẹ̀lú jésù kristi olúwa àti olùgbàlà wa ìkẹrin wípé àwọn ènìyàn wọ́n ní ìdáǹdè wọ́n ní ìwòsàn wọ́n ní ìtúsílẹ̀ ẹ̀mí èṣù tí ó ti ń dá wọn lóró tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé a mú wọn láadá a ń tún wọn sílẹ̀ ìkarùn-ún wípé ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa ìkẹfà ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa wípé bí a bá ní ìdáhùn sí àdúrà ṣe mọ̀ àwa tá a ti gbàdúrà títí tá a ti yíra ńlẹ̀ tá a ti sunsúrà rí tá a ti tan àbẹ́là tá a ti lọ sórí òkè tá a ti lọ sétí òkun tá a ti gba àwẹ̀ funfun tá a ti gba àwẹ̀ bíríbí a ti gba gbogbo àwẹ̀ tó wà láyé téèyàn lè gbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà bàtà wa bá jésù pàdé wẹ́rẹ́ ló ṣe fún wa bàbá ti ń kúnlẹ̀ bàbá ti ran ọlọ́run létí àwọn ìlérí rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe fún wa bóyá a wá sí ìpéjọpọ̀ ni bí a ti ń dárúkọ jésù bẹ́ẹ̀ ló ń wò wá sàn bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn bí alákàlà bá ti ẹ̀wà bí nǹkan kan bá ti ẹ̀wà bàbá ti jí tabá ti ké pe orúkọ jésù bẹ́ẹ̀ ni àlàáfíà ọlọ́run bẹ́ẹ̀ ni ìyè ọlọ́run bẹ́ẹ̀ ni agbára ọlọ́run bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo oògùn nísinsìnyí láì rú ẹbọ nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò àwọn wòlíì yẹ̀mí wò yẹ̀tìnú wò yẹ̀tẹ̀yìn wò láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan kó máa fọwọ́ tẹ̀ wá nú kó máa fọwọ́ síbi tí ó yẹ kó fọwọ́ sí láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀ bàbá ti ń kúnlẹ̀ tá ń gbàdúrà tá ń ké pe orúkọ jésù lórúkọ jésù gbogbo àwọn ẹ̀mí èṣù gbogbo àwọn ìnira gbogbo àwọn ìrànpòrá ní ìgbésí ayé wa èyí tó ayọ̀ lọ́tọ̀ jẹ́ kí a wo Jòhánù
ori ikerindinlogun ese ikerinlelogun Johanu ori ikerindinlogun ese ikerinlelogun ati ni ijo na eyin ki yo bi mi lere onkon looto looto ni mo wi fun yin olukuluku onkon ti eyin ba bere lowo baba le oruko mi ohun o fi fun yin ese ketalelogun ni mo kayi wa lo si ese ikerinlelogun bayi titi di sisi yi eko bere eko ti bere onkon le oruko mi e bere e o si ri igba ki ayo yin ki o le kun nigba ti a ba n gbadura ti a ri wepe olorun da wa lohun eyi ma n fa ayo popo wa sinu igbesi aye wa ikeje nigba ti ise iyanu to ba n farahan ni igbesi aye wa awon meriri awon to je wepe a ko gburo re ni bikibiri nigba ti a ba n gbadura ti olorun se awon nkan nla awon nkan banta banta awon nkan to kamama ni waju awon alaigbagbo ti won se kayefi wepe bawo ni iru ise iyanu bayi bawo lo se nse ninu aye ta wa yi pe awon eniyan won o gbara won jo won o gbara yile won o fosoke won o lo sori oke won o tan abela bi won tin pe oruko Jesu adi tin gboran oju nla oju afoju nla awon amokun won de alara sisa ara adida sasa ati opolopo awon ise iyanu miran eyi ma fa ayo ati inu didun fun awon eniyan olorun wo orin dafidi orin dafidi ori ikerin dini adoje orin dafidi o kan eji efa ori ikerin dini adoje lati ese ikeji si ese iketa nigba na le nu wa kun fun erin ati ahan wa ko orin nigba na ni won wi ninu awon keferi pe oluwa se ohun la fun won oluwa se ohun la fun wa nitori na awa nyo oluwa se ohun la fun wa nitori na awa nyo nigba ti a ba n gbo iroyin awon to n sele nigba ti a ba n gbo iroyin bi olorun tin dan wadura nigba ti a ba n gbo iroyin awon nkan ti olorun se laarin wa yi ma n je ki ayo nigba ti awon keferi awon ti ko lo olorun nigba ti awon elese ti won ba n so wi pe mo ti gbo nipa ilesin yen mo ti gbo nipa bi olorun se dan adura laarin won mo ti gbo nipa awon ise iyanu ti olorun se yi ma n je ki ayo ati inu didun ki o ma wa si igbesi aye wa sugbon je ki n bi o le rin ibeere kan se nigba ti a ba ri je nikan soso se nigba ti a sese ni igbala nikan soso se nigba ti a ba ti dahun adura wa nikan ni o ye ki omo olorun ki o ma yo rara ye ki a wo Filipi ori kerin Filipi ori kerin ese ikerin Filipi ori kerin ese ikerin e ma yo ninu oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo o ni e ma yo ninu oluwa niwon igba ti a ti mo wi pe a wa ninu oluwa niwon igba ti a ti mo wi pe a ko si lodo esomo a ki se eru esu eru ese eru aye tabi eru eran ara mo ti a ti mo wi pe ati dariji wa ati da wa sile a n gbe inu Jesu Jesu n gbe inu wa a wa ninu ore ofe olorun igbala olorun o wa ninu wa a n yo ayo orun lati inu aye nisinsiyi ni gbo se a o lo si orun nibi ti ayo ki dekun o ni nigba ti a mo wipe a ti wa ninu oluwa o ni ki a ma yo ni igba gbogbo o ni ki a ma gbagbe o ni mo tun wi fun yin e ma yo nigba wo ni a ri wipe o ye ki omo olorun ki o ma yo nigba gbogbo ni o ye ki a ma yo bi a ri je o ye ki a yo bi o dabi eni pe o ku die fun wa o ye ki a yo bi a ti gbadura ti olorun ti dahun lese kese o ye ki a ma yo sugbon bi a tun gbadura ti olorun ti o fe dan igbagbo wa wo ti olorun ti o fe mo boya a feran ohun ju awon nkan ti a n bere lowo ohun lo tabi a n si ohun nitori awon nkan ti a n ri gba lowo ohun ti o dese duro die ti o fe mo kini iha ti a ko si ohun kini ife ti a ni si ohun kini a o se kini a o so bi ohun ko ba dahun lesekese iru igba bee ti a mo wi pe olorun yire wa wo ni o olorun dan wa wo ni o olorun fe wo ohun ti igbekele wa ohun ti ayo wa to duro le lori iru igba bee ni o ye ki a ma yo bi o dabi eni wo pe ko si ohun ti o ye ki a je a o ti ni won to abi a ni inu nibi ni tabi o dabi eni wo pe a n so awon eniyan ninu nibi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa
abi a padanu awon nkan kan nitori pe amu iduro wa gege bi onigbagbo tabi ani awon isoro ti o le ponran tabi o dabi eni wo pe a wa ni iwaya ogun ija ogun ninu aye yi o ye ke a ma yo ni igba gbogbo tele mi ka lo si bibeli ninu habakuku ori keta lati ese iketa dilogun habakuku ori keta lati ese iketa dilogun bi igi opoto ki o ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo si je asedanu awon oko ki yo si mu ounje wa aoke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ibosomo ki yo si ni ibosomo sugbon ninu nkan wonyi oni sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi o nso fun a wipe bi o tile je wipe oda wa bi o tile je wipe iyanja bi o tile je wipe awori je to bi o tile je wipe ise eran osin wipe won o lere to bon se ri tele bi o tile je wipe ise oko tabi ise awon agbe wipe ko gberu ko lo soju bi o ti ye ki o ri oni sibe o ni emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandinlogun olowa olorun si ni agbara mi o ni ohun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yo mu mi rin o nso fun a wi pe bi a ba yo ninu olowa ni akoko wahala bi a ba yo ninu olowa ni akoko inu ni bini bi a ba yo ninu olowa ni igba gbogbo we pe o daju we pe iyipada rere yo de yo mu wa goke yo gbe waga yo mu wa ni itesiwaju yo mu wa lo si ibi giga mo so le kan we pe lakoko inu ni bini pelu o ye ka ma yo ninu olowa bi a ba nse fitina wa bi a ba koju ija se wa bi o ba dabi eni wo pe a n soro wa gege bi ati bi a n pe gan wa nitori wi pe a gbagbo ninu Jesu Kristi o ye ki a yo orun ayo igbala olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te si tire nigbati won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki won ni won se nigbati won ti lu won nigbati won ti se won ni ise nigbati won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tesiwaju lati ma wa so oruko Jesu won se ikokanlelogoji nitori na won si lo kuro niwaju ijo ajo igbimo won yo won banuje o won yo won sokun o won yo won o kerora we pe ewo lo de ba won yi kini le ti won gba Jesu Kristi gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa paapa ki a ma yo ninu olowa bi atile ni wahala die bi atile ni inu ni bini o ye ki a ma yo ninu olowa awon aposteli ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbese aye won ti ari wo pe won ti le so won sinu tubu sugbon sibe ninu ni ogonjo oru ninu tubu yi ni won be si ni yo ye ki a wo ise awon aposteli ori 16 ese 25 sugbon laarin ogonjo Paul o Sila n gbadura won si n korin yin si Olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki a ri enikeni ninu wa ki o ma so pe ohun ti ka eyi ri o kaari se o n se nigba ti o ba bo sinu wahala se o n se bayi se o n gbadura se o n korin se o n yo niwaju olowa eyi ni a ri wipe awon wonyi se bi won ti n yo niwaju olowa ti won so fun olorun wipe olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni ti o ju ogba awon eniyan lo
o je eni to wa lati aye raye titi de aye raye bi won tin yi oluwa logo bi won tin ko niyin si oluwa bi won tin yo ni waju oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni ari we pe isele nla sele logan ni ari pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu gbogbo ide won ja atu won sile awon ilekun ti a ti tipa tele tele ni ari pe won se won sile pelu agbara olorun bi awa paapa ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale konrin si olorun bi abale gbadura ni waju olorun bi abale ma dupe fun awon nkan ti olorun ti se fun atele tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi aba wa ninu ibanuje paapa o ye ki a ma konrin si olorun o ye ki a ma gbadura si olorun o ye ki a ma yo ni waju oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu korinti keji ori kefa ese ikewa korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinuje sugbon awa nyo ni gba gbogbo eni eyi ni itara ati ilepa awon omo olorun eni ari eyi ari iwa bi olorun ti awon eniyan won yi ni oni bi eni ti o kun fun ibinuje eje pe ki se ibanuje die ni paul apostle ni oni o dabi eni pe awon nkan won yi won wa si oju kan latotun latosi lati waju lati eyin oni bi eni ti o kun fun ibinuje oni sugbon sibe awa nyo ni igba gbogbo nitori be o ye ki a ma yo ni waju oluwa bi o ti le je we pe a padanu awon nkan kan ti mo ti so tele nitori pe amu iduro onigbagbo ni bi ise nitori pe amu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gboje ge fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a si ko eyin si Jesu Kristi a ko gboje ge a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won sugbon sibe o ye ki a ma yo ninu oluwa ninu Heberu orikewa ese kerinlelogbon nitori eyin ba awon ti o wa ninu ide kedun esifi ayo gba ikolo eruyin esifi ayo gba ikolo eruyin nitori eyin mo ninu ara yin pe eni oro ti o wa titi ti o si dara ju be lo li orun eni ari ti awon onigbagbo ti isaju ti won se we pe nigbati a ko won lero we pe nigbati a je won niya we pe nigbati a re won je wi pe nigbati a gba eto won lowo won e ti won iba fi bohun e ti won iba fi ma raun e ti won iba fi ma so wi pe olorun kilode ki won ma fi were pe olorun lejo sugbon ari wi pe won yo ni waju oluwa ni akoko ti atun ni awon wahala miran je ki a wo petero kini lati ori kerin lati ese ikeji lati ese iketala oni olufe e ma se ka idanwo ina tin be laarin yin eyi ti o de si yin lati dan yin wo be ni pe ohun ajeji le o de ba yin o se se ki idanwo tin jo ni bi ina idanwo tin ba tin da okan ru gege bi ina tin da gbo nkan ru idanwo ti o le pupo oni olufe eyin eniyan olorun e ma se ka idanwo ina idanwo ti o le lanpe be idanwo tin jo ni lara lanpe be idanwo ti o dabi eni pe a ko riro eyi ri lanpe be oni tin be laarin yin eyi ti o de si yin lati dan yin wo lati dan igbagbo yin wo lati dan ife yin si olorun wo lati dan ijolo ton yin wo lati dan ifara eni rubo ijowo ayin lowo fun olorun lati dan wo lati dan gbogbo awon ileri ta tin se fun olorun ma je mu ti a tin ba olorun da lati dan won wo oni awon idan won yi ti o de saarin wa lati dan igbagbo wa wo lati dan ife wa wo lati dan ijowo eni lowo ti a ni lati dan wo oni bi ohun ajeji ti o de ba yin sugbon niwon bi eyin ti je alabapin iya Kristi e ma yo ki e si le yo ayo pupo nigbati a ba fi ogo re han nitori be e je ki a ma yo ni igba gbogbo ni ipari je ki a wo ohun to ma n sele bi a ba ni ayo olorun yi ni igbesi aye wa bi a ba fi ayo gba ohun gbogbo inu ni bi ni de ni iyan lo de tabi arije tabi ariseese tabi inu tubu le ati le fi wa si nitori igbagbo wa ninu Kristi tabi ibanuje ni
tabi o pe ani ikolo eru abi duke aye yi tabi ani awon idanwo bi ina to njo ni tabi ani awon ogun to nja yi waka kini o ye ke a se bi o ti re ninu beli o ye ke a ma yo bi a ba nyo be kini awon nkan ti yo sele je ke a wo la apere kan ni igbesi aye oba kan ninu bibeli ninu chronicle 2 ori ogun chronicle 2 ori ogun lati ese ikini o se se leyin yi ti awon omo moabo ati awon omo amoni ati ninu awon omo edomu pelu won gbe ogun to Jehoshaphati wa ese iketa Jehoshaphati siberu o se fi ara re si ati wa olowa o si kede awe ja gbogbo juda wo ese kokanlelogun o si ba awon eniyan na gbero o bi won pe kilo ye ka se nitori wahala ti dele ogun ti de kilo ye ka se kini amoran ti won fe fun ohun gege bi oba kini igbese ti o ye ki a gbe ki ogun yi ki o le pari nitori awon eniyan won yi bi won ba je ki ogun yi ki o ma tese waju o daju we pe ohun ti o ma nsele leyin ogun ni pe wahala iyan airije yo de inu ni bini yo si de bi awon won yi ba segun won won ma fiti won una won won ma se won ni wahala o se se ki won ko awon miran ninu awon jagun jagun won ki won ko won lo si ile ajeje ki won so won di eru ibanuje popo ni o si ma tele ru nkan be nitori pe a o ya ebi nipa a o mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o se se ki a ri wo pe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o se se ki o mu idanwo nla ba won ogun yi o je ohun ti o ba won leru sugbon nigbati Jehoshaphati ti o ri ogun nla nla ti o de ba won yi awon oba keferi ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re we pe kini ki o ye ki a se kini mo ti won fun wese kokanlelogun lekan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si olowa ti yo ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wi pe eyin olowa nitori ti anu re duro lai lai awon won yin yo ni waju olowa won ko ti segun osugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nle pa won sugbon won yo nje won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu oluwa wese ikeji le logun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seiri ti o wa si juda o si kolu won bayi ni a ri pe isegun le de fun awa na bi a ba n yo ninu oluwa bi a ba n kigbe si oluwa bi a ba n ko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa n yo niwaju re o ye ki a ko ni iwaju oluwa o ye ki a re niwaju oluwa o ye ki a so fun olorun wi pe ati diti olorun nitori be ninu wahala ninu iyan ninu ikonju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo niwaju oluwa gbe ure soke ki o yo niwaju oluwa awon won yi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se pe won be pe olohun se ti bi fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni a ri wo pe isegun je ti won nitori be kipe oluwa so fun oluwa ki o yo niwaju oluwa wi pe bi awon wahala won yi ti le wa sibe emi o yo niwaju oluwa olorun igbala mi.

ìjọ bí a kò bá ní ìgbàgbọ́ a kò lè wọ ọlọ́run wò lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan owó ó ń kún owó lọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mo ti dé inú ìjọ ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀ ṣùgbọ́n a ń sọ fún wa wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí a ti wá sí inú ìjọ ohun tí ó ṣe pàtàkì níwájú ọlọ́run ohun tí ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́ bí a bá ń sọ nípa ìgbàgbọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́ ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́ wípé bí àwọn bá dáwọ́lé nǹkan bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà àwọn ò jẹ́ padà àwọn ní ìpinnu àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn nínú ohun tí wọ́n lè ṣe wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn ìfọkàntán nínú ara wọn wọ́n gbẹ́kẹ̀lé ara wọn èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ bí o bá wo ìhín ó ń sọ ó ní nítorí ẹni tí ó bá tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ ó ń sọ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe ò sí níwájú ẹ̀ àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà wọ́n lè tú gèlè wọ́n lè tú ọ̀já wọ́n lè ṣí fìlà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn án èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà ìgbàgbọ́ tí ń nodì ìgbàgbọ́ tí ń da nǹkan rú kì í ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ à ń sọ ìgbàgbọ́ nípa nínú ọlọ́run ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí ẹnikẹ́ni tí ó bá tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò ó ṣeé ṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò ṣùgbọ́n bí ẹni ti ń wọlé bóyá ó ṣeé ṣe ìgbà tí wọ́n fẹ́ jáde wọ́n fẹsẹ̀ òsì kọ wọ́n ní àmì nìyẹn mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́yẹn ó parí nìyẹn nǹkan tí màá bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára a sì sọ fún ẹnì kejì wípé mo gba ara mi gbọ́ mo mọ̀ pé bó jẹ́ àlá ni mo lá ni bó jẹ́ ẹsẹ̀ ni mo fi kọ́ ni bó jẹ́ nǹkan kan ni mo ń gbòòrò nínú ara mi ni mo mọ̀ wípé mo mọ bí nǹkan ṣe máa ń rí kì í ṣerú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀ a ń sọ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo ọlọ́run nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè wípé ó jẹ alágbára wípé ó jẹ ọlọ́run tí kì í ṣèké ó jẹ ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀ èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ àti wípé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá a ṣé o kíyèsí níhìn-ín ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá ọlọ́run wípé kí a má ṣe jẹ ẹni tí ń kánjú àwọn ẹlòmíràn wọn kì í mú sòrò wọn kì í lè farabalẹ̀ wá ọlọ́run wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn bí a bá sì ti ń parí ìsìn àwọn ẹni tí ó kọ́kọ́ jáde wọn kì í farabalẹ̀ láti gbàdúrà wọn kì í farabalẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ wọn kì í farabalẹ̀ láti ní ìgbàgbọ́ nínú ọlọ́run wọn kì í farabalẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí ọlọ́run ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó farabalẹ̀ wá a nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè ní sùúrù níwájú ọlọ́run ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin ọlọ́run kí a dé sí ilé ìsìn ní àkókò.

tí ó yẹ kí a sì rí wípé a gbàdúrà a farabalẹ̀ ẹlòmíràn nínú ilé kìí farabalẹ̀ ó ṣeéṣe kí ó máa ka bíbélì bí ó ti ń gbọ́ tí ẹnìkan kanlẹ̀kùn kò mọ̀ bóyá òní wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè ó ti dìde kìí farabalẹ̀ lórí àdúrà ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná ó fẹ́ tẹ̀bà tàbí ó gbọ́bẹ̀ léná ó fẹ́ jẹun ó ní kò ń sáré gbàdúrà ibi tó ti ń gbàdúrà ó ń ronú bóyá ọbẹ̀ ń jó bóyá omi ti hó ó dìde irú ẹni bẹ́ẹ̀ kò fara balẹ̀ wá ọlọ́run ṣùgbọ́n àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run àwọn ẹni tí ó jẹ́ wípé wọ́n tọ ọlọ́run wá wọ́n gbàgbọ́ wípé ọlọ́run ń bẹ wọ́n gbàgbọ́ wípé ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ láti wá ọlọ́run mo ti ń sọ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́ nítorí pé láìsí ìgbàgbọ́ kò ṣeéṣe láti wọ ọlọ́run jẹ́ kí n tún sọ fún ọ kí ni à ń pè ní ìgbàgbọ́ wọ ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ẹsẹ̀ kan yìí tí apostoli ń sọ fún wa òun ni apostoli ni ó ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo orí ìwé yìí òun ni ó fi sọ nípa ti noah nígbàtí ọlọ́run kìlọ̀ fún noah wípé ìkún omi yóò dé noah kò tí ì rí ìkún omi ní ìgbà kan ṣoṣo rí noah kò tí ì rí kí òjò rọ̀ tó bẹ́ẹ̀ ní ìgbà kan ṣoṣo rí tí ó fi rí wípé omi bo ilé mọ́lẹ̀ ó bo igi mọ́lẹ̀ ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó pa wọ́n run ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé kò rí nǹkan wọ̀nyí rí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó ń jẹ́rìí wípé ohun tí ọlọ́run sọ yóò ṣe é ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fi mọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìkún omi rí ó dájú wípé ìkún omi yóò dé apostoli tó ń ṣe àlàyé fún wa ó ṣe àpẹẹrẹ fún wa nípa ti abrahamu nígbàtí ọlọ́run pè é ní ẹsẹ̀ ìkẹjọ láti jáde lọ sí ibi tí òun ó gbà gẹ́gẹ́ bí ilẹ̀ ìní ó gbọ́ ó jáde lọ láì mọ ibi tí òun ń rè fiyèsí dáradára ibi tí ó ń lọ yìí kò tí ì gbó nípa rẹ̀ rí kò tí ì kà nínú ìwé ìtàn nípa rẹ̀ rí kò tí ì rí ẹni tí ó lọ síbẹ̀ tí ó padà wá rí ṣùgbọ́n bí ọlọ́run ti sọ fún un ó gbàgbọ́ ó kó ẹrù rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí ọlọ́run fẹ́ kí ó lọ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí paul tó ń ṣe àlàyé síwájú sí ní ẹsẹ̀ ìkọkànlá ó ní nípa ìgbàgbọ́ ni sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ rántí wípé ní ìgbésí ayé sarah kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ 90 ọdún tí ó rí wípé ó lóyún ó sì bímọ kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó rí wípé ìgbà obìnrin ti kọjá lára rẹ̀ tí ó jẹ́ wípé kò ṣeéṣe ní ti ènìyàn ẹlẹ́ran ara láti lóyún mọ́ ṣùgbọ́n tí ó lóyún ṣùgbọ́n ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí bí ó tilẹ̀ jẹ́ wípé sarah kò tí ì rí irú ẹnikẹ́ni bẹ́ẹ̀ rí tí ó ti di ogbó ṣùgbọ́n tí ó lóyún síbẹ̀síbẹ̀ nítorí wípé ọlọ́run kì í ṣèké nítorí pé ó ka ọlọ́run tí ó ṣe ìlérí sí olóòótọ́ ó ní ìjẹ́rìí sí ohun tí a kò rí bẹ́ẹ̀ náà ni a sọ fún wa ní ti abrahamu nínú ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́ ni abrahamu nígbàtí a dán wò fi isaaki rúbọ ẹni tí ó sì fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ ní ti ẹni tí a wí pé nínú isaaki li a ó ti pe irú ọmọ rẹ ó sì parí rẹ̀ sí pé ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ ṣé orí ohun tí a ń sọ nípa ìgbàgbọ́
wepe bi o ti le je pe Abrahamu ko ti ri eni keni ri ti o jidide lati inu oku o se se ki o ti ka nipa Abeli ti o ku ti o si je pe ko jidide lati inu oku o se se ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jidide lati inu oku se o mo we pe o wa se aye yi ki Jesu ki o to wa ki a to ma so nipa wi pe Jesu Christ jidide lati inu oku ki a to ma so wi pe Elijah tabi Elisha o gbadura fun enikan awon wonyi si jidide kuro ninu oku ki iru igba be ki o to de ni Abrahamu ni o ti gbagbo wi pe wese kokan dini ogun yi o si pari re si pe Olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa o ti an pe ni igbagbo wi pe nigba ti Olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti Olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe Olorun ki kuna Olorun ki baati Olorun ki se eni ti se ileri ti ki o le imuse igbagbo wa ni wi pe Olorun je alagbara Olorun je olooto Olorun je onife Olorun je ologbon ati wi pe ko si ohunkohun ti o wa labe orun ti Olorun ko le yi pada ko si ohunkohun ti o wa labe orun ti Olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wi pe igbagbo ni idaniloju ohun ti a n reti ati ijeri si ohun ti a ko ri wo Romu ori kerin ki o le yi oju be lo Romu ori kerin lati ese ikerin dilogun nitori na le o fi se ti ipa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da gbogbo omo iru omo loju ki se awon ti ipa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo Abrahamu pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo Olorun ti kara re ti o so oku di aye ti o si pe ohun oni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe Olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idaniloju ohun ti a reti ijeri ohun ti a ko ri pe pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun nipa ti Abrahamu ni a so wi pe o to eni 100 odun nigbati Sara ti o nje bi eni 100 odun ati kiku inu Sara ko fi aigbagbo siye meji ileri Olorun sugbon o le ni igbagbo o n fi ogo fun Olorun nigbati o sa ti mo dajudaju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se eyi ni a n so nipa ti igbagbo nipa be ni a fi ri wi pe igbagbo awon ti majemu laelae won se opolopo ise iyanu awon ti won ni aisan amu won larada awon ti o dabi eni wi pe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa niwaju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni eni a fi je ki o je bi apere fun wa wi pe awa papa o ye ki a ni igbagbo ninu Olorun bi o ba pada si Heberu
ori kokanla. Heberu, ori kokanla. Kini awon nkanti igbagbo se. Awon nkanti igbagbo se. Ye ke awo ti Noah ni ese ikeje. Ni pa igbagbo, ni Noah. Ni gbati olorun kilo. On ti ko iti iri fun. O beru olorun. O se kan oko. Fun igbala ile re. Ni pa eyi ti o da aye lebi. O si di ajogun ododo nipa ti se nipa igbagbo ni ihin an so fun ani ti Noah ye ki o ye owe pe nigba ti a kilo fun Noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba Olorun gbo o beru Olorun o kan oko oko ti o kan ye o kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu Noah rara kilo to ga julo aso fun ani ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigbati a ka awon opolopo eniyan si elese nigbati awon opolopo eniyan won yi ti won ko le ri oju Olorun ti won ko le ba Olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni Noah ni o fi di olododo o meji ni an so nipa re Noah o kan oko fun igbala ile re Noah di olododo nipa igbagbo e o lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irinse tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o ga ju rara wi pe a di olododo nipa igbagbo e ni ohun ti o ga ju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba Olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di aki kanju ninu Olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba esu jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon iran ara eni ti bori idanwo ti o wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti Abraham bi o ba wo ese ikejo nipa igbagbo ni Abraham nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re ni ini an so fun awe pe Abraham o gba ile gege bi ohun ini bawo ni o se gba ile yi gege bi igbagbo ni nipa ti igbagbo awa na o sese boya a oni ga a oni go a oni kan ni kankan tele tele a oni le a oni bugbe a oni le sugbon nipa igbagbo agba Olorun gbo nipa igbagbo wa ninu Olorun a be si ni de eni to ni ile gbe a de eni ti o nrale a de eni ti o so wi pe ah lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n fi okota ile ipele ile mo ti n fi lele lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n ra irin ise ki se be nikan emi ti o je wi pe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi nisinsin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wi pe Abraham o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi ohun ni o gaju o sese a ri awon miran ti o je wipe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irin ise won le bere si ni won le di eni tin kowo jo sugbon igboran igbagbo ko si ni igbesi aye won o sese ki Olorun ni ki won ko ti sile ati gboran o soro Olorun ki won ko siga mimu sile o soro Olorun so fun wi pe ki won ki o mu iloko laya won ki won ki o mu bo sipo gege bi oro Olorun oko kan aya kan ati gboran o de ti fun won won o le gboran an so fun wi pe ohun ti o se pataki julo ti igbagbo le se ohun ni wi pe igbagbo o je ki a gboran si Olorun Olorun so pe ki a ko ese sile ki a be si ni hu iwa ododo igbagbo ti o ga julo ni igbagbo ti o je ki a di olododo igbagbo ti o je ki a bo lowo ese igbagbo ti o je ki a rin gege bi eniyan Olorun gege bi eni ti o ni iwa mimo ki se be nikan a n so ni ese ikokanla nipa igbagbo ni Sara ti kara re
pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó jẹ́ ohun tí ó wúni lórí, ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀. Nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò bímọ, ṣó mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ Sarah a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ Sarah nínú Genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ, ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́, fún ọdún pípẹ́, ṣùgbọ́n kò sí ọmọ. Fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọ bí, ṣùgbọ́n a sọ fún aníhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba Ọlọ́run gbọ́. Bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún, ìgbà tí obìnrin lè bímọ, síbẹ̀síbẹ̀ ó gba Ọlọ́run gbọ́, èyí jẹ́ ohun tí ó dára púpọ̀. Nínú ìjọ wa níhìn, ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi, o lè jẹ́ ẹlẹ́rìí, o lè jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ṣe wá sínú ìjọ, wọ́n ti gbéyàwó, wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún, a tilẹ̀ ń ka ti ọlọ́dún mọ́kànlélógún, méjìlélógún. Mo àrí ìkan nínú wa tí ó jẹ́ wípé ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá síhìn àgbàdúrà, Ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí, ó jẹ́ kí ó lóyún, ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, ṣùgbọ́n ní sòro. Ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́? Rárá, nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́, nígbà tí wọ́n wá sínú ìjọ, wọn ò lóyún tẹ́lẹ̀, wọn ò bímọ tẹ́lẹ̀, ìgbà tí wọ́n wá sínú ìjọ, wọ́n lóyún, wọ́n bímọ. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o, ìgbàlà kò jẹ́ tiwọn o, iṣẹ́ òdodo, ìrìn òdodo, ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi, bí ó bá ti dárúkọ Jésù, sí ìṣòro àìrọ́mọ bí tí mo ní yìí, ó dá mi lójú wípé màá lóyún màá bímọ. Ìgbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀, ó lóyún, ó bímọ. Ṣùgbọ́n yẹ tí ò kúrò létí, ẹ̀gbà kúrò lọ́rùn. Àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀, kò ṣẹ́gun ayé, kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀, ìbínú ò kúrò ńbẹ̀, ìjà kò kúrò ńbẹ̀. O lè ká máa fọwọ́ ráńkọ́, ká máa jí owó ọkọ, ká máa jí owó àwọn aládùúgbò, kò kúrò ńbẹ̀. Ká máa ṣépè ńkọ́, tàbí ká máa nódì, tàbí ká máa ní àrán kan, tàbí ká máa jowó ẹnì kejì, kò kúrò ńbẹ̀. Ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeéṣe kí a rí i wípé ó ní ìgbàgbọ́ àti lóyún, ó ní ìgbàgbọ́ àti bímọ. Ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́run, nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀. Ohun tí ó ga jùlọ, ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ tàbí nínú ayé tèmi, òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdí kúrò nínú ẹ̀ṣẹ̀, kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Gbà tí ó ń bá ayé jagun, gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun, gbà tí ó ń bá ẹran ara jagun, gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun, ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé. Kí a rí wípé ẹ̀ṣẹ̀, irọ́, àgbèrè, àrán kan, ìjà, gbẹ̀nodì, gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́. Èyí ni ohun tí ó ga jùlọ, wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́, ìgbàgbọ́ sọ wá di olódodo, ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí a dá ní ìdè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni ó jẹ́ kó, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa gbàdúrà lé lórí, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó gúnlẹ̀ lé lórí, tí a ó sọ fún Ọlọ́run wípé bí kò bá di ìgbà tí ìgbàgbọ́ tí ó sọ mí di olódodo, ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ó rin ìrìn òdodo, ẹni tí ó ń sọ̀rọ̀ òdodo, bí kì í bá ṣe wípé ìgbàgbọ́ ṣe iṣẹ́ àṣepé ní ìgbésí ayé mi, n kì yóò dúró. Ohun tí ó yẹ kí a gbé yẹ̀wò nìyí. Wẹ̀sẹ̀ ogún, ó ní nípa ìgbàgbọ́ ni Isaaki súre fún Jakobu àti Esau. Ní ti ohun tí ń bọ̀, èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó jẹ́ ohun tí ó wúni lórí. A sì máa ń rí wípé nínú ìjọ wa níhìn-ín, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Ọlọ́run lè lo olùṣọ́ àgùntàn tí ó jẹ́ wípé bí ó bá ti súre fún ọ,
bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni yo ri be na ni yo ri o je on ti an dupe lowo olorun fun wi pe olorun fi nke wa o fi nge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu oluwa ni ari wi pe o je onigbagbo o je ni tin gbadura o je baba ti ni isoro bi aba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi aba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wi pe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wi pe arabirin bo ba ti soro be ni yo ri ni to o ba si di ojo keji nkan to le tele a ri wi pe gbogbo re olorun a pero si o je ohun ti o dara adupe lowo olorun o je ohun ti olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wi pe nipa igbagbo isaki sure fun jacobu ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki abimo oni ki alowo oni ki arise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkan kan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se je ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni tin se ife baba mi tin be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko a ti so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si je wo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin onisese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele lese kese ti a gbadura fun o pora sugbon jesu nso fun awuko ni je o mo wi pe eyi ko so wa di eni ero ijoba olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o n jade ni igbese aye eni kookan wi pe ise iyanu ti a n so nipa re yi lile emi esu jade ti a n so nipa re yi wiwo alaisansan ti a n so nipa re siso tele tabi lilala ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye emi paapaa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a ti nwa a o je eleri wi pe tele nkan ti a ma nsogo ninu re ni wi pe mo dupe lowo olorun o lati igba ti mo ti de inu ijo olorun je ki n bo lowo ese wi pe tele mo je sose tele mo je onija gidijagan eniyan tele mo je amutipara tele ko si nkan ti mi o le mu ni siga bo je eyi ti won pe ni igbo ni tabi eyi ti won we sinu paper funfun ni ko si eyi ti mi o le mu ni siga tele bi won da ito sinu igo mo le mu sugbon nisisin yi mo olorun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ijekuje mo bo ni lowo imukumu tele arinde oru ni mi wi pe tele ko si ibi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon nisisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele gege bi omo deeper life wi pe abolowo ese iro kuro lenu wa
o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan won won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe ade omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe jesu christ so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe ah mo ni imularada tele tele mo fe de ade tetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mimo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ija jija won o bo lowo awon kan won ni ti o je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be e ni mo fi ka ori kejila fun o tele tele je ke a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o kuto bayi fun eleri yi waka e je ke a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki asi ma fi suru sa ire ije ti agbeka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbeka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba rewese ninu okan yin ki are si mu yin eyin ko iti ko ju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noa ti o kan oko pelu igbagbo o so nipa Abrahamu ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa Sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa Isaki nipa Joseph o so nipa Jacob nipa igbagbo o so nipa Moses nipa igbagbo o so nipa awon obi Moses pelu nipa igbagbo o so nipa Jephtha o so nipa David o so nipa Samson o so nipa Gideon nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa ni yani tabi abimo tabi agba ile ni tabi akonko tabi omiran ti a se wi pe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan won yi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wi pe nisinsin ki a moju kuro ni wi pe apin okun pupa ni ya ki a moju kuro ninu wi pe a je ki golati ki oku ki a moju kuro nipa wi pe asegun awon ota ki a koju si nkan kan wi pe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wi pe o farada agbelebo eni ti o je wi pe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa na papa o ye ki o ye wa wi pe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wi pe won je idanwo ni iwaju wa adoju ko won a si segun wo ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wipe ki a si ma lepa iwa mimo
lai si wa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wo pe laarin wa o je ohun ti mo gbagbo wi pe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wi pe a ko le pa e wa mimo iwosan la nle pa e a ko le pa e wa mimo ba o se je ba o se mu la nle pa e a ko le pa e wa mimo ye kin bimo ye kin loko ye kin laya la nle pa e a ko le pa wi pe bi ipe ba dun nigba ki gba tabi bi Jesu Kristi bi o ba farahan la wo somo wi pe nje a o le ri oluwa a ko le pa e wa mimo awon kan aye yi awon o mule mo fo aye awon nkan itafo ba fi le awon kan ti o je wi pe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o je mo o se wa laanu wi pe opolopo ni o le pa bi a o ti di atunbi opolopo ni o le pa bi a o se bo lowo ese opolopo ni o le pa bi a o se bori awon idanwo ti o n kolu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o le pa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o le pa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi ki bi ti a wa sibe sibe a je ki o ye wa o wi pe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsin yi nibo lo wa so fun mi bi ipe badun nisinsin yi nibo lo pari ire ije igbagbo re nibo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afo ba file aye yi se o ti bo lowo won abi won de oni igbekun agbere ese iro pepa o le jija ibinu abi awon kan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti a nso nipa re yi iwa mimo ti a nso nipa re yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko se ni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi di olododo ni ki o kuro nibi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo

I'm

I'm going to go to the hospital.

sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni Jákọ́bù bẹ̀ sí ní gbàdúrà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ ààbò rẹ̀, ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́. Èyí ni Ọlọ́run tí ó dáàbò bo Jákọ́bù, a sì wá sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà, bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ sílẹ̀, tí o fi Olúwa ṣe olùgbàlà rẹ, tí o sì fi Ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ, wípé Ọlọ́run Jákọ́bù yóò jẹ́ ààbò rẹ. Ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa, irú aforo ní ayé, ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Èwo ni òpin ayé? Ibi tí o wà yìí ni a ń pè ní òpin ayé. Bàtí Jésù wà ní ayé, a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú Nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé Jésù nínú ara, kò rìn dé ìletò rẹ, kò sì rìn dé ìlú rẹ, ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe, ìyẹn kò ti rìn dọ́dọ̀ rẹ. O ti gbọ́rọ̀ Jésù, àti fi ìrere, àti fi hàn ọ́. Èyí ni Ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà, níbẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ni ó ti ń ṣe, àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ, àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ. Ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé. Ó ṣe ọrun oyinja ni à ń pè bẹ́ẹ̀, ó sì ṣe ọkọ̀ oyinja náà nìyẹn. Ó ṣe é sí méjì, ó ké sí méjì, ó fi kẹ̀kẹ́ ogun, ó fi jóná. Ẹ̀dúró jẹ́, àwa tí a ń sá káàkiri, ó sọ fún wa ó ní ẹ̀dúró jẹ́. Nígbà tí a bá ń sá káàkiri, èrèdí tí a fi ń sá káàkiri, à ń wá ààbò ni. Àwọn ààbò tí a sì ń wá, jẹ́ kí n ka díẹ̀ fún ọ nípa àwọn ààbò tí àwọn tí ó wà nínú ayé tí wọ́n wá, ó sì ṣeéṣe kí ìwọ náà kí o ti wá irú ààbò bẹ́ẹ̀ rí. Àwọn ààbò èké, Aesaiah orí ìkejì dín ní ọgbọ̀n, ẹsẹ̀ ìkẹrìnlá ni mo ti bẹ̀rẹ̀ láti máa kà á. Nítorí náà, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin ẹlẹ́gàn tí ń ṣe àkóso àwọn ènìyàn yìí tí ń bẹ ní Jerusalemu, nítorí ẹ̀yin ti wí pé àwa ti ba ikú dá májẹ̀mú, a sì ti bá ipò kú múlẹ̀, nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wa. Nítorí àwa ti fi èké ṣe ààbò wa, àti lábẹ́ irọ́ li àwa fi ara wa pamọ́. Èyí ti jẹ́ kí ó yí ọ gbé kúrọ̀, òǹdè èyí tí a ń so mọ́rùn, tàbí òrùka ẹ̀rẹ tí a ń fi sọ́wọ́ tí a rò wípé yóò jẹ́ ààbò fún wa, tàbí a lọ fi ara wa fún àwọn ẹgbẹ́ òkùnkùn, a rò wípé bí a bá lè lọ sí ẹgbẹ́ ìmùlẹ̀ yóò jẹ́ ààbò fún wa. Nítorí ààbò ni wọ́n ṣe ń wá irú nǹkan bẹ́ẹ̀ káàkiri, tàbí a ti lọ fi ẹ̀mí wa dógò sí ọwọ́ adáhunṣe, a ti rò wípé bí a bá ṣe bẹ́ẹ̀ ó parí. Bó ṣe ń lé wa kò ní rí wa, bí oṣó ò bá rí ẹ nílé adáhunṣe, bó ló máa ti rí ọ? Ṣé lọ́dọ̀ Jésù lo ṣó máa ti rí ọ? Àwọn tí wọ́n ń lọ sílé adáhunṣe, àwọn ni ọfà oṣó àti ọfà àjẹ́, àwọn ló kọ́kọ́ ń bà. Àwọn ni wọ́n fi orí wọn ṣẹbọ, nítorí wípé abẹ irọ́ ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n dúró sí. Gbọ́ ẹsẹ̀ kẹẹ̀dógún lẹ́ẹ̀kan sí i, nítorí ẹ̀yin ti wí pé nǹkan tí ó kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọ́n kí ó wá sí abẹ́ ìrere nìyẹn, tàbí láti gba ẹ̀kọ́ ti ìgbàlà. Wọ́n máa sọ nínú ọkàn wípé àwọn tí wọn ò ní ohun ìṣọ́ra, àwọn ni wọ́n wá Jésù káàkiri, àwa ti ní àwọn ohun tí ó lè panimọ́, tàbí ohun tí ó lè jẹ́ ààbò wa. Wípé nítorí bẹ́ẹ̀ láti kékeré ni wọ́n ti sèwájú náà. Àwọn tí wọ́n sì jìnà wọ̀nyí, wọ́n lálàkálà, ìbẹ̀rù wà nínú ọkàn wọn. Babaláwo pàápàá tó ṣe ogun fún wọn, ìyàwó ẹ̀ ò gbádùn, àwọn ọmọ wọn wọn rí owó ilé ìwé san. Síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí nínú òmùgọ̀ àti nínú òkùnkùn tí ẹ̀mí wọn wà, àti nínú ìpọ́jú ọkàn tí wọ́n wà, ni wọ́n wá.

àwọn nǹkan wọ̀nyí káàkiri síbẹ̀síbẹ̀ òye òye wọn jọkan tí wọ́n ti ẹ̀ jókòó kí wọ́n ronú wípé àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn wọ́n ń kú láìpẹ́ ogójì ọdún àwọn tí wọ́n sì wà nínú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú wọn wọ́n á lọ sí ibi ibojì wọn bí ó bá ṣe wípé ààbò tó tọ́ ni wọ́n ṣe ń kú bẹ́ẹ̀ ìyá ṣe ń jẹ wọ́n bẹ́ẹ̀ wọ́n wá iṣẹ́ káàkiri bí wọ́n ti ẹ̀ ríṣẹ́ ṣe owó tí wọ́n ń gbà àdáhùn ṣe ló ń gba ọgbọ́n ẹ̀ padà lọ́wọ́ wọn àwọn tí wọ́n tó sì dàbẹ́ ni pé wọ́n lè sọ pé wọ́n ṣẹ́ṣó nítorí pé wọ́n wá owó bí wọ́n bá nírú owó bẹ́ẹ̀ owó ẹ̀jẹ̀ kì í ṣe iná bó jẹun wà ní ìyọ̀dí nípa ẹ̀ bó jẹ́ ṣúgà tó ti ẹ̀yẹ kó dùn lẹ́nu ẹ ló fi owó ẹ̀jẹ̀ rà owó ìpànìyàn apá ọ̀nà mi ó wá ń sọ fún wa wípé nítorí ẹ̀yìn ti wí pé ó ṣeéṣe kí o wà nínú ẹgbẹ́ àwọn tí wọ́n sọ báyìí àwọn tí ó jẹ́ wípé ó kàn sọ pé ẹ mo kàn bá wá lálẹ́ ẹnì kí n wá wo èyí tán ṣe ń bẹ̀ nítorí pé èmi ń tèmi mo ti ní nǹkan àjẹtẹ́lẹ̀ àjẹsára a sì ti sèmi jiná kò sí nǹkan náà bó tilẹ̀ jẹ́ wípé ayé àti pàṣán rẹ̀ wọ́n lé àwọn èèyàn wọ́n ń dọ́dẹ àwọn èèyàn káàkiri ṣùgbọ́n bó ṣe tèmi ni rárá o kò sí ni ibikíbi tí n bá ń lọ ọ̀nà ńlá ni nítorí pé ẹyẹ kì í fò kó forí sọ́gi dúró bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣáájú ẹ tó gbà á lẹ́nu ẹ̀ àwọn dà nítorí ẹ̀yìn ti wí pé àwa ti ba ikú dá májẹ̀mú wọ́n ń kú o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú a sì ti bá ipò òkú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wà nítorí àwa ti fi èké ṣe ààbò wa èké ni o lágbẹ́kẹ̀lé ajá ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ní ọjọ́ àìní ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí ààbò yí gan-an yóò já ọtílẹ̀ ààbò èké ni kì í dúró lábẹ́ irọ́ lè àwa ti fi ara wa pamọ́ ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn abẹ́ oúnjẹ abẹ́ òrùka abẹ́ irọ́ lè o fi ara rẹ pamọ́ sí nítorí náà báyìí lè olúwa jehovah wí pé kíyèsí èmi gbé òkúta kan kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ òkúta ti àdánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́ ẹni tí ó gba jésù gbọ́ nítorí jésù yìí ni òkúta tí a ń sọ fún wa nípa rẹ̀ èyí tí a gbé kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé òun máa ń gbé ilé dúró ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti jésù kristi òkúta ilé a sì ti dánwò ó sì yege òkúta igun ilé iyebíye ni ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́ ẹni tí ó gba jésù gbọ́ kì yóò sá ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ò fi lé ẹsẹ pẹ̀lú àti òdodo lèmi ò fi lé òṣùwọ̀n yìnyín ni yóò gbá ààbò èké lọ omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀ gbogbo ààbò èké yìnyín ni yóò gbá a lọ ìdájọ́ ọlọ́run ni yóò gbá a lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ń fẹ́ ààbò tí ó dájú ààbò tí kì í jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú jésù kristi ní ààbò tí ó dájú nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gbà á lọ omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀ má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán nítorí bẹ́ẹ̀ àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni ó gbọ́ wípé ẹnìkan wà níbì kan ilé ààbò tí ó wà níbẹ̀ kódà kò sí ẹni tó sá síbẹ̀ àárẹ̀ ààbò ni ó ń fi owó rẹ ṣòfò nítorí pé ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán
ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò ré kọjá. Nígbà náà ni òun ó tẹ̀yìn mọ́lẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, èwo ni ìsásókè ìsásódò wa? Ó sì ń sọ ní ẹsẹ̀ 19, níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín, nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò ré kọjá, lé ọ̀sán àti lé òru, kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà. Nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ. Àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì. Ó sọ wípé kí ó lè gbà wá dúró, nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ. Ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. Ohun tí a ń gbé káàkiri, èyí tí a ń so mọ́rùn, èyí tí a ń fi sí ìka ọwọ́, èyí tí a ń so mọ́dì, ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scalp kékeré ní àkókò òtútù. Tí a sọ pé obìnrin ìbora rẹ da, tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí, tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù, àkókò ọyẹ gbé ẹ lọ, ó lóun ní ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ronú ẹ, ẹni tó ní gèlè orí ẹyẹ nìkan, àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù, èyíta ààbò tá a rò pa nínú ayé, irú ẹ nìyẹn. Kò ju bẹ́ẹ̀ lọ, kì í jẹ́ ààbò tòótọ́, ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn ẹlòmíràn tí wọ́n jókòó nínú ẹ̀ṣẹ̀, tí wọ́n ní kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó máa pọ̀ sí. Àwọn tí máa ń sọ pé bí ọwọ́ mi bá tẹ sáàmù, ó parí, kí oṣó máa sáré ni, kí àjẹ́ kí ó máa fẹsẹ̀ fẹ́, àfi kí ọwọ́ mi kí ó máa ti tẹ sáàmù ní sùúrù. Ní Samueli 1:4, àwọn tí ọwọ́ wọn tẹrú nǹkan bẹ́ẹ̀, tí wọ́n tiẹ̀ ju sáàmù lọ, àpótí ẹ̀rí Ọlọ́run gan pàápàá ni ó bọ́ sí wọn lọ́wọ́. Ibẹ̀ ni a fi májẹ̀mú tí Ọlọ́run bá Ísíráẹ̀lì dá, ibẹ̀ ni a fi sí. Àwọn mánà tí wọ́n jẹ lé aginjù, ibẹ̀ ni a fi sí pẹ̀lú. Ṣùgbọ́n nítorí wọ́n jókòó sínú ẹ̀ṣẹ̀, bí ọwọ́ wọn tilẹ̀ tẹ nǹkan wọ̀nyí tí wọ́n sì hóyè bẹni pé ìṣẹ́gun ti dé, ìṣẹ́gun ò jẹ́ tiwọn. Bí a bá ń fẹ́ ààbò tòótọ́, a ní láti kúrò nínú ẹ̀ṣẹ̀, kí a sì gba Jésù Kristì ní Olúwa àti Olùgbàlà wa. Èyí ni ààbò tí ó dájú, èyí ni ààbò tí ó sì jẹ́ ìrànwọ́ fún wa. Ní Samueli 1:4, mò ń kà á fún ọ láti ẹsẹ 3. Àwọn ènìyàn sì dé bòdó, àwọn àgbà Ísíráẹ̀lì sì wípé nítorí kíni Olúwa ṣe lé wa lónìí níwájú àwọn Fílístíìnì. Ẹ jẹ́ kí a mú àpótí májẹ̀mú Olúwa tí ń bẹ ní Sílò sọ́dọ̀ wa, pé nígbà tí ó bá dé àárín wa, kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé sáàmù ni wọ́n wá káàkiri, kí sáàmù yìí kí ó lè gbà wọ́n kúrò lé ọwọ́ ọ̀tá wọn. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí wọn kí ó jẹ́ aláboyún. Irọ́ ò kúrò lẹ́nu wọn, ìjà ò kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá fi ìjà pẹ́ ta pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aládùúgbò, wọ́n á sọ fún ọ wípé kí ti bábá mi kí ó má ti dé bá mi ni. Àwọn náà ṣé wọ́n mọ̀ pọ̀ Ọlọ́run kì í jà bẹ́ẹ̀? Torí bẹ́ẹ̀, bó bá sọ pé kí ti bábá rẹ kí ó má ti dé ni, àwọn èèyàn nílè mú ọ, wọn ò nílè sọ ọ̀rọ̀. A jẹ́ wípé èṣù bàbá rẹ ni ó fún ọ níṣẹ́ ṣe. Ṣùgbọ́n irú àwọn èèyàn bẹ́ẹ̀, bí wọ́n bá ti lóyún, ó di ilé àdúrà pẹ̀lú ìgò lọ́wọ́ wọn àti omi. Wọ́n á sọ pé kò sí ni, bá a bá ti mumi àdúrà gbogbo ẹ̀ parí. Bínú rùn ọ́, bí ọmọ yẹn bí ó bá dàbẹ̀ ni pé nǹkan fẹ́ ṣọwọ́ òdì, bí omi àdúrà bó bá ti kan ọmọdé lára, ó parí. Ẹni tó ń gbàdúrà sínú omi ìgò gan, èpè ò kúrò lẹ́nu ẹ̀, ìyàwó kejì ò kúrò nílé ẹ̀. Ní tòótọ́ ló ń gbàdúrà, ní tòótọ́ ló ń dàbẹ̀ ni pé ó sọ nǹkan kan tó dàbẹ̀ ni pé ó ń fi èdè fọ̀, ọ̀fọ̀ ló ń pè é. Nítorí pé kò jẹ́ tọlọ́run, kò mọ ìlànà Ọlọ́run. Ó ṣeéṣe
nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo tun won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese oba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe se enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro ni le wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronu po ada wo awon eyan woyi won so wipe nigba ti apo ti eri yi ba de arin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de arin won won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa be li awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apo ti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeje ofni ati pini hasi wa nibe pelu apo ti majemu olorun nigba ti apo ti majemu oluwa debudo gbogbo israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon afi okunrin bara won je ti won ba de ile isin ni ojo isinmi won ba be si ni korin ti won jo ti won yo ti won patewo ti won fosoke won so wi pe awu ori esu mole womu womu because won si ma fosoke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari ija kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won patewo ki won se kini isugbon bi ese oba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti ele so ara re ni isegun tabi ki o bi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese isegun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apo ti majemu oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apo ti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wipe agbara ti o wa ninu saamu ni ese ti gba lowo e won mo wipe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigba ti wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pali ofo lo gbe dani ko sa gba anu e mo fun o abimo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe en mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba je wo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo budo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara wonyi awon wonyi le olorun ti o fi gbogbo iponju pon egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wepe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke esija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidigidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun
ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì gba àpótí ẹ̀rí wọn ó tán o ṣé ò ti gba sáàmù lọ́wọ́ ẹ àjẹ́ ò ti gba bíbélì lọ́wọ́ ẹ gbogbo èyí tí a ń kà bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru ka orin dáfídì ìkẹtàlélógún ní ẹ̀ẹ̀méje wọn ti gbà lọ́wọ́ ẹ ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn ìgbẹ́kẹ̀lé wọn ohun tí ó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn wọ́n sọ fún wa wípé wọ́n sì gba àpótí ẹ̀rí ọlọ́run tá a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ gbọ́n tí ọlọ́run sọ fún wa ní orin dáfídì ìkọkànléníàádọ́rùn-ún 91 ìkọkànléníàádọ́rùn-ún 91 nínú bíbélì wa bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni ọlọ́run jákọ́bù ni ó jẹ́ ààbò wa tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi tí ó jẹ́ tí ó nípọn tí ó sì ṣe iyebíye púpọ̀ bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa bí a bá ti fi ẹ̀ṣẹ̀ wa ránṣẹ́ sí ìdájọ́ tí a sọ fún ọlọ́run wípé ọlọ́run jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ mi ni mo mọ̀ wípé jésù kú fún mi ò sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn òǹdè àwọn òrùka àwọn ẹ̀gbà ọrùn gbogbo àwọn nǹkan tí a ń so mọ́ra fún ààbò tí a ti kọ̀ ọ́ sílẹ̀ tí a ti jó wọn nínú iná àwọn ìgbẹ́kẹ̀lé wa nínú àwọn baba ìsàlẹ̀ tàbí babaláwo tàbí oníṣègùn kan tí a ti jù ú sílẹ̀ tí a sì ń sọ wípé ìgbàgbọ́ mi dúró lórí jésù kristi èyí sì ni ìdákọ̀rọ̀ mi wípé ìgbẹ́kẹ̀lé mìíràn mi ò ní àpáta ayérayé èyí tí a ń pè ní jésù kristi ó ní ibi ìsádi mi ẹ̀jẹ̀ rẹ̀ tí ó sì ti ha rẹ̀ yọ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó ní ààbò fún mi bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó dájú wípé ààbò rẹ̀ yóò dájú lórí rẹ̀ èyí ni àwọn ẹni ìgbàlà ọlọ́run àwọn tí wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n kọ́ sílẹ̀ àwọn tí wọ́n rí ìgbàlà jésù gbà lọ́fẹ̀ẹ́ torí ọ̀fẹ́ ni a kì í fowó rà á ó kàn gbà wípé a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ́ sílẹ̀ kí ire àti àánú yìí kí ó lè jẹ́ tiwa àwọn wọ̀nyí ni ọlọ́run fi sí ibi ìpamọ́ ó sọ wípé ẹni tí ó jókòó kò sọ wípé alárìnkiri ìsáǹsá tí yóò wá sọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ kan bí ó bá tún ti jáde tó tún rí sìgá a tún máa fa sìgá fìhìn ọjọ́ sunday a tún lọ sí ilé ìsìn àwọn wọ̀nyẹn wọn jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo wọn dàbí àwọn tí ó wá sí ẹ̀kọ́ bíbélì ní àyà òní tí a ń ṣe ṣùgbọ́n bí ó ti jáde ni ó tún ti rí àwọn ọ̀rẹ́ ẹ̀ka àtijọ́ àwọn àgbèrè wọ̀nyí ni ó ń gba agbára ọlọ́run kúrò ní ìgbésí ayé rẹ gbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé pàṣán ìyà pàṣán ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ ọlọ́run á tún tẹ̀lé ṣùgbọ́n àwọn tí ó sọ wípé mo ti pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú èṣù àti pẹ̀lú ìrera ayé àwọn tí wọ́n ti fi ẹ̀jẹ̀ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ àwọn tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú agbádá òdodo tí a ti fi wọ̀ wọ́n àwọn tí ẹ̀ṣẹ̀ ti kúrò ní ìgbésí ayé wọn àwọn tí wọ́n ń sin ọlọ́run lé ẹ̀mí àti lé òtítọ́ àwọn tí irọ́ èké tí ò tún sí ilé ẹnu wọn mọ́ àwọn tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wọn wípé wọ́n ti di ọmọ ọlọ́run ìgbésí ayé tuntun ni wọ́n sì ń gbé nísinsìnyí àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo àwọn ni ó ń gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọlé ààbò àti ó di mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ta ló gbẹ́kẹ̀lé ní ọ̀gànjọ́ òru bí ìdágìrì bá dé ta ni ìgbẹ́kẹ̀lé rẹ ṣé epo tí wọ́n ṣe sínú ìgò tí wọ́n ń pè ní ẹ̀rọ ṣé òun ni ìgbẹ́kẹ̀lé rẹ bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ṣé epo lásánlàsàn ó lé èṣù lọ o mọ̀ wípé bí àìsàn bá dé èṣù ló wà ń di ẹ̀ ṣé epo tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ìgò tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ọwọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ara ẹ̀ tó tẹ̀ bọnú ìgò tó fi sí àtàrí ọmọdé ṣé òun ló lé èṣù lọ ìfọ́jú ọkàn ni ó ní ọlọ́run olódùmarè ẹni gíga ẹni ayérayé ẹni ìgbani ó ní òun ni ìgbẹ́kẹ̀lé mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ni tòótọ́ òun ò gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹpẹ́yẹ àwọn tafàtafà àwọn tí wọ́n máa ń tafà nínú ayé sí ènìyàn àti nínú àjàkálẹ̀ àrùn búburú
yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́ abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni wọ́n sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àṣà àti àpáta rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù ooru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn tàbí fún ìparun tí ń pani tí ń runi lé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹgbẹ́ rẹ̀ àwọn tí kò ní ààbò nìyẹn o àwọn tí wọ́n fi èké àti irọ́ ṣe ààbò wọn àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ohun tí ó wà nínú ayé wọn a máa ṣubú ní ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ẹgbẹ́ rẹ̀ àti lé ẹgbàárún lé apá ọ̀tún rẹ̀ ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ kìkì ojú rẹ̀ bí ó bá jẹ́ pé o ti fi jésù ṣe ààbò rẹ̀ bí ó bá ti jẹ́ pé jésù ti di olùgbàlà fún ọ tí a ti gbà ọ kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ìjà kúrò nínú asọ̀ kúrò nínú ìrìnkìrìn kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni o sọ fún ọ wípé kìkì ojú rẹ̀ lè wọ́ òfin máa rí lè wọ́ òfin máa rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní ṣe ààbò mi o lè máa béèrè lọ́wọ́ ara rẹ má tanra ẹ jẹ o ṣé ọlọ́run ni ààbò rẹ ṣé olúwa lé ààbò rẹ tàbí èyí tó so sílé èyí tó fi sí abẹ́ ìbùsùn rẹ èyí tí o fi sí inú àpótí rẹ ṣé òun ni ibi ààbò fún ọ bí ò bá jẹ́ ìtàn jẹ gbàtẹ́yàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ atare àti aláǹgbá tí a jó nínú iná tí a so sínú awọ àgùntàn gbàtí àgùntàn wà láàyè tí ó ṣe ọ níre àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ ká máa sanra àwọn èèyàn wọ́n tún sọ́ di nǹkan míì wọ́n sọ́ di ẹrù jẹ̀jẹ̀ wọ́n tún mú awọ rẹ̀ wọ́n tún di èédú kan sínú ẹ̀ wọ́n tún fi sínú ilé bó bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ́ ohun ìní ẹ abájọ tí o lè ń kó ọ lẹ́rù ẹ bó bá wà lọ́jà kí o lè tà àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan àti àtúnfi sí abẹ́ àpẹrẹ tí a fi ń ta nǹkan abájọ tí a gbé àgbà náà lé ọ lọ́wọ́ ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn nì ni o kó sọnù tí o sọ wípé olúwa lè ààbò mi ó sì ń ṣẹ́ṣọ lórí mi tó pé mo ṣe iyebíye lé ojú rẹ̀ ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ̀ ni ó máa fi rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní ṣe ààbò mi ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan kì ó ṣubú lù ọ́ bẹ́ẹ̀ ni àrùkárùn kì ó sún mọ́ ilé rẹ èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run bámi wo Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n 33:3 láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 títí dé ìkọkàndínlọ́gbọ̀n nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye ààbò tí ó dájú mo ń fi hàn ọ́ ó wákù sí ọwọ́ rẹ bí o bá fẹ́ gba ààbò tí ọlọ́run pèsè fún ọ Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n kò sí ẹni tí ó dàbí ọlọ́run ìwọ Jeṣuruni ti ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ lé ojú ọ̀run ọlọ́run ayérayé ni ibùgbé rẹ ọlọ́run ayérayé ni ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ẹni tí ó mọ àtúbọ̀tán ayé rẹ ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ ó ní ọlọ́run ayérayé ni ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ wọ ọlọ́run bí ó ti ga tó nì ó wà ní òkè ó dàbí ààbò fún ọ ó sì wà ní ìsàlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ ọwọ́ ńlá rẹ ọwọ́ tí gbani ọwọ́ tí yọni nínú ọ̀fìn ọwọ́ tí yọni nínú ìyà pẹ̀lú ọwọ́ rẹ abẹ́ rẹ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ òun sì ti ọ̀tá kúrò níwájú rẹ ó sì wípé máa parun ìsírẹ́lì sì jókòó lé àlàáfíà orísun jákọ́bù nìkan
ni ile oka ati ti o ti won eni pelu pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli tale o dabi re iwo eniyan ti ati owo Oluwa gbala je ko wa ye onisinsin we pe igbala se pataki tale o dabi eni ti ati owo Olorun gbala asa iranlowo re ati eni ti se ida olala re awon ota re yo se teriba fun o iwo si ma te bi giga won mole eni ti o fi Olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikeji le ni ogun iwe owe ori ikeji le ni ogun ni ese ikewa de on so fun wa iru abo ti Olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikeji le ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile esho agbara ni oruko Oluwa iwe owo ori keje din ni ogun ni o ese kewa oruko Oluwa ile esho agbara ni olododo sawo inu re o sila oruko Oluwa oruko Oluwa ile esho agbara ni olododo sawo inu re ki se elese o ki se elegan ki se eni ti o ni fi oro Olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo Oluwa eni ti a ti fi eje Jesu wo inu okan re mo eni ti a ti fi eje Jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko Oluwa ile eso agbara ni olododo sawo inu re o sila oro Oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ni oyin ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ike ni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí ooru àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé oní sáwọ ibi gíga ilé ìṣọ́ agbára ti Ọlọ́run orúkọ Olúwa lé Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí bí o bá sáwọ inú rẹ̀ ó dájú wípé òòlà a ó sì dá ọ ní ìdè ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ̀ kí a tó lọ gbàdúrà ni àwo Malaki orí kẹta Malaki orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún Malaki ni ìwé tí ó gbẹ̀yìn nínú májẹ̀mú láéláé orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà Olúwa sì tẹ́tí sí i ó sì gbọ́ ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà tí èmi ó dá èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn ín Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà ní ọjọ́ ìdágìrì òun ó da ọ sí òun ó ṣe ìtọ́jú rẹ òun ó jẹ ààbò fún ọ bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ń wá tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí a wá gbọ́ ti Olúwa kí Ọlọ́run kí ó lè gbọ́ ti wá kì í ṣe lásán bí o bá wá ní ọjọ́ àyá òní tí a fi ẹ̀kọ́ bíbélì ti Yorùbá sí bí o bá ń wá tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní òun á máa ṣẹ́ṣọ lórí rẹ òun á sì jẹ́ ibi ààbò rẹ
ki olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ti asapamo sabere o se pataki wipe ki a ko won sile ki a si so fun olorun wipe olorun iwo le abo ati agbara mi iwo le lowo lowo iran lowo ni igba ikanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi ati le si aye ni idi ti a si se awon oke nla nipo si inu okun bi omi ti le ho ti o si ru bi oke ti le bi ti le mi nipa owo bibi re odo nla kan wa kise yi ti o mu ilu olo inu ilu olorun dun ibi mimo oga ogo olorun be le arin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro oluwa awon omo ogun wa pelu wa olorun jacobo le abo wa ati je ki o di mo fun ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani chile le ojo iponju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti asapamo si abere ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni onde ni tabi egba ti asomorun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro soju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wi pe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bi ni bi o ba so fun olorun o daju wi pe yo gbo ti re kepe nigba ti o wa nitosi nisinsin ki o le gbo ti re ki o le gbo adura re bi wahala ba wa fun o so fun jesu bi o ba tin fi abo ike se isadi re je wo nkan wonyi fun olorun ki o si ko sile bi o ba si tin ta ara re je wi pe psalm ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti a ya si mimo loro wipe yo je ibi abo fun o tabi ile ti a ko si agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun loni eyi ti o je ibi abo toto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju

ẹjẹ́ rẹ̀ ni a ti sa ni a sì ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀. Képe kí ó lè gbà ọ́, kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe. Wá sọ́dọ̀ Jésù lónìí. Bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. Képe Olúwa, yóò sì gbà ọ́. Jẹ́ kí aṣáko kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa, àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́, nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí, ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n à ń bẹ̀ ọ́, bí a ti ṣe olóríire tó, tí o sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere, ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà, ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rá ní padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ìríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá képe ọ́, fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún, fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa.
apa ayeraye ti o so fun wa wipe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu. O sa ti so fun wa wipe kiki oju wa le opin ma ri ere awon eniyan buburu wipe arun karun ki o sun ma go wa nitori wipe ati fi olorun ayeraye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wipe awon ileri won yi yo je ti wa abo ti o wa ninu awon ileri won yi yo je ti wa ibi ti eji aba ti wa tele tele ibi ti ise nise ti wa tele tele ibi ti owo aye ti wa tele tele ibi ti otani ti o ti n jelerun ti o si n parun ti o ti wa tele tele baba mu opin wa si nkan won yi ni oruko Jesu. Tu awon de sile mu awon alaisan laada ase be owe pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan enikokan wa ki o mu si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: Ìrere ti Matthew, orí ìkejì. Nígbà tí a sì rí Jésù ní Bethlehemu ti Judea, nígbà ayé Herodu ọba, kíyè sí i, àwọn amòye kan ti ìhà ìlà oòrùn wá sí Jerusalemu. Wọ́n ń béèrè wípé níbo ni ẹni tí a bí ti ṣe ọba àwọn Júù wà? Nítorí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn, àwa sì wá láti forí balẹ̀ fún un. Nígbà tí Herodu ọba sì gbọ́, ara rẹ̀ kò lélẹ̀, àti gbogbo àwọn ará Jerusalemu pẹ̀lú rẹ̀. Nígbà tí ó sì pe gbogbo àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àwọn ènìyàn jọ, ó bi wọ́n léèrè ibi tí a ó gbé bí Kristi, wọ́n sì wí fún un pé ní Bethlehemu ti Judea ni. Nítorí bẹ́ẹ̀ ni akọ̀wé rẹ̀ láti ọwọ́ wòlíì nì wá, ìwọ Bethlehemu ní ilẹ̀ Judea, ìwọ kò kéré jùlọ nínú àwọn ọmọ aládé Juda, nítorí láti inú rẹ̀ ni baálẹ̀ kan yóò ti jáde tí yóò ṣe ìtọ́jú Ísírẹ́lì àwọn ènìyàn mi. Nígbà náà ni Herodu pe àwọn amòye náà sí ìkọ̀kọ̀, ó sì bí wọn lẹ́sọ̀lẹ́sọ̀ àkókò tí ìràwọ̀ náà hàn. Ó sì rán wọn lọ sí Bethlehemu, ó wí pé ẹ lọ ìwádìí ti ọmọ ọwọ́ náà lẹ́sọ̀lẹ́sọ̀, nígbà tí ẹ̀yin bá sì rí ẹ padà wá sọ fún mi, kí èmi kí ó lè wá forí balẹ̀ fún un pẹ̀lú. Nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọba, wọ́n lọ sì wò ó. Ìràwọ̀ tí wọ́n ti rí láti ìhà ìlọrùn wá, ó ṣáájú wọn, títí ó fi wá dúró lókè ibi tí ọmọ ọwọ́ náà gbé wà. Nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà, wọ́n yọ ayọ̀ ńláńlá. Nígbà tí wọ́n sì wọ ilé, wọ́n rí ọmọ ọwọ́ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀, wọ́n wúlẹ̀, wọ́n sì forí balẹ̀ fún un. Nígbà tí wọ́n sì tú ìṣúra wọn, wọ́n ta á lọ́rẹ wúrà àti tùràrí àti òjìá. Bí Ọlọ́run ti kìlọ̀ fún wọn ní ojú àlá pé kí wọn kí ó má ṣe padà tọ Herodu lọ mọ́, wọ́n gba ọ̀nà mìíràn lọ sí ìlú wọn. Nígbà tí wọ́n sì ti lọ, kíyè sí i, áńgẹ́lì Olúwa yọ sí Jósẹ́fù ní ojú àlá. Ó wí pé, ìdè gbé ọmọ ọwọ́ náà pẹ̀lú ìyá rẹ̀ kí o sì sá lọ sí Íjíbítì kí ìwọ kí o sì gbé ibẹ̀ títí èmi ó fi sọ fún ọ, nítorí Herodu yóò wọ ọmọ ọwọ́ náà láti pa á. Nígbà tí ó sì dìde, ó mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ lé òru, ó sì lọ sí Íjíbítì. Ó sì wà níbẹ̀ kí tí ó fi di ìgbà ikú Herodu, kí èyí tí Olúwa wí láti ẹnu wòlíì ni kí ó lè ṣe pé ní Íjíbítì ni mo ti pe ọmọ mi jáde wá. Nígbà tí Herodu rí pé òun di ẹni ìtànjẹ lọ́dọ̀ àwọn amòye, ó bínú gidigidi, ó sì ránṣẹ́, ó sì pa gbogbo àwọn ọmọ tí ó wà ní Bethlehemu àti ní ẹkùn rẹ̀ láti àwọn ọmọ ọdún méjì jálẹ̀ gẹ́gẹ́ bí àkókò tí ó ti béèrè lẹ́sọ̀lẹ́sọ̀ lọ́wọ́ àwọn amòye náà. Nígbà náà ni èyí tí a ti sọ láti ẹnu wòlíì Jeremiah wá ṣe pé ní Rama ni a gbọ́ ohùn, ohùn rere àti ẹkún àti ọ̀fọ̀ ńlá. Rakeli ń sọ fún àwọn ọmọ rẹ̀, ògbìpẹ̀, nítorí tí wọn kò sí. Nígbà tí Herodu sì kú, kíyè sí, áńgẹ́lì Olúwa kan yọ sí Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì, wípé dìde mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sí ilẹ̀ Ísírẹ́lì, nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ ọwọ́ náà láti pa ti kú. Ó sì dìde, ó mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀, ó sì wá sí ilẹ̀ Ísírẹ́lì. Ṣùgbọ́n nígbà tí ó gbọ́ pé àkẹlà òjọba ní Judea ní ipò Herodu bàbá rẹ̀, ó bẹ̀rù láti lọ síbẹ̀. Bí Ọlọ́run sì ti kìlọ̀ fún un lé ojú àlá, ó yí padà sí apá Galili. Nígbà tí ó sì wá, ó jókòó ní ìlú kan tí à ń pè ní Nasareti, kí èyí tí a ti sọ ní ẹnu wòlíì kí ó lè ṣe pé a ó pè é ní ara Nasareti.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Matthew, orí ìkẹta. Ní ìjọ wọn ni Jòhánù Bàbtísí wá, ó ń wàásù ní ìlú Judea. Ó sì ń wípé ẹ ronú pìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Nítorí èyí ni ẹni tí wòlíì Àìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ wípé ohun ẹnìkan ti ń kígbe ní ìjù. Ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́. Aṣọ Jòhánù náà sì jẹ́tẹ̀ irun ìbàkà sí ẹ, ó sì di àmùrè àwọ̀ sí ẹ̀gbẹ́ rẹ̀. Oúnjẹ rẹ̀ ni Esú àti oyin ìgàn. Nígbà náà ni àwọn ará Jerusalemu àti gbogbo Judea àti gbogbo ẹkùn apá Jọ́dánì yìí ká jáde tọ̀ wá. A sì ń baptisí wọn lọ́dọ̀ rẹ̀ ní odò Jọ́dánì, wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n nígbà tí orí ọ̀pọ̀ àwọn Farisi àti Sadusi wá sí baptisímù rẹ̀, ó wí fún wọn pé ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ta ni ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀? Nítorí náà, ẹ so èso tí ó yẹ fún ìrònú pìwàdà, kí ẹ má sì ṣe rò nínú ara yín wípé àwa ni Abrahamu ní bàbá. Kí èmi wí fún yín, Ọlọ́run lè yọ ọmọ jáde láti inú òkúta wọ̀nyí wá fún Abrahamu, àti ní ìsinsìnyí pẹ̀lú, àti fi àkélé gbòǹgbò igi náà. Nítorí náà, gbogbo igi tí kò bá so èso rere, a ó ke lulẹ̀, a ó sì wọ jù sínú iná. Lóòótọ́ ni èmi ń fi omi baptisí yín fún ìrònú pìwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi, bàtẹ ẹni tí èmi kò tó gbé, òní yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisí yín. Ẹni tí àtẹ rẹ̀ bẹ ní ọwọ́ rẹ̀, yóò sì gba ilẹ̀ paka rẹ̀ mọ́ tótó, yóò sì kó àlìkámà rẹ̀ sínú àbà, ṣùgbọ́n ìyàbò ni yóò fi iná àjò òkú sun. Nígbà náà ni Jésù ti Galili wá sí Jọ́dánì sọ́dọ̀ Jòhánù láti baptisí lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n Jòhánù kọ fún un wípé èmi ni àbá baptisí lọ́dọ̀ rẹ̀, ìwọ sì tọ̀ mí wá. Jésù sì dáhùn, ó wí fún un pé jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà, nítorí bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ. Bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀. nígbà tí a sì baptisí Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá, ti wo ọ̀run ṣí sílẹ̀ fún, ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì balẹ̀, ti kíyèsí ohun kan láti ọ̀run wá wípé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ìhìnrere ti Matthew, orí ìkẹrin. Nígbà náà ni a darí Jésù sí ijò láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ èṣù. Nígbà tí ó sì ti gba wẹ̀lẹ́ ogójì ọ̀sán àti ogójì òru, lẹ́yìn náà ni ebi ń pa á. Nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọn ìdí àkàrà. Ṣùgbọ́n ó dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde wá. Nígbà náà ni èṣù gbé e lọ sókè sí ìlú mímọ́ ni, ó gbé e lé ṣonṣo tẹ́ḿpìlì, ó sì wí fún un pé bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, bẹ́ sílẹ̀ fún ara rẹ. Aṣáà ti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ, ní ọwọ́ wọn ni wọ́n sì gbé ọ sókè kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Jésù sì wí fún pé a tún kọ́ pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Èṣù gbé e lọ sí orí òkè gíga gíga ẹ̀wẹ̀, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn, ó sì wí fún pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ó fi fún ọ bí ìwọ bá wúlẹ̀ tí o sì foríbalẹ̀ fún mi. Nígbà náà ni Jésù wí fún pé padà kúrò lẹ́yìn mi, Sátani. Nítorí akọ̀wé rẹ̀ pé Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí o foríbalẹ̀ fún, òun nìkan ṣoṣo ni kí ìwọ máa sìn. Nígbà náà ni èṣù fi í sílẹ̀ lọ, sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ wá, wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún. Nígbà tí Jésù gbọ́ pé a fi Jòhánù lé wọn lọ́wọ́, ó dìde lọ sí Galili. Nígbà tí ó sì jáde kúrò ní Nasareti, ó wá jókòó ní Kapanaumu, èyí tí ó ń bẹ létí òkun lé ẹkùn Sebuluni àti Naftalimu, kí èyí tí a wí láti ẹnu wòlíì Àìsáyà wá lè ṣẹ pé ilẹ̀ Sebuluni àti ilẹ̀ Naftalimu lé ọ̀nà òkun ní òkè Jọ́dánì, Galili àwọn kèfè rí. Àwọn ènìyàn tí ó jókòó ní òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ní ìmọ́lẹ̀ ńlá fún. Láti ìgbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí wàásù wípé ẹ ronú pìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Jésù rìn létí òkun Galili, ó rí àwọn arákùnrin méjì, Simoni ẹni tí a ń pè ní Pétérù àti Andrew arákùnrin rẹ̀, wọ́n sọ àwọn sínú òkun nítorí wọ́n jẹ́ apẹja. Ó sì wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Wọ́n sì fi àwọn sílẹ̀ lójú kan náà, wọ́n sì tọ̀ lẹ́yìn. Bí ó sì ti tibẹ̀ lọ síwájú, ó rí àwọn arákùnrin méjì, Jákòbù ọmọ Sebede àti Jòhánù arákùnrin rẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú Sebede bàbá wọn, wọ́n dí àwọn wọn, ó sì pè wọ́n. Lójú kan náà, wọ́n sì fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀, wọ́n sì tọ̀ lẹ́yìn. Jésù sì rìn ní gbogbo ẹkùn Galili, ó ń kọ́ni ní sínágógù wọn, ó sì ń wàásù ìhìnrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Òkìkí rẹ̀ sì kan yí gbogbo Síríà ká, wọ́n sì gbé àwọn aláìsàn tí ó ní onírúurú àrùn àti ìrora wá sọ́dọ̀ rẹ̀, àti àwọn tí ó ní ẹ̀mí èṣù, àti àwọn tí ó ń sínwín, àti àwọn tí ó lé ẹ̀gbà, ó sì wò wọ́n sàn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tọ̀ lẹ́yìn láti Galili àti Dekapoli àti Jerusalemu àti láti Judea wá àti láti òkè odò Jọ́dánì.
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
0: Ìhìnrere ti Matthew, orí ìkarùn-ún. Nígbà tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn, ó gun orí òkè lọ. Nígbà tí ó sì jókòó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá, ó sì ya ẹnu rẹ̀, ó sì kọ́ wọn wípé alábùkún fún ni àwọn òtòṣì ní ẹ̀mí nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Alábùkún fún ni àwọn ẹni tí ń káàánú nítorí tí a ó tù wọ́n nínú. Alábùkún fún ni àwọn ọlọ́kàn tútù nítorí wọn ó jogun ayé. Alábùkún fún ni àwọn ẹni tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yòó. Alábùkún fún ni àwọn aláàánú nítorí wọn ó rí àánú gbà. Alábùkún fún lè àwọn onínú funfun nítorí wọn ó rí Ọlọ́run. Alábùkún fún ni àwọn onílàjà nítorí ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. Alábùkún fún ni àwọn ẹni tí à ń ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tí wọn ní ìjọba ọ̀run. Alábùkún fún ni ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín, tí wọ́n bá ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi. Ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì fò fún ayọ̀ nítorí èrè yín pọ̀ lé ọ̀run. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti ń bẹ ṣáájú yín. Ẹ̀yin ni iyọ̀ ayé, ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu, kí ni a ó fi mú un dùn? Kò ní láárí mọ́, bí kò ṣe pé àdánù kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ ènìyàn. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé, ìlú tí a tẹ̀dó lórí òkè kò lè farasin. Bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a sì fi sábẹ́ òṣùwọ̀n, bí kò ṣe lórí ọ̀pá fìtílà, a sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ lé ọ̀run lógo. Ẹ má ṣe rò pé èmi wá láti pa òfin tàbí àwọn wòlíì irun, èmi kò wá láti parun bí kò ṣe láti múṣẹ. lóòótọ́ ni mo ṣàwí fún yín, títí ọ̀run ayé yóò fi kọjá lọ, ohun kíkiní kan nínú òfin kì yóò kọjá bí ó ti wù kí ó rí, títí gbogbo rẹ̀ yóò fi ṣe. Ẹnikẹ́ni tí ó bá rú ọ̀kan kíkiní nínú òfin wọ̀nyí tí ó bá sì ń kó àwọn ènìyàn bẹ́ẹ̀, òun náà ni a ó pè ní ẹni kíkiní ní ìjọba ọ̀run. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń ṣe wọ́n tí ó bá sì ń kọ́ wọn, òun náà ni a ó pè ní ẹni ńlá ní ìjọba ọ̀run. Nítorí mo wí fún yín, bí kò ṣe pé òdodo yín bá kọjá òdodo àwọn akọ̀wé àti ti àwọn farisí, ẹ̀yin kì yóò lè dé ilé ọba ọ̀run bí ó ti wù kí ó rí. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, ẹnikẹ́ni tí ó bá pànìyàn yóò wà lé ewu ìdájọ́. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà lé ewu ìdájọ́, àti ẹnikẹ́ni tí ó bá wí fún arákùnrin rẹ̀ pé aláìníláárí yóò wà lé ewu àjọ àwọn ìgbìmọ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń wí pé ìwà aṣiwèrè yóò wà ní ewu iná ọ̀run àpáàdì. Nítorí náà, bí ìwọ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ, bí ìwọ bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ ní ohun kan nínú sí ọ, fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ sì lọ, kọ́ bá arákùnrin rẹ làjànà, nígbà náà ni kí o tó wá ẹ̀bùn ẹ̀bùn rẹ. Bá ọ̀tá rẹ rẹ kankan nígbà tí ìwọ wà ní ọ̀nà pẹ̀lú rẹ, kí ọ̀tá rẹ kí ó má bàa fi ọ lé onídàájọ́ lọ́wọ́, onídàájọ́ a sì fi ọ lé ẹ̀ṣọ́ lọ́wọ́, a sì gbé ọ sọ sínú túbú. Lóòótọ́ ni mo wí fún ọ, ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ fi san owó kan tí ó bá kù. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wo obìnrin kan láti ṣe ìfẹ́kùfẹ́ sí i, ó ti bá a ṣe panṣágà tán ní ọkàn rẹ̀. Bí ojú ọ̀tún rẹ bá mú ọkọ sẹ̀, yọ ọ́ jáde kí o sì sọ ọ́ nù. Ó ṣàní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ̀ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ̀ jù sí iná ọ̀run àpáàdì. Bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọkọ sẹ̀, kí e kúrò kí o sì sọ ọ́ nù. Ó ṣàní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ̀ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ̀ jù sí iná ọ̀run àpáàdì. A ti wí pẹ̀lú pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ yẹ kí o fi ìwé ìkọsílẹ̀ lé e lọ́wọ́. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí àgbèrè, ó mú un ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹ̀yin ti gbọ́ ẹ̀wẹ̀ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọdọ̀ búra bí kò ṣe pé kí ìwọ kí o sì mú ìbúra rẹ̀ ṣe fún Olúwa. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ má ṣe búra rárá. Ìbá ṣe ìfẹ́ ọ̀run búra nítorí pé ìfẹ́ Ọlọ́run ni, tàbí ayé nítorí àpótí ìtìsẹ́ rẹ̀ ni, tàbí Jerúsálẹ́mù nítorí ìlú ọba ńlá ni. Kí o má ṣe fi orí rẹ búra nítorí ìwọ kò lè sọ ẹrun kan di funfun tàbí dúdú. Ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ yín jẹ́ bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ kọ́, nítorí pé ohunkóhun tí ó bá jù wọ̀nyí lọ nípa ìbìlẹ̀ ó ti wá. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ojú fún ojú àti eyín fún eyín. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ má ṣe kọ ibi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá gbá ọ ní ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún yí ti ò sì sí pẹ̀lú. Bí ẹnìkan bá fẹ́ sùn ọ ní ilé ẹjọ́ tí ó sì gbà ọ ní ẹ̀wù lọ, jọ̀wọ́ agbádá rẹ fún un pẹ̀lú. Ẹnikẹ́ni tí yóò bá fi agbára mú ọ lọ sí máìlì kan bá a dé méjì. Fi fún ẹni tí ó béèrè lọ́wọ́ rẹ àti lọ́dọ̀ ẹni tí ó fẹ́ wín lọ́wọ́ rẹ, má ṣe mú ojú kúrò. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ kí ìwọ sì kórìíra ọ̀tá rẹ. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn ẹni tí ó ń fi yín ré, ẹ ṣore fún àwọn tí ó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi àrùn kan bá yín lò tí wọ́n ń ṣe inú níbini sí yín, kẹ́yìn kí ó lè máa jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ lé ọ̀run, nítorí tí ó ń mú ọ̀run rẹ̀ ràn sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fún àwọn aláìṣòótọ́. Nítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín, ọpẹ́ kí ni ẹ̀yin ní, bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Bí ẹ̀yin bá sì ń kíkìkì àwọn arákùnrin yín, kí ni ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Nítorí náà, kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ ní ọ̀run ti pé. Ìrere ti Matthew, orí ìkẹfà. Ẹ kíyèsí ara, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bàa lè rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín ti ń bẹ̀lé ọ̀run. Nítorí náà, nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ bí àwọn àgàbàgebè ti ń ṣe ní sínágógó àti ní ìta, kí wọn kí ó lè gba ẹ̀yin ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe jẹ́

0: pe asán bí àwọn kẹfẹrí wọn ṣe dé àwọn ti torí ọrọ pípọ gbọ ti wọn nítorí náà kí ẹyin má ṣe dàbí wọn bàbá yín ṣàmú ohun tí ẹyin ṣe aláìní kí ẹ tó béèrè lọwọ rẹ nítorí náà báyìí ni kí ẹyin máa gbàdúrà bàbá wa ti ń bẹ ní ọrùn kí á bọwọ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ tirẹ ni kí á ṣe bíi ti ọrùn bẹẹ ni ní ayé fún wa ní oúnjẹ òòjọ wa lónìí dárí ìgbèsè wa jì wá bí àwa ti ń dárígi àwọn onígbèsè wa wọn sì fà wá sínú ìdẹwò ṣùgbọn gbà wá lọwọ bìlísì nítorí ìjọba ni tirẹ àti agbára àti ògo láíláí àmì nítorí bí ẹyin bá fi ẹṣẹ àwọn ènìyàn jì wọn bàbá yín ti ń bẹ lé ọrùn yóò fi ẹṣẹ ti yín jì yín ṣùgbọn bí ẹyin kò bá fi ẹṣẹ àwọn ènìyàn jì wọn bàbá yín kì yóò sì fi ẹṣẹ ti yín jì yín àti pẹlú nígbà tí ẹyin bá ń gbàwẹ ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fajúro wọn á ba ojú jẹ nítorí kí wọn kí ó ba lè farahàn fún ènìyàn pé wọn ń gbàwẹ lóòótọ ni mo wí fún yín wọn ti gba èrè wọn ná ṣùgbọn ìwọ nígbà tí ìwọ bá ń gbàwẹ fi òróró kun orí rẹ kí o sì bọjú rẹ kí ìwọ kí o má ṣe farahàn fún ènìyàn pé ìwọ ń gbàwẹ bí kò ṣe fún bàbá rẹ tí ó ń bẹ ní ìkọkọ bàbá rẹ tí ó sì ríran ní ìkọkọ yóò san fún ọ ní gbangba ẹ má ṣe to ìṣúra jọ fún ara yín ní ayé níbi tí kòkòrò àti ìpara ibà jẹ àti níbi tí àwọn olè ń lẹ tí wọn sì jalè ṣùgbọn ẹ to ìṣúra jọ fún ara yín lé ọrùn níbi tí kòkòrò àti ìpara kò lè bà jẹ àti níbi tí àwọn olè kò lè rún lẹ kí wọn sì jalè nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ ni ọkàn yín yóò gbé wà pẹlú ojú ni fìtílà ara nítorí náà bí ojú rẹ bá mọ gbogbo ara rẹ ni yóò kún fún ìmọlẹ ṣùgbọn bí ojú rẹ bá ṣe òkùn gbogbo ara rẹ ni yóò kún fún òkùnkùn ǹjẹ bí ìmọlẹ ti ń bẹ nínú rẹ bá jẹ òkùnkùn òkùnkùn náà yóò ti pọ tó kò sí ẹni tí ó lè sin olúwa méjì nítorí yálà yóò kórira ọkan yóò sì fẹ èkejì tàbí yóò fara mọ ọkan yóò sì yan èkejì ní ìpọsí ẹyin kò lè sin ọlọrun pẹlú mámúnì nítorí náà mo wí fún yín ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹmí yín ohun tí ẹ ó jẹ tàbí ohun tí ẹ ó mu àti fún ara yín ohun tí ẹ ó fi bora ẹmí kò ajú oúnjẹ lọ tàbí ara ni kò ju aṣọ lọ bí. Ẹ ṣàwo ẹyẹ ojú ọ̀run wọn kì í fúrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kì í sì kójọ sínú àbà ṣùgbọ́n bàbá yín ti ń bẹ ní ọ̀run ń bọ̀ wọn ẹ̀yin kò asàn jù wọ́n lọ. Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀n wọ́kan kún ọjọ́ ayé rẹ̀ èyí ṣe tí ẹ̀yin sì fi ń ṣe àníyàn nítorí aṣọ kíyèsí lílì ti ń bẹ ní ìgbẹ́ bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wó. Mo sì wí fún yín pé a kò ṣe Solomoni pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyìí. Ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbá sínú iná lọ́la mélòó mélòó ni kì yóò fi lè wọ yín lé aṣọ ẹ̀yin oní kékeré ìgbàgbọ́. Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni a ó jẹ tàbí kí ni a ó mu tàbí aṣọ wo ni a ó fi wọ̀ wá nítorí gbogbo nǹkan wọ̀nyìí ni àwọn kẹfìrí ń wá kiri nítorí bàbá yín ti ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyìí ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyìí ni a ó sì fi kún un fún yín nítorí náà ẹ má ṣe ṣe àníyàn nítorí ọ̀la ọ̀la ni yóò ṣe àníyàn ohun ara rẹ̀ búburú ti òjọ́ tó fún un.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Matthew, orí ìkeje. Ẹ má ṣe dá ní ilé ẹjọ́ kí ẹ má bàa dá yín ilé ẹjọ́ nítorí irú ìdájọ́ tí ẹ̀yin bá ṣe, òun ni a sì ṣe fún yín. Irú òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n, òun ni a sì fi wọ̀n fún yín. Èyí ti ṣe tí ìwọ sì ń wo ẹ̀rùn igi tí ń bẹ lé ojú arákùnrin rẹ̀, ṣùgbọ́n ìwọ kò kíyèsí ti igi tí ń bẹ lé ojú ara rẹ̀. Tàbí ìwọ ti ṣe wí fún arákùnrin rẹ̀ pé jẹ́ kí èmi yọ ẹ̀rùn igi tí ń bẹ ní ojú rẹ̀. Ti wo ìtì igi ń bẹ ní ojú ìwọ tìkára rẹ ìwọ àgàbàgebè tètè kọ yọ ìtì igi jáde kúrò ní ojú ara rẹ ná nígbà náà ni ìwọ sì tó ríran gbangba láti yọ ẹ̀rùn igi tí ń bẹ lé ojú arákùnrin rẹ kúrò. Ẹ má ṣe fi omi mọ́ fún ajá kí ẹ má sì ṣe sọ̀ọ̀sọ̀ yín síwájú ẹlẹ́dẹ̀ kí wọ́n má bàa fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n á sì yí padà ẹ̀wẹ̀ wọ́n á sì bù yín ṣán. Béèrè a ó sì fi fún yín wá kiri ẹ̀yin ó sì rí kankun a ó sì ṣe sílẹ̀ fún yín nítorí ẹnikẹ́ni tí ó béèrè ń rí gbà. Ẹni tí ó bá sì wá kiri ń rí ẹni tí ó bá sì ń kànkùn lè á ṣe sílẹ̀ fún. Tàbí ọkùnrin wo ni ti ń bẹ nínú yín bí ọmọ rẹ̀ bá béèrè àkàrà tí ó jẹ́ fi òkúta fún un tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún un ní ejò. Ǹjẹ́ bí ẹ̀yin tí ṣe ènìyàn búburú bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi rere fún àwọn tí ó béèrè lọ́wọ́ rẹ̀. Nítorí náà gbogbo ohunkóhun tí ẹ̀yin bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ṣe sí wọn gẹ́gẹ́ nítorí èyí ni òfin àti àwọn wòlíì. Ẹ bá ẹnu ọ̀nà yíyá wọlé gbòòrò ní ẹnu

Ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wipe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wipe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wipe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won e ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo nísàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan

bíbí wọn bá ṣe bẹẹ èyí yóò jẹ kí ó mọ dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ìkẹtàlélógún. Ó ní nígbà náà ni Mose pé gbogbo àwọn àgbà Israeli, ó sì wí fún wọn pé ẹ jáde lọ yín mọ́ ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù, ẹ ó tẹ́bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwokòtò, ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwokòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Israeli ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Ọmọ Israeli àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ó ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Egypt. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́, rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni a ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ní ìjọ kejì. Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí kì í ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébòó. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébòó. Tí pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kì í bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun

bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébò. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó gbà wá nínú àìsàn tó gbà lọ́wọ́ ìpọ́njú tó gbà lọ́wọ́ inú níbíni láti ọ̀dọ̀ èṣù tó gbà lọ́wọ́ wàhálà tí àbákọ́sí tó sì gbà lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodu orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ọmọ Israẹli ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristi, nítorí pé Jésù Kristi ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristi láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrew ń tọ́ka sí ní orí keje. Hebrew orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébò, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíptì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi rúbọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n
ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerin din logoji nkan won yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Kristi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni a ri ninu majemu titun ti o n toka si Jesu Kristi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi koto bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi koto ikeji o pe odo agutan na lati je alai laboko alai leri alai legan eyi koto iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wi pe ati pa odo agutan na bi o ti le je pe ati gba eje re si ibi kan bi o ti le je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan woyi ba se pe patapata wo exodu ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo e o si fi bo eje ti o wa ninu awo koto e o si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wipe nitoto ni Jesu Kristi ti ku nitoto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lè ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀ nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé àtìpa Jesu Kristi àtìta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jesu Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn jẹ́ kí ó yí ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jesu Kristi tí a ta sílẹ̀ fún ọ bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀ apanirun yóò wọ ilé rẹ bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jesu Kristi
ìdájọ́ ayé ráyé yóò tọ́ wá pẹ̀lú, ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ní ẹ̀jẹ̀ yìí ó wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kí koro ní kí wọn kí ó fi jẹ. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánu 1:1 lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. 14, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní 4:63 4:63 Èmi ní ń sọ ní di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus 12, a sì ti kà fún wa nínú Kọ́rintì 1:5 láti ẹsẹ̀ 7-8, láti jẹ àkàrà àìwú. Kọ́rintì 1:5, nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ère kọjá wa, àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrankan, àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrankan, tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwúkàrà, àrankan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojúkòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà
lori wa bi a ba wa labe eje odo agutan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christ ti atasile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o ngbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini ati mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi araba san ti o n gbe ile ti ko ni ilekun bi araba san bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wi pe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara
ìrunú, ìkanú, ìpọnjú. Nípa ríran angẹ́lì ibi sínú wọn. Èyí sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì. Èyí sọ nípa àwọn ọmọ Egypt ṣègáfà fún mi. Àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbogbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní. Èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sírú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísírẹ́lì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, ìṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ̀ 26, ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́ lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95, ẹsẹ̀ 17, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀.
Iketa, aopi yato si ani re ati awon ti o wa ninu aye. Ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to Olorun lo a o so fun Olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta je re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti fi igbagbo we ninu eje na ti o so fun Olorun ti o ko ese re sile be ni igbala Olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki adidi duro lati ba Olorun soro ranti pe Jesu Kristi ni kan sosho ni odo agutan ti a pa fun wa eje re ni kan sosho le o le gba kuro ninu idajo Olorun eje re ni kan sosho ni o le fun wa ni igbala eje re ni kan sosho ni o le fun wa ni idande so fun Olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panshaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwu kara kuro ni igbesi aye re ti o si so fun Olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun tin ka kiri aye lode oni ki yato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti atasile fun o gbagbo ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Kristi ti atasile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o de atunbi gere ti o ba ti de atunbi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan wonyi pelu yo kuro Olorun yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jesu Kristi bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yòówù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jesu Kristi ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rè yín kọjá.
àìsàn yóò re ọkọ já bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò re ọkọ já, wàhálà ayé yìí yóò re ọkọ já. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọkọ já. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rè yín kọjá.

0: Ìre ti Matthew, orí ìkẹjọ. Nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn tọ̀ lẹ́yìn, sì wo adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, ìwọ di mímọ́. Lójú kan náà, ẹ̀tẹ́ rẹ̀ sì mọ́. Jésù sì wí fún un pé, wò ó, má ṣe sọ fún ẹnìkan, ṣùgbọ́n máa bá ọ̀nà rẹ lọ, fi ara rẹ hàn fún àwọn àlùfáà, tí ó sì fi ẹ̀bùn tí Mósè pa láṣẹ lé ẹ̀rí fún wọn. Nígbà tí Jésù sì wọ Kapanaumu, balógun ọ̀run kan tọ̀ wá. Ó sì ń wí pé, Olúwa, ọmọ ọ̀dọ̀ mi dùbúlẹ̀ àrùn ẹ̀gbà ní ilé ní ìrora púpọ̀. Jésù sì wí fún un pé, èmi ń bọ̀ wá mú un láradá. Balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wá bí òrùlé mi, ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi láradá. Ẹni tí ó wà lábẹ́ àṣẹ ni èmi, èmi sì lé ọmọ ogun lẹ́yìn mi. Mo wí fún ẹnìkan pé, lọ, a sì lọ, àti fún ẹnìkejì pé, wá, a sì wá, àti fún ọmọ ọ̀dọ̀ mi pé, ṣe èyí, a sì ṣe é. Nígbà tí Jésù gbọ́, ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ènìyàn Ísírẹ́lì. Mo sì wí fún yín, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò ti ìhà ìlà ọ̀run àti ìhà ìwọ̀ ọ̀run wá. Wọn a sì bá Ábíráhámù àti Ísáàkì àti Jákọ́bù jókòó ní ilé ọba ọ̀run. Ṣùgbọ́n àwọn ọmọ ilé ọba ni a ó sọ sínú òkùnkùn lóde, níbẹ̀ ni ẹkún òun ìpayín kékeré yóò gbé wà. Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ sì ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí o rí fún ọ. A sì mú ọmọ ọ̀dọ̀ rẹ̀ láradá ní wákàtí kan náà. Nígbà tí Jésù sì wọ ilé Pétérù lọ, ó rí ìyá aya rẹ̀ dùbúlẹ̀ àìsàn ibà, ó sì fi ọwọ́ bà á ní ọwọ́, ibà sì fi sílẹ̀, òun sì dìde, ó sì ń ṣe ìránṣẹ́ fún wọn. Nígbà tí ó sì di àṣálẹ́, wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀, ó sì fi ọ̀rọ̀ rẹ̀ lé àwọn ẹ̀mí náà jáde, ó sì mú àwọn olókùnrùn láradá, kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì Àìsáyà wá lè ṣe pé òun ti kára rẹ̀ gba ìlera wa, ó sì ń ro àrùn wa. Nígbà tí Jésù rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́dọ̀ rẹ̀, ó pàṣẹ fún wọn láti lọ sí apá kejì adágún. Akọ̀wé kan sì tọ̀ wá, ó wí fún un pé, Olùkọ́ni, èmi ó máa tọ̀ ọ́ lẹ́yìn níbikíbi tí ìwọ ń lọ. Jésù sì wí fún un pé, àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àti àwọn ẹyẹ ojú ọ̀run ní ìtẹ́, ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé fi orí rẹ̀ lé. Èkejì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé, Olúwa, jẹ́ kí èmi kí ó kọ́ lọ ìsìnkú bàbá mi ná. Ṣùgbọ́n Jésù wí fún un pé, ìwọ máa tọ̀ mí lẹ́yìn, sì jẹ́ kí àwọn òkú kí ó máa sin òkú ara wọn. Nígbà tí ó sì bọ́ sí ọkọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé e, sì wo afẹ́fẹ́ ńlá dìde nínú òkun tó bẹ̀ẹ̀ tí rírú omi fi bo ọkọ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n òun sùn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá, wọ́n jí, wọ́n wí pé, Olúwa, gbà wá, àwa gbé. Ó sì wí fún wọn pé, èṣe tí ẹ̀yin fi ṣe ojo bẹ́ẹ̀, ẹ̀yin onígbàgbọ́ kékeré. Nígbà náà ni ó dìde, ó sì bá afẹ́fẹ́ àti òkun wí, ìdákẹ́rọ́rọ́ sì dé. Ṣùgbọ́n ẹnu ya àwọn ọkùnrin náà, wọ́n wí pé, irú ènìyàn wo ni èyí, tí afẹ́fẹ́ àti omi òkun gbọ́ tirẹ̀. Nígbà tí ó sì di apá kejì ní ilẹ̀ àwọn ará Gagaseni, àwọn ọkùnrin méjì ẹlẹ́mìí èṣù pàdé rẹ̀, wọ́n ti inú ibojì jáde wá. Wọ́n rorò gidigidi tó bẹ́ẹ̀ tí ẹnìkan kò lè kọjá lé ọ̀nà ibẹ̀. Sì wò ó, wọ́n kígbe sókè wípé, kí ní ṣe tàwa tirẹ̀, Jésù, ìwọ ọmọ Ọlọ́run, ìwọ wá láti dá wa lóró kí ó tó tó àkókò. Agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ tí ń jẹ́ ń bẹ ní ọ̀nà jíjìn sí wọn. Àwọn ẹ̀mí èṣù náà sì bẹ̀ wípé, bí ìwọ bá lé wa jáde, yẹ kí àwa kí ó lọ sínú agbo ẹlẹ́dẹ̀ yìí. Ó sì wí fún wọn pé, ẹ máa lọ. Nígbà tí wọ́n sì jáde, wọ́n lọ sínú agbo ẹlẹ́dẹ̀ náà, sì wo gbogbo àwọn ẹlẹ́dẹ̀ náà sì rọ sínú òkun ní ògèdèǹgbé, wọ́n sì ṣègbé nínú omi. Àwọn ẹni tí ó ń ṣọ́ wọn sì sá, wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n lọ sí ìlú. Wọ́n ròyìn ohun gbogbo àti ohun tí a ṣe fún àwọn ẹlẹ́mìí èṣù. Sì wo gbogbo ará ìlú náà sì jáde wá ìpàdé Jésù. Nígbà tí wọ́n sì rí, wọ́n bẹ̀ ẹ́ kí ó lè lọ kúrò ní agbègbè wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Matthew, orí ìkẹsàn-án. Ó sì bọ́ sínú ọkọ̀, ó ré kọjá, ó sì wá sí ìlú òun tìkára rẹ̀. Sì kíyèsí, wọ́n gbé ọkùnrin kan tí ó ní ẹ̀gbà wá sọ́dọ̀ rẹ̀, ó dùbúlẹ̀ lórí àkété. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún ẹlẹ́gbà náà pé, ọmọkùnrin, tújúká, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Sì kíyèsí, àwọn ọ̀kan nínú àwọn akọ̀wé ń wí nínú ara wọn pé ọkùnrin yìí ń sọ̀rọ̀ òdì. Jésù sì mọ èrò inú wọn, ó wí pé, nítorí kíni ẹ̀yin ṣe ń ro búburú nínú yín? Ewo ni ó rọrùn jù láti wípé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tàbí láti wípé dìde kí o sì máa rìn? Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti darí ẹ̀ṣẹ̀ jì ni. Ó sì wí fún alárùn ẹ̀gbà náà pé, dìde, sì gbé àkété rẹ kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde, ó sì lọ ilé rẹ. nígbà tí ìjọ ènìyàn sì rí ẹnu yà wọn, wọn yin Ọlọ́run lógo tí ó fi rú agbára báyìí fún ènìyàn. Bí Jésù sì ti ń ré kọjá láti ibẹ̀ lọ, ó rí ọkùnrin kan tí a ń pè ní Matthew jókòó níbodè, ó sì wí fún un pé, "Máa tọ̀ mí lẹ́yìn," ó sì dìde, ó tọ̀ lẹ́yìn. Ó sì ṣe bí Jésù ti jókòó ti oúnjẹ nínú ilé, sì kíyèsí ọ̀pọ̀ àwọn agbowó òde àti ẹlẹ́ṣẹ̀ wá, wọ́n sì bá a jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà tí àwọn Farisi sì rí, wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, "Èé ṣe tí olùkọ́ yín fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun pọ̀?" Ṣùgbọ́n nígbà tí Jésù gbọ́, ó wí fún wọn pé, "Àwọn tí ara wọn le kò fẹ́ oníṣègùn, bí kò ṣe àwọn tí ara wọn kò dá. Ṣùgbọ́n ẹ lọ, ẹ sì kọ́ bí a ti mọ èyí sí, àánú le èmi ń fẹ́, kìí ṣe ẹbọ, nítorí èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònú pèwàdà." Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jòhánù tọ̀ wá wí pé, "Èé ṣe tí àwa àti àwọn Farisi fi ń gbàwẹ̀ nígbà gbogbo, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ kò gbàwẹ̀." Jésù sì wí fún wọn pé, "Àwọn ọmọ ilé ìyàwó wa lè gbàwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn, ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn, nígbà náà ni wọn ó gbàwẹ̀. Kò sí ẹni tí fi ìdá àṣà aṣọ tuntun lẹ ògbólógbòó ẹ̀wù, nítorí èyí tí a fi lẹ̀ ẹ́, ó mú kúrò ní ojú ẹ̀lẹ̀, aṣọ náà sì máa ya síwájú. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí fi wáìnì tuntun sínú ògbólógbòó ìgò àwọ̀. Bí a bá ṣe bẹ́ẹ̀, ìgò àwọ̀ yóò bẹ́ẹ̀, wáìnì a sì tú jáde, ìgò àwọ̀ a sì ṣègbé. Ṣùgbọ́n wáìnì titun ni wọ́n fi sínú ìgò àwọ̀ tuntun. Àwọn méjèèjì a sì ṣe déédé." Bí ó ti ń sọ nǹkan wọ̀nyí fún wọn, kíyèsí, ìjòyè kan tọ̀ wá, ó sì tẹríba fún wọn wí pé, "Ọmọbìnrin mi kú ní ìsinsìnyí, ṣùgbọ́n wá fi ọwọ́ rẹ le, òun ó sì yè." Jésù dìde, ó sì bá a lọ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Sì kíyèsí, obìnrin kan tí ó ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ó wá lẹ́yìn rẹ̀, ó fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, nítorí ó wú nínú ara rẹ̀ pé, "Bí mo bá ṣàlè fi ọwọ́ kan aṣọ rẹ̀, ara mi ó dá." Nígbà tí Jésù sì yí ara rẹ̀ padà tí ó rí i, ó wí pé, "Ọmọbìnrin, tújúká, ìgbàgbọ́ rẹ mú ọ láradá." A sì mú obìnrin náà láradá ní wákàtí kan náà. Nígbà tí Jésù sì dé ilé ìjòyè náà, ó bá àwọn afunfèrè àti ọ̀pọ̀ ènìyàn ń pariwo. Ó wí fún wọn pé, "Bílà, nítorí ọmọbìnrin náà kò kú, sísùn ni ó sùn." Wọ́n sì fi rín ẹ̀rín ẹlẹ́yà. Ṣùgbọ́n nígbà tí a sì ṣe tí àwọn ènìyàn jáde, ó bọ́ sílé, ó sì fa ọmọbìnrin náà ní ọwọ́ sókè. Bẹ́ẹ̀ ni ọmọbìnrin náà sì dìde, òkìkí sì kàn ká gbogbo ilẹ̀ náà. Nígbà tí Jésù sì jáde níbẹ̀, àwọn ọkùnrin afọ́jú méjì tọ̀ lẹ́yìn, wọ́n kígbe sókè wípé, "Ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún wa." Nígbà tí ó sì wọ ilé, àwọn afọ́jú náà tọ̀ wá. Jésù bí wọn pé, "Ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí?" Wọ́n wí fún un pé, "Ìwọ lè ṣe é, Olúwa." Nígbà náà ni ó fi ọwọ́ bà wọ́n ní ojú, ó wí pé, "Kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín." Ojú wọn sì là, Jésù sì kìlọ̀ fún wọn gidigidi wípé, "Kíyèsí, kí ẹ má ṣe jẹ́ kí ènìyàn kí ó mọ̀." Ṣùgbọ́n nígbà tí wọ́n lọ, wọ́n ròyìn rẹ̀ yí gbogbo ìlú náà ká. Bí wọ́n ti ń jáde lọ, wò ó, wọ́n mú ọkùnrin odi kan tọ̀ wá tí ó lé ẹ̀mí èṣù. Nígbà tí a lé ẹ̀mí èṣù náà jáde, odi sì fọhùn, ẹnu sì ya àwọn ènìyàn. Wọ́n wí pé, "A kò rí irú èyí rí ní Ísírẹ́lì." Ṣùgbọ́n àwọn Farisi wí pé, "Agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde." Jésù sì rin gbogbo ìlú ńlá àti ìletò, ó ń kọ́ni nínú sinagogu wọn, ó sì ń wàásù ìrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é, nítorí tí àárẹ̀ mú wọn, wọ́n sì túká kiri bí àgùntàn tí kò ní olùṣọ́. Nígbà náà ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, "Lóòótọ́ ni ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà, ẹ gbàdúrà sí Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀."
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi hàn ní orí òkè Kálfárì, nígbà tí ẹ rán ọmọ bíbí yín kan ṣoṣo láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Àwa ni ẹlẹ́bi, àwa ni ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Jésù Kristi, ọmọ bíbí yín kan ṣoṣo, aláìlẹ́ṣẹ̀, olóòótọ́, ẹni tí ó ti wà láti ayérayé, ẹni tí kò ṣe ohunkóhun kí ó kùnà rí, ó kú fún wa. Ó ru ẹ̀bi wa, ó ru ẹ̀ṣẹ̀ wa, àdúpẹ́, ẹgbà ọpẹ́ àti ìyìn wa lorúkọ Jésù. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ó fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín. Àdúpẹ́ fún ìdáríjì tí ẹ fún wa lọ́fẹ̀ẹ́. Àdúpẹ́ fún ojú rere tí ẹ fi hàn wá. Àdúpẹ́ fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àdúpẹ́ wípé ẹ tún pèsè ayérayé sílẹ̀ fún wa. Ibùgbé kan lókè, ohun tí a kò lẹ́tọ̀ sí, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ nìkan ṣoṣo ni ẹ fi pèsè nǹkan wọ̀nyí sílẹ̀ fún wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lorúkọ Jésù. nje bi e ti mu wa wa si inu ijoba olorun we pe ki a le ma so eso iwa mimo ati wi pe ki a le fi ife christianity oto ki a le fi han an bebe we pe onkohun ke nbe lowo wa ti e fe ki a fi han ni igbe aye ti tun ti a bo si yi eran wa lowo ki a le ni ore ofe ki a ba le se nkan won yi ni oruko jesu bi a o ti lo sinu oro yin loni ebe wa ni wo pe e o se wa loju e o la wa loye e o je ki awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ki a ba le ri dara dara ki a ba si le tele awon nkan won yin ni igbese aye wa adupe we pe ti gbo adura wa ni oruko jesu kristi oluwa wa loni antese waju ninu eko wa ninu kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe olorun eni mimo ati olufe egbe okan iyonuwo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi eni keni ba ni esun si enikan bi kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori gbogbo nkan won yi egbe ife wo ti se amure iwa pipe e se je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki e si ma dupe awon ese merin ti a ka yi lati ese ikejila si ese ikedogun awon ni o fi awon ohun amuye ni igbese aye onigbagbo ti o fi han wa dara dara ti o si so fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbese aye wa we pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbese aye ti a ngbe irin ti a rin oro ti a nso lati enu wa jade wi pe awon nkan wonyi ni olorun ni o nfe ri apin awon eko yi apin si ipa meta ikini aso nipa iwa ikeji aso nipa ife iketa aso nipa ipe o ye ki a mo wi pe nigbati a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa kristiani ikeji olorun fe ki a gbe igbese aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo ohun gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife kristiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ore ofe olorun sugbon ife kristiani iketa o ye ki a mo wi pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o seese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orile ede wa nihin o seese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wi pe akoko ti de lati wa fi imunadoko lati ma gba bọọlu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wo pe ilu re tabi orile ede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o seese a le ri oluko kan ni ile eko giga university o seese ki o ti ma koni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o tin ko won yi o seese ki ilu wa tabi orile ede wa ki o ma wa e ti a npe ni commissioner ki won ki o si fi iwe pe wo pe ati ri wo po jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orile ede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towoto gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba e ti an so yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe o meta ni o farahan ninu eko ti an ko le oni ikini iwa christiani ikeji ife christiani iketa ipe wa gege bi christiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbese aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu Kristi gege bi eni ti o n saferi ohun to n be loke gege bi eni ti a ti da lola ni ti wi pe a ti fi aso ododo a ti fi wo gege bi eni ti a ti koroko re ni iwe iye lorun gege bi awon eni ti angeli n wo ti won yo nitori wi pe a ti ronu po ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi christiani tabi gege bi onigbagbo o ye ki a wo awon nkan won yi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi abari omo oba tabi omo oloye ni adugbo wa bi abari bi o ti nwoso bi abari bi o ti rin bi abari bi o tin soro to je wi pe omo kekere ti ko ti ipe to daye bi a ba n gbo oro agba lenu e a ma so pe o mo wi pe nu afin lo ti jade oro ogbon oro agba ti o n gbo ninu afin ohun lo n jade latenu e sugbon bi a ba ri iru omo be ti o je omo oba ti o jade lati afin sugbon ti o je wi pe oro ti ko ba kun gbe oro asiwere oro alailogbon ise awon mekunu ni ari lowo e a so we pe wo omo oba ti o nse bi omo mekunu ti ko mo iru eni ti o nje awa na gege bi omo oba oba awon oba olowa awon olowa gege bi eni ti a ti fi ipepe wa sinu ijoba olorun awa na o ye ki a mo iru eniyan ti a je o ye ki a mo we pe awa ni eni ti a ti da lola eni ti a ti dari ese reji eni ti a ti se ni omo olorun eni ti awon angeli ti won yo nitori re eni ti o je wi pe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti a nlo ohun lo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye lorun ojo kan ko le mo ki o sule ki a ma ran ti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye lorun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti a n reti wi pe nigba ti ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lorun ojojumo ni olorun lo n pese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ranti wa li orun iru awa eniyan be o ye ki a mo ru eniyan ti a je o si ye ki a mo wi pe a o dabi awon ti o wa ninu aye wi pe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa ye ki a wo lati ese ikejila oni nitori na bi ayanfe olorun eni mimo ati olufe ye ki a duro nbe na oni bi ayanfe olorun tele tele awon omo israeli ni a npe ni ayanfe olorun awon iran abrahamu awon ni a npe ni ayanfe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori wepe olorun fe fi titobi agbara re ati ogo re ati ati iyanu re o nfe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni a npe ni ayanfe olorun sugbon nisisin yi iwo ati emi ero pe lele iwo ati emi keferi lasan lasan

ẹ káàárọ̀ ìjọ, ẹ kí alleluia, ẹ dẹ́ ká dìde dó lórí ẹsẹ̀ wa bí a ó ti gbàdúrà àpapọ̀. Bàbá wa ti ń bẹ Ọlọ́run, a fi ìbùkún fún orúkọ rẹ fún òwúrọ̀ yìí, ọjọ́ ìyanu, ọjọ́ ológo, ọjọ́ ìjọsìn, a fi ògo fún orúkọ rẹ pé ó mú wa papọ̀. A dúpẹ́ fún ohun gbogbo tó o ti ṣe látìgbà tí ìpàdé GCK ti bẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún bàbá nu Olúwa tó ti lò láti iṣẹ́ ìránṣẹ́, láti sọ̀rọ̀, láti gbàdúrà àti láti mú ìgbàlà wá àti òmìnira wá, ìwòsàn wá àti ìsọdọ̀tun wá sínú ayé ẹgbẹ̀lẹ́gbẹ́ àwọn èèyàn ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Olúwa gba ìyìn àti ọpẹ́ wa láàárọ̀ yìí lórúkọ Jésù. Bí a ti ń wá sínú ìjọsìn láàárọ̀ yìí, à ń béèrè, a sì ń gbàdúrà yìí pé ẹ̀mí ìjọsìn, ẹ̀mí òtítọ́, yóò sọ̀kalẹ̀, yóò sì pin ara rẹ̀, yóò sì mú kí ìjọsìn wa kó jẹ́ àkànṣe lórúkọ Jésù. Olúwa bùkún wa ní gbogbo ìhà, Olúwa kọ́ wa, iṣẹ́ ìránṣẹ́ fún wa, Olúwa fún wa ní ohun gbogbo tó bẹ̀rẹ̀ jẹ́ ní ìparí ohun gbogbo lónìí, gbogbo ọkàn yóò kún pẹ̀lú ògo ti Olúwa. Bàbá dúpẹ́ pé ti dáhùn àdúrà wa, ní orúkọ Jésù la gbàdúrà, àmì. Ẹ̀dẹ́ká dìde dúró síbẹ̀ bí àṣẹ kọrin papọ̀ látinú ìwé orin ìrere ti lo ìjọ, orin nọmba 214. Gbogbo ayé gbé Jésù gángẹ́lì, ẹ wólẹ̀ fún ẹmú adé ọba rẹ̀ wá, ṣé lọ́ba àwọn ọba, ṣé lọ́ba ẹ̀yin màtá tí ń pé ní pẹpẹ rẹ̀, gbé gbòǹgbò igi Jésè ga, ṣé lọ́ba àwọn ọba. Ẹ̀yin ọ̀rọ̀ ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ẹ kí ẹni tí ó gbà yín là, ṣé lọ́ba àwọn ọba. Gbogbo ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, rántí ìbànújẹ́ ẹ̀yìn, ẹ tẹ ìkógun yín sí ẹsẹ̀ rẹ̀, ṣé lọ́ba àwọn ọba. Kí gbogbo orílẹ̀-èdè ní gbogbo àgbáyé kí wọ́n kíká bíè sílẹ̀, ṣé lọ́ba àwọn ọba. Àbálẹ̀ pẹ̀lú àwọn ti ọ̀run láti máa júba rẹ̀ kábà lè jọjùmọ̀ kọrin, ṣé lọ́ba àwọn ọba.

0: Today is a super Sunday.
1: Lónìí, ó jẹ́ ọjọ́ ìsinmi.
0: Last Sunday.
1: Alágbára.
0: Half of the year.
1: Ilé ìtọ́jú pé ní ṣe pẹ̀lú tó dá ọdún sí méjì.
0: And concentrate.
1: Ó sì jẹ́ àpéjọpọ̀ tí olúkúlùkù wa wà báyìí. Matthew orí kẹrin. Ohun tí Kristi sọ. Matthew orí kẹrin. Ní ẹsẹ̀ ìkẹwàá. Nígbà náà ni Jésù wí fún pé Sátani padà kò lẹ́yìn mi. Sátani nítorí láti kọ̀wé rẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí ìwọ kí ó forí balẹ̀ fún òun ni kan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn láàárọ̀ yìí. Àwọn kan ń sin owó wọn ń sin ọrọ̀. Ṣùgbọ́n sọ fún wa pé olúwa ọlọ́run wa nìkan ni káwa máa sìn láàárọ̀ yìí. Láẹnu rẹ kó o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o rí ọjọ́ ìní. Mọ rírì ọlọ́run bí ọlọ́run ga. Nítorí pé mú kó o wà láàyè láti rí ọjọ́ ìní. Àwọn kan ti kú lóṣù kẹta. Àwọn kan kú ní oṣù kejì. Ṣùgbọ́n báyìí àwa wà láàyè nípa àánú ọlọ́run ni o la wà láàyè ní gbogbo àgbáyé ni o. Ṣé ń gbàdúrà báyìí? Ṣé ń jọ́sìn Olúwa? Ṣé ń gbé ọlọ́run ga? Dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Mọ rírì rẹ̀ pé ó fàyè gbà wá láti máa gbé láàyè nípa àánú rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báyìí. Dúpẹ́ fún ẹbí rẹ. Dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o wà láàyè. Dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o tiẹ̀ tó dìde dúró báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Tó bá jẹ́ kìrìsìtẹ́nì, jẹ́ ká yin ọlọ́run báyìí, jẹ́ ká gbé e ga. Timotiu kìíní ẹsẹ̀ kejì. Timotiu kìíní orí kejì ní ẹsẹ̀ kìíní àti kejì bí a ti ń jọ́sìn sí Olúwa tí a sì ń dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Àárọ̀ àkànṣe, ọjọ́ ìsinmi àkànṣe, àpéjọpọ̀, eléyìí tó lọ́wọ̀. Tí ó mú ká padà sí gbòǹgbò wa látòní lọ. Ó ní nítorí náà mo gbà ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀ kí a máa gbàdúrà kí a máa dúṣìpẹ̀ ká sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn fún àwọn ọba àti gbogbo àwọn tó wà ní ipò gíga kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí ọlọ́run àti ìwà àgbà. Nítorí náà ẹ jẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè wa báyìí àwọn ìjọba wa àwọn tó ń ṣàkóso wa pé kí Olúwa kó fún wọn ní ọgbọ́n láti darí wa ọgbọ́n láti mú kí nǹkan máa dàgbà sókè ní gbogbo àgbáyé ká máa nílọsíwájú. Ẹ jẹ́ ká gbàdúrà fún gbogbo àwọn gómìnà wa gbogbo àwọn adarí wa ní orílẹ̀-èdè ti àwọn tí ó jẹ́ pé ó ń ṣe àkóso wa ní ilẹ̀ adúláwọ̀ ní Nàìjíríà ní Asia ní Amẹ́ríkà ní Australia ní gbogbo àgbáyé pátápátá. Ẹ jẹ́ ká gbàdúrà gbogbo àwọn tó ń ṣàkóso wa pé kí Olúwa kó ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè ní àfojúsùn láti lè ní àfojúsùn kó sì máa gbé láti fẹ́ràn Ọlọ́run pé kí Olúwa kó lè ràn wọ́n lọ́wọ́ láti máa ṣe àkóso dáadáa ní gbogbo àgbáyé. Ẹ jẹ́ ká gbàdúrà fún gbogbo àwọn tó ń ṣe àkóso wa gbogbo àwọn ènìyàn tó jẹ́ pé olóṣèlú ni wọ́n fún ọgbọ́n fún òye fún orí ọ̀fẹ́ ọlọ́run lórí ayé wọn kí wọ́n lè súnmọ́ Ọlọ́run sí dáadáa kí wọ́n lè ṣe dáadáa. Eléyìí ni ohun àkọ́kọ́ tí ìjọ ta gbọ́dọ̀ ṣe. Ìkejì òun náà ni pé kí Olúwa kó ran àwọn tó ń ṣàkóso wa lọ́wọ́. Ìyẹn ni pé àwọn ènìyàn pé kí Olúwa kó ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè ṣe dáradára kí wọ́n lè ṣe iṣẹ́ ìsìn dáradára. Ẹ jẹ́ ká gbàdúrà. Àwọn ènìyàn kan wà tí wọ́n jí gbé àti ní ìpínlẹ̀ Ògùn. Ẹ jẹ́ ká gbàdúrà pé kí Ọlọ́run kó gbàkóso Nàìjíríà àti ní gbogbo orílẹ̀-èdè lápapọ̀. Gbogbo àwọn ìwà ìjínigbé kí Olúwa kó pa wọ́n lẹ́nu mọ́ nípòrò ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà fún Iran, Amẹ́ríkà, Israel. Ní gbogbo ibi ẹ jẹ́ ká gbàdúrà pé kí ìdákẹ́ jẹ́jẹ́ kó wà wọ́n nílò àdúrà wa o. Kò sẹ́ni tó lè ṣe àfi ìjọ o nípòrò ọ̀fẹ́ Ọlọ́run. Ìdákẹ́ jẹ́jẹ́ ìparọ́rọ́. Ká bá lè wàásù rere fún wọn. Ẹ jẹ́ ká gbàdúrà báyìí. Pé kí Olúwa kó pọn orílẹ̀-èdè wa mọ́. Kí ìdákẹ́ jẹ́jẹ́ kó wà ète GCK nìyẹn o. Láti jẹ́ kí ìdákẹ́ rọ́rọ́ kó wà níbi gbogbo. Ìdákẹ́ jẹ́jẹ́ níbi gbogbo. Ní gbogbo orílẹ̀-èdè wa ní gbogbo àgbáyé. Kí ìdákẹ́ jẹ́jẹ́ kó wà. Àlàáfíà kó wà. Àlàáfíà tó máa jẹ́ kí èrè kó máa ṣọ̀ nípòrò ọ̀fẹ́ Ọlọ́run. Ṣé ń gbàdúrà báyìí? ni oruko Jesu la gbadura e de ka gbadura fun ijoba e pe ijo yo gba ipo re ki se ka ko je sakala tabi taye a o pada si gbongbo wa ti ododo ijo yo pada si ti iwa mimo pe ki ye ke je mimo nitori ti emi je mimo ijo yo ye fun igba soke ijo yo ni afojusun ni gbogbo agbaye ki se ka kan darapo pelu aye tabi awon onidi baje sugbon a o duro lori oro olorun a o ma jinle ninu ododo ati iwa mimo a o ma jinle ninu kiko akoyawo a o ma jinle awon ko wa o je sakala won fi irubo olusagun to sofo e te ka gbadura fun ijo pe a o pada si gbongbo wa ododo iwa mimo kama di otito oro olohun nikan ko ohun ko to ba sele ohun ko ohun boyo jo ro ohun ohun ko to ba sele laye ke ka ma di oro na mu sinse oro na to lagbara oro aye raye iwa lai si iwa mimo ko si enikeni ti ori oluwa awon kan awon kan ti pe akiyesi won awon kan ti pada seyin won wa nu ijo boya ojo osise tabi adari won je eni sakala e de ka gbadura pe ki ola ko da wa pada laaro yi iwa asuko nbo lati orun nipase baba wa nu oluwa lati da wa pada lati mu wa pada si gbongbo wa lati mu wa pada sinu wa mimo lati mu wa pada sinu kiko akoyawo lati mu wa pada pe ki se pa mama kan ma rerin nigbati iwa idibaje ba wa koni si pe a fo yepele mu nkan a pada si ododo o je gbongbo wa ni poru ofe olorun ye ka gba lawo fun ijoba yi ni oruko Jesu la gbadura e le ka gbadura fun awon ka gbadura fun baba nu oluwa bayi ka gbadura fun eni ti oluwa ti gbe kale ni ro ti wa yi pe ki ora ko ran won lo ko ma duro sibe sibe ko ma duro lori otito sibe sibe ki won ma gba oro na lati nu bibeli ko ma gba oro na lati america ni america australia africa nigeria south south south west south east north east north central ni bi gbogbo ki a ma mu oro lati nu bibeli idi to fi wa laye loni niyan o e de ka gbadura fun baba nu oluwa ki ola ko fun won ni agbara igboya lati mu oro na ka mu pada sinu bibeli oro na sinu inu ododo aye ka yele pe ka mu aye pada sinu wa mi mo ka mu aye pada sinu ododo aye o nsoku ko si imole aye o ko npariwo aya fi ijo e de ka gbadura pe ki ola ko po alakoso agba mo ko pa won mo won rin ajo lo soke lo sodo ola ko pa won mo ni poru ofe olorun ni oruko Jesu la gbadura Malaki ori keta ni ese kejo ba se ndide duro sibe Malaki ori keta ese ikejo eniyan ajo Olorun ni ole eyin sa ti jami ni ole sugbon yin wipe nipa bawo yan fi ja o ni ole nipa idamewa ati ore tori na lati josin idamewa ati ore wa lara ijosin oji ara ijosin wa idamewa ati ma je Olorun ni ole tori na bayi onko to ba ni wa ko bo nu apo ati apamo wo ore lati josin si Oluwa bayi nipa idamewa ati ore njo le no soke bayi bi ati gbadura papo baba wo wa iye yohun ko je to fi fun wa uru eni yohun to wa ni gbogbo ta ni ta je ada pada fun Oluwa gba bayi fun irere ni oruko Jesu la gbadura e de ka fi sile bayi awon aso na e de ka se kankan eya adari e se kiakia e fi idame tabi ati ore yin sile e wo oju woran yin yen ni pe te ba fe fi sowo o ji ara ijosin yen ni pe fe fi sowo nipase ero o ni wa siwaju Oluwa laso o gba oro na ojosin o gboro olorun e te ka gbadura bayi pe olorun lo mi laaro yi olu afo kokan mi laaro yi olu afi mi ni okan ma se je ki o nkon ko pe akiyesi re ni afojusun feti sile ni afokan si o nkon to ba sele lati gba oro iwasu lati oro leni ele to ma fese wa mule so ti pada seyin to ma fese wa mule nigba na a ni erorun lokan ele ni eteji sike ire fun gbogbo agbaye ni bi gbogbo iwoso lo da sugbon o le gba iwoso ko tun lo soro apadi o le serere ko tun lo soro apadi sugbon pada sinu gbogbo wa ka ododo iwa mimo gbogbo agabagebe gbogbo ka ma se ka ma duro soju kan se gbogbo e la omu kuro iyen ni pe a o ni afojusun boyo ti e ku tabi kristi ba dele yin o le mo tori pe a reti bibo igba soke laaro yi ni afokan si ma kan ma lo soke lo sodo ni afokan si ni afokan si ko se pada sinu idaloju re

Eki aleluya. Gbogbo eniyan eki aleluya. Oluwa ti bukun fun ona. Ka to ki awon alejo to wa nbi laaro yi. Afe ka ni imo nipa awon ijo si wa laarin ose ge bi ijo. Nipase ori ofe Olorun e meta laarin ose. A ma n pade papo ninu ijo wa akoko iyen ni eko bibeli kari aye ti ojo aje a ma n ko wa nipase eniyan Olorun mo si fe be wa pe eko bibeli ohun na ni gbongbo deeper life nitori na pe ka le je omo ojo deeper life a gbodo wa ni eko bibeli mo fe be lukuluku wa gbogbo awa ti a n gwa nbi laaro ta si n gbo laaro e je ka pinu ka si mu lokoko dun wi pe leyin ipade a o ma ko pade de ni gbogbo eko bibeli lati oni lo loruko Jesu eyin te fa ye fo Christi eko bibeli o je ibi ti e le dagba soke ninu igbe aye Christiani nitori na e je ka se ni akoko ni gbogbo ojo aje ago mefa kuseju mewa ni gbogbo ojo ojobo Thursday a n pade fun ijosi ojo ojobo ati idaleko fun jere okan eleyi ni akoko ti a n kun wa pelu agbara lati ni ise jere okan to so eso pelu ise ami ati ise iyanu to n tele akoko na ni ago mefa sugbon ni gbogbo ojo ojobo keta o je akoko asale agbara kini mo pe o asale agbara nigbati baba wa ni oluwa alakoso GCK won ma sise ranse fun atori na fi ara re sinu asopo na ibikibi to ba wa boya lori era ilu jara ni o ni gbogbo ojo ojobo Thursday bakan na ati gbogbo awon ori ero ayelu jara e le ma pade pelu olusago to wa agba ni gbogbo ojo ojobo Thursday yen ni pe awon eyan to wa ni bi to jina rere tabi awon ti wa pe won wa lori ero ayelu jara sugbon ninu ijo a n pade ni gbogbo ojo ojobo sugbon ni ojo ojobo keta o je asale agbara o gbodo padanu ojo ojobo keta yi asale agbara ni gbogbo ojo osimi a n kojopo fun ijosin ojo osimi bi a ti wa nbi laaro yi wa nu mo la fi n bere laaro a si n lo sinu iwaasu to so ni dotun to ran wa lowo lati gbegbe aye Christian to duro deede ninu iwa mimo ati ododo akoko na ni ago mejo laaro ni gbogbo ojo osimi to gbeyin ninu osu o je iwaasu a ma n gbo iwaasu ojo osimi ti opin osu lati odo baba wa ninu oluwa oludasile GCK ti we wipe won ma n to wa wa ni ona akanse o si gbodo padanu eleyi bakan na gbogbo ojo isimi to ba gbeyin osu ikoni ma n wa ise iranse ma n wa ti oro Olorun ohun to se pataki ninu aye re ni oro Olorun nigba to ba wonu oro na to gboro na to gba oro na a o pa omo ninu igbagbo Christiani o si le duro lai ma mi ki oluwa ko ran wa lowo lati fi aye fun oro Olorun ninu aye wa lati oni lo loruko Jesu ami nipase ori ofe Olorun opolopo won ti faye won fun Christi ni akoko soju ta nse yi fun gbogbo awon eni ibukun won ton ti faye won fun Christi lati igba ti GCK ti be lati ojo ojo ru Wednesday akoko nje oso pelu Jesu yo wa leyin ijo sita nse lowo lowo yi ni ile soji ago meji lani awon ma pejopo sibe sugbon ni bi gbogbo ta ba tin se soji yi gbogbo to faye won fun Oluwa awon ranse Olorun wa nibe lati so fun wa ohun to ye ka se bi e se n pa kopa nu pade e ni pada seyin loruko Jesu apeje pataki tun wa bakan na ojo kejila osu keje lo ma waye ni Kado ni Abuja iyen ni le soji ati ni gbogbo regioni ati ni gbogbo awon isoye ekun ni gbogbo ta ba ti wa
Òun la ó péjọ pọ̀ fún àpèjẹ yẹn náà ní gbogbo àwọn ìsọ̀rí ẹkùn, gbogbo àwọn ibi tó létí sí, wọ́n á fi ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ kí gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́ láti máa ṣe ìbẹni wò, kí wọ́n sún mọ́ àwọn tó ní ìyípadà ọkàn yìí dáadáa, ká lè tẹ̀síwájú láti máa mú wọn dàgbà, ká lè mú wọn wá sínú àpèjẹ pàtàkì ní ọjọ́ kejìlá oṣù keje ọjọ́ ìsinmi nípò ọ̀fẹ́ Ọlọ́run. Ìfi tó létí tó kún rẹ́rẹ́ sí a tó dé ọ̀dọ̀ àwọn adarí láti mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe. Bákan náà ní fáwọn tó wà lórí ẹ̀rọ ayélujára tó ti fàyè wọn fún Kristi, àwọn náà ní àpèjẹ ti pàtàkì tiwọn náà, ọjọ́ kan náà ni, àkókò kan náà ni. Bá a ti sọ, ìfi tó létí tó kún rẹ́rẹ́ sí ó tún máa dé ọ̀dọ̀ àwọn adarí tó ń ṣètò ilé. Ẹ kí hallelujah. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run láì fi àkókò ṣòfò rárá, a ní àwọn ẹni pàtàkì láàrin wa tí wọ́n ń jọ́sìn pẹ̀lú wa láàárọ̀ yìí. A sì fẹ́ yin Olúwa lógo fún wọn pé wọ́n wà láàrin wa. A ní ẹni àkọ́kọ́ Dr. Sharma Monday Victor, Director Clinical Psychology. Tẹ bá wà ní bí a fẹ́ rí yín ni o, ẹ ṣe púpọ̀, Ọlọ́run yóò bùkún fún yín. A tún ní Mrs. Mercy Sharma, Director of Bank and Regional Planning, FCDA. Àkíyè náà káàbọ̀, gbogbo ẹ̀yin ìjọ ẹ jọ ẹ kí wọn káàbọ̀ pẹ̀lú ìwúrí. Ẹ ṣe púpọ̀ àkíyè káàbọ̀ mà. Bákan náà Wing Commander FE Aigbe Oga Air Force Headquarters. Wọ́n ní kẹ má bìrú pé a lè má pé dáadáa, àkíyè káàbọ̀, Olúwa yóò bùkún fún yín. A tún ní Miss Beatrice Igodalo Igodalo Obina Legal Practitioner. Àkí ẹ̀yin náà káàbọ̀, ẹ ṣe, Olúwa yóò bùkún fún yín. A tún ní Mr. Sani Nuhu Mustafa, Retired Supreme Court Staff. Olúwa yóò ràn òjò ìbùkún rẹ̀ sórí ayé yín nípasẹ̀ bàbá wa nínú Olúwa, bí wọ́n ṣe máa jáde wá láìpẹ́ yìí láti ṣe ìránṣẹ́ náà lórúkọ Jésù. Ẹ sọ pé ọ̀rọ̀ náà, èmi yóò gba ọ̀rọ̀ náà, èmi yóò gba ọ̀rọ̀ náà. Ohun tó ń sọ ayé onígbàgbọ́ dọ̀tún lè léyìí o, ẹ ṣe, kí Olúwa kó bùkún fún yín.

Kí a tó gbọ́ ìwásù tí ò ní, a ó tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run bí a ó ti kà á nínú Bíbélì. Epístélì kìíní ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì. Epístélì kìíní ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì. Orí ìkẹrìnlá, ẹ máa lépa ìfẹ́. Kí ẹ sì máa fi tara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí, ṣùgbọ́n kí ẹ kúkú lè máa sọ tẹ́lẹ̀. Nítorí ẹni tí ó sọ̀rọ̀ ní èdè àìmọ̀, kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe Ọlọ́run, nítorí kò sí ẹni tí ó gbọ́, ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó sọ tẹ́lẹ̀, ó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ fún ìmúgbóró àti ìgbaniníyànjú àti ìtùnú. Ẹni tí ó sọ̀rọ̀ ní èdè àìmọ̀, ó fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n ẹni tó ń sọ tẹ́lẹ̀, ó fi ẹsẹ̀ ìjọ múlẹ̀. Ṣùgbọ́n ìbáwù mi kí gbogbo yín lè máa sọ onírú èdè, ṣùgbọ́n kí ẹ kúkú máa sọ tẹ́lẹ̀, nítorí ẹni tí ó ń sọ tẹ́lẹ̀ pọ̀ ju ẹni tí ó ń fọ onírú èdè lọ, àyàṣe bí ó bá ń ṣe ìtumọ̀ kí ìjọ kí ó lè kọ́ ẹ̀kọ́. Ǹjẹ́ nísìnyìí ara mo bá wá sí àárín yín tí mo sì ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀, èrè kí ni èmi yóò jẹ́ fún yín? Bí kò ṣe pé mo bá ń bá yín sọ̀rọ̀ yálà nípa ìṣepayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́, bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí ń dún, ìbáṣe fèrè tàbí dùrù. Bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú ohun wọn, a ó ti ṣe mọ ohun tí fèrè tàbí dùrù ń wí. Nítorí pé bí ohun ìpè kò bá dún, ta ni yóò múra fún ogun? Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin. Bí kò ṣe pé ẹ̀yin bá ń fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó yé ni, a ó ti ṣe lè mọ ohun tí ẹ̀ ń wí. Nítorí pé ẹ̀yin ó sọ̀rọ̀ sí òfurufú. Ó lè jẹ́ pé onírú ohun ni ó ń bẹ ní ayé, kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀. Ǹjẹ́ bí èmi kò mọ ìtumọ̀ ohun náà, èmi ó jásí aláìgbédè sí ẹni tí ó ń sọ̀rọ̀, ẹni tí ń sọ̀rọ̀ yóò sì jásí aláìgbédè sí mi. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin. Bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí, ẹ máa ṣàfẹ́rí àti máa pọ̀ sí fún ìdàgbàsókè ìjọ. Nítorí náà, jẹ́ kí ẹni tó ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ gbàdúrà kí ó lè máa ṣe ìtumọ̀. Nítorí bí èmi bá ń gbàdúrà ní èdè àìmọ̀, èmi ń gbàdúrà, ṣùgbọ́n òye èmi jẹ́ aláìléso. Ǹjẹ́ kí ni nígbà náà? Èmi yóò fi ẹ̀mí gbàdúrà, èmi yóò sì fi òye gbàdúrà pẹ̀lú, èmi yóò sì fi ẹ̀mí kọrin, èmi yóò sì fi òye kọrin pẹ̀lú. Bí bẹ́ẹ̀ kọ́, bí ìwọ bá súre nípa ẹ̀mí, báwo ni ẹni tí ó ń bẹ ní ipò pé yóò ṣe ṣe àmì sí ìdúpẹ́ rẹ nígbà tí kò mọ ohun tí ìwọ ń wí? Nítorí ìwọ dúpẹ́ gidigidi ní tòótọ́, ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnìkejì rẹ múlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí èmi ń fọ onírú èdè ju gbogbo yín lọ, ṣùgbọ́n mo fẹ́ kí n kúkú ní fi òye mi sọ ohun márùn-ún ní ìjọ, kí n lè kó àwọn ẹlòmíràn pẹ̀lú ju 1000 ọ̀rọ̀ ní èdè àìmọ̀ ara. Ẹ má ṣe jí ọmọdé ní òye, ṣùgbọ́n ẹ jí ọmọdé ní àrán kan, ṣùgbọ́n ní òye kí ẹ jẹ́ àgbà. A ti kọ́ nínú òfin pé nípa àwọn aláhán mìíràn àti elétè mìíràn ni èmi yóò fi bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀, síbẹ̀ wọn kì yóò gbọ́ tèmi, ni Olúwa wí. Nítorí náà, àwọn ahọ́n já sí àmì kan, kì í ṣe fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́. Ǹjẹ́ gbogbo ìjọba péjọ sí ibì kan tí gbogbo wọn sì ń fi èdè fọ̀, bí àwọn tí í ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá, wọn kì yóò wí pé ẹ̀yin ṣiwèrè. Ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ tẹ́lẹ̀, tí ẹnìkan tí kò gbàgbọ́ tàbí tí kò ní ẹ̀kọ́ bá wọlé wá, gbogbo yín ni yóò fi òye ẹ̀ṣẹ̀ yé, gbogbo yín ni yóò sì wádìí rẹ̀. Bẹ́ẹ̀ ni a ó sì fi àṣírí ọkọ rẹ̀ hàn, bẹ́ẹ̀ ni òun ó sì dojú bolẹ̀, yóò sì sin Ọlọ́run, yóò sì sọ pé ní tòótọ́ Ọlọ́run ń bẹ níhìn-ín yìí. Ǹjẹ́ ẹ ti ṣe ara nígbà tí ẹ̀yin péjọpọ̀ tí olúkúlùkù yín ní sáàmù kan, ẹ̀kọ́ kan, èdè kan, ìfihàn kan, ìtumọ̀ kan, ẹ máa ṣe ohun gbogbo láti gbé ni ró. Bí ẹnìkan bá fi èdè fọ̀, kí ó jẹ́ ènìyàn méjì tàbí pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta, àti èyí ní ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan bu fọ̀. Ṣùgbọ́n bí kò bá sí òbu fọ̀, kí ó pa inú rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí àwọn wòlíì méjì bí mẹ́ta sọ̀rọ̀, kí àwọn ìyókù sì ṣe ìdájọ́. Bí a bá sì fi ohunkóhun han ẹni tí ó jókòó níbẹ̀, jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́. Gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan, kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́, kí a lè tu gbogbo yín ní inú. Ẹ̀mí àwọn wòlíì a máa tẹríba fún àwọn wòlíì, nítorí Ọlọ́run kì í ṣe Ọlọ́run orúdùdù, ṣùgbọ́n ti àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́.
je ki awon obirin yin dake ninu ijo nitori a ko fi fun won lati ma soro sugbon je ki won ki o wa labe iteriba gege bi ofin pelu ti wi iwon ba si fe ko ohun ko ki won ki o bere lowo oko won ni ile nitori ohun itiju ni fun awon obirin lati ma soro ninu ijo kini lodo yi ni oro olorun ti tun jade ni tabi enikan ni o to wa bi enikan ba ro ara re pe ohun je woli tabi ohun je eni ti o ni emi je ki nkan won yi ti mo ko si yin ki o ye daju pe ofin oluwa ni won sugbon bi enikan ba je ope e je ki o je ope nitori na ara e ma fi itara saferi lati so tele ki e si se ki e ma se dani lekun lati ma fi ede fo e ma se ohun gbogbo teye teye ati lese lese agbadura pe ki olorun ki o ran wa lowo lati je oluse oro na ami ami ejo awon ta fi we pe pelu kaadi akanse won ni kon ma bo ni bi ti won ti pe won si lati joko awon kon wa ni aarin awon eyan won ni won ti fun won ni kaadi pataki kan lati wa sinu ipade GCK yi won ni ki won dide lati wa si owo otun iranse olorun to nsoro won pe awon eyan e pe awon eyan won ki won kaabo kon ma bo ni aye bi ton fun won lati joko ninu lukori ikarun ni ese keta din ni ogun 17 lukori karun ese keta din ni ogun o si se ni ojo kan bi o ti nko ni awon farisi ati awon amofin joko ni ira ibe awon ti o ti ilu galilee gbogbo ati judea ati jerusalem wa agbara oluwa si nbe nibe lati mu won larada olusaguto ni fokan e o oro na nikan ni o won ma kede e won ni ko de ni igbala ko ni dande ko ni iwosan awon kan to so pe awon fe olusaguto wo opolopo to wa nbi iwo kan joko mi to wa gbagbo wa si gba iwosan laaro ni a ni awon eyan die to fe so fun wa pe olorun opolopo kan sele nipase iranse olorun awon na o le salaye e ba sugbon e ma ri la leyin ni asale wi tori na eyan meji pe la ma fun lanfani lati wa jeri sister toyin alabi ati omako uzondu awon meji pere na ni o ma fun ni kon se kia kia dr femi esan loruko dr yi onimo isegun yinbo ohun ni won won wa nbi lati lati salaye fun wa e ki hallelujah won na won fe fi bukun fun oruko oluwa bi oluwa se da won ni di atimole bi won ni odun 2011 won se gbe yawo lati gba na won gbekele oluwa fun eso tinu won fe dupe lowo olorun nitori pe olorun gbo adura won ni osu merin leyin ti won se gbe yawo molebi okan won kan bi mo okunrin o si wa je omokunrin kan ti won si ninu molebi won ni 2021 nu GCK won pe arabirin yi wa adura to si nbe ni pe ohun duro awon mejeji won gbo olorun gbo odun kan abo eni e na bi mo won awon dupe lowo olorun awon si nduro awon si ngbekele olorun sugbon ni 2024 olorun bi awon na wo awon na wa loye won wa gbe omo won won si bi mo layo atalafia omo na leleyi o michel anoluwa po ogene rona alabi loruko re osu meta leyin na aburo won okunrin to se igbeyawo na bimo ose meji aburo won okunrin na yen na ti bi ayen ni pe awon se yanu e kon subu lebu ninu aye won ni o wa dupe lowo olorun e ki hallelujah to ba wa ni bi to ngbekele olorun fun ohun won na won fe mo ohun na isoro na bo se ti pe to iwo kan gbagbo ko si duro ko ni suru olorun yo da won adura re wa si ri ifarahan re loruko jesu e ki hallelujah gbogbo e je ka se ami o awon ise iyanu to nsubu lera won niwaju ati leyin loni ojojo ise iyanu ti le ma padanu re eni keji eyin ijo e ki hallelujah oruko won ni usonde lati use group fct ni abuja niporu ofin olorun won ti deni igbala oni 2017 ni osu ikewa won
ni ebi abi awon won ni wahala kan nibe won wa lo se ayewo won se opolopo ayewo won ni ki se cancer o sugbon ibi to wi e wa nibe won na won gbo olorun gbo fun se iyanu ni akoko die won ni kon tun wa fun ise abe won na won lo fun ise abe na o ni ana leyin ti eni olorun ti won wa sutan nigba ton gbadura won wa ni imola pe owo ko pe awon ni ibi ti wahala yen wa won na won pe ki lo sele won wa won ni ti wa pa mo kekere awon oba ma sunkun ni irora yen o wa le koko sugbon ko si nkan ta won le se leyin adura won si wa nibe nigba ton wa dele won wa fo ko bi ti wahala yen wa ni bi ti to wu ni ibi abi awon yen won lo nigbagbo lawon sugbon o da be ni pe se o to ni abi don ni ohun ti ibi to wu yen wa nibe o ti wa o ti wa se fele fele o wa ni irora nibe looto o da be ni pe ise abe kon sele nbe mo ngba te ba lo sise abe wa ni iriri irora won na won ni iriri irora yen sugbon isoro yen ko si nbe mo ngba toji laaro yi won fo ko ibe eya ara gbogbo bi to wi e ti po ra patapata o gbogbo eya ara won o wa da o se jolojolo daada won eleyi awon le pe leyi mo o awon ma so jade ni o ana lo sele o won na wa di eni oto bayi eni edera po pelu awon lati yin oluwa e ki haleluya e yara birin wa ni pe won ni isoro yen wa ni bi onje omo won to wa ni gbaya won sugbon nipase adure ni olorun lana isoro yen po ra kuro nibe e ki haleluya gck yi akose lo je lati mu gbogbo irinse isu boya ta le foju ri o ele ta le foju ri o gbogbo na ma teri ba loruko Jesu ri daju pe bibibi o tumo si pe bibeli iwe ati ohun ikowe re yen ni pe laaro yi eyin te mu agboro dani umbrella se fe ko joro ni e jo mu umbrella na kuro

0: There are people who seek recognition.
1: Some people are so singularly focused on their calling. Wọ́n sì ní àfojúsùn nípa ìpè wọn. Ìyẹn ni ìran nígbò ó ṣe wọ́n wá rí ara wọn. Nítorí pé èso ìjólóòótọ́ kò lè farasin títí láíláí. Olùṣọ́ àgùntàn dórílẹ̀ kú mú yìí. Wọ́n jẹ́ ẹgbẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní 2013. Ẹnìkan ní Amẹ́ríkà ó ṣe ó kọ̀wé nípa 500 àwọn ènìyàn tí wọ́n wà ní àti àwọn ààrẹ orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan jólùṣọ́ àgùntàn. Wọ́n ń dárúkọ olùṣọ́ àgùntàn kú mú yìí kì í ṣe nítorí pé agbára tiwọn o ṣùgbọ́n nítorí wọ́n wá di ẹni tí a lè fi àwọn nǹkan ti Ọlọ́run dùn fún ìsọdọ̀tun ti ẹ̀mí láti yí àwùjọ padà ní gbogbo àwọn orílẹ̀-èdè. Ní 2018 University of Abuja wọ́n bẹ̀ wọ́n wọ́n sì fún wọn ní oyè wọ́n sì gbóríyìn fún wọn nípa ipa tí wọ́n ní ẹni tí ó ti ṣiṣẹ́ gidigidi nípa ti ètò ẹ̀kọ́ ní àgbájọpọ̀ àwọn kìrìsẹ́nì ní Ghana. Bákan náà wọ́n tún sọ nípa àṣeyọrí wọn wọ́n sì ṣe ìdámọ̀ wọn nítorí pé wọ́n jẹ́ olóòótọ́ tí wọ́n ń so èso wọn kì í bẹ̀rù nínú iṣẹ́ ìránṣẹ́ wọn síbẹ̀síbẹ̀ nínú gbogbo eléyìí àwọn ìwàásù náà kò yí padà o ìrẹ̀lẹ̀ wọn kò yí padà o ìpè wọn a rí pé wọn ò yí padà kúrò nínú rẹ̀ ọ̀rọ̀ náà ayé ti lóye pé ọ̀rọ̀ náà ó ti kọ́ nǹkan kan ọlá ti dé wọ́n ti gba orí ọ̀fẹ́ olùṣọ́ àgùntàn kú mú yìí wọ́n sì ń wàásù gẹ́gẹ́ bí ọkùnrin tá a ti yàn wọ́n sì ń tẹ̀síwájú ní àkókò bí èyí nínú àwọn ìwàásù tá a máa tẹ́tí sí báyìí eléyìí tí abọlá fún nípasẹ̀ ẹ̀rọ ọlọ́run tó wá láti ọ̀run jọ dìde láti kí ohun kan káàbọ̀ nínú àgbájọpọ̀ àwọn kìrìsẹ́nì gbogbo àgbáyé olùṣọ́ àgùntàn ti ìjọ deeper life ní gbogbo àgbáyé àti olùdásílẹ̀ gck ìsọjí kárí ayé pẹ̀lú kúmúyì olùṣọ́ àgùntàn dókítọ̀ kúmúyì.
2: Ẹ̀kẹ́ àlelúyà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yìn akọrin wa ti ọmọdé ti ọ̀dọ́ ti ẹ̀yìn ọmọlẹ́kọ̀ọ́ gíga àti ẹ̀yìn àgbà ohun gbogbo tá a fẹ́ ṣe òun ni láti wu olúwa ìgbé ayé rẹ yóò wu olúwa ná láti inú àwọn iṣẹ́ ìránṣẹ́ wọ̀nyí àti wá inú ìwé mímọ́ wa àti àkókò àdúrà wa olúwa ti bùkún fún ọ ná mi ò gbọ́ àmì rẹ ìbùkún olúwa yóò tẹ̀síwájú láti máa pọ̀ sí nínú ayé rẹ adarí ìpínlẹ̀ wa wọ́n ń sọ nípa àwọn tó fẹ́ rí alákòóso àgbà ó wù mí láti rí olúkúlùkù yín ṣébẹ́ ti rí mi báyìí agbára olúwa yóò wá sí ọ̀dọ̀ rẹ nísinsìnyí gangan ní orúkọ jésù àwọn ènìyàn kan wà tó jẹ́ pé ìsọjí ńlá wọ́n ka ìsọjí sí àkókò ìrọ̀lẹ́ ṣùgbọ́n láàárọ̀ yìí iṣẹ́ ìránṣẹ́ ti ìsọjí ńlá yóò ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn wa rántí wọ́n wà ní russia wọ́n ti ní àwọn onírúurú ìpàdé pẹ̀lú àwọn ọ̀dọ́ ìpàdé àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí irú ìta nílànà láti àná yìí lọ wọ́n sọ fún àwọn ọ̀dọ́ wa wọ́n ní àwọn jẹ́ ara wọn àwọn tí máa ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí lẹ́yìn ìwàásù ti àná èyí tí àwọn fúnra wọn gbọ́ àwọn ọba tí ó ń tọ́ wa tí ó ń gbé inú wa ọba tí ipa ọba tó wà nínú wa won na won na yato awon yato bayi awon odo wa mo ngoke lo si bigiga loruko Jesu eyin amoju ero wa tele je ki wa su iko wa larowo to fun gbogbo awon eyan wa ibi to ye ki a fowo kan ibi to ye ka te ibi to ye ka nowo ka si ki a ba le ni won opolopo awon eniyan won a goke lo se bigiga si loruko Jesu bayi fun o lati mo pe won ki won ti dagba pupo won ti darugbo tori pe awon adugbo won ma nso nkan kan won tun ya sibomi arugbo a wa gbagbe ohun ti won so tele tele rara o olusogun to wa lawon o ti darugbo to be awon oro ti awon ba wa so nipa isoji ta ni ni Russia won ti wa pe lawon omo ile eko yi awon agbajopo Christiani ni Moscow won wa so wi pe iyen wa fun omo ile eko wa fun awa pelu nitori na won wa ni won to lo si Moscow nigbati won de be won wa so pe bayi o a gbo wi pe o nse isoji ni Africa lale won so wi pe ni Rio Moscow Russia ko si isoji ale o aro ni la ma se isoji ti wa to ba fowo si apo a fe ri nkan to fe mu jade to ba nowo soke a wo nkan to na soke aro aro isoji aro ni la aro yi isoji miran leleji o nitori na labani isoji laaro ise iyanu to sele o ga jojo o je ise iyanu ti o ga jojo opolopo awon eniyan lo si wa jeri akanse to je ara oto ti o bo gbogbo erimole ohun ni pe obirin kan ti o ti yaro fun odun me dogbon owo e o ro ese o ro nje mo wi pe nse ni nse lo rako enikan lo ba mu wa ki se fun iwosan sugbon lati se aibola fun wa lati se aigba wa gbo ati lati so fun wa wi pe ko si ise iyanu mo loni eleyi de to wa je isoji aro lo ba gbe obirin yi si enu ona legbe lekun bi awon eyan ba tin jade won ri nibe obirin yi ti o rako to ti ti e gbogbo ese atowo ti yaro fun odindi odun medogbon olusuagun ton wa su lori Jesu gege bi won ti man se won si gbadura ni oruko Jesu bi bon se man saba gbadura niyan ko soruko mi won wa so pe oluwa fowo kun awon alaisan fowo kun awon afoju fowo kun aro je ki won ki o dide kon ma rin gbogbo eyan to wa loni yo si wi pe ami bi awon eyan tin jade lo ti won jade lo lojiji agbara oluwa lo ba fowo kan obirin yi owo e ba lo ba na lese ba na ise iyanu keni kan ko pariwo ise iyanu so pe ise iyanu owuro nigbati awon CPU iyen ni pe awon ijo elemi agbajopo won nigbati won ri eleyi lo ba tun ni ki olusuagun to wa pada wa si Moscow lekan si gege bi mo se tun pada wa si FCT Abuja nigbati won pada debe won wa su bayi won fi won wa fa igba won lati se ni role role lo wa su na enikan ba dide lati arin ero nitori pe won ti fi aworan obirin yi kon won won ba nu aworan isoke lo ba so itan na obirin yen lo ba dide duro lo ba nbo laarin ero lo ba gun ori pepe o n ya oluso agutan lenu pe ah ah oye awon ogbo ede won bawo ni won se fi aye gba obirin lati dide duro ko goke wa nigba to de be oluso agutan n tesi waju won soro won fi egbe oju kan won fi egbe oju kan wo ohun to fe se lo ba di egbe oluso agutan lai so wipe ejo sa o oluso agutan lo ba gba ero agbongbohun lowo won oluso agutan ogbodo kuwa ogbodo se be gege bi ile ajeji ni to ba je pe ile wa ni mani tani e kilo nse won lanfani ati so be lohun won ba dide duro lobirin yi lo ba bere si soro lo ba so wipe emi ni obirin na eni to ti yaro fun odindi odun 25 nigba to daruko oluso agutan nigba ti won wa ni igba kan won gbe mi si enu ona agbara oluwa yo sise iyanu ninu aye agbara tin sise ninu eje ati ninu oruko ati oro kristi tire na nbe nibe loni nitori na ma so wi pe ma duo di role nisisin yi ise iyanu kan wa ti ati ko oruko re mo se ami to da baba adupe lowo re olorun ti o tobi olorun olori ofe olorun rere olorun alagbara adupe fo ohun te tin se fun wa adupe fo ohun te tun ma se lowo lowo bayi oluwa mo gbadura ani laaro yi gogan be awon eniyan re wo lakotun lekan si loruko Jesu gbogbo awon oro ta ti gba lati akoko wa inu iwe mimo papo ati awon iranse ti won ti korin fun wa mo gbadura pe e fi ese oro na mule inu aye olukuluku wa loruko Jesu nisisiyi bi oro agbara ikede imuse ifisojuse bo se njade wa ibukun re yo je ti wa ogo yo si je ti yin oluwa dupe fun idahun ni oruko Jesu ni agbadura ami ati bukun fun o joko ninu ibukun oluwa jobu ori karun ese kejo jobu ori karun ese kejo sodo olorun ni emi le ma si awari ni owo olorun ni emi le ma fi oran mi le lai niye

Kọ́rìntì kìíní orí kejì. Kọ́rìntì kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé ohun tí ojú kò rí àti tí etí kò gbọ́ tí kò sì wọ ọkùn ènìyàn lọ ohun ọ̀nì tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ohun tó ti gbọ́ ohun tí ò tí ì rí rí ohun ńlá ohun àgbàyanu ohun àràmèrírí èyí tí Ọlọ́run tó ti pèsè sílẹ̀ fún àwọn ènìyàn tí ó fẹ́. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kẹwàá Kọ́rìntì kìíní orí kejì ẹsẹ̀ kẹwàá. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣí wọn payá fún wa. Àwọn èèyàn ò tí ì gbọ́. Ohun tó ń sọ ni wípé ohun tí àwọn ènìyàn ló máa jẹ̀mú láláyé ò rí ohun ìyanu ohun àgbàyanu ohun ìyanu ohun tí àwọn ènìyàn ní àkókò ìkìnrere Matthew Mark Luke àti Johannu ohun tó ń tí ì rí ohun tí etí ò tí ì gbọ́ èyí tí a ti pèsè sílẹ̀ fún àwa ìjọ tí ẹ mọ̀ ohun tá ò tí ì kọ sílẹ̀ nínú iṣẹ́ àwọn apostle ojú ò tí ì rí etí ò tí ì gbọ́. Ó sọ wípé nísinsìnyí Ọlọ́run ti ṣí wọn payá fún wa nípa ẹ̀mí rẹ̀ nítorí pé ẹ̀mí ń wádìí ohun gbogbo àní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run ẹsẹ̀ kọkànlá. Nítorí ta ni nínú ènìyàn tí ó mọ ohun ènìyàn kan bí kò ṣe ẹ̀mí ènìyàn tí ó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó mọ ohun Ọlọ́run bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹsẹ̀ kejìlá ó ṣe pàtàkì ṣùgbọ́n àwa ti gbà kìí ṣe ẹ̀mí tí ayé bí kò ṣe ẹ̀mí tí í ṣe ti Ọlọ́run kí àwa kí ó lè mọ ohun tí a fi kún wa ní ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wa. À ń wo gbígbà sí àti jù bẹ́ẹ̀ lọ látinú orísun àgbọ̀n ọ̀gbẹ ti Kristi. Orísun tó ń ṣàn láti ọ̀dọ̀ Kristi. Orísun ìpèsè èyí tí Kristi ní. Ó jẹ́ àgbọ̀n ọ̀gbẹ nígbà tí ó ti gba ẹnìkan là tó ti gba ọgọ́rùn-ún là tó ti gba ọ̀kẹ́ ènìyàn là tó sì ti ka ọ̀kẹ́ àìmọye ènìyàn là síbẹ̀ ayé sì wà fún ẹnìkan nítorí pé orísun náà tí ó lùgbàlà orísun ìgbàlà ó sì jẹ́ àgbọ̀n ọ̀gbẹ nígbà tó bá wo ẹnìkan sàn ó ti wo ọgọ́rùn-ún sàn ó ti wo ẹgbẹgbẹ̀rún sàn ó ti wo ọ̀kẹ́ ènìyàn sàn ó ti wo ọ̀kẹ́ àìmọye sàn láti ìran kan dé ìran mìíràn ṣùgbọ́n síbẹ̀ orísun agbára ìwòsàn yìí ó jẹ́ àgbọ̀n ọ̀gbẹ ààyè sì wà fún ọ nígbà tí ó bá ti dá ẹnìkan nídè tàbí tó sọ wọ́n dòmìnira ọgọ́rùn-ún ni o ẹgbẹgbẹ̀rún ni o ọ̀kẹ́ àìmọye ni o àti ọ̀kẹ́ àìmọye ó ọgọ́rọ̀ àwọn ènìyàn kúrò nínú agbára òkùnkùn orísun ìdáǹdè yìí ó jẹ́ àgbọ̀n ọ̀gbẹ àǹfààní sì wà fún ìwọ gangan ìdí nìyẹn tó fi sọ wípé ohun tí ojú kò tí ì rí ohun tí etí kò tí ì gbọ́ nípa ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ẹ̀mí Ọlọ́run báyìí
o n fi kan wa fun iwo ati emi ti to bi ni yo si se je ifisoju se ati imuse ati ifarakan agbara olorun ninu aye ti e gogo loni yi wa gba loruko jesu ohun meta la fe gbe yewo akoko bigba si lati inu ise iranse nla ti o lugbala ti o ti orun wa si lati inu ise iranse nla ti o lugbala ti o ti orun wa olugbala to ti orun wa nitori pe o je eni ti orun ko lodi won be ni ko ni diwo be ni a o ha mo o gboro gege bi orun ti wa o to bi gege bi agbara re lati gbala ikeji liloye tabi mimo si lati inu ifarakan lati emi mimo nigbati emi mimo o yato si emi eniyan emi mimo wa ni bi gbogbo o nsise bakan na lakoko kan na o le wa ni kin yi tabi ni ilu miran ati ni ilu miran orilede miran adugbo miran lakoko kan na o le wa lorun ko to wa lori ile aye lakoko kan na nitori na awa gbodo loye si lati nu ifarakan nla ti emi mimo yi lati nu agbara re lati nu ifarakan ati ore re nitori pe emi mimo o wa nibi gbogbo lakoko kan na o wa nibi to wa ni o wa nibi to wa ni ogun nla ni yo se ninu aye re ati aye mi ati ninu aye gbogbo wa loni loruko jesu iketa rironu jile si ti awokose ti o ga pelu iranse re onirele rironu jile si iyen ni pe ko tun ronu nipa re bi olorun ti gbe wa dide gbogbo awon awokose wonyi awon nkan to gbodo yewo ni pe ki se nigbati olorun to gbe awon iranse re yi dide nigba gbogbo ni o ma nse ohun ti enikeni ko ti se ri ki won to wa je ki fi kan o Abrahamu iranse olorun ore olorun siwaju re ki Abrahamu to wa ko si eda kan to gbadura ti oba ati iyawo ati gbogbo idile re ti a wo won san pelu adura kan soso ko si enikeni siwaju re bayi la tun wa ri Mose ki Mose to wa saye ko si enikeni to yi omi pada si eje ko si enikeni ti o mu omi jade lati nu oke apata gbogbo awon iranse olorun won yi ti won di awokose tabi apere fun wa nigbati won ba wa won ma nse ohun tuntun kan ti enikeni ti se siwaju won iwo wo Joshua Mose ti wa siwaju re opolopo nkan lo se sugbon siwaju Joshua ko si enikeni to da orun duro gbogbo awon awokose ti Oluwa fi fun wa yi nigbati awokose tuntun ba de wa se ohun ti awon elomiran to ti wa siwaju won ti won o ti se ri nikeji latori Elijah ki o to de ko si enikeni to mu ina sokale lati orun wa ko si enikeni to se orun pa to wa so wipe koni si ojo ni gbogbo awon odun won yi
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Kókó tí mò ń sọ náà ni wípé nígbà tí ìránṣẹ́ Ọlọ́run kan àwòkọ́ṣe nígbà tó bá dé ní gbogbo ìgbà ni Ọlọ́run máa ń ṣe àwọn ohun tuntun kan tí àwọn ẹlòmíràn kò ì tí ì ṣe síwájú rẹ̀. Lẹ́yìn tí a ti kà nípa ìgbé ayé àti iṣẹ́ ìránṣẹ́ Èlíjà, ìwà lérò wípé ẹni tó bá tún wá lẹ́yìn èyí kò sí ohun tuntun kan tó tún máa ṣe mọ́. Ṣùgbọ́n Èlíṣà dé o. Kélíṣà tó dé, kò sí ẹnikẹ́ni tó kú tá a sin. Tá a wá ju òkú ènìyàn sínú ibojì rẹ̀. Sínú ibojì ìránṣẹ́ Ọlọ́run tó ti kú yìí, tẹ́ni náà wá dìde tó jíǹde, kò tí ì sí ẹnikẹ́ni síwájú rẹ̀. Mo sọ gbogbo èyí fún ọ láti sọ fún ẹ wípé nígbà tí Ọlọ́run tó bá gbé ìránṣẹ́ rẹ̀ kan dìde, àwòkọ́ṣe á mú kí ìránṣẹ́ yìí, àpẹẹrẹ yìí, kó ga ju àwọn tó ti wà síwájú rẹ̀ lọ. Ìdí nìyí tí Jésù fi sọ wípé ẹ ó rí ohun tí ó tóbi ju èyí tí ẹ ti rí inú ayé rẹ, inú ẹbí rẹ àti iṣẹ́ ìránṣẹ́ rẹ lórúkọ Jésù. Ṣé àmì olú ìlú Àbújá kan wà níbẹ̀ yẹn bí? Kí Olúwa kí ó mú ṣe, kí ó sì ṣe láṣe pé nú ayé rẹ lórúkọ Jésù. Ríronú jinlẹ̀, ṣíṣàṣàrò, ríronú sí i. Láti inú àwòkọ́ṣe tí ó ga pẹ̀lú ìránṣẹ́ rẹ̀ onírẹ̀lẹ̀. Ẹ jẹ́ kí a padà sí kókó kìíní. À ń sọ nípa gbígbà sí i. Arákùnrin mi níbẹ̀ yẹn lónìí wà á gbà sí i. Arábìnrin wà á gbà sí i. Ọ̀dọ́kùnrin, ọ̀dọ́mọkùnrin, ọ̀dọ́mọbìnrin tẹ́ wà níbẹ̀ yẹn, mo wá nítorí ti yín báyìí báyìí, ẹ gbà sí i ní orúkọ Jésù. Gbígbà sí i láti inú iṣẹ́ ìránṣẹ́ ńlá olùgbàlà tí ó ti ọ̀run wá. Hebrew orí kẹjọ ẹsẹ̀ kẹfà. Hebrew orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n nísinsìnyí ó ti gba iṣẹ́ ìránṣẹ́ tí ó ní ọlá jù níwọ̀n bí ó ti jẹ́ pé alárinà májẹ̀mú tí ó dára jù ní í ṣe. Májẹ̀mú tí ó ga, tí ó sàn, májẹ̀mú tí ó jinlẹ̀, èyí tí a ti fi ṣe òfin lórí ìlérí tí ó sàn jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí a wo ohun mẹ́ta lábẹ́ kókó kìíní. Àkọ́kọ́, ìsọdọ̀tun tí ó ga nípasẹ̀ Kristi ti ń gbanilà. Ìkejì, ìṣẹ́gun tí ó tóbi nípasẹ̀ Kristi ti ń tì wà lẹ́yìn tó ń dúró tì wá. Ìkẹta, a sọ nípa ìṣípòpadà tí ó ga fún àwọn Kristẹni tí ó ń gòkè lọ síbi gíga. Àkọ́kọ́ òun ni ìsọdọ̀tun tí ó ga nípasẹ̀ Kristi ti ń gbanilà. Èrò tí àwọn ènìyàn kan ní òun ni wípé nígbà tí Pétèrò wá sí ọ̀dọ̀ Olúwa àgbàálà ó dá bẹ́ẹ̀. Ṣùgbọ́n èrò tó lòdì ni wọ́n níyẹn báyìí èmi wá. Wọ́n wá lérò wípé ìgbàlà tí mo ní ó máa kéré sí ti Pétèrò kò rárá. Pọ́ọ̀lù wá sí ọ̀dọ̀ Kristi lẹ́yìn Pétèrò, ìgbàlà tí ó ní kò kéré, kò dínkù sí ìgbàlà tí Pétèrò ní. Atúnṣì ní olùgbàlà tí ń gbanílà, ó ń gba àwọn ẹlẹ́ṣẹ̀ là. Tó bá gba ẹlẹ́ṣẹ̀ là, á gbà wá là pátápátá. Àwa ní ìsọdọ̀tun tí ó ga. Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là
pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn. Ẹsẹ̀ 24, ẹsẹ̀ 26. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, ẹni tí ó jẹ́ mímọ́,

àwọn tó ti jẹni gbàdá láàárọ̀ lẹ́yìn àdúrà olùṣọ́àgùntàn ẹ dúró ìpàdé yóò wà níbi tí nílẹ̀ sọ jí ní eléyìí tí máa wáyé wá

0: rere ti Matthew orí ìkẹwàá, nígbà tí ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjì lá sí ọ̀dọ̀, ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ láti máa lé wọn jáde àti láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. Orúkọ àwọn àpọ́stélì méjìlá náà nìwọ̀nyí: èyí èkíní ni Símónì, ẹni tí a ń pè ní Pétérù, àti Ándérù arákùnrin rẹ̀, Jákọ́bù ọmọ Sebede, àti Jòhánù arákùnrin rẹ̀, Fílípì àti Bátólómíò, Tómásì àti Mátíù tí í ṣe agbowó òde, Jákọ́bù ọmọ Álfèù àti Lébèù, ẹni tí a sì ń pè ní Tádéù, Símónì ará Kánà, àti Júdásì Ìsikáríótù, ẹni tí ó fi hàn. Àwọn méjèèjì láwọn yìí ni Jésù rán lọ, ó sì pàṣẹ fún wọn pé ẹ má ṣe lọ sí ọ̀nà àwọn kèfèrí, ẹ má sì ṣe wọ ìlú àwọn ará Samaria, ṣùgbọ́n ẹ kúkú tó àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ. Bí ẹ̀yin ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀, ẹ máa ṣe dídá ara fún àwọn olókùnrùn, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ọ̀fẹ́ ni ẹ̀yin gbà, ọ̀fẹ́ ni kí ẹ fi fún ni. Ẹ má ṣe pèsè wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àṣùwọ̀n yín, tàbí àpò fún àjò yín, kí ẹ má ṣe mú ẹ̀wù méjì tàbí bàtà tàbí ọ̀pá oúnjẹ oníṣẹ́ yẹ fún un. Ìlúkìlú tàbí ìletòkíletò tí ẹ̀yin bá wọ̀, ẹ wọ ẹni tí ó bá yẹ níbẹ̀ rí, níbẹ̀ ni kí ẹ sì gbé títí ẹ̀yin ó fi kúrò níbẹ̀. Nígbà tí ẹ̀yin bá sì wọ ilé kan, ẹ kí i. Bí ilé náà bá sì yẹ, kí àlàáfíà yín kí ó bà sórí rẹ̀, ṣùgbọ́n bí kò bá yẹ, kí àlàáfíà yín kí ó padà sọ́dọ̀ yín. Ẹnikẹ́ni tí kò bá sì gbà yín, tí kò sì gbọ́ ọ̀rọ̀ yín, nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ilé náà tàbí ní ìlú náà, ẹ gbọn ekuru ẹsẹ̀ yín sílẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sodomu àti Gomorra ní ọjọ́ ìdájọ́ jù fún ìlú náà lọ. Wò ó, mo ran yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàrin ìkokò, nítorí náà kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò, kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà. Ṣùgbọ́n ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn, nítorí wọn ó fi yín lé àjọ ìgbìmọ̀ lọ́wọ́, wọn ó sì nà yín nínú sinagogu wọn, a ó sì mú yín lọ síwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi, fún ẹ̀rí sí wọn àti sí àwọn kèfèrí. Nígbà tí wọ́n bá sì fi yín lé wọn lọ́wọ́, ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí kí ni ẹ̀yin ó wí, nítorí tí a ó fi ohun tí ẹ̀yin ó wí fún yín ní wákàtí kan náà, nítorí pé kì í ṣe ẹ̀yin ni ó ń sọ, ṣùgbọ́n ẹ̀mí baba yín ní sọ nínú yín. Arákùnrin yóò sì fi arákùnrin rẹ̀ fún pípa, àti baba yóò sì fi ọmọ rẹ̀ fún pípa, àwọn ọmọ yóò sì dìde sí àwọn òbí wọn, wọn ó sì mú kí a pa wọ́n, gbogbo ènìyàn yóò sì kórira yín nítorí orúkọ mi. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí fi dé òpin, òun náà ni a ó gbàlà. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe inúnibíni sí yín ní ìlú yìí, ẹ sá lọ sí òmíràn. Lóòótọ́ ni mo ṣàwí fún yín, ẹ̀yin kì yóò lè ré kọjá gbogbo ìlú Ísírẹ́lì tán títí ọmọ ènìyàn ó fi dé. Ọmọ ẹ̀yìn kì í ju olùkọ́ rẹ̀ lọ, bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ ẹni kì í ju olúwa rẹ̀ lọ. Ó tó fún ọmọ ẹ̀yìn kí ó dàbí olùkọ́ rẹ̀, àti ọmọ ọ̀dọ̀ kí ó dàbí olúwa rẹ̀. Bí wọ́n bá pe baálé ilé ní Beelzebubu, mélòó mélòó ni àwọn ará ilé rẹ̀? Nítorí náà, ẹ má fòyà wọn, nítorí tí kò sí ohun tí a bò tí kì ó farahàn àti èyí tí ó farasin tí a kì yóò mọ̀. Ohun tí mo bá wí fún yín lé òkùnkùn, òun ni kí ẹ̀yin kí ó sọ ní ìmọ́lẹ̀, àti èyí tí ẹ̀yin gbọ́ sí etí ni kí ẹ kéde rẹ̀ lórí ilé. Ẹ má fòyà àwọn ẹni tí pa ara ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn, ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run lé ọ̀run àpáàdì. Ológun iṣẹ́ méjì kí à ń tà ní owó idẹ kékeré kan, bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yín. Ṣùgbọ́n gbogbo irun orí yín ni a kà pé ṣánṣán, nítorí náà ẹ má fòyà, ẹ̀yin ní iye lórí ju ọ̀pọ̀ ológun iṣẹ́ lọ. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, ó ní èmi ó jẹ́wọ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ̀lé ọ̀run. Ṣùgbọ́n bí ẹnìkan bá sì sẹ́ mi níwájú ènìyàn, òun náà ni èmi ó sẹ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ẹ má ṣe rò pé èmi wá rán àlàáfíà sí ayé, èmi kò wá rán àlàáfíà bí kò ṣe dà. Mo wá láti ya ọmọkùnrin ní ipa sí bàbá rẹ̀, àti ọmọbìnrin ní ipa sí ìyá rẹ̀, àti ayamọ sí ìyákọ rẹ̀. Àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀. Ẹni tí ó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ kò yẹ ní tèmi, ẹni tí ó bá sì fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin jù mí lọ kò sì yẹ ní tèmi, ẹni tí kò bá sì gbé àgbélébu rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò yẹ ní tèmi, ẹni tí ó bá rí ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù, ẹni tí ó bá sì sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi òun yóò sì rí, ẹni tí ó bá gbà yín ó gbà mí, ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó rán mi, ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì, ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè olódodo. Ẹnikẹ́ni tí ó bá fi kìkì aago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí orúkọ ọmọ ẹ̀yìn, lóòótọ́ ni mo wí fún yín, kì ó pàdánù èrè rẹ̀. Ìrere ti Matthew, orí ìkọkànlá. Ó sì ṣe nígbà tí Jésù parí àṣẹ rẹ̀ tán fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá, ó ti bẹ̀rẹ̀ kọjá láti máa kọ́ni.
1: àti láti máa wàásù ní ìlú wọn gbogbo. Nígbà tí Jòhánù gbúro Kristi nínú túbú, ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì, ó sì wí pé ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. Jésù sì dáhùn, ó wí fún wọn pé ẹ padà lọ, ẹ sì sọ ohun yìí tí ẹ̀yin gbọ́, tí ẹ sì rí fún Jòhánù. Àwọn afọ́jú ń ríran, àwọn amúkùn sì ń rìn, à ń wẹ àwọn adẹ́tẹ̀mọ́, àwọn adi ti ń gbọ́ràn, à ń jí àwọn òkú dìde, a sì ń wàásù ìrere fún àwọn òtòṣì. Alábùkún fún sì ni ẹnikẹ́ni tí kì yóò rí ohun ìkọ̀sẹ̀ nínú mi. Nígbà tí wọ́n sì lọ, Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn ní ti Jòhánù pé, kí lẹ ẹ̀yin jáde lọ wò ní ejò, ìféfé tí afẹ́fẹ́ ń mì, àní kí ni ẹ̀yin jáde lọ wò, ọkùnrin tí a wò ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́, wò ó àwọn ẹni tí ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ ní ààfin ọba, àní kí ni ẹ̀yin jáde lọ ṣe, láti lọ wò wòlíì, lóòótọ́ ni mo wí fún yín, ó sì ju wòlíì lọ. Nítorí èyí yìí ni ẹni tí a kọ̀wé nítorí rẹ̀ pé, wò ó, mo rán òun ṣẹ́ mi síwájú rẹ, ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ. Lóòótọ́ ni mo wí fún yín, nínú àwọn tí a bí nínú obìnrin, kò sí ẹni tí ó tí dìde ju Jòhánù Bàptísì lọ, ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba ọ̀run, ó pọ̀ jù ú lọ. Láti ìgbà ọjọ́ Jòhánù Bàptísì wá títí ó fi di ìsinsìn yìí ni ìjọba ọ̀run di ìfi agbára wọ̀, àwọn alágbára sì fi ipá gbà á, nítorí gbogbo àwọn wòlíì àti òfin ni ó wí tẹ́lẹ̀ kí Jòhánù kí ó tó dé. Bí ẹ̀yin ó bá gbà á, èyí ni Èlíjà tí ń bọ̀ wá, ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́, ṣùgbọ́n kí ni èmi bá fi ran ìwé? Ó dàbí àwọn ọmọ kéékèèké tí ń jókòó ní ọjà, tí wọ́n sì ń kọ sí àwọn ẹgbẹ́ wọn, tí wọ́n sì ń wí pé, àwa fún fèrè fún yín, ẹ̀yin kò jó, àwa sì ṣọ̀fọ̀ fún yín, ẹ̀yin kò sọkún. Nítorí Jòhánù wá, kò jẹ, bẹ́ẹ̀ ni kò mu, wọ́n sì wí pé ó ní ẹ̀mí èṣù. Ọmọ ènìyàn wá, ó ń jẹ, ó sì ń mu, wọ́n wí pé wò ó, ọ̀jẹun àti ọ̀mùtí, ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n a dáre fún ọgbọ́n láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wá. Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá ìlú wọn ni wí, níbi tí ó gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára rẹ̀, nítorí tí wọn kò ronú pé wàdà. Ègbé ni fún ìwọ, Korasini, ègbé ni fún ìwọ, Bethsaida, ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní Tire òun Sidoni, wọn ìbá ti ronú pé wàdà láíláí nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Tire pẹ̀lú Sidoni lé ọjọ́ ìdájọ́ jù fún ẹ̀yin lọ. Àti ìwọ Kapanaumu, a wá gbé ọ̀gá sókè ọ̀run, a ó rẹ̀ ọ́ sílẹ̀ sí ipò òkú, nítorí ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú rẹ nínú Sodomu, ohun ìbá wà títí di òní. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sodomu ní ọjọ́ ìdájọ́ jù fún ìwọ lọ. Lákòókò náà ni Jésù dáhùn, ó sì wí pé, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Bàbá, Olúwa ọ̀run ohun ayé. Nítorí tí ìwọ pa ohun kan wọ̀nyí mọ́ kúrò ní ojú àwọn ọlọgbọ́n àti amòye, ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni, Bàbá, nítorí bẹ́ẹ̀ lé ó tọ́ lé ojú rẹ. Ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ Bàbá mi wá. Kò sì sí ẹni tí ó mọ ọmọ bí kò ṣe Bàbá, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ Bàbá bí kò ṣe ọmọ, àti ẹnikẹ́ni tí ọmọ fẹ́ fi hàn fún. Ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwolé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín, nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìrere ti Matthew, orí ìkejìlá. Lákòókò náà ni Jésù láàrin oko ọkà lọ lé ọjọ́ ìsinmi. Ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ya ipẹ́ ọkà, wọ́n sì ń jẹ. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisi rí i, wọ́n wí fún un pé, wò ó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. Ó sì wí fún wọn pé, ẹ̀yin kò ti ka ohun tí Dáfídì ṣe nígbà tí ebi ń pa á. Àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ ilé Ọlọ́run lọ tí ó sì jẹ àkàrà ìfihàn èyí tí kò tọ́ fún un láti jẹ àti fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí kò ṣe fún kìkì àwọn àlùfáà. Tàbí ẹ̀yin kò ti kà á nínú òfin bí ó ti ṣe pé lọ́jọ́ ìsinmi àwọn àlùfáà tí ó wà ní tẹ́ḿpìlì ń ba ọjọ́ ìsinmi jẹ́ tí wọ́n sì wà lé àìjẹ̀bi. Ṣùgbọ́n mo wí fún yín pé ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn-ín, ṣùgbọ́n ẹ̀yin ìbá mọ ohun tí èyí jẹ́, àánú ni èmi ń fẹ́, kì í ṣe ẹbọ, ẹ̀yin kì bá ti dá àwọn aláìṣẹ̀ lẹ́bi. Nítorí ọmọ ènìyàn jẹ́ olúwa ọjọ́ ìsinmi. Nígbà tí ó sì kúrò níbẹ̀, ó lọ sínú sinagogu wọn. Sì kíyèsí, ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ. Wọ́n sì bí pé ó a tọ́ láti múni lára dálé ọjọ́ ìsinmi kí wọn kí ó lè fẹ́ ní ẹ̀fẹ̀. Ó sì wí fún wọn pé ọkùnrin wo ni ìbáṣe nínú yín tí ó ní àgùntàn kan, bí ó bá sì bọ́ sínú ihò lé ọjọ́ ìsinmi tí kì yóò dì í mú kí ó sì fà á sókè? Ǹjẹ́ mélòó mélòó ni ènìyàn sàn ju àgùntàn lọ? nítorí náà ni ó ṣe tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi. Nítorí náà ni ó wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ, òun sì ná, ọwọ́ rẹ sì padà bọ̀ sípò rẹ̀ gẹ́gẹ́ bí èkejì. Nígbà náà ni àwọn Farisí jáde lọ, wọ́n sì gbìmọ̀ nítorí rẹ̀ bí wọ́n bá ti ṣe pa á. Nígbà tí Jésù sì mọ̀, ó yẹ ara rẹ̀ kúrò níbẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn, ó sì mú gbogbo wọn lára dá. Ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe fi òun hàn, kí èyí tí a ti ẹnu wòlíì Àìsáyà wí kí ó ba lè ṣẹ, pé wo ìránṣẹ́ mi, ẹni tí mo yàn, àyànfẹ́ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, èmi ò fi ẹ̀mí mi fún un, yóò sì fi ìdájọ́ hàn fún àwọn kèfèrí, òun kì yóò jà, kì yóò sì kígbe, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kì yóò gbọ́ ohun rẹ̀ ní ìgboro, iyè fífọ́ ni òun kì yóò ṣẹ́, owó fìtílà tí ń rú èéfín ni òun kì yóò sì pa, títí yóò fi mú ìdájọ́ dé ìṣẹ́gun. Orúkọ rẹ̀ lé àwọn kèfèrí yóò máa gbẹ́kẹ̀lé. Nígbà náà ni a gbé ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù, tí ó fọ́jú, tí ó sì yàdí wá sọ́dọ̀ rẹ̀, ó sì mú un lára dá, tí a fọ́jú àti òdì náà sọ̀rọ̀ tí ó sì ríran. Ẹnu sì ya gbogbo ènìyàn, wọ́n sì wí pé ọmọ Dáfídì kọ́ yìí. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisí gbọ́, wọ́n wí pé ọkùnrin yìí kò lé àwọn ẹ̀mí èṣù jáde bí kò ṣe nípa Beelzebubu, olórí àwọn ẹ̀mí èṣù. Jésù sì mọ ìrònú wọn, ó sì wí fún wọn pé ìjọba kí ìjọba tí ó bá yapa sí ara rẹ̀, aṣọ di ahoro, ìlúkìlú tàbí ilékilé tí ó bá yapa sí ara rẹ̀ kì yóò dúró. Bí Sátani bá sì ń lé Sátani jáde, ó yapa sí ara rẹ̀, ìjọba rẹ̀ yóò àṣẹ lè dúró. Bí ó bá sì ṣe pé nípa Beelzebubu ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde? Nítorí náà ni wọ́n fi máa ṣe onídàájọ́ yín. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run lèmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, ǹjẹ́ ìjọba Ọlọ́run dé bá yín? Tàbí ẹnìkan yóò ti ṣe wọ ilé alágbára lọ, kí ó sì kó o ní ẹrù, bí kò ṣe pé ó kọ́ de alágbára náà, nígbà náà ni yóò sì kó o ní ilé? Ẹni tí kò bá wà pẹ̀lú mi, ó ń ṣe òdì sí mi, ẹni tí kò bá sì bá mi kópọ̀, ó ń fúnká. Nítorí náà ni mo wí fún yín, gbogbo irú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ àti ọ̀rọ̀ òdì lẹ ó dáríji ènìyàn, ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, òun ni a kì yóò dáríji ènìyàn. Ẹnikẹ́ni tí ó bá ń sọ ọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn, a ó dárí rẹ̀ jì í, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń sọ ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, a kì yóò dárí rẹ̀ jì í lé ayé yìí àti ní ayé tí ń bọ̀. Sọ igi di rere, èso rẹ̀ a sì di rere, tàbí sọ igi di búburú, èso rẹ̀ a sì di búburú, nítorí nípa èso ni a fi mọ igi. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere, nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú ni ẹnu sọ. Ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ní mú ohun rere jáde wá, àti ènìyàn búburú láti inú ìṣúra búburú ní mú ohun búburú jáde wá. Ṣùgbọ́n mo wí fún yín, gbogbo ọ̀rọ̀ wèrè tí ènìyàn ń sọ, wọn ó jiyìn rẹ̀ ní ọjọ́ ìdájọ́. Nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a fi dá ọ láre, nípa ọ̀rọ̀ rẹ ni a sì fi dá ọ lẹ́bi. Nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé àti Farisí dáhùn wí pé, olùkọ́ni, àwa ń wá àmì lọ́dọ̀ rẹ. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún wọn pé ìran búburú àti ìran panṣágà ń wá àmì, kò sí àmì tí a fi fún un bí kò ṣe àmì Jóná wòlíì. Nítorí bí Jóná ti gbé ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta nínú ẹja, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò gbé ọ̀sán mẹ́ta òun òru mẹ́ta ní inú ilẹ̀. Àwọn ará Nínífè yóò dìde pẹ̀lú ìran yìí lé ọjọ́ ìdájọ́, wọ́n sì dá a lẹ́bi, nítorí wọ́n ronú pìwàdà nípa ìwàásù Jóná, sì wò ó, ẹni tí ó pọ̀ ju Jóná lọ ń bẹ níhìn yìí. Ọba obìnrin gúúsù yóò dìde pẹ̀lú ìran yìí lé ọjọ́ ìdájọ́, yóò sì dá a lẹ́bi, nítorí ó ti ìkángun ayé wa gbọ́ ọgbọ́n Solomoni, sì wò ó, ẹni tí ó pọ̀ ju Solomoni lọ ń bẹ níhìn yìí. Nígbà tí ẹ̀mí àìmọ́ kan bá jáde kúrò lára ènìyàn, a máa rìn kiri ní ibi gbígbẹ, a máa wá ibi ìsinmi kì í sì rí. Nígbà náà ni wí pé èmi ó padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá. Nígbà tí ó sì dé, ó bá a, ó ṣòfò, a gbá a mọ́, a sì ṣe é ní ọ̀ṣọ́. Nígbà náà ni ó lọ, ó sì mú ẹ̀mí méje mìíràn pẹ̀lú ara rẹ̀ tí ó burú ju ohun tìkára rẹ̀ lọ. Wọ́n bọ́ sí inú rẹ̀, wọ́n sì ń gbé ibẹ̀, ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran búburú yìí pẹ̀lú. Nígbà tí ó ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn, wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n ń fẹ́ bá a sọ̀rọ̀. Nígbà náà ni ẹnìkan wí fún un pé, wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n ń fẹ́ bá ọ sọ̀rọ̀. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún ẹni tí ó sọ fún un pé, ta ni ìyá mi, àti ta ni àwọn arákùnrin mi? Ó sì nawọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí pé, ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi. Nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run, òun náà ni arákùnrin mi, àti arábìnrin mi, àti ìyá mi.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wí pé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wí pé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ki o di mimo se ni igbese aye wa pelu agbara yin pelu ina ti jo awon kan won yiran e ba mu okoro ki e jo won run patapata ni oruko Jesu e ba se ni igbese aye wa e ba se ni arowoto wa e ba se ninu ebi wa e ba se lati odo awon ota ati emi ni won fe gbe ogun dede ti awon kan lati olorun fe se ni igbese aye wa ti o ki fi di mimo se e ba won mu okoro ni oruko Jesu ibokun atorun wa ibokun ti igbala ibokun ti sodi mimo ibokun ti fi agbara emi olorun kun ni ibokun ti dande ibokun ti munilaada ati ti ipese gbogbo e je ki o je ti awon eniyan yin bi ati n woro yin loni e se wa loju e fi owo to wa lokan e ko wa e to wa si ona ti o dara bi esi ti n ko wa ti en to wa e je ki o re ofe atorun wa ki o fi okan wa se bojoko ki a le tele oro yin ti ti o fi ri Jesu lojoko oju ni oruko Jesu Kristi Olowa wa loni a n soro lori igbagbo ati igboya ninu isin olorun igbagbo ati igboya ninu isin olorun ninu iwe Hebrew ni majemu titun ni ati lana sile fun wa gege bi o se ye ki a ni igbagbo ki a si ni igboya bi o ba ka iwe yi dara dara o ri wi pe ohun meji ni o dabi eni wi pe o se awon omo Israeli ikini ni aigbagbo eyi ni o je ki won ki o ma le wo ile ileri ati ipoya ti o wa ni igbese aye won bi awa paapa bi a ko ba fe ki ise ti o se won bi a ko ba fe ki o se wa bi a ko ba fe ki adanu ti o de ba won ki o de ba awa na pelu o ye ki a mo wi pe ninu ise esin olorun bi a ti n tele olorun bi a ti n rin ni ona irere yi o ye ki a ni igbagbo lapa kan ati igboya ni apa keji e je ki a wo Hebrew ori kewa Hebrew ori kewa ese ikarun din ni ogoji oni nitori na e ma se gbe igboya yin sonu eyi ti o ni ere nla ranti wi pe igboya ni ere nla bi a si tin so loni o ye ki a mo wi pe bi a ba fe je ere isin ti a n sin olorun o ye ki a ni igboya nitori be diimu ki o ma se gbe igboya re sonu eyi ti o ni ere nla wo Hebrew ori kọkànlá ese iketadleni ọgbọ̀n awon eni nipase igbagbo ti won segun ile oba ti won sise ododo ti won gba ileri ti won si di awon kiniun li enu ni ori kewa ti mo ka fun o n soro nipa igboya ni ori kọkànlá yi ni o n soro nipa igbagbo awon ikoko meji wonyi ni o ye fun wa lati wo daradara igbagbo ati igboya ninu isin olorun ni iru akoko ati igba ti a wa yi ni a le mo awon ti o ni ife isin olorun ni toto nitori ni ayika wa ni opolopo awon nkan sele ti o le fa irewesi okan awon ohun ti yo dan igbagbo ati igbekele wa wo eni ti ise isin re yo je itewogba niwaju olowa ni lati fi igbagbo ati igboya han o daju pe inu ni bini ati iponju lati owo esu ati lati owo awon omo ogun re yo ma dayafo opolopo awon eniyan awon wonyi pelu bi ati dayafo won o sese wipe ki ifaseyin ki o deba awon eniyan be fun awon elomiran airije airinise lowo aini olutoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu Kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli
4: ni a ri wipe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wipe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronicle keji orike dogun chronicle keji orike dogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti aka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wipe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki esi ki e ma si de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele odedi woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Efraimu o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamini ni akoko na ni wepe won fi igbagbo ro mo Olorun ni akoko ti wa yi bi o ti le je wepe airije airimo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti nka fun lati ese ikerinla iwe Job ori kini lati ese ikerinla o nse kan si to Job wa wepe awon oda maalu ntule awon ketekete si nje li eba won awon ara saba si kolu won won si ko won lo pelu won ti fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan soso le o sala lati royin fun o bi o si ti n so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu won si fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti waini ninu ile egbon won okunrin se kiyesi efufu nlanla ti haiju fewa ikolu igun mererin ile o si wo lu awon omokunrin na won si ku emi nikan soso le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu ti n de ba eran osin bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa? Ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Jóòbù hù ní àkókò yìí tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Ní ẹsẹ̀ ogún nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ò sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ, ìbùkún lé orúkọ Olúwa. Nínú gbogbo èyí Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a ń sọ ni wípé nínú ìpọ́njú, nínú òfi ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà, ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú, gbogbo àwọ̀ sánmọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká, tí ó dàbí ẹni pé wàhálà wọn kò ṣe dojúkọ, kò sì ṣe kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìsí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé Ọlọ́run àti faramọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ní Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún, ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsọ̀ mọ́, ní ibùsọ̀ mọ́, ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Habakuku ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò sí, ó ní síbẹ̀síbẹ̀ èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi, Olúwa Ọlọ́run ni agbára mi. Òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Òun sọ wípé òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí wàhálà tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì, wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé, ó sì ṣeéṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìn rere tí ó lọ sí ọ̀run, kí a má bọ́hùn, kí a má kùn, kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú Olúwa. Bí àwọn wọ̀nyí, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú wàhálà wọn, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú ìpọ́njú wọn, ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí, kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọ́ràn àti ìgbàgbọ́ nínú gbogbo àyídáyidà ayé. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé ó lè dè wá mú títí dé òpin, yóò sì dè wá mú ní orúkọ Jésù. A wo ìkòrí mẹ́ta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ìkẹrin, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Nínú Filipi orí kejì ni a ti ń wo ohun tí Ọlọ́run sọ fún wa wípé àwa tí a ń gbé ní ìgbésí ayé ìsinsìnyí tí ó dàbí ẹni wípé ìgbẹ̀yìn ayé ti dé bá wa, tí bí a ti mọ̀ wípé àwọn àmì tí ó yẹ kí ó máa farahàn nígbà tí bíbọ̀ olúwa wa yóò súnmọ́ tòsí, bí a ti mọ̀ wípé àwọn àmì wọ̀nyí ń farahàn, kí ni àwọn nǹkan tí Ọlọ́run sọ fún wa, kí ni àwọn ìpèníjà tí a ní tí ó yẹ kí a faramọ́ kí a sì fojú sí bí a ti ń la wàhálà tàbí ìpọ́njú tàbí inúnibíni kọjá. Filipi orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá, nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo léàsí ìkùnsínú àti ìjiyàn bí a tilẹ̀ ní wàhálà, bí a tilẹ̀ ní ìṣòro, bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan dojúrú nínú ẹbí, nínú ilé, níbi iṣẹ́, ó yẹ kí a máa súnmọ́ Ọlọ́run, kí a máa sin Ọlọ́run ní àìsí ìjiyàn tàbí ìkùnsínú ní ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ Kristi pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán. Èyí ni Paul Apostoli tí ó jẹ́ olùkọ́ tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí lè ń sọ fún wọn wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà, ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúru ọkàn, ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ń dojúrú, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú, kí a máa sin Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa gbàdúrà láìsí ìkùnsínú, kí a máa ka ọ̀rọ̀ Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa tẹ̀lé Jésù láìsí ìkùnsínú, kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa, fún àwọn ẹbí wa, àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe yálà nínú ẹbí, yálà nínú ìjọ, yálà nínú ibiṣẹ́ wa, kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ Ọlọ́run, àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà, àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn, oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa, àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa, àwọn alábàgbé wa, wọ́n ní ìwà wíwọ́, wọ́n sì jẹ́ alárekérekè ènìyàn. Ó ń sọ wípé kí a wá, kí a máa tan ìmọ́lẹ̀. Bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere, kí a mọ̀ wípé bí ayé bá ṣókùn, ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìgbàlà. Bí ayé bá kún fún ìrí, bí ayé bá kún fún ìwà ìdọ̀tí, ó yẹ kí a wá, kí a jẹ́ mímọ́ sí Olúwa. Nínú Tímótì kejì, Epístólì Pọ́ọ̀lù ìkejì sí Tímótì láti ẹsẹ̀ kẹta, orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́. Gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kì í ṣe ẹni tí ń tàn wá jẹ. A dúpẹ́ wípé kì í ṣe ẹni tí ó máa rí funfun tá a pè ní dúdú fún wa. Ó ti sọ fún wa, ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inúnibíni, ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inúnibíni. Ó sì ṣe dandan fún wa láti farada àwọn inúnibíni wọ̀nyí. o n so wi pe ni ese iketala sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbile si siwaju won si ma tonije a o si ma ton won je bi ero kan ba wa le okan re wi pe boya akoko na yo de ti iwa buburu yo dekun boya akoko na yo de ti wahala ninu aye yo dekun boya akoko na yo de ti ajalu ninu aye yo dekun boya akoko na yo de ti awon ohun ibi ti awon aye ti won ma nse yo dekun ki jesu ki o to de eyi nje ki o yi o wi pe titi jesu yo fi de ni awon eniyan buburu ati awon eletan yo ma gbele si waju ati si waju won si ma tan ni je a o si ma tan won je ohun ti a se n so awon nkan oye fun wa ni wi pe ki a le mo iduro ti o ye fun omo olorun ki a le mo iha ti o ye ki a ko si awon nkan won yi nigba ti won ba n sele larowo to wa ki lo ye ki a se o so fun wa ni ese ikerinla o ni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese ketala n so wi pe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon o so wi pe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wi pe o mo jesu gege bi oluwa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo jesu iwo ti o nlo ni ona iya ni pekun o ni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko be aye ti le nbaje bi a ti le nburu ju be lo o nso fun wi pe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe kan won bi a ti n ri awon kan woyi ni adugbo wa bi a ti n ri wi pe iwa ibaje n gbile bi a ti n ri wi pe awon eniyan buburu n gbile bakan na bi a ti n ri wi pe won n tesiwaju ni iwa okunkun won o n so fun wa wi pe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo ẹni tí ó ní ìwà bíi ti ìwà bíi ọlọ́run ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn-àjò sí ọ̀run rere bí ẹni tí ń sáré ìje a kò gbọ́dọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú ní àyíká wa gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa àwa tí a mọ̀ wípé a ń sáré ìje tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere wípé jésù kristi ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn-àjò yìí kí a tẹjúmọ́ jésù kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀ ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà a sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn àwọn nǹkan yìí ló máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ tí a ń ka bíbélì tí a ń jẹ́rìí lójoojúmọ́ tí a ń sọ nípa ti ẹ̀mí a ń sọ nípa ti ọ̀run nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká ó ń pa wọ́n lọ́kàndà ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀ kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣe wá nípò kúrò nínú ìjọba ọlọ́run bí a bá dúró lórí ìlérí ọlọ́run tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa ó dájú wípé oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ jésù bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìgbọràn pẹ̀lú ìgboyà a máa tẹ̀lé ọlọ́run ní ìgbà gbogbo Èyí ni ìkíní nípa ìpèníníjà ní àkókò wa. Kí a lọ sí ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́ ǹjẹ́. Bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù, tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn, tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà, kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀? Kí ni ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí wọn, lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́? Wo Hebero orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Àwọn tali ó bínú sí fún 40 ọdún, kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn lé aginjù. Àwọn tali ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun, bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn. Àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́, ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí, òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn. Adáyàfo àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí lé aginjù, nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí. Wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi fún wọn. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn, tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí, tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn, bí àwa pàápàá bí a bá bojú wẹ̀yìn, bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀, bí a bá bojú wẹ̀yìn tí a sì padà. Ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó dè wá mú, wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa, bí wàhálà tilẹ̀ wà yí wa ká, wípé oore ọ̀fẹ́ Jésù yóò tó fún wa. Àìgbàgbọ́ àti àìgbọràn máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni Ọlọ́run, síbẹ̀síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni, bẹ́ẹ̀ ni ó jẹ́ onídàájọ́ pẹ̀lú. Bí a bá ń sọ nípa àìgbọràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́, ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọràn ń ṣe. Ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí Ọlọ́run, ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọràn sí Ọlọ́run. Kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan? Kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà, ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa? Kí a tó tẹ̀síwájú, kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú Bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa, ó fi hàn wípé a ní àìgbàgbọ́. Bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí, yóò fa àìgbọràn àti ìdáyàfò ní ìgbésí ayé wa. Bí àwọn nǹkan wọ̀nyí bá sì wà níbẹ̀, ó máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Àwọn àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé onígbàgbọ́ tàbí apẹ̀yìndà. Ìkíní, ìfàsẹ́yìn. Wo Hebero orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínní 40, ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Ó ń sọ fún wa wípé a ó wà gẹ́gẹ́ bí olódodo, a ó sì ní iyì Ọlọ́run bí a bá tẹ̀síwájú nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá wọlé, ó máa ń fa ìfàsẹ́yìn. Ọlọ́run sì sọ fún wa wípé bí ó bá fà sẹ́yìn, bí àìgbàgbọ́ bá farahàn ní ìgbésí ayé wa nípa ìfàsẹ́yìn, ó ní ọkàn mi kì yóò ní inú dídùn sí i. Àwa tí a ti ń sáré tete láti wá sí ilé Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ń jẹ olóòótọ́ nínú ìsìn Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ń ṣe ojúṣe wa nínú ilé Ọlọ́run, ó ṣeéṣe kí ó jẹ́ nípa sísan ìdámẹ́wàá wa. o seese ki o je nipa jijere okan fun Kristi, o seese ki o je nipa bibe awon eniyan wo, o seese ki o je nipa mimo awon eniyan wa se ile Olorun. Sugbon ti a ti nfa seyin ti a nso wipe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesiwaju ninu isin Olorun. O so fun awe pe bi a ba nri ifaseyin ni igbese aye wa, eyi je ami aigbagbo, o je ami wepe ati nko Olorun sile, o si je ami wepe idajo Olorun o ro dede lori wa. Ikeji, ami aigbagbo ni igbekele ninu eran ara, igbekele ninu eran ara. Bi a ba ko oruko Jesu sile, bi a ba ko ona ihinrere sile, bi a ba ko ifokantan ninu Olorun sile, bi ti a si n tele ona ti ara, ti a ni igbekele ninu ara, eyi fi han wepe aigbagbo wa ninu okan wa. Ninu Jeremiah ori ketadilogun, Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi, igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re, eni ti okan re si si kuro lodo Olowa. Wahala, iponju, ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi Olorun sile, ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu Olorun. Sugbon Olorun so fun a wi pe bi o ba ri be, bi a ba ti n gbekele eran ara, bi a ba ti mu oju wa kuro lodo Olorun, ti a si mu okan wa kuro ninu awon ileri re, eyi je ami aigbagbo ni igbese aye wa. O si n so fun a wi pe bi o ba ri be wipe egbe tabi egun, eyi je idajo Olorun lori awon ti won ni aigbagbo. Iketa, tite si ona ara wa, bi a ba ni igbagbo si Olorun a o te si ona ti Olorun, bi a ba ni igbagbo si Olorun a o ma rin ninu ona ti Olorun. Sugbon bi aigbagbo ba ti n wole, ni o ma n di wipe ki a ma te si ona ara wa, ni o ma n di wipe ki a ma da inu wa ro, ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin. Ni Samueli kini ori kejo lati ese ikerin, gbogbo awon agba Israeli si ko ara won jo, won si to Samueli lo ni Sirama, won si we fun pe kiyesi iwo di arugbo, awon omo re ko si rin ni iwa re, nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede. A ri awon wonyi awon Israeli won te si ona ara won, Olorun ti te itoju won, Olorun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin, o si fi Samueli fun won gege bi onidajo, gege bi woli, gege bi atoni sona, gege bi eni ti o n gbo ti Olorun, ti o n gbo ti enu Olorun ti o n so fun won, gege bi eni ti o n dari won. Sugbon won so fun Samueli wepe awon fe tesi ona ti ara won, awon ti ri apere awon orile ede alaigbagbo, orile ede keferi, awon orile ede ti o rin ninu okunkun, won ti ri wepe awon eniyan won yi won ni oba, oba si n se akoso won, awon pelu fe ko Olorun sile, o ti sun won lati ma tele bayi ile Olorun wi, o ti sun won lati ma tele bayi ni Bibeli so, o ti sun won lati ma tele bayi ni inu Olorun. Won so wipe won fe se inu ti eniyan, won fe se bi oba won yo ti ma so fun won, nitori be fi oba je fun wa. Ni ese ikefa oni, sugbon ohun na buru loju Samueli, nitori won wipe fi oba fun wa ki o le ma se idajo wa. Samueli si gbadura si Olowa. Ese ikeje, Olowa si we fun Samueli pe gbo ohun awon eniyan naa ni gbogbo eyi ti won so fun o, nitori pe iwo ki won ko, sugbon emi ni won ko lati je oba lori won. Nisisi o ye o wepe bi eniyan ba n tesi ona ara re, ti o so wipe ti Bibeli ti su ohun, ati ma se igboran si oro Olorun wipe o ti su ohun, wípé kí a máa dúró de báyìí lé olúwa wí kí a tó gbéṣẹ kí a tó ṣe ohunkóhun wípé o ti sún òun kí a máa mú sùúrù lábẹ wàhálà lábẹ ìpọnjú wípé o ti sún òun wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọn ṣe ń tọ ara wọn láì dúró de ọrọ ọlọrun láì dúró de báyìí lé olúwa wí orí wípé bí ẹnikẹni bá ní irú ìwà bẹẹ ó jẹ wípé o ti kọ ọlọrun sílẹ ó jẹ wípé irú ẹni bẹẹ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ hàn ìkẹrin àìgbà gbogbo ọrọ ọlọrun gbọ kí a máa ṣà kí a máa yàn nínú ọrọ ọlọrun èyí tí a fẹ tẹlé èyí tí a fẹ dúró lé lórí ó máa ń fi hàn wípé a kò gba ọrọ ọlọrun ní kíkún ó jẹ wípé a ní àìgbàgbọ àti àìgbọràn nínú ìgbésí ayé wa ohun tí a ń sọ ni wípé ìdájọ ọlọrun kì í jìnnà sí irú àwọn ènìyàn bẹẹ nínú hebero orí kẹrin ẹsẹ ìkejì ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹgẹ bíi fún àwọn náà ṣùgbọn ọrọ tí wọn gbọ kò ṣe wọn ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ ọ bí ẹsẹ̀ yìí bá yé wa ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́ bí a bá ń sọ ti àtúnṣe a máa sọ wípé ìlérí ọlọ́run ni òun gbàgbọ́ òun kò gba ti àtúnṣe gbọ́ bí a bá ń sọ ti ọ̀rọ̀ ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé

ìsíwájú, ìdáyàfò ní ìgbésí ayé wa, àti kíkọ̀ láti tẹ̀síwájú. Èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá, kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́, a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́, a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa. Èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní. Gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè, wọ́n sì ké, àwọn ènìyàn náà sì sọkún lé òru náà. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní. Gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, tàbí àwa ìbákúlé aginjù yìí. Nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí? Láti ti ipa idà ṣubú, àwa, àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ. Kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì. Ìdáyàfó ti dé bá àwọn ènìyàn wọ̀nyí, àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí, ní ilẹ̀ Kẹ́nání, tí wọ́n padà wá, wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà, wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà, wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn. Wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí, ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn. Ìdáyàfò, àìní ìrètí, àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́, ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì. Bí èrò bá ń wá sí ọkàn rẹ tí ó ń sọ wípé ò fẹ́ ṣe ti ìgbàgbọ́ mọ́, ò fẹ́ padà sínú ayé, ò fẹ́ lọ sínú ìjọ mìíràn, o tún fẹ́ lọ kó èébì tó ti pọ̀ jáde, o tún fẹ́ lọ kó jẹ lẹ́ẹ̀kejì, èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ́ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ, ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 144, orin Dáfídì orí 144, ẹ̀fà lé ní ọgọ́rùn-ún, orin Dáfídì ẹsẹ̀ ìkẹtàlá, wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbé ìyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sú wa. A wá ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọ́n ti pa ìlànà ìgbani, wọ́n ti pa á dà, a sì ń tàn wọ́n lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, orí kìíní láti ẹsẹ̀ ìkejì, Ahasiah ti ṣubú láàrin fèrèsé ọlọ́nà kan ní

ìyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria, ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wí fún wọn pé ẹ lọ, ẹ bèrè lọ́wọ́ Baal-zebubu, òrìṣà Ekroni, bí èmi ó là nínú àìsàn yìí wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elijah wòlíì Ọlọ́run, ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run, tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì. Wọ ẹsẹ̀ kẹta, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elijah ará Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu, òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan, tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀, wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá, ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé, ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì, ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ kẹrin ǹjẹ́, nítorí náà báyìí Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Elijah sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́, àìlèmáradúró, àìlèdúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà, ohunkóhun tí ìbá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa, àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹwàá, Kọ́rìntì kínní orí kẹwàá, ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mára dúró, kí a dúró.
lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a máa bójú wẹ̀yìn, kí a máa sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé Ọlọ́run tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú. Ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà, nípa inúnibíni, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà. Ṣùgbọ́n ó sọ wípé kí a di ìlérí Ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò. Òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin. Òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀, kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé, nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn, wọn a fi léèsù sílẹ̀, wọn a fi bíbélì sílẹ̀, wọn a fi Jésù sílẹ̀, wọn a fi ẹ̀kọ́ ìhìnrere sílẹ̀, wọn a fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́, wọn a fi sílẹ̀, wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn, wọn a fi ẹbí sílẹ̀, wọn a fi ọmọ sílẹ̀. Bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí. Ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàágbé pẹ̀lú. Ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì. Ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n á sẹ́ ìgbàgbọ́, wọ́n á kúrò, wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n á sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí, kí o máa lépa òdodo ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù, máa ja ìjà rere ti ìgbàgbọ́. Bí iyẹ ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí, tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Èyí ni Paul apostle fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará Rome ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní, ni wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ Jésù. Ní Rome orí kẹjọ láti ẹsẹ̀ 15, ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi?
Tani yo yao kuro ninu ife Kristi. Se onkon le yao kuro ninu ife Kristi. O wanbe lo wa wepe ikmanju ni. Tabi wahala. Tabi inuni bini. Tabi inyon. Tabi ihoho. Tabi ewu. Tabi eda. Nanti wepe awon kan ti shajo walo. Awon bi Josepho. Woni wahala. Woni inuni bini. Awon bi Shedraki, Meshaki ati Abednego. Woni ikmanju. Ti okweleke. Ti okpo. Ti o dabi eni wepe yoju agbara won lo. Shugbon, olorun mu won laaja. Awon eniyan bi Danieli. Awon miran ti a ti ko nipa won. Bi Paul Apostoli. Awon ti a lo ni ogo. Awon ti o dabi eni wepe aye yi ko ye fun. Awon ti o dabi eni wepe ikun wa won kaakiri. Shugbon, ninu gbogbo nkan won yi ni Paul Apostoli ti nso wepe tani. Yo le ya wa pelu kuro ninu ife Kristi. E a se iponju tabi wahala tabi inu de bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerin din logoji gege bi ati ko pe nitori ire li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agutan fun pepa sugbon ninu gbogbo nkan wonyi ninu gbogbo awon iponju wonyi ninu gbogbo awon wahala wonyi ninu gbogbo awon inu ni bini wonyi ninu gbogbo iyan airije wonyi ninu gbogbo airasowo airilegbe airisese se amo wepe bi ekun pe bi alekan ayo nbo le oworo awon iponju ti an ri wonyi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die aro wepe odun kan tabi osu mefa tabi osu kan wipe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi aba ni soro die bi aba farada bi aba fayaran die o daju wipe iranwo yo toke wa fun wa eyi ni Paul fi so wipe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye, tabi awon angeli, tabi awon ijoye, tabi awon alagbara, tabi ohun igba esinsin yi, tabi ohun igba timbo, tabi oke, tabi ogun, tabi eda miran, ohun ti Paul nso, o ko gbogbo awon nkan ta le fojuri, ohun kon ti enikeni le se agbako re ninu aye, o ko gbogbo re papo, o so nipa ti iyan. O so nipa ti wahala, o so nipa ti iponju, o so nipa ti inu ni bini, o so nipa ti ihoho, o so nipa ti ida, o so nipa ti jamba tabi ewo, o so nipa ti idojutini tabi ipani, o so nipa opolopo nkan, o so nipa ti aye, o so nipa ti iku, o so nipa ti iye, o so nipa ti awon angeli, o so nipa awon alagbara, awon ijoye, o so nipa awon oba aye yi, o so nipa awon ti isinsiyi ati awon nkan ti nbo, o so nipa oke, o so nipa ogbon, o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba, o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife Olorun. Mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife Olorun ati kuro ninu Kristi Jesu Oluwa wa. Orin Dafidi, orin Dafidi ori keta dini ogota ese ikeje okan mi ti mura Olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wipe emi ki yo fi Olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun Olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe airasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a ma sin Olorun okan mi ti mura tan okan mi ti mura Olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o
emi o ma wo oju re ni igba gbogbo wi pe a ko ni je ki ohun kon ki o ya wa ya olorun wi pe a ma fi igbagbo ati igboya tele olorun a o si ma gboran si oro olorun ni igba gbogbo wi pe bi ekun ti re npe di ale kan o daju wi pe ayo nbo le oworo se ipinu ti a ki o le yi pada ni waju oluwa wi pe o sin olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wi pe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wi pe o sin olorun ninu wahala ninu iponju ninu inu onibini ninu airije ninu airimu ninu wahala ti awon eniyan le da si olorun wi pe o tesiwaju lati ma sin olorun se ipinu wi pe pelu ore ofe re o ni di apeyinda se ipinu wi pe o ma tele olorun nkan le le wahala le wa iponju le wa o le da bi eni wi pe awon ti o ro pe o ye ko feran re won ko sile won ko se boju ti won won ko se suja won sugbon so fun olorun wi pe awon nkan won yi ki o le fa o seyin ko rodo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ranti joseph ni majemu lailai ranti job ni majemu lailai ranti ipinu abakuku ni waju olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti shedraki meshaki ati abednego ranti danieli ranti paulo aposteli ranti awon omo ehin jesu christi ti a se ninu ibini si ranti wi pe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wi pe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun olorun wi pe iponju ibade wahala ibawa ohun kon ti iba ma sele wi pe o fara re sumo olorun o fara sumo olorun o sinsin olorun titi opin aye re wi pe o ko ni je ki ohun kon ki o fa o seyin lodo olorun ninu nkan wonyi awaju asegun lo ninu nkan wonyi awaju asegun lo se ipinu so fun olorun wi pe ohun kon ki o fa o kuro ki o se onipo ko ninu ijoba olorun ohun kon ki o fa o seyin ko lodo olorun ranti wo pe awon ti o ba fori ti titi de opin awon le a o gbala.

写沃人吗？写沃其他原来写西嘞？写罗阿提格提库鲁列努嘞？àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe di aláfara, kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ ọ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ púpẹ̀ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdà jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
1: àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọ mọ́ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí farajọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀ ìnàmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágunlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, àbẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lè ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì ti won teriba fun iwo ti o sekeri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopi abe wi pe agbara re fi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lese kese ni sisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo npe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asin be o wi pe emi re emi mimo ni ye ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asin be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo ye ki o wa lenu wa ni ojojumo ye ki a ma kede ihirere ke asin ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe epo ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimokan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro leyin wa ni oruko Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alagbara adupe fun awon eri ti a ti gbo adupe fun ise iyanu meri iri ti en se ama we pe bi e ti se fun awon elomiran e o se fun enikokan wa ni asale yi loruko Jesu ama we pe ko si ko se se pelu eyin Olorun nitori be ni a se ni igbagbo igbagbo ti ko gbo ti ko ye wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu gbogbo awon arun ti aye pe ni ko gbogun ni an bebe we pe ni asale yi be ba tin daruko Jesu be ba tin gbekele oruko Jesu be ba tin gbadura loruko Jesu be ba tin fi eyin ti eyin Olorun alaaye be ni o mu gbogbo won kuro loruko Jesu nje awa bi awon ti igbani bi won ti wa awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba awa na wa loni an be yin we pe e o fi owo kan ni kokan wa loruko Jesu gbogbo aisan gbogbo arun ko gbogun gbogbo arun ajogunba gbogbo egun idile gbogbo won ni o mu kuro loruko Jesu bi oro wa yo ti ma lo iwasu an be yin we pe e ran oro na jade yo se ise idande ise itusile ise iwosan ni ara eni kokan loruko Jesu eje ki aro ki o fo fayo ki oju apoju ki o la ki awon aditi ki won ki o gboran ki awon alaisan ki won ki o de alara dida sasa agbagbo wo pe e ti se a o fi oju wa ri a o fi eti wa gbo awon ise iyanu ti e o se nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa ejoko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa nbere ibere kan lowo wa sugbon bi o ti nbere be ni o fun ara re ni o tun fun wa ni idahun ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo emi le Oluwa Olorun gbogbo eran ara ibere ti Olorun bi o lasale yi ni yi we pe ohun ka wa ti o soro fun mi bi o ba wo igbesi aye re bi o ba wo wahala to dojuko bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re Olorun wa bi o wi pe ni asale yi ohun kan hawa ti o soro fun mi bi ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketa di logun oni a Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re oni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu bi a ba mo enikan ti o mo Olorun baba duju duju ti o mo ohun ti Olorun le se ti o mo ohun ti Olorun pinu lati se ti o mo ohun ti Olorun fe se mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso o mo Olorun o mo agbara re o mo ti to bi to re oni o wa nso fun wa ninu Matthew ori ikokandilogun ese ikerindilogbon Matthew ori kokandilogun ese ikerindilogbon Jesu nso fun wa oni sugbon Jesu wo won o si wi fun won pe eniyan li eyi soro fun eniyan ni eyi soro fun sugbon fun Olorun ohun gbogbo ni sese fun olorun ohun gbogbo ni sese bi o tin wo awon isoro awon aisan ko gbogbo ti o wa ni aye re ni ara re ni asale yi ma fi okan ba oro olorun lo ki o si ma ranti wi pe bi o ti le je pe o soro fun awon eniyan sugbon fun olorun ohun gbogbo ninu aye re yo di sise loroko jesu ninu marko ori kesan marko ori kesan ese iketa lelogun loju kan na baba ese iketa lelogun jesu si we fun pe bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loroko jesu nitori wi pe oluwa le wo gbogbo arun ko gbogun gege bi olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo jordani le meje ni igboran si oro oluwa ohun ti a o so fun ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun gege bi elisha bi o ti so fun namani gbo ki o se gba ki o se se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loroko jesu mi o mo boya o ti ka itan batimio afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori batimio afoju yi sugbon kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba ti n daruko jesu ni won o pora loruko jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city iwo na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko se le ran ara re lowo fun odun mejidinlogoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo jesu kristi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun jesu yi kan naa o wa loni agbara re ko si yi pada obirin kan ti o ni ti emi ailera to ti de loko to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wi pe kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya ti o si na ohun gbogbo ti o nitan to se we pe kaka ki ewe agbon re ki o de ise lo nle si eni ti esu foju re gbole ninu isun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wi pe oran eleyi koja sese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko Jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati pari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyin won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko Jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun mose sina owo re si oju okun olowa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nigbati o fi ara re han ti o je wa ara re wi pe o ni olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meri ri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko Jesu nihi yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti ano si okun popa ti o pin niya agbagbo wi pe ki se omi pese ti a ro wi pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telesin ati gbogbo awon ti o n koju ja si awon mo israeli sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti ana soju re ni igbagbo ni igboran si ase olowa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o ye o wipe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata lekan soso ti to lati ba aini opolopo pade eni o je ki o da wa loju wipe bi a ba wo iwe mimo ko nilo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko nilo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko sese ninu igbesi aye wa ki won ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú, kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gere lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí o rí fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ, bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwọ̀tán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Malaki orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ ní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà, agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni, lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbàtí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ lẹ́yìn sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, iwọ di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wipe lale yi loju kana awon arun re koro loju kana oju afoji yo riran lese kese bi a ba tin ke pe oruko oluwa loju kana e tere si mo eyi ni oluwa yo se lasale yi ni Matthew ori ogun lati nka nisisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe Oluwa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka tori ni Mark ori keji je ki ran ole ti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a npe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo n fe ki o yi o ni wipe nigbati Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigbati o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si we fun pe e fata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kana eti re si si oko ahon re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan won yi han wa ki o le da loju wi pe lese kese bi a ba tin gbadura loju kana logan bi a ba tin gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko Jesu je ki a wo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni eso eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu lara da lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kan na logan ni isu eje re si ti gbe mo gbagbo we pe bi a tin kan kan won yi iwo na mo we pe olorun yo se fun o
2: agbara olorun yo le awon aisan won yi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leyin loruko jesu ninu luko ori ketala luko ori ketala lati ese ikokanla luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin beni an kan nipa obirin wi pe loju kan na lese kese logan ti agbara olorun ti o kolu igbesi aye won beni won gba imularada ati idande luko ori ketala ese ikokanla si kiyesi obirin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedinlogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo o si wi fun o pe obirin yi atu o sile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu o sile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu o sile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyin lati de o gba ta ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu o sile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese latin ka o joanu ori karun joanu ori karun ese ikejo ati ikesan an kan nipa okunrin to je wi pe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wi pe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan je ki o ye o wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni Johannu so fun wa wi pe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lesekese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori pe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni a ti n wo apẹẹrẹ obinrin onisun ẹjẹ ọdun mejila nitori wipe o ni awọn igbesẹ kan ti obinrin yi gbe ti o jẹ ki iwosan nlanla ki o jẹ tirẹ ninu Marko ori karun ẹsẹ ikarundinlọgbọn obinrin kan ti o ti ni isun ẹjẹ ni ọdun mejila ẹni ti oju rẹ si ti ri ohun pupọ lọdọ awọn onisegun bi o ba n sọ fun wa wipe onisegun o n sọ nipa awọn ajagilegbo sogun awọn ti a n pe ni babalawo onisugbọn ti o si ti na ohun gbogbo ti o nitan ti ko si san rara sugbọn kaka bẹẹ o n pọ siwaju nigbati o gboro jesu yo ti gboro jesu mo ni ijo ti gboro jesu ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn ǹjẹ́ ó ti gbúrò ẹni tí ó ṣe é ṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mu kúrò láṣáálẹ̀ yìí ṣe ó ti gbúrò ẹ̀ mo ní ṣe ó ti gbúrò ẹ̀ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wí pé nínú ọkàn rẹ̀ bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ ó sì mọ̀ lára rẹ̀ pé amú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olúwa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa jésù nítorí a sọ wípé nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn jésù láṣáálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ jésù a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ jésù ìkejì ó pinnu láti tọ jésù wá fún ìwòsàn rẹ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ ó pinnu ó ní láṣáálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ jésù wá kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun ìkẹta obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀ ó pinnu pé àkókò tó ó gbẹ́kẹ̀lé olúwa tí kì í jánikulẹ̀ ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí bí o bá gbàgbọ́ láìṣiyèméjì mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú àkókò àìsàn ó ti dópinná ìkẹrin ó pinnu àkókò ìwòsàn rẹ ó ní bí mo bá ti fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ ara mi yóò dá ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ ìkarùn-ún ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀ ó ní èṣù ó tó gẹ́ ẹ̀mí èṣù ó tó gẹ́ ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́ iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́ mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn gbogbo àrùn àrùnmọ́léegun gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo nǹkan tó ń jẹmí nínú ó tó gẹ́ ìwòsàn dé láṣáálẹ̀ yìí yóò sì dé lórúkọ jésù ìkẹfà ó fi ọwọ́ kan aṣọ jésù kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ jésù ni agbára olúwa ni ó fọwọ́ kàn án mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ bí o bá ti ń sọ fún ọlọ́run wípé mo dé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ jésù ìkejì ni wípé ó gba iṣẹ́ ìyanu èmi ò rí tèmi gbà lórúkọ jésù ó rí ìwòsàn fún àrùn kògbóògùn ìgbàgbọ́ ààyè to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omo birin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisin yi omo birin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba tin gbo ti awon eniyan olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni yin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogbo iwosan wa fun gbogbo arun ko gbogbo bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan lara yo ma te o lowo

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àwọn mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwọn mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ògún, gbogbo ìjẹgàba sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín yóò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣe fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọ̀nyí tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ì bá jẹ́, orúkọ kórúkọ tí àbá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ọ́ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù.

ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ìrònúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn aga.

0: bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè arákùnrin tí ó náwó sókè ní.
1: Ẹ káàárọ̀ sọ.
2: Ẹ káàárọ̀.
1: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ bèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́ nígbà tá a bá gbaṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan iṣẹ́ fridge and air condition ó máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ìgbà tá a bá gbé lọ sí àwọn customer iṣẹ́ yìí tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́ ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà tá a lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá di pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn so ibẹ̀ yẹn ò yé mi mú ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
0: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí.
1: Ẹ̀hun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé abákùkù yẹn orí kejì yẹn tábà wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó yẹ pé àwa ń ṣiṣẹ́ bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́ ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa wọ́n yẹn fún wa ń wàhálà a máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé yẹn a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
0: Ẹ ṣe púpọ̀. Nínú Abakoko orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn páńdà wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá a ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Ọlọ́run kò sì sí ńbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni ó yé mi sà.
0: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
3: Ẹ káàárọ̀.
4: Yes, ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki igba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wipe se awon to nse oti yen sa ti lo wa su fun won na won ti gba iwasu won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona egbe yi sile
0: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wipe ohun nilo igbala nito to ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronu ko ada nito to ni awon wonye won nilo ronu ko ada ohun paapa ti en ku asu si o ye ki o na ki o ronu ko ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye ki ronu ko ada awon to nse oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wipe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu ko ada nitori be ohun to ye ki e se ni wipe ki e ma gbadura fun ki e si ma te mo leti wipe bi idajo yo ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wipe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wipe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agbere olorun je wepe olorun yo dariji ohun papa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajin rere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronu po ada arabirin so ti ye yin
4: oye mi e se
0: sa e se popo arakunrin ti o wa nbe
2: ekaro sa
0: ekaro
2: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni otimu ti o ti je pe won pe won fi ni oyun ibanu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi da awon omo noti eni wa fa gan fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o du odi ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abraham nje awon mo re ni o gbe ko ni abi ko fi eko oro olorun ko won dile jinle debi pe won fi wuru iwa bayi
0: lot ti koja lo awon mo e ti koja lo eyi to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
2: rara sir
0: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo eyi to kan wa ni wepe awa ti a n gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo si ayeraye nitori pe ibi ti igi ba wo si ibe ni o ra si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka be olorun wepe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a karamaisi ki igbala ti wa arakunrin soye yin
2: oye mi
0: e je adide do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni ni bo la o ti lo ayeraye ki a fi awon to ti koja sile ki a fi lọti awon omo re tabi noa tabi awon elomiran tabi dafidi tabi abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe olowa nje aje ti olorun nje ati ronuko ada nje mi olorun sakoso igbesi aye wa

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: In the letter Matthew, ori ketala, le ojo kana ni Jesu ti le jade, o si joko leti okon, opolopo ni anpe jo sodo re, to be ti o fi bosi no oko, o joko, o gwe ni ansi duro leti okon, o si fi owe ba wan soro unkupo, o wikwe wo, a furugme kan jade lola ti furugme, yo si ten fun, di e bosi e ba ona, awon eye si wa won si sa aje ye si bo sori ile apata nibi ti ko ni eru pe pipo won si so jade logan nitori ti won ko ni ijinle nigbati orun si goke won jona nitori ti won ko ni gbongbo won si be ye si bo saarin egun nigbati egun si dagba soke o fun won pa sugbon omiran bo si ile rere o si so eso omiran ogoro orun omiran ogoto ota omiran ogbogbon eni ti o ba ni eti ki o gbo awon meyin re si to wa won bi pe e se ti iwo fin fi owe ba won soro o si dahun wi fun won pe eyin ni a fi fun lati mo ohun ijinle ijoba orun sugbon awon ni a ko fi fun nitori enikeni ti o ba ni ohun le a o fi fun ohun o si ni le opolopo sugbon enikeni ti ko ba si ni lowo re ni a o si gba eyin na ti o ni nitori na ni mo se n fi owe ba won soro nitori ni riri won ko ri ati ni gbigbo won ko gbo be ni ko ye won si ara won ni oro Isaiah wuli si ti se ti o wi pe ni gbigbo eyin o gbo ki yo si ye yin ati riri eyin o ri eyin ki yo si moye nitori ti aye awon eniyan yi sebo eti won si wo oran igbo oju won ni won si di nitori ki won ki o ma ba fi oju won ri ki won ki o ma ba fi eti won gbo ki won ki o ma ba fi aya won mo ki won ki o ma ba yi pada ki emi ki o ma ba mu won larada sugbon ibukun ni fun oju yin nitori ti won ri ati fun eti yin nitori ti won gbo lóòótọ́ ni mo ṣàwí fún yín ọ̀pọ̀lọpọ̀ wòlíì àti olódodo ní ń fẹ́ rí ohun tí ẹ̀yìn rí wọn kò sì rí wọn wọn sì ń fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́ wọn kò sì gbọ́ wọn nítorí náà ẹ gbọ́ òwe afúrúgbìn nígbà tí ẹnìkan bá gbọ́ ọ̀rọ̀ ìjọba tí kò bá sì yé nígbà náà ni ẹni búburú ò ní wá a sì mú èyí tí a fún sí àyà rẹ̀ kúrò èyí ni ẹni tí ó gba irúgbìn lẹ́bàá ọ̀nà ẹni tí ó sì gba irúgbìn lórí àpáta òun ni ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó sì fi ayọ̀ gbà á kánkán ṣùgbọ́n kò ní gbòǹgbò nínú ara rẹ̀ ó sì pẹ́ díẹ̀ ní àkókò kan nígbà tí wàhálà tàbí inúnibíni sì dìde nítorí ọ̀rọ̀ náà lójú kan náà àkọsẹ̀ èyí pẹ̀lú tí ó gba irúgbìn sáàrin ẹ̀gún ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà àníyàn ayé yìí àti ìtànjẹ ọ̀rọ̀ sì fún ọ̀rọ̀ náà pa bẹ́ẹ̀ ni ó sì jẹ́ aláìléso ṣùgbọ́n ẹni tí ó gba irúgbìn sí ilẹ̀ rere ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó sì yé òun ni ó sì so èso pẹ̀lú ó sì so òmíràn ọgọ́rọ̀ ọ̀run òmíràn ọgọ́tọ̀ ọ̀ta òmíràn ọgbọ̀gbọ̀n owó mìíràn ni ó pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí ọkùnrin tí ó fún irúgbìn rere sí oko rẹ̀ ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí ehu rẹ̀ sọ jáde tí ó sì so èso nígbà náà ni èpò búburú fi ara hàn pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ baálé náà tọ̀ wá wọ́n wí fún un pé olúwa irúgbìn rere kì wọ́ fún sínú oko rẹ̀ níbo ni ó ti ní èpò búburú ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì bíi pé ìwọ fẹ́ kí a lọ fà wọ́n tu kúrò ó sì wípé bẹ́ẹ̀ kọ́ nígbà tí ẹ̀yin bá ń tu èpò kúrò kí ẹ̀yin kí ó má bàa tu àlìkámà pẹ̀lú wọn ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀ títí di ìgbà ìkórè ní àkókò ìkórè èmi ó sì wí fún àwọn olùkórè pé ẹ tètè kọ́ kó èpò jọ kí ẹ dì wọ́n ní ìtí láti fi iná sun wọ́n ṣùgbọ́n ẹ kó àlìkámà sínú àbá mi owó mìíràn ni ó pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí wóró irúgbìn mustard kan èyí tí ọkùnrin kan mú tí ó sì gbìn sínú oko rẹ̀ èyí tí ó kéré ju gbogbo irúgbìn lọ ṣùgbọ́n nígbà tí ó dàgbà ó tóbi ju gbogbo ewébẹ̀ lọ ó sì di igi tó bẹ́ẹ̀ tí àwọn ẹyẹ ojú ọ̀run sì wá wọ́n gbé orí ẹ̀ka rẹ̀ owó mìíràn ni ó pa fún wọn pé ìjọba ọ̀run dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó sin sínú òṣùwọ̀n ìyẹ̀fun mẹ́ta títí gbogbo rẹ̀ fi di wíwú gbogbo nǹkan wọ̀nyí ni Jésù fi pòwe fún àwọn ìjọ ènìyàn kò sì bá wọn sọ̀rọ̀ bí kò ṣe ní òwe kí etí àti ẹnu wò lè sọ kí ó ba lè ṣe wípé èmi ò yẹ ẹnu mi lé òwe èmi ò sọ nǹkan wọn nì jáde tí ó ti fi ara pamọ́ láti ìṣẹ̀dálẹ̀ ayé wá nígbà náà ni Jésù rán ìjọ ènìyàn lọ ó sì wọ ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ wá wípé sọ ìdí òwe epo tí o kó fún wa ó dáhùn ó sì wí fún wọn pé ọmọ ènìyàn lé ẹni tí ń furúgbìn rere oko ni ayé irúgbìn rere ni àwọn ọmọ ìjọba epo sì ni àwọn ọmọ ẹni búburú ni ọ̀tá tí ó fún wọn ní èṣù ìgbẹ̀yìn ayé ni ìkórè àwọn áńgẹ́lì sì ni àwọn olùkórè nítorí náà gẹ́gẹ́ bí a ti kó èpò jọ tí a sì fi iná sun wọ́n bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé ọmọ ènìyàn yóò ran àwọn áńgẹ́lì.
2: lẹ́bìrẹ̀ lálẹ́ yìí láti máa gbẹ́kẹ̀lé ọ agbára olúwa mò ń gbẹ́kẹ̀lé ọ láti bá mi pàdé ní ọ̀gọ̀gọ̀ àìní èmi ké poruko olúwa lálẹ́ yìí olúwa wà ní láàrin wa. gbogbo aigbagbo o pa won ti si egbe kan pe oluwa ninu igbagbo ni mo to wa lale yi nitoro so pe bi iwo ba le gbagbo ohun gbogbo n sise fun en ti o ba gbagbo ke poruko oluwa bayi

Pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Ǹjẹ́ ohun kọ́ọ̀nù ayé rẹ̀ tó dàbí pé kò ṣeé ṣe? Àyídá ìdá rẹ̀ dàbí ẹni pé kò ṣeé ṣe. Ìpèníjà tó ní ó dàbí ẹni pé kò ṣeé ṣe. O ti wá síbi tó tọ́ báyìí lónìí nítorí pé Kristi ó wà níhìn. Ẹ̀mí Ọlọ́run ó wà níhìn. Bàbá ó wà níhìn. Kò sì ní rí ọ kọjá. Ìdí ni tó fi gbọ́dọ̀ gbàdúrà ké porúkọ Olúwa. Kò sì gbójú sókè sí Olúwa nínú àdúrà bá ti ń ké porúkọ rẹ̀ sọ fún Olúwa. Olúwa mo ti wá fún agbára rẹ̀ láti ṣiṣẹ́ nínú ayé mi. Mo ti wá pé kí o lè wẹ̀ mí mọ́ kó o sì mú kí n di ẹ̀dá tuntun. Mo ti wá kí o bá lè mú mi bọ̀ sípò kúrò nínú gbogbo ìpayìndà. Mo ti wá kí o lè tún mi mọ́. Kí o sì tún mi kọ́, kí o sì mú mi jẹ́ irú ènìyàn tó fẹ́ kí n jẹ́. Mo ti wá kó bàlẹ̀ jẹ́ pé Olúwa ohunkóhun tí ó ti ń fà mí sẹ́yìn tẹ́ẹ̀tẹ́lẹ̀ gbogbo okùn gbogbo ẹ̀wọ̀n ọ̀tá tó yí ayé mi ká lálẹ́ yìí a ó pa gbogbo ẹ̀run. Ìwọ lánú kó o ké porúkọ Olúwa.

Ni orúkọ Jésù la gbàdúrà. Ni orúkọ Jésù la gbàdúrà. A wà ní nítorí pé a ní ìbápa, a ní àdéhùn àtòkè wá. Ìfarahàn rẹ ní ìwà tó wá síbi báyìí. Ó jẹ́ nípasẹ̀ àdéhùn àtòkè wá. Ọlọ́run mọ̀ tó bá wà ní. Ọlọ́run sì mọ tó fẹ́ ṣe nínú ayé rẹ. Ìdí rẹ o. Tó yẹ pé bó ṣe wá síwájú Olúwa lálẹ́ yìí a fẹ́ gbàdúrà wípé ọ̀rọ̀ Olúwa tó máa jáde sí wa lálẹ́ yìí. Gbogbo ọ̀rọ̀ Olúwa òun láò mú ṣe nínú ayé wa. Láìnú rẹ̀ báyìí kó Olúwa sọ̀rọ̀ pé Olúwa bó ti máa sọ̀rọ̀ lálẹ́ yìí nípasẹ̀ ìránṣẹ́ rẹ Olúwa o. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣiṣẹ́ nínú ayé mi. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣiṣẹ́ nínú ayé mi. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó wọlé sínú ọkàn mi. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ní ipa nínú ayé mi. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó fi agbára sínú ayé mi. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yí ayé mi padà. Lánàá kó gbàdúrà pé Ọlọ́run bí o ti ṣe ìlérí nínú ọ̀rọ̀ rẹ bí ọ̀rọ̀ rẹ yóò ṣe jáde o ní kò ní padà sí ọ̀dọ̀ rẹ lófo. Ó gbọ́dọ̀ mú ète tó fi rán ọ̀rọ̀ náà ṣe. Torí náà képe orúkọ Olúwa báyìí pé Ọlọ́run bí ọ̀rọ̀ rẹ ṣe ń tọ̀ mí wá lónìí gẹ́gẹ́ mo ti ń tẹ́tí sí ọ̀rọ̀ rẹ lónìí jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ mí dọ̀tun. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ mí jí. Bá Olúwa sọ̀rọ̀ èyí ní àkókò láti gbàdúrà. Èyí ní àkókò láti képe orúkọ Olúwa. Jẹ́ kí Olúwa kó ṣe ohun tí o rò pé kò ṣeé ṣe nínú ayé rẹ bó ti ń képe orúkọ rẹ báyìí. Ọkàn mi yóò balẹ̀ n ò ní máa lọ sókè lọ sókè nínú ọkàn ṣùgbọ́n n ó fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa bí ọ̀rọ̀ rẹ ṣe máa jáde lálẹ́ Olúwa bá mi sọ̀rọ̀ jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn mi lálẹ́ kí n lè gbọ́rọ̀ Olúwa képe orúkọ Olúwa báyìí. Olúwa bí ọ̀rọ̀ rẹ ṣe ń tọ̀ mí wá lálẹ́ yìí n ó gba ọ̀rọ̀ náà nípa ìgbàgbọ́. N ò ní ní àìgbàgbọ́. N ò ní kọ ọ̀rọ̀ Olúwa. N ò ní gan ọ̀rọ̀ Olúwa. N ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ náà. Láẹ́nu rẹ kó Olúwa sọ̀rọ̀ báyìí.

ọ̀rọ̀ náà yóò dàbí dá olójú méjì eléyìí tó ń gún ni gbogbo ìdènà nínú ọkàn rẹ gbogbo ìdènà tí ọ̀tá ti gbé kalẹ̀ láti ṣe ìdènà fún àṣeyọrí àti àṣeyege rẹ olúwa yóò mú gbogbo ẹ̀ kúrò sọ fún olúwa olúwa ọkàn mi rèé o ọkàn mi ti múra sọ fún olúwa ayé mi rèé o mo jọ̀wọ́ rẹ̀ fún ọ mo jọ̀wọ́ rẹ̀ mo ṣí payá fún ọ olúwa mo jọ̀wọ́ ara mi fún ọ olúwa rí ọ̀nà rẹ nínú ayé mi mi ò fẹ́ kú òní gẹ́gẹ́ mo ṣe wà olúwa mo ti wá láti bá ọ pàdé olúwa mo ti wá láti rí ọ olúwa mo ti wá kó o lè ṣiṣẹ́ nínú ayé mi láẹnu rẹ kó o bá olúwa sọ̀rọ̀.

Oluwa yóò gba àwọn ọkàn là sínú ìjọba rẹ̀, agbára Oluwa yóò fọwọ́ kan àwọn èèyàn níbẹ̀. Gbogbo ohun tó fẹ́ ṣe ìdènà ìgbàlà wọn ni Oluwa yóò mú kúrò. Ọlọ́run yóò ṣe ohun ńlá. Gbogbo ẹrù wíwo la ó mú kúrò, Oluwa yóò ṣe ohun ńlá. Jésù, ọ̀kan ni ní àná lónìí àti sí láéláé, ó wà níhìn, yóò sì yí ayé rẹ padà. Ní orúkọ Jésù la gbàdúrà. Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá wa tí ń bẹ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Torí pé a ti ké pe orúkọ rẹ, a sì mọ̀ pé o ti dáhùn àdúrà wa. Lónìí, ayé wo ní bàbá kan náà. Ó bá wa pàdé ní ọ̀gọ̀gọ̀ àìní wa. Ó ṣe ohun ńlá nínú ayé wa lórúkọ Jésù. Níhìn nílẹ̀ ìsọjí àti níbi gbogbo tí àwọn èèyàn ti ń kójọ ní gbogbo àgbáyé. Olúwa o, a gba àdúrà. Ìfarahàn rẹ àti agbára láti dá nídìí láti wòsàn láti gbàlà yóò wà níbi gbogbo lórúkọ Jésù. Olúwa dúpẹ́ nítorí pé àwọn kò ti dáhùn àdúrà wa. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà.

0: a fi ibukun fun oruko Oluwa wi pe o ti jade kuro njoba okunkun wa sinu joba Olorun bo ti kuro ni agbo eni buburu ni to si wa si odo Oluwa jowo duro sibe faye gba awon agbani ni moran lati debi to wa ki won gbo oruko re sile dara dara ri daju pe ohun gbogbo ti o ye ki won mo nipa re lo fi fun won oruko re lekun rere number ero ba ni soro re address ibugbe tabi bi ise re bakan na o le fi number whatsapp e sile +234 91 54 44 92 63 a tun pada wa sibe lekan si sugbe bi kibi to ba wa ti awon agbani ni morun ba ti debi to wa nowo soke ki o si so fun won ko wa nibe so fun won ko fe fi oruko re sile fi oruko re sile lodun awon eniyan Olorun oruko re sile pelu awon eyan to ti jade kuro ninu ago esu ti won ti wa sinu yobo Olorun fi oruko re sile pelu awon eyan to nlo si orun ibo lo wa jowo dide duro fi ara re mo awon eniyan Olorun awon eniyan ti won je omo ilu ibile orun emi o ni wa pelu esu mo o n o ni wa pelu satani mo o emi o ni wa pelu aye mo o emi o ni wa ninu iwa buburu mo tabi ati ninu iwa esu mo n o ni wa ninu iwa ti aye mo Oluwa fe se ohun to ga lati ako yi lo ninu aye re tesiwaju si o fe ni iyanu ojojumo ise iyanu ti okan re nfe o fe ni iyanu agbayanu ti o ma se iyanu ninu aye re jowo ma wa lori ijoko sibe o nigbati Oluwa ti ba o soro nigbati Oluwa ti pe o dide duro lori ese re je ki a gboruko re sile jowo se leyi ranti o o foruko re sile oruko re lekun oruko ta momo ni leta nla oni ko ko sinu iwe kekere ta fi fun oruko ta momo number ero ba ni soro re adugbo ibi lo ibi to n gbe nibi ti le re wa diresi bakan na o tun le fi atẹjise sowo si wa tabi whatsapp +234 91 54 44 92 63 oruko re oni di awa ti ni orun rere loruko Jesu akosile re oni pora ni orun loruko Jesu nitori na kosile dara dara kosile pelu idare loju kosile pelu idare loju pe o ti ko isile patapata ni gbogbo oju aye re ti wa sodo Oluwa fun awon to je pe lori ero ayelujara ni won ti n sopo pelu ipade yi to si ti fi aye re fun Kristi ni asale oni leyin iwasu oluso agutan asopo kan wa eleyi to wa ni ibi oju woran re lowo osale o wa ni oju woran re a fe ko se abewo si asopo na ko si fi oruko fi owo si iwe to wa nibe ka le ran lowo ninu irin re tuntun pelu Oluwa boya lori radio le tin tetisi pade yi boya lori television le tin tetisi pade yi o sese fi aye re fun Kristi jowo foruko ara re sile Oluwa nduro di o ni won gba ti iwo to ti se idamo ara re pelu Oluwa o wa foruko re sile fun gbogbo awon to ti fi aye won fun Oluwa lati gba ti ipade ti bere ipade pataki o wa fun gbogbo won ni pori ofe Olorun ni ojo kejila osu ikeje jowo ma gbagbe eleyi se pataki ami fetisle se eleyi ola oni pari pari ipade tori no gbono padanu ti ola nitori pe ni ola afa wa pelu wa ni ola nitori pe oluwa yo se olore awon orere kan wa ta toju fun e fun ojo to keyin nitori na wa lola ko wa gba so fun awon ore re so fun awon eniyan to je molebi re awon te je ise papo jowo awon alabagbele re mu o wa lola ola o ji ojo nla awon ore re so fun won pe ki won tele oka lo awon to ti da pe won da bi ota gan so fun won pe kon ba o wa ni ola tori pe ola ji ojo oyanu iyen ni pari pari ohun gbogbo ibanuje re yo dopin ese re yo dopin aisedodo nu aye re yo dopin iwa buburu aye re yo dopin lola bi o se nwa gbogbo to ni se pelu ibi to wa ntele oleyin te tele won ma di awati o ni ri won mo won ni o ni ri won mo ohun gbogbo to ba fe di e lowo ohun ni ko ri daju ko parun pare gbogbo idena to ba fe di e lowo na ko di won lowo gbogbo ohun to ba fe je gege bi idena fun tako ye ni pe ojo to keyin ki o si wa lati wa gba ohun ti olorun to ti fi sinu aye ranse olorun lati fi fun o Ami to ba ti fi owo si iwe na bayin ni apa otun nje le nawo soke e ba ti pari nibe awon to wa ni abojuto te ba ti pari ni apa otun enawo enu asi aye soke won ti pari laarin ese ni apa alaafia ese ese adupe lowo olorun fun ti olorun ti se olorun ti fi ara re han gege bi alagbara laarin wa laleyin eni olorun nbo pelu agbara pelu ase pelu ikede to daju gbangba fun idande re fun iwosan re pe ka le so di ominira lale yi o je asale ti re ami gba eni olorun bayi gba ikede na
1: ami lale yi ale temi ni ise iyanu fun mi ohun agba yanu fun mi iwosan fun mi ohun to bere loni yo tesiwaju titi lainu aye re lo soke lo sisale lo sisale lo soke odopin oke nigba gbogbo oke nigba gbogbo oke nigba gbogbo o dubule ko le dide ko le irin ko le korin ko le so nkohun afagile nu aye re lato ni lo iyanu ojojumo yo ma to leyin awon ohun iyanu to nfe yo tele o ise olorun to ntesi waju ni gbogbo akoko olorun yo yo gbe osoke wa wa gba ibuko to ga julo eja bere loni aisan oni lati lo loni irora oni lati pura loni arun oni lati fi aye re sile loni so wa nbe so ngba ti e bayi sa awon elomiran lati gba ki wo wa mo ri gba o gbodo ri ti e gba nbolo wa wa gbowo kan soke wa gbe ikeji debi to lero pe isoro wa kelode ti mo ni ko gbowo lebe ni to mo ba wa pelu re ma gbowo mi le o sugbon mi o le wa pelu egberun kan egberun mewa egberun lona 100 nigba kan soso idi niyi ti mo fi wi pe je ki owo re kan ko wa gege bi owo mi ifami oyan lowo mi ko je ifami oyan lowo re je ki oruko Jesu to nsise bi mo se ngbowo mi le o je ki oruko yen ko sise nipase ifami oyan ti a fi yan owo re ni oruko Jesu o ti gba mo ni iwo ni pato iwo ti ri gba to ba ni enikan to je ololufe re to ni ipenija o le gbowo re le ara re ni ipo won ki o si gba ise iyanu nipa ti won wa gba awon ni o gba iwo na gba leyin adura wa pe won lori ero ibani soro won a so fun o pe ohun rere o ti sele si awon gbowo yen soke ko gbowo keji le ara re ise iyanu nbo wa sodo re baba ni oruko Jesu a feran yin tori pe e je olorun onife agbekele yin nitori pe e je eni to se gbekele to se fokan tan ni igbagbo nu yin nitori pe e je olorun olooto an bere oluwa e mu ileri iwosan se lori eni kokan bayi ni oruko Jesu olukuluku isesu ko di piparun ko nu ago ara won bayi gbogbo ise ota ko di piparun ko nu ikon won gbogbo ise awon emi aimo ko di piparun ko nu opolo won oluwa mo gbadura idande ko wa sodo olukuluku arakunrin mi o wa fun bayi arabinrin mi o wa fun bayi gba ni oruko Jesu jejere gba iwosan bayi ni oruko Jesu ogbenu awosan kuonu re bayi ni oruko Jesu isreje to san odo pin bayi ni oruko Jesu je ki iso eje lona ti o tayore koja ko gbe ko pede babayi ni oruko Jesu on to wu ni ti ipake olorun fowo ko bayi ipake yen jade ni oruko Jesu ese to wu bamba omi to wa nu ese yen omi to wa nu ese yen ohunkohun ko gbe bayi ko bo sipo ni oruko Jesu. jẹ̀dí jẹ̀dí awọ ọsàn kó inú rẹ̀ báyìí ní orúkọ Jésù. Iná tó wú bá ń kú. Olúwa fọwọ́ kan ikùn tó wú náà báyìí kó lọ sílẹ̀ gba ìwòsàn gba ìtura gba ìwòsàn yẹn báyìí ní orúkọ Jésù. Ohunkóhun tó wú ní ibikíbi inú ẹ̀yà ara rẹ Olúwa mo gbàdúrà fọwọ́ kàn wọ́n báyìí mú ohun tó wú kúrò ohun tó le bí òkúta mú kúrò tó dàbí ẹran ara tó pọ̀ sí mú kúrò gẹ́gẹ́ bí omi nínú orí mú kúrò wò wọ́n sàn báyìí ní orúkọ Jésù. Mo gbàdúrà fún ọgbẹ́ ẹni tó ní ọgbẹ́ nínú tí ó jáde síta Olúwa mo gbàdúrà pé ìpalára tí a ní nínú ẹwù wọ́n sàn báyìí ní orúkọ Jésù. Ó dàbí pé wọ́n fi ohun tó mú bí abẹ síbẹ̀ Olúwa ẹ mú ohun tó mú bí abẹ tó ń pa wọ́n lára nínú àgọ́ ara yẹn kúrò báyìí láì ní ìpalára mọ́ ní orúkọ Jésù. Ojú tó fọ́ ìríran bàìbàì kátáráàtì kó di mímú kúrò òwúsùwúsù ojú kó di mímú kúrò ojú tó ń wò bàìbàì kó rìnà kedere báyìí ní orúkọ Jésù. O lè ríran dáadáa látẹ̀yìnwá bó o ṣe ń lajú báyìí nípa ìgbàgbọ́ wà á ríran kedere. Ìdí tí àti ìyadi Ọlọ́run fọwọ́ kàn yín báyìí ẹ̀la etí yín ẹ̀la ẹnu yín gba ìwòsàn báyìí ní orúkọ Jésù. Àwọn tó wà lórí ọ̀pá ìrìn àwọn ọ̀pá ìrìn yẹn yìí ṣe ń tó tọ̀ nítorí wọn kì í ṣe egungun àti ẹran ara tí a dá mọ́ ni Ọlọ́run sọ yín dòmìnira báyìí kúrò lọ́wọ́ fífi ọ̀pá ìrìn lórúkọ Jésù. Jíjókòó lórí kẹ̀kẹ́ ìrìn tí ò lókun tí ò ní agbára láti dìde dúró láti rìn agbára nípasẹ̀ orúkọ Jésù kó wá sórí rẹ báyìí dìde kó rìn ní orúkọ Jésù. Ẹsẹ̀ kan kúrú ju èkejì lọ agbára Ọlọ́run kó wá sórí rẹ ẹsẹ̀ tó kúrú mo pàṣẹ fún ọ hù jáde títí wà á fi dọ́gba pẹ̀lú èkejì okun àti kókósẹ̀ àti oríkèé tí ò ṣiṣẹ́ tó tẹ̀ tí ò lè dúró tí ò lè rìn tí ò lè fò sókè tí ò lè sáré mo ran agbára Ọlọ́run jáde sórí rẹ gbogbo ẹ̀yà ara oríkèé ara kó gba okun báyìí lórúkọ Jésù. Ibikíbi gbogbo báyìí agbára ibi gbogbo báyìí ìwòsàn ìlera ìdáǹdè iṣẹ́ ìyanu lórí ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ àlàáfíà lẹ́yìn níwájú lórí ẹ̀rọ ayélujára níbi gbogbo ẹgba iṣẹ́ ìyanu ti Olúwa báyìí ní orúkọ Jésù. Onígbàgbọ́ ó wà fún ọ iṣẹ́ àmì àti ìyanu yóò mọ tẹ̀lé ọ kí èsì èmi àti àwọn ọmọ àwọn tó dẹni ìgbàlà àwọn tó ń tẹ̀lé mi àwọn ọmọ ẹ̀yìn tí Olúwa ti fi fún mi a wà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní ilẹ̀ yìí látòní lọ ayé rẹ ó jẹ́ ìyanu sí aládùúgbò rẹ ìyanu sí àwọn tó mọ̀ tẹ́lẹ̀ rí bayi o de ni ti ara re ya gaga o de ni iyanu lato ni lo gba gba ni oruko Jesu adupe oluwa adupe oluwa o ti ri be ni oruko Jesu ni agbadura.

Àmì ẹ̀rí báyìí nílẹ̀ sọjí. Ẹ̀kí àlèlúyà. Gospel Obodo lorúkọ ẹ̀ ní Gospel District. Ó fẹ́ jẹ́rìí nípa ohun tó Olúwa ṣe. Láti ìgbà tán ti bí wọn, wọ́n máa ń ní ìṣòro etí, ẹ̀jẹ̀ máa ń jáde ńbẹ̀, wọn ò lè ṣàkóso ẹ̀. Wọ́n lọ sílé ìwé, àwọn ọ̀rẹ́ wọn máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ara wọn rùn. Wọ́n máa ń gbàdúrà sí Ọlọ́run pé kí Ọlọ́run kó jọ ìṣòro yìí, kí Ọlọ́run kó bá wọn mú kúrò. Wọ́n sọ fún màmá wọn àti àwọn olùṣọ́àgùtàn wọn, wọ́n ń gbàdúrà fún wọn. Wọ́n ń gbẹ̀kẹ̀lé Ọlọ́run fún iṣẹ́ ìyanu. Lọ́jọ́ Ẹtì Friday, olùṣọ́àgùtàn wa dárúkọ ìṣòro tó ní pé ọkùnrin ọmọkùnrin yẹn tó ní ìṣòro etí, Ọlọ́run máa bójútó ẹ báyìí. Iṣẹ́ ìyanu yẹn wá ṣẹlẹ̀. Wọ́n sọ pé káwọn sọ fún màmá wọn pé ó ṣe o, àwọn sọ pé màmá wọn ṣe o. Wọ́n wá fi ògo fún Ọlọ́run. Ní ọdún 25 ni ìṣòro etí ẹ. Ọdún 25, 25 years. Ọlọ́run ti mú kó ṣeéṣe fún wọn etí yẹn, ó ti gba ìwòsàn. Wọ́n wá sọ pé Ọlọ́run ó ṣe o, ìwọ ni olùrànlọ́wọ́ àwọn. Àwọn fi ògo fún Ọlọ́run. Láti ìgbà táwọn ti délé ayé, wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá nínú Olúwa. Ọdún mélòó? Ọdún 25, 25 years ni ìṣòro tí wọ́n ti nílé tí wọn. Ẹ̀kẹ́ àlèlúyà. Orúkọ àìsàn yẹn ni dókítà dáyẹn. Ọdún 25 ó pòórá pátápátá àrímọ́. Ẹ̀kẹ́ àlèlúyà. Ẹ̀rí mi báyìí. Ẹ̀rí báyìí ká tó lọ sórí ẹ̀rọ ayélujára. Ẹ ṣáàdúró alẹ́ yìí. Ẹníṣẹ́ ìyanu fún ara rẹ, oníṣẹ́ ìyanu àkànṣe fún ara rẹ, ó yẹ tẹ̀síwájú.

orí ayé àwọn ọdún kan àbọ̀ báyìí wọn ò lè gbé ẹsẹ̀ wọn láti dìde dúró lásán wọn á kàn jókòó wọn á sùn ni wọn wá fún wọn ní ọ̀pá kan wọn máa fi rìn láti lè gbìyànjú ni o láti ẹ̀ ti lo ọ̀pá gan ìrora wàhálà ni wọn kàn máa ń gbìyànjú ẹ̀ wọn ń yí mọ́ ni wọn ṣubú ni o. Lugbe district ni wọn ti wá wọn ni kọ́ tẹ̀síwájú ẹ̀rí wọn wọn ṣubú ni wọn kàn ṣubú ni wọn kàn ṣubú wọn wá fi ẹ wọn ṣáà ṣubú láti ìgbà yẹn ni wọn ti ní wàhálà pé wọn ò lè rìn fúnra ara wọn mọ wọn kàn gbé wọn dìde ni wọn lọ sílé ìwòsàn wọn lọ sílé wọn ní iṣẹ́ abẹ náà máa ṣe wọn sì sọ pé 5 million náà máa ṣe iṣẹ́ abẹ fún wọn wọn yẹ kí wọ́n ṣe ní ọdún tó kọjá lóye kán ti ṣe láti ìgbà tí ìṣòro yẹn ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n owó ò sí láti ṣe wọ́n wá sọ wípé ọlọ́run táwọn ń sìn lọ́jọ́ kan ọlọ́run máa dáhùn àdúrà wọn ní ìsọjí yìí èṣù gan ò tiẹ̀ fẹ́ kí wọ́n lè wá pàápàá ó mú ìdàrúdàpọ̀ wá kódà owó mọ́tò gan ó dà kó le ṣùgbọ́n lánàá ọlọ́run pèsè wọ́n wá wá síbí ibi lánàá wọ́n wà níbí páwọn ò ní lọ bákan náà o kọ́ tiẹ̀ sọ pé àwọn èèyàn ń lọ wọ́n ní tàǹbẹ̀ làwọn sùn àwọn ò lọ́bì kankan títí di àárọ̀ àwọn wá dìde kí aago márùn-ún tó lù àwọn tí wá jókòó wájú wọ́n ní àwọn máa gba ẹ̀rí tó máa mú iṣẹ́ ìyanu jáde nígbà tí bàbá olúwa ń gbàdúrà lẹ́yìn tí wọ́n gbàdúrà wọ́n ṣe àmì ẹsẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní mìn wọ́n náà tẹ̀ fẹ́ ṣubú ẹsẹ̀ yẹn mìn àwọn kọ́ làwọn mì o ẹsẹ̀ ló mì fúnra ara ẹ̀ ó ń yí àwọn kàn dìde ni ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọn ò lè gbé wọn ò lè fi dúró tán bá tiẹ̀ tó mú ọ̀pá dání gan-an ìṣòro náà ni torí náà àwọn ò mọ̀ ṣe máa sọ pé ọlọ́run yìí ọlọ́run alágbára ni o bó ti ṣe fún àwọn ẹnikẹ́ni yòówù tó bá ní ìṣòro tàbí pèníjà kankan ọlọ́run mi yóò ṣe fún wọn lórúkọ jésù ọlọ́run sì lo bàbá pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run láti gba ayé àwọn là ọlọ́run yóò bùkún fún wọn àti ẹbí wọn ní orúkọ jésù ẹ kí alleluia ìyẹn náà ni pé egun ibi tán wọn ló yẹ eléyìí tó jẹ́ pé wọn ò lè rìn àyàfi tó bá lo igi ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ṣe rí wọn wọ́n lè rìn láì lo igi láti ibi tí wọ́n ti ń bọ̀ torí pé nípasẹ̀ àdúrà bàbá nu olúwa wọ́n gba iṣẹ́ ìyanu ojú ẹsẹ̀ ẹ̀kẹ́ alleluia wọ́n ní dókítà wọ́n ní láti ṣe abẹ mílíọ̀nù márùn-ún ni wọ́n máa fi ṣe abẹ nípa tara ṣùgbọ́n lálẹ́ yìí wọ́n á bẹ̀rẹ̀ pé èló ni wọ́n san lálẹ́ yìí wọ́n san nǹkan kan ọ̀fẹ́ ni.

bí o ti ní ìsọdí mímọ́, o rí pé o jẹ́ aláìlágbára. O rí pé nǹkan kéékèèké ni o máa ń dáyà fọ́. O rí wípé o lè gbàdúrà pẹ̀lú àṣẹ. O rí wípé àti dìlérí Ọlọ́run mú, ó jẹ́ ohun tí ó di ẹtì fún ọ. Bí o bá fi agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, ó yẹ kí o ké pe Olúwa, òǹgbẹ Ọlọ́run ń gbẹ ọkàn mi. Tàbí o rí pé o ti ní ìgbàlà, o ti ní ìsọ̀rí mímọ́, o sì ti ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ, ṣùgbọ́n àti wàásù ìhinrere ni ó ṣòro fún ọ jọjọ. Bí o bá sì ń fẹ́ agbára àti wàásù ìhinrere, ó yẹ kí o ké pe Olúwa, òǹgbẹ Ọlọ́run ń gbẹ ọkàn mi, ti Ọlọ́run alààyè. Nígbà wo lè èmi ó wà á, tí èmi ó sì yọjú níwájú Ọlọ́run? Wo Matthew orí 5 ẹsẹ̀ 6, kí o rí wípé bí a bá fẹ́ ní ìwà mímọ́, bí a bá fẹ́ ní ìsọ̀rí mímọ́, ó yẹ kí òǹgbẹ yìí kí ó jọba, kí ó wà ní ọkàn wa. Matthew orí 5 ẹsẹ̀ 6, alábòkun fún ni àwọn tí ebi ń pa, àti tí òǹgbẹ ń gbẹ sí pa òdodo, nítorí wọn ó yò ó. Alábòkun fún ni àwọn tí ebi ń pa, àti tí òǹgbẹ ń gbẹ, àwọn tí wọ́n mọ̀ wípé wọ́n fẹ́ ìsọ̀rí mímọ́, wọ́n ń fẹ́ òdodo Ọlọ́run láti wà nínú ìwà wọn, láti wà nínú ọkàn wọn, láti wà nínú ìgbésí ayé wọn. Wọ́n ń fẹ́ àwòrán Jésù Kristì láti wà nínú ọkàn wọn. Wọ́n ń fẹ́ láti ní ẹ̀mí ọkàn àti ohun gbogbo tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run nínú Jésù Kristì. Wọ́n ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wọn. Bí a bá ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀, ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé lójú ọ̀nà. Ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé ní ibùdó ọkọ̀. Ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé ní ibi ọjà. Ìsọ̀rímọ́ jẹ́ ohun tí a ń bá pàdé nílé Ọlọ́run nígbà tí a bá ní òǹgbẹ. Nígbà tí ebi bá ń pa wá sípa òdodo, tí òǹgbẹ ń gbẹ wá sípa òdodo, nígbà yìí ni a ó fi ìwà mímọ́ àti ọkàn funfun, nígbà yìí ni a ó fi kó wa. Ní ẹsẹ̀ 8, alábòkun fún lé àwọn onínú funfun, nítorí wọn ó rí Ọlọ́run. Bí a bá ń fẹ́ àwọn ìbùkún wọ̀nyí, a ní láti ní òǹgbẹ nínú ọkàn wa. A ní láti ru ara wa sókè láti lè di ìlérí Ọlọ́run mú, láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí. Nínú Jọ̀hánù orí 7 ẹsẹ̀ 17, lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá, Jésù dúró, ó sì kígbe wípé bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mú. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn onílọ́wọ́ọ́wọ́. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn kò gbóná kò tutù. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn aláìlè gbàdúrà. Iye anípẹ̀kun kì í ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí Ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn. Ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, òǹgbẹ ìgbàlà, òǹgbẹ iye anípẹ̀kun, òǹgbẹ wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Òǹgbẹ wípé kí a kọ orúkọ rẹ ní ìwé ìyè Ọlọ́run. Òǹgbẹ wípé kí a sọ ọ́ di ọmọ Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Tàbí òǹgbẹ ìwà mímọ́, òǹgbẹ ìsọdí mímọ́, òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́. Bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá. Ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ Ọlọ́run wá, bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dánìyàn lọ́kàn rẹ, bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí Ọlọ́run lọ́kàn rẹ ṣùgbọ́n tí o kò tọ Ọlọ́run wá, tí o kò gbàdúrà, tí o kò sọ fún Ọlọ́run wípé títí Ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ, o kò ní kúrò níwájú Ọlọ́run, kì yóò lè ṣeéṣe fún ọ láti lè ní àwọn ìbùkún Ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ. Ṣùgbọ́n bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí, tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tí ì ṣe Jésù lógo. Ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe Jésù lógo. Ó sì sọ fún wa wípé nísinsìnyí tí a ti ṣe Jésù lógo, wípé bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, òun fẹ́ ìgbàlà ni, tàbí òun fẹ́ ìwòsàn, tàbí òun fẹ́ ìsọ̀dí mímọ́, tàbí òun fẹ́ agbára ẹ̀mí mímọ́, tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, òun fẹ́ kí a mú àwọn àìní wọ̀nyí kúrò. Ohun tí a ní láti ṣe ni pé kí a ru ara wa sókè, kí a ké pe Ọlọ́run, kí a jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó di mímúṣẹ ní ìgbésí ayé wa.

Rántí wípé àríwísí tí a ní nínú Aísáyà sí àwọn ọmọ Ísírẹ́lì ni wípé kò sí ẹni tí ń képe orúkọ rẹ̀, tí ó ń ro ara rẹ̀ sókè láti dì ọ́ mú ní àṣálẹ̀ yìí. Bí a bá fẹ́ ní ìbùkún Ọlọ́run, ó yẹ kí a lè ro ara wa sókè, ó yẹ kí a lè képe Ọlọ́run, ó yẹ kí a lè sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ àwọn ìbùkún Ọlọ́run. Ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá képe Ọlọ́run, ó dájú pé yóò gbọ́. Bí ẹlẹ́ṣẹ̀ bá wá tí ó ń fẹ́ ìgbàlà, a ó gbà á là. Bí ẹni tí ó ti ní ìgbàlà bá tí ó ń fẹ́ ìsọ̀dí mímọ́, a ó sọ di mímọ́. Bí ẹni tí ó ti ní ìsọ̀dí mímọ́ bá wá síwájú Ọlọ́run, tí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀, agbára tí yí ni padà, agbára tí yí èdè ẹni padà, agbára tí yí ìrò inú wa padà, agbára tí yí àìlera padà sí ìlera àti ara dídá ṣáṣá. Bí a bá ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run, ó dájú wípé bí a bá lè ru ara wa sókè, bí a bá képe orúkọ Olúwa, wípé ojú rẹ̀ yóò mọ́lẹ̀ sí wa lára, yóò sì fi àwọn ìlérí Ọlọ́run tí ó pọ̀ yóò fi wọ́n ṣe, yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a dìde, kí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀, a ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa. Bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, képe orúkọ Olúwa, sọ fún Ọlọ́run wípé lónìí ó ń ru ara rẹ̀ sókè, lónìí ó ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí o gba ọkàn rẹ là. Tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́, ìsọ̀dí mímọ́ ń kọ́, ru ara rẹ̀ sókè kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìsọ̀dí mímọ́. Tàbí ìwọ tí o ti ní ìsọ̀dí mímọ́, báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ̀, ru ara rẹ̀ sókè kí o sì jí gìrì, kí o jí ìjí òdodo, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀. Jí gbé agbára rẹ wọ̀, ìwọ sí òní, gbọn eruku kúrò lé ara rẹ, dìde kí ìwọ kí o bá lè mú ìlérí Ọlọ́run ṣẹ ní ìgbésí ayé rẹ. Bí o bá jẹ́ ni ìlọ́wọ́ọ́wọ́, jí dìde. Bí o bá jẹ́ kò gbóná kò tutù, jí dìde. Bí o bá jẹ́ ni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, jí dìde kí o ronú pòwàdà. Bí o bá jẹ́ ni tí kò ní ìtara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ́, jí dìde kí o képe orúkọ Olúwa. Bí o bá jẹ́ ẹni tí ń fò ní kú fọ̀ láyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ìgbàgbọ́, jí dìde kí o képe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ àánú rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìsọdí mímọ́ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Tàbí ìwòsàn, o ń fẹ́ ìwòsàn ní ìgbésí ayé rẹ. Tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a tu ọ sílẹ̀, o fẹ́ kí a da ọ ní ìdè, o fẹ́ kí a gbà ọ sílẹ̀. Jí dìde, má ṣe ṣe ìlọ́wọ́ọ́wọ́, má ṣe jẹ́ ẹni kò gbóná kò tutù. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa. Ó dájú wípé yóò gbọ́ bó bá lè képe. Jí gbé agbára rẹ wọ ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ ìwọ Jerusalemu. Nítorí láti ìgbà yìí lọ, aláìkọlà àti àìmọ́ aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Képe orúkọ Olúwa. Ìwọ ń fẹ́, o kò sì lè ní nítorí àìlè gbàdúrà. Ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà. O jẹ́ aláìní, o jẹ́ aláìwà bí Ọlọ́run nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí àìsàn tí ó fi ilé rẹ̀ ṣe, tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà. O jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà. Jí dìde, jí dìde, jí dìde, ru ara rẹ̀ sókè, képe orúkọ Olúwa. Sọ fún Olúwa wípé o ń fẹ́ ìyípadà ní ìgbésí ayé rẹ. Má máa fi ìgbà gbogbo wọ́n láì ní ìgbàlà, má máa fi ìgbà gbogbo wọ́n láì lè gbàdúrà, má máa fi ìgbà gbogbo wọ́n láì ní ìsọ̀dí mímọ́. O ń fi ìgbà gbogbo wọ́n láì ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ Olúwa. Kí o sọ fún Ọlọ́run wípé lónìí, lónìí, o ń fẹ́ ìgbàlà, o ń fẹ́ ìgbàlà. Ronú pàdà àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́, kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ. Bí o bá ti ní ìgbàlà, képe Ọlọ́run fún ìsọ̀rí mímọ́. Bí o bá ti ní ìsọ̀rí mímọ́, képe Ọlọ́run fún agbára. Ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run.
bi o ba ti ni ipikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi ni bikibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbesi aye re aile gbadura yo kuro ni igbesi aye re ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki leri olorun ki o ba le je ti re ki dande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o ke pe oruko olowa so fun olorun bi leri re mu ke pe oruko olowa iwo nfe sugba ati ni nkan won yi ani lati gbadura o nfe igbala lati ni nkan won yi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan won yi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbesi aye re lati ni nkan won yi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbesi aye re lati ni nkan won yi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbesi aye re ki a ba le pa agbara ese ni igbesi aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbesi aye re jidide ki o kepe oruko olowa jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oruko olowa.

0: ìrere ti Matthew orí ìkẹtàdínlógún. Ẹ̀yìn ìjọ mẹ́fà, Jésù mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin rẹ̀, ó sì mú wọn wá sórí òkè gíga lé apá kan. Ara rẹ̀ sì yí padà níwájú wọn, ojú rẹ̀ sì ràn bí oòrùn, aṣọ rẹ̀ sì fún, ó dàbí ìmọ́lẹ̀. Sì wò ó, Mósè àti Èlíjà yọ sí wọn, wọ́n ń bá a sọ̀rọ̀. Pétérù sì dáhùn, ó sì wí fún Jésù pé, Olúwa, ó dára fún wa láti máa gbé ìhín, bí ìwọ bá fẹ́, àwa pa àgọ́ mẹ́ta sí ìhín, ọ̀kan fún ọ àti ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. Bí ó ti ń wí lọ́wọ́, wò ó, àwọsánmọ̀ dídán ṣíji bò wọ́n, sì wò ó, ohun kan láti inú àwọsánmọ̀ wá tí ó ń wí pé, èyí yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́, wọ́n da ojú wọn bolẹ̀, ẹ̀rù sì bà wọ́n gidigidi. Jésù sì wá, ó fi ọwọ́ bà wọ́n, ó sì wí pé, ẹ dìde, ẹ má bẹ̀rù. Nígbà tí wọ́n sì gbé ojú wọn sókè, wọn kò rí ẹnìkan bí kò ṣe Jésù nìkan. Bí wọ́n sì ti ń ti orí òkè sọ̀kalẹ̀, Jésù kìlọ̀ fún wọn pé ẹ má ṣe sọ̀rọ̀ ìran náà fún ẹnìkan títí ọmọ ènìyàn yóò fi tún jíǹde kúrò nínú òkú. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé, èéṣe tí àwọn akọ̀wé a fi wípé Èlíjà ni yóò tètè kọ dé. Jésù sì dáhùn, ó wí fún wọn pé, lóòótọ́ ni, Èlíjà yóò tètè kọ dé, yóò sì mú nǹkan gbogbo padà sí ipò. Ṣùgbọ́n mo wí fún yín, Èlíjà ti déná, wọn kò sì mọ̀ ọ́n. Ṣùgbọ́n wọ́n ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò jìyà púpọ̀ lọ́dọ̀ wọn. Nígbà náà ni ó yí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé Jòhánù Bàptísí ni ẹni tí ó ń sọ̀rọ̀ rẹ̀ fún wọn. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ ìjọ ènìyàn, ọkùnrin kan sì tọ̀ wá, ó kúnlẹ̀ fún, ó sì wí pé, Olúwa, ṣàánú ọmọ mi, nítorí ó ní wárápá, ó sì ń joró gidigidi, nígbà púpọ̀ ni máa ṣubú sínú iná, àti nígbà púpọ̀ sínú omi. Mo sì mú un tó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọn kò sì lè mú un láradá. Jésù sì dáhùn, ó wí pé, ìran aláìgbàgbọ́ àti alékèrékè yìí, èmi ò ti bá yín gbé pẹ́ tó. Èmi ó sì ti mú sùúrù fún yín pẹ́ tó. Gbé ọmọ náà tọ̀ mí wá níhìn-ín. Jésù sì bá a wí, ẹ̀mí èṣù náà sì jáde kúrò lára rẹ̀, a sì mú ọmọ náà láradá ní wákàtí kan náà. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá lẹ́yìn, wọ́n bí i pé èéṣe tí àwa kò fi lè lé e jáde. Jésù sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni. Lóòótọ́ ni mo ṣáà wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustardi, ẹ̀yin ó wí fún òkè yìí pé ṣí níyìn lọ sí ọ̀hún, yóò sì ṣí, kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀. Nígbà tí wọ́n ń bẹ ní Galili, Jésù wí fún wọn pé a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́, wọ́n sì pa á, ní ìjọ kẹta yóò sì jíǹde. Inú wọn sì bàjẹ́ gidigidi. Nígbà tí wọ́n dé Kapanaumu, àwọn tí ń gba owó òde tọ Pétérù wá wípé olùkọ́ yín kì í sọ owó òde. Ó wípé bẹ́ẹ̀ ni. Nígbà tí ó sì wọ ilé, Jésù ṣíwájú rẹ̀, ó bí pé Símoni, ìwọ ti rò ó sí, lọ́wọ́ ta ni àwọn ọba ayé máa gba owó òde? Lọ́wọ́ àwọn ọmọ wọn tàbí lọ́wọ́ àwọn àlejò? Pétérù wí fún un pé lọ́wọ́ àwọn àlejò. Jésù wí fún un pé ǹjẹ́ àwọn ọmọ bọ́? Ṣùgbọ́n kí a má bàa bí wọn nínú, ìwọ lọ sí òkun kí o sì sọ ìwọ sí omi, kí o sì mú ẹja tí o bá kọ́ fà sókè. Nígbà tí ìwọ bá sì yà á lé ẹnu, ìwọ ó sì rí ṣékélì kan níbẹ̀, òun ni kí o mú kí o sì fi fún wọn fún tèmi àti tirẹ.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Matthew, orí ìkejìdínlógún. Lákòókò náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá, wọ́n bí i pé ta ni ẹni tí ó pọ̀jù ní ìjọba ọ̀run? Jésù sì kí ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀, ó mú un dúró láàrin wọn, ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kẹ́sì dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí, òun náà ni yóò pọ̀jù ní ìjọba ọ̀run. Ẹni tí ó bá sì gba irú ọmọ kékeré yìí kan ní orúkọ mi, ó gbà mí. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí tí ó gbà mí gbọ́kọsẹ̀, ó yá fún kí a sọ ọlọ ńlá mọ́ ilé ọ̀run, kí a sì rèé sí ibú omi òkun. Ègbé ni fún ayé nítorí ohun ìkọ̀sẹ̀. Ohun ìkọ̀sẹ̀ kò lè ṣe kí ó má dé, ṣùgbọ́n ègbé ni fún Olúwa rẹ̀ náà nípasẹ̀ ẹni tí ohun ìkọ̀sẹ̀ náà ti wá. Bí ọwọ́ rẹ tàbí ẹsẹ̀ rẹ bá sì mú ọkọsẹ̀, kí e kúrò kí o sì sọ ọ́ nù. Ó sàn fún ọ kí o ṣe akíwọ́ tàbí akísẹ̀ lọ sínú ìyè, ju kí o ní ọwọ́ méjì tàbí ẹsẹ̀ méjì kí a gbé ọ jù sínú iná àìnípẹ̀kun. Bí ojú rẹ bá sì mú ọkọsẹ̀, yọ ọ jáde kí o sì sọ ọ́ nù. Ó sàn fún ọ kí o lọ sínú ìyè lé olójú kan, ju kí o ní ojú méjì kí a gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì. Kíyè sára kí ẹ̀yin má gan ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí, nítorí mo wí fún yín pé nígbà gbogbo ní ọ̀run ni àwọn áńgẹ́lì wọn ń wo ojú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó nù là, ẹ̀yin ti rò ó sí. Bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn, bí ọ̀kan nù nínú wọn, kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù sílẹ̀. ki yo lo sori oke lo iwa yi ti o nu bi je bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agbuntan na yi ju mokandilogorun iyoku lo ti kona gege be ni ki se ife baba yin tin be ni orun ki okan ninu awon kekeke won yi ki o segbe pelu pelu bi arakunrin re ba se o lo so ese re fun ti iwo ti re meji bi o ba gbo ti re iwo mu arakunrin re bo sipo sugbon bi ko ba gbo ti re nigba na ni ki iwo ki o mu enikan tabi meji pelu ara re ki gbogbo oro ni enu eleri meji tabi meta ba le fi idimule bi o ba si ko lati gbo won wi fun ijo eniyan olorun bi o ba si ko lati gbo ti ijo eniyan olorun je ki o dabi ike ferisio ati agbowo ode looto ni mo wi fun yin ohun ko nti eyin ba de ni aye a o de ni orun ohun ko nti eyin ba si tu ni aye a o tu ni orun mo wi fun yin ewe pe bi eni meji ninu yin ba fi ohun sokan ni aye yi ni ti ohun ko nti won o bere a o se fun won lati odo baba mi tin be le orun wa nitori nibi ti eni meji tabi meta ba ko ara won jo le oruko mi nibe ni emi o wa ni aarin won nigba na ni peteru to wa o wi pe oluwa nigba melo ni arakunrin mi yo se mi ti emi o si fi ji titi di igba meje yesu wi fun pe emi ko wi fun o pe titi di igba meje bi ko se titi di igba adorin meje nitori na ni ijoba orun fi dabi oba kan tin fe gba isiro lowo awon omo odo re nigba ti o bere si gba isiro amu okan to wa ti o je ni egba arun talenti je bi ko ti ni ohun ti yo fi san oluwa re pase pe ki ata ati obirin re ati awon omo re ati ohun gbogbo ti o ni ki a si san gbese na nitori na li omo odo na wule o si teriba fun o n wi pe oluwa mu suuru fun mi emi o si san gbogbo re fun o oluwa omo odo na si saanu fun o tu sile o fi gbese na ji sugbon nigba ti omo odo na jade lo o si ri okan ninu awon omo odo egbe re ti o je ni ogorun owo ide o gbe owo le o fun ole orun o wi pe san gbese ti iwo je mi omo odo egbe re kunle leba ese re o si n be wi pe mu suuru fun mi emi o si san gbogbo re fun o ohun ko si fe o lo o gbe so sinu tubu titi yo fi san gbese na nigbati awon iranse egbe re ri eyi ti a se anu se won gidigidi won lo won si so gbogbo ohun ti a se fun oluwa won nigbati oluwa re pe tan o wi fun pe ha iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni je o nitori ti iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o oluwa re si binu o fi fun awon onitubu
2: titi yo fi san gbogbo gbese yi ti o je
0: be na gege ni baba mi tin be le orun yo se fun yin bi olukuluku ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji.

míràn tí ó wà nínú ìjọ ó ṣe wá láàánú wípé wọn kò jẹ́ ẹni tí ó ní ìfarajìn bí ṣé bí bàbá bí ó bá ṣe ohunkóhun bá jẹ́ àgbẹ̀ ni bàbá bí ọmọ bá ti ń dé láti ilé ìwé tó bá jẹ́ ọmọ tó gbọ́n ọmọ tó ṣe dáadáa bọ́ bẹ́ẹ̀ ló mú ọkọ bẹ́ẹ̀ ló mú àdá bọ́ wá ní bo ló ń lọ a lóun fẹ́ lọ bá bàbá nínú oko bí bàbá bá jẹ́ bíi gbẹ́nàgbẹ́nà bí ọmọ ti ń dé láti ilé ìwé ni ọmọ mú bó jẹ́ ṣọ́bìrì bó jẹ́ nǹkan kan tó fẹ́ mú a bẹ̀ sí ní mu mọ́ ni kí ló dé a lóun fẹ́ ran bàbá lọ́wọ́ ni bí a bá rí ẹnikẹ́ni bóyá ẹ̀yà ló ń tajà lọ́jà ni bí ọmọ bá ti ń dé láti ilé ìwé bó ṣe ń bọ́ṣọ ilé ìwé bó ṣe ń jẹun bó ṣe ń ṣe nǹkan bẹ́ẹ̀ ló ń lọ bá màmá lọ́jà wípé òun fẹ́ lọ bá màmá irú àwọn bẹ́ẹ̀ là ń pè ní ọmọ ọmọ tòótọ́ ọmọ rere nínú ẹbí ṣùgbọ́n ìwọ tí ó jẹ́ ọmọ ìjọ ò gbọ́ sísun ò gbọ́ sísè iṣẹ́ wà nínú ìjọ ò ṣe ìjólóòótọ́ àrí lọ́wọ́ rẹ kò sí ohun tí wọ́n ń ṣe nínú ìjọ tó ń dá sí tẹni pé kò dé kò jẹun tẹni pé kò dé ká gbàdúrà fún ọ tẹni wípé tó bá ti wá nǹkan kí nǹkan tó bá ti ń fẹ́ mo fẹ́ rí olùṣọ́ àgùntàn kò rí olùṣọ́ àgùntàn mo fẹ́ àdúrà ká gbàdúrà fún ọ mo fẹ́ ẹ̀kọ́ bíbélì ká ṣe fún ọ mo fẹ́ ìwé wá inú ìwé mímọ́ ò tiẹ̀ lówó tó máa fi rà ká rà fún ọ ká kàn máa bọ̀ lójoojúmọ́ èwo ni iṣẹ́ ìsìn tirẹ̀ èwo ni ìfarajìn tirẹ̀ èwo ni ìfa ẹni rúbọ tirẹ̀ ṣé o kàn fẹ́ máa wá kó máa wá kó máa jáde kó máa wá kó máa jáde láì rí nǹkan ṣe fún ọlọ́run ó yẹ kó gbàyẹ̀wò nínú ọdún tuntun yìí wípé o fẹ́ jẹ́ ọmọ tí ó ní ìfarajìn ìfa ẹni rúbọ ẹni tí ó jẹ́ olóòótọ́ ẹni tí ó ń gbọ́ràn sí gbogbo ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run kí a sì jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé àkókò sí fún mi láti ka ẹsẹ̀ ọlọ́run púpọ̀ ṣùgbọ́n kí a wo Matthew orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkẹta ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí ọmọ kékeré ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé ọ̀bọ lè a kí wọn lọ́jọ́ ìdájọ́ á sì ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu àwọn tí wọ́n ti ń rò wípé tààrà ìjọba ọlọ́run là ń lọ Jésù ń sọ fún ọ wípé ká mú sòro wípé àwọn wọ̀nyí pàápàá àwọn àpọ́stélì ó ní àpọ́stélì àwọn tí wọ́n ń jiyàn láàrin ara wọn wípé ta ni ẹni tí ó pọ̀jù nínú ìjọba ọ̀run wò láti ẹsẹ̀ ìkíní lákòókò náà lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá wọ́n bi pé ta ni ẹni tí ó pọ̀jù ní ìjọba ọ̀run ǹjẹ́ èyí kì í ṣe ìbéèrè ìgbéraga ìbéèrè mo ti tó tán ìbéèrè wípé mo dára ju àwọn ẹlòmíràn lọ ta lé ó pọ̀ jù nínú ìjọba ọ̀run Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀ ó mú dúró láàrin wọn ó sì wípé lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a sọ fún ọlọ́run wípé à ń pè ènìyàn ní ọmọ ọlọ́run ó gba orí ọ̀fẹ́ púpọ̀ ó gba àmì ọmọ ọlọ́run ní ìgbésí ayé wa àmì ìrẹ̀lẹ̀ àmì ká wọṣọ bí onígbàgbọ́ ká rìn bí onígbàgbọ́ ká sọ̀rọ̀ bí onígbàgbọ́ ká ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bí onígbàgbọ́ kí a padà láti ní ọkàn tó tẹ́ ọkàn tó rọ̀ ọkàn tó ṣe kọ́ ọkàn tó ṣe darí ọkàn tó jẹ́ pé bí a tilẹ̀ bá ni wí a ó gbà á gẹ́gẹ́ bí ọmọdé ìfẹ́ wa kò ní dínkù ìjólóòótọ́ wa kò ní dínkù ẹlòmíràn bí a bá ti ba wí ó di kí ó wú ó di kí ó má lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ó di kí ó má lè wá sínú ìjọ kí á ní kí ló dé ká tún máa bẹ̀ẹ́ pé a fẹ́ kó wọ ìjọba ọlọ́run wípé má gba nǹkan yìí sódi olùṣọ́ àgùntàn ń fẹ́ eré rẹ nì àwọn adarí ń fẹ́ oore rẹ nì wọ́n fẹ́ ṣe ọ́ lóore nì má gba nǹkan wọ̀nyí sódi bọ́n ṣe bá mi sọ̀rọ̀ yẹn kò tẹ́mi lọ́rùn èwo ni ò tẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ni wá tọ́lọ́mú a kúrò láti oko aginjù tó sì mú a wá sí ìjọba ọlọ́run tó ń wẹ̀ wá mọ́ lójoojúmọ́ tó ń fọ̀ wá mọ́ lójoojúmọ́ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ ìjọba ọlọ́run tó ń sọ sí wa lójoojúmọ́ ká ba lè ṣe wá pé má ṣe gba ọ̀rọ̀ ọlọ́run sódì yẹ kí a dàbí ọmọ kékeré ẹni tí ó ní ọkàn tí ó rẹlẹ̀ ẹni tí ó ń fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún ọlọ́run wípé a fẹ́ jẹ ọmọ ọlọ́run ní tòótọ́ bí ò bá tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀ a ti ń tẹnu mọ́ ọ lójoojúmọ́ gbàdúrà títí ó fìrí pé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ sọ fún ọlọ́run wípé ò fẹ́ jẹ ilé ti ọmọ ó sì ń fẹ́ ní àmì àwọn ọmọ ọlọ́run ó ń fẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí ní ìgbà gbogbo wípé ó ti di ọmọ ọlọ́run dìde dúró láti gbàdúrà má ṣe lọ.

sí láìrí wípé o ti ní oore ọ̀fẹ́, o ti di àtúnbí, o ti gba ìdáríjì, o ti di ọmọ Ọlọ́run, o sì ti ní agbára ìsọdọmọ, ẹ̀mí ìsọdọmọ ní ìgbésí ayé rẹ. Sọ fún Ọlọ́run kí o sì gbàdúrà tí ẹ̀mí Ọlọ́run yóò fi bá ẹ̀mí rẹ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki a gbadura Olorun Baba atun dupe lekan si wepe bi ati wa siwaju nisinsin yi wepe e o ba wa soro eje ki a je ileti omo to n gbo tara lati odo baba ati bi e tin ba wa so ten ba wa wi ten la wa loye ten to wa sona ten je ki ife inu yin ki o di mimo fun wa abebe wepe igboran pepe gege bi omo gege bi onigbagbo to to ninu Jesu Christi e o je ki a fi han ni oruko Jesu abere wepe emi lati je olooto si ohun ti a n gbo ati si eyi ti a n ko e fi fun wa ni oruko Jesu e je ki awon ohun emi ki o ye wa e je ki ona ijoba Olorun ki o ye wa bi a si ti n fi ese wa le ona ijoba orun a n bebe wepe esu ati awon omo ogun re ara ati ise ti ara ki o le fa wa pada ni oruko Jesu e saanu fun wa ki e si mura wa sile fun bibo Jesu ni oruko Jesu Kristi Oluwa wa. Loni mo n soro lori ohun ti o se pataki fun awon omo Olorun lati mo daju o je ohun ti emi o si je ohun ti o se iyebiye bi a ba wi pe a n sin Olorun bi a ba wi pe a ti fi ese le ona igbala bi a ba wi pe a je ti Oluwa ati wi pe igbala Jesu je tiwa ṣugbọn ti a je ope si ohun ti a fe fenu kan loni o daju wi pe ati pa igbala wa mo ati je olooto titi de opin o seese ko ma le je tiwa ati ijoba Olorun ti a ti n korin nipa re ti a ti n daniyan nipa re ti a ti n so wipe gbangba a o de ijoba Orun o seese bi ohun ti a fe so loni ko ba ye wa daradara ki a padanu ohun ti a n reti eyi ni o fi se pataki wepe bi a ti n gbo ki a ma gbadura wepe ki Olorun emi ki o ma fi kalamu emi ko awon nkan wonyi si wa lokan ki a ma ba padanu ore ofe ati ohun ti Olorun ti pese sile fun wa. Mo n soro nipa ipamo ati aabo onigbagbo ipamo ati aabo onigbagbo bi a ti mo bi o ba je eni ti o ti to ebun Orun wo bi o ba je eni ti a ti la loju si nkan ti emi bi o ba je eni ti a ti fi igbala Jesu ta lore o mo wepe nipa ore ofe le a fi gba wala nigba ti a gba Olorun gbo eyi ni a so fun wa ninu Efesu ori keji ese kejo Efesu ori keji ese kejo nitori ore ofe li a ti fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun Olorun ni. Ese kesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se nise owo re ti a ti da ninu Kristi Jesu fun ise rere ti Olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won. Ese oro Olorun ti a ka wonyi o n so fun wa nipa ore ofe gege bi ede yi ko ni itumo ikoko o n so fun wa nipa ore atorun wa ti a ko ra ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o n so nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo Olorun. Nipa eyi ni a fi ni igbala bi a ba n so nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba n so nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wi pe igbala ti an so ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wi pe igbala ti an so o je ohun ti emi igbala yi o tumo si wi pe ani idariji ese wa o tumo si wi pe akoruko wa ninu iwe iye lorun o tumo si wi pe awa ti a ti je ota olorun tele tele nipa ese wi pe ati ba olorun dore ati di omo olorun nipa idariji idande ati igbala ti olorun fun wa o ye ki o ye wa wi pe didun ife olorun ni lati je ki gbogbo aye patapata ke ki won ki o ni igbala bi o ba wo timothy kini ori keji lati ese iketa timothy kini ori keji lati ese iketa titi de ese ikefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan o n paapa eniyan ani kristi jesu eni ti o fi ara re se ira pada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o nfe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala we pe ki se we pe abo lowo ewu abo lowo jamba abo lowo awon ota o so ni ese kerin yi kan na we pe igbala ti a n so yi ni we pe ati wa sinu imo otito awa ti ati raniye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele we pe ati fa wa sinu imo otito ninu ese karun o so fun wa pe jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti a ti je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wi pe nisinsiyi ati ba olorun laja o tun wa nso fun ani ese kefa wi pe o ti se ira pada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wi pe bi a ba nso nipa ti igbala eni wi pe ati ni idariji ese wa ati wa sinu jesu kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti olorun emi olorun paapa nba emi wa jere we pe a di omo olorun eyi le o fun ale anfani lati ma ke pe aba baba ni romu ori kejo romu ori kejo ese ikerin dilogun emi ti kara re ni o n ba emi wa jere pe omo olorun le awa ise je ki o ye wa wipe ki se gbogbo eniyan le omo olorun nitori wipe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere daradara bi a ba n so wipe omo olorun won ma fi awon omo luwabi pe omo olorun àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́ bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀ bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run bí a bá wo ìwé Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní ẹ worí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a sáà jẹ́ nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà jésù dá lọ́lá àwọn tí ayé kò mọ̀ àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́ àwọn tí a ti fàjáde kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìṣe ayé, ìsọ̀rọ̀ ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrúbọ ayé, ó ti kúrò nínú wọn. Ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun, àwọn bàbá àṣàlẹ̀, ó ti kúrò nínú ìwà wọn. Wọ́n ti ronúpìwàdà, wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì, wọ́n sì ti gba Jésù Kristì gbọ́. Wọn kì í ṣe ti ayé mọ́, wọn kò bá ayé rẹ́, wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́. Ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́ olùfẹ́. Ọmọ Ọlọ́run li àwa ṣe nísinsìnyí, a kò sí ti fihàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà, àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ nípa ìgbàgbọ́. Wo Johanu, ìhìnrere ti Johanu, orí kìíní, ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí ó gba Jésù Kristì gbọ́, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé, àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì, tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n, àwọn wọ̀nyí lè sọ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tí a fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba Ọlọ́run. Kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba Ọlọ́run, bí Ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn. Nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọpo bọyọ̀ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin, àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, a di ọmọ Ọlọ́run, a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sín, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé. Wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà, bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run, ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àtipa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi, kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé, kúrò nínú inú níbíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé. Bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí, Jésù yóò wá láti mú wa lọ sílé, láti sinmi ayérayé. Lẹ́sẹ̀ Jésù, ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo. Yẹ kí a wò ó láti ìkókó kìíní, ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí Ọlọ́run nínú Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀, èmi sì mọ̀ wọ́n, wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn. Níhìn-ín Jésù jẹ́ kí ó yẹ wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn. Bí ó bá wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́, nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristi gbọ́lé á fi gbà wọ́n là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristi. Ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí. Wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristi tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà ohùn Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristi gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohùn Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́, bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́, a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́, èyí ni ohùn Jésù. Ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí ó máa sọ pé mo ń gbóhùn, pé òjò yóò rọ̀ ní àṣálẹ́ tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde o, tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí ó má ṣe dáhùn, èyí kọ́ ni ohùn Jésù. Ohùn Jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ̀ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn akóniṣìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi. Bàbá mi, ẹni tí ó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dìwà mú, ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dìwà mú. Yẹ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa kí a ba lè ní ìdánilójú wi pe bi aba nfe lati duro ti olorun bi o ti le je wi pe aje alailera bi o ti le je wi pe inu ni bi ni tabi inawo po bi o ti le je wi pe ona ti an to o dabi eni wi pe o ha die fun wa sugbon bi aba ni ife lati duro ti olorun bi aba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese kefa Filipi ori kini ese kefa o nkan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se asepe re titi fi di ojo Jesu Christi on ti Paul apostle so ni we pe nigbati awon eniyan wonyi ni igbala ti a ti dari ese won ji won ti won ni ore ofe lati oke wa we pe a ti bere ise rere ninu won ati we pe igbekele idani loju ti oni ni we pe olorun ti o ti bere ise rere yi o le se asepe re titi fi di ojo ti Jesu papa yo farahan ye ki a wo Heberu ori keje Heberu ori keje ese ke dogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti olorun fun wa se ori ileri ti olorun se fun wa se ori itileyin ti olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to olorun wa nipase re nitori ti o nbe laaye titi lai lati ma bebe fun won aso fun awe pe Jesu lo wa gege bi olori alufa o wa lowo otun olorun o nbebe fun wa o wa lowo otun olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu Timothy keji Epistle keji ti Timothy si Timothy ori kini ese keji la nitori idi eyi ni emi se njiya wonyi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe oni inu ni bini popo awon ti o n fi o n se sin won po awon ti o dabi eni we pe won ko fe ki oni itesiwaju ninu nkan ti olorun won po oni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti ohun ti fi le lowo emi ohun ti ohun ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idaniloju ti a ni a si ni igbekele ninu olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju we pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasi ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri Jesu loju koju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikehin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa we pe ireti se wa nitori wipe oluso agutan o n wa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti Jesu Christi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo we pe olorun si tun pe o pada ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 80 agutan bi okan ninu won ki ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o segbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa Jesu Kristi o tun wa o o nfe ki o pada wa sile o nfe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba kepe olorun we pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o ye ki a wo Philippi ori keji Philippi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin ti n gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon papa ni sisin yi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala we pe ko tun sese fun won lati ma ni igbala we pe bi enikan ba ti di omo olorun we pe ohun kon ti iba se iba be sini ja iba be sini sepe iba be sini lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisa we pe ni won gba ti awon ti di omo olorun ti ati ko ruko won ninu iweye lekan we pe ohun kohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon wonyi ma nso wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti afile wa lowo ninu oro olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa we pe a bo ninu ojamba moto tabi a bo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a so nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti pa ti emi ki o je ohun ti o se pataki fun wa ye ki a wo koko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandelogun sugbon ipile olorun ti o daju duro sinsin o ni edidi yi wi pe oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni ti n pe oruko oluwa ki o kuro ninu aisododo bi a ba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi a ba fe ma je ti olorun titi bi a ba fe wa ni ipo omo olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki enikeni olukuluko wa ti a npe oruko oluwa eyi ni wo pe ti a npe oruko oluwa gege bi oluwa wa gege bi olugbala wa wi pe aje ti olorun o si je ti wa pelu wi pe ki a kuro ninu aisododo bi abani igbala ona kan sosho ti a fi le pa igbala yi mo ni wi pe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro olorun ninu heberu ori karun heberu ori karun ese ikesan bi a se ti so di pipe o wa di orisun igbala ainipekun fun gbogbo awon tin gbo ti re o so fun anipa Jesu Christi eni ti a so di pipe eni ti o je wipe pipe oni Jesu yi ni orisun igbala ainipekun sugbon ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won foni ku folaye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti pada sinu ese lola awon ti o je wipe won gbe igbese aye ti o wuni ni ojo isimi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala ainipekun keke fun awon tin gbo tire eyi ni ni awon tin gboran si oro olorun bi o ba je alai gboran bi o ba je alai soto bi o ko ba duro ninu ore ofe olorun o dajo we pe igbala Jesu Christi ki o wa bi ainipekun fun o ninu Romu ori kokanla Romu ori kokanla ese kejilelogun nitori na wo ore ati ikanu olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki amaba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti o ma so pe tan ba ti wa ninu ore ofe nigba kan awon yo wa ninu ore ofe titi lai bi won ti le je alai gboran alai soto tabi olote tabi eni ti ko ka oro olorun si oni awon ti o subu awon ti o pada sinu ese oni olorun ni ikanu ki se kanu ikanu si won wi pe sugbon awon ti won duro awon ti won wa ninu ore ofe olorun awon ti won gboran si olorun awon ti won tele olorun awon ti won gboran si oro re nigba gbogbo oni ore ofe yi wa fun won ni won bi won ti je eni ti gboran oni sugbon ki a ki esara ki amaba ke awa na kuro ninu heberu ori keta heberu ori keta ese kerinla ye ki a ka lati ese kejila ekiye sara ara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin nini lo kuro lodo olorun alaye eyi nso nipa awa ti ati wa sodo olorun alaye o wa nkilo fun awe pe ki akiye sara o ki okan buburu ti aigbagbo ki o ma tun se wa ni aye wa awa ti ati gbagbo nigba kan ri awa ti ati tele olorun nigba kan ri awa ti a ti ju ese sile nigba kan ri awa ti a ti gba Jesu gbo nigba kan ri wo pe ki a kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa sinu enikeni wa ki a ma ba lo kuro lodo olorun alaye sugbon e ma gba ara yin niyanju li ojojumo niwon igba ti a ba n pe li oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese ni oja wa ni ibi owo wa ni ibi ni aladugbo wa ni ibi ise ni ati ma ri opolopo nkan opolopo idanwo nkan miran ti oju wa ma nfa si ti okan wa ma nfa si nkan miran ti o je ti ara ma nfa si oni ki a sora oni ki a kiyesara
2: ki enikeni ninu wa ki a ma ba gba wa kuro ninu igbagbo ki igbala Jesu Christi ki ma ba yo kuro ninu okan wa nipa etan ese ese ikerinla nitori awa di alabapin pelu Christi bi awa ba di ipilese igbekele wa mu shinshin titi de opin oni ona kan soso ti a fi le ni igbala titi ona kan soso ti a ti le ti a fi le wa pelu olorun titi ona kan soso ti a ti le ti a fi le ri oju olorun ni ikehin ni wepe bi a ba di ijewo igbagbo wa ipilese igbekele wa mu shinshin titi de opin o ye ki o ye wa nigba na wepe bi abako olorun sile bi abafi ona olorun sile bi abafi eko to ye koro eko ro olorun bi abako sile wepe ore ofe olorun ki o je ti wa mo wepe anu olorun isodomo ti a ti fun wa wepe yo bo lowo wa bi abako olorun sile o Johanu ori kedogun ese kefa Johanu ihirere ti Johanu ori kedogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won sinu ina won se jona eyi nje ikilo fun wa wepe bi abaje eni tin se sege sege bi abaje eni ti ko duro ninu otito bi abaje eni ti ko rin ninu imole wepe bi atile ti je eka ninu Kristi nigba kan ri wepe a o ya wa kuro lati odo Olorun wepe bi abasi ku sinu iyapa be bi abaku ninu ese be wepe o daju a ko ni le ri Olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi abafe simi lese Jesu bi abafe simi lodo Olorun ani lati mo wepe ani lati je asegun nitori pe isimi ayeraye anu Olorun ti ayeraye ati joba pelu Jesu Christi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese karun ifihan ori keta ese karun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobo o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba Olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun bi a ba ba awon onfa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a se segun bi a ba duro ninu isegun Olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba Olorun o we pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye Olorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti Olorun o segun aye olukuluku eni ti a bi nipa ti Olorun o segun aye bi a ba so we pe aye ese wa ninu aye bi a ba bi wa nipa ti Olorun ti a se duro ninu igbala Olorun ati ore ofe ti o so wa domo o wi pe awon ese ti o nwa lati ninu aye a o segun a ko ni lo sinu ese isin isin robo tabi eborisha o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba nfa wa bi awon ebi ba npe wa lati tun borisha ti a so wepe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye oni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bi ni o we pe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodu ori kejile logbon ese iketa li logbon exodu ori kejile logbon ese iketa li logbon sugbon shegafra fun mi ese iketa li logbon oluwa si we fun mose pe enikeni ti o semi only emi o pa oruko re re kuro ninu iwe mi bi abani igbala akoruko wa ninu iwe ye lorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbese aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbese aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbese aye wa tabi iborisha tabi oju kokoro le o pada si igbese aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbese aye wa boya aje eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa epe ki a lora igi tabi ki a lora nkan monomono tabi ki a lora nkan miran ti anji owo ninu ile olorun tabi anji owo ninu ile ti wa tabi anji owo ni bi ise wipe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wipe ati pa oruko wa re kuro ninu iwe iye lorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ike dogun bi abasiri enikeni ti akoko oruko re sinu iwe iye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iwe iye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi a ba ri enikeni bi o tile je omo ijo bi o tile je eni tin ka bibeli bi o tile je eni tin wa si ile isin sugbon bi a ba ri enikeni ti a ko ko oruko re si inu iwe iye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba Jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi so fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi iye ni fun je ti n be laarin paradise olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi o n ki yo si jade kuro nibe mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se Jerusalemu titun ti o n ti orun sokale lati odo olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kokanlelogun ese ikeje si ese ikejo eni ti o ba segun ni yo jokun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi sugbon bi abari eni ti ko segun ti ese wole wa ti ko segun ti idanwo wole wa ti ko le segun ti awon iborisha tinu aye agbere o le awon nkan yi ti won wole wa sugbon ti ko segun won ti a fa pada sinu ese sinu aye sinu iwa ti ara oni ni ese ikejo sugbon awon ojo ati alaigbagbo ati eni rira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon ike gbogbo ati awon ike gbogbo ni won yo ni ipa ti won ninu adagun ti nfi ina ati sulfuru jo eyi ti se iku keji olorun pe wa loni we pe bi a ba ti di apeyinda ke a wa si odo olorun bi a ba ti je eni ti o ni igbala tele tele sugbon ti a ti pada lo sinu aye we pe ki a tun ronu pada ki a gba olorun gbo ki a bebe fun idariji ki a wa gege bi omo nina kuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijoba olorun ti a o tun fi koruko wa sinu iwe iye olorun ki o ma je ki ipedun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin we pe loni anfani wa fun o bi o ba ke pe olorun bi o ba to olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki pe ki o ke pe olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun olorun we pe o n fe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan iso o tun ti je ki a fi etan iso fa o lo kuro lodo olorun pada wa loni ki o so fun olorun we pe o fe jewo o fe je ti olorun o fe gba olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju we pe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se bere ore ofe we pe emi ti duro ti olorun ore ofe lati duro ti olorun we pe a o fun o gbadura so fun olorun we pe o fe ki a pa omo ninu ore ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti olorun ti se fun lati ore oke calvary nipasẹ Jesu Christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri Jesu lojukoju gba olorun gbo bi o ti n gbadura gba olorun gbo bi o ti n gbadura so fun olorun we pe o fe ki o pa omo ninu ijoba olorun ninu ore ofe olorun ninu igbala olorun titi ipe yo fi dun titi Jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbesi aye re so fun olorun we pe o fe je ohun nkan wonyi o fe ko won sile o fe je ti olorun ni tooto ki ore ofe olorun ki o le wa pelu re ki igbala olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye olorun ki a ma ba se pare titi Jesu yo fi de lati mu wa lo sile
3: Matthew orí ìkọkàndínlógún ó sì ṣe nígbà tí Jésù parí ọ̀rọ̀ wọ̀nyí tán ó kúrò ní Galilee ó sì lọ sí ẹkùn Judea ní òkè odò Jordani ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ lẹ́yìn ó sì mú wọn lára dá níbẹ̀ àwọn farisi sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń dán wò wọ́n sì wí fún un pé ó àtọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo ó dáhùn ó sì wí fún wọn pé ẹ̀yin kò ti kà á pé ẹni tí ó dá wọn nígbà tètè kọ ṣe ó dá wọn tí a kọ fi abo ó sì wí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ sílẹ yóò fà mọ aya rẹ àwọn méjèèjì a sì di ara kan nítorí náà wọn kì í ṣe méjì mọ bí kò ṣe ara kan nítorí náà ohun tí ọlọrun bá so ṣọkan kí ènìyàn kí ó má ṣe yà wọn wọn wí fún un pé èé ṣe tí mose fi àṣẹ fún wa wípé kí a fi ìwé ìkọsílẹ fún un kí a sì kọ ọ sílẹ ó wí fún wọn pé nítorí líle àyà yín ni mose ṣe jẹ fún yín láti máa kọ aya yín sílẹ ṣùgbọn láti ìgbà tètè kọ ṣe wá kò rí bẹẹ mo sì wí fún yín ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe pé nítorí àgbèrè tí ó sì gbé òmíràn ní ìyàwó ó ṣe panṣágà ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó ó ṣe panṣágà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé bí ọ̀ràn ọkùnrin bá rí báyìí sí aya rẹ̀ kò ṣàǹfààní láti gbé ìyàwó ṣùgbọ́n ó wí fún wọn pé gbogbo ènìyàn kò lè gba ọ̀rọ̀ yìí bí kò ṣe àwọn ẹni tí a fi bùn àwọn ìwẹ̀fà mìíràn bẹ tí a bí bẹ́ẹ̀ láti inú ìyá wọn wá àwọn ìwẹ̀fà mìíràn bẹ tí àwọn aráyé sọ di ìwẹ̀fà àwọn ìwẹ̀fà sì wà àwọn tí ó sọ ara wọn di ìwẹ̀fà nítorí ìjọba ọ̀run ẹni tí ó bá lè gbà á kí ó gbà á nigba na le agbe awon omo owo wa sodo re ti o le fi owo le won ki o si gbadura awon omo eyin re si ba won wi sugbon Jesu ni jowo awon omo kekere e ma si se da won lekun ati wa sodo mi nitori ti iru won ni ijobo orun o si fi owo le won o si lo kuro nibe si kiyesi enikan to wa o si wi fun pe oluko ni rere ohun rere kini emi o se ki emi ki o le ni iya ni pekun o si wi fun pe e se ti iwo fi pe mi ni eni rere kan ko si bi ko se enikan eyi ni ni olorun sugbon bi iwo ba nfe wo ibi iye pa ofin mo o bi le re pe ewo Jesu wi pe iwo ko gbodo pa eniyan iwo ko gbodo se panshaga iwo ko gbodo jale iwo ko gbodo jeri eke bowo fun baba ohun iya re ati ki iwo fi aladugbo re bi ara re omodekunrin na wi fun pe gbogbo nkan wonyi ni mo ti pamọ lati igba ewe mi wa kini o ku mi ku Jesu wi fun pe bi iwo ba nfe pe lo ta ohun ti o ni ki o si fi tore fun awon talaka iwo si ni isura ni orun si wa ki o ma to mi leyin sugbon nigba ti omodekunrin na gbo oro na o jade lo pelu ibanuje nitori ti o le oro pupo nigba na ni Jesu wi fun awon omo eyin re pe looto ni mo wi fun yin pe o soro gidigidi fun oloro lati wo ijoba orun mo si wi fun yin ewe o rorun fun ibakasi e lati wo oju abere ju fun oloro lati wo ijoba olorun lo nigba ti awon omo eyin re gbo enu ya won gidigidi won wi pe nje tani wa le la sugbon Jesu wo won o si wi fun won pe eniyan ni eyi soro fun sugbon fun olorun ohun gbogbo ni sise nigba na ni peteru dahun o si wi fun pe wo awa ti fi gbogbo re sile awa si nto leyin nje kini awa wa ni Jesu wi fun won pe looto ni mo wi fun yin pe eyin ti en to mi leyin ni igba tun bi nigba ti omo eniyan yo joko lori ite ogo re eyin o si joko pelu lori ite mejila eyin o ma se idaju awon iya Israeli mejila ati gbogbo eni ti o fi ile sile tabi arakunrin tabi arabinrin tabi baba tabi iya tabi aya tabi omo tabi ile nitori oruko mi won ri ororun gba won si jogun iya ni pekun sugbon opo awon ti o siwaju ni yo keyin awon ti o keyin ni yo si siwaju.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
4: E je ki agbadura. Baba wa ti Olorun wa. Adupe lopolopo we pe awa se waju yin nisisin yi. Ki abale je onje mi. Echi muni idagba. Echi funi lagbara. Ki abale ni agbara ati okun. Lati doju ija ko ese isu ati aye ati we pe ke abale ja aja segun ni irin ajo wa si ilu orun rere bi ati wa loni an gbadura we pe e o ko wa lati inu oro yin e o si fun wa ni okun ati agbara ore ofe ati iye ni toto ke abale gbe igbesi aye e ti o je itewogba ni waju yin adupe opo ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni eko wa wa ninu Kolose ori keta ese ikerin din logun ati ese iketa din ni ogun Kolose ori keta lati ese ikerin din logun eje ki oro Kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ki e ma ko ke si ma gba ara yin ni iyanju ninu samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Oluwa ohunkohun ti eyin ba se nse le oro tabi ni ise e ma se

múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristi. Àwọn epísítẹ́lì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run, wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Òun ni a ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn epísítẹ́lì yìí ni wọ́n sọ fún wa wípé àwọn ènìyàn mímọ́ wọ́n nílò ẹ̀kọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Àwọn epísítẹ́lì tí a ní, tí a ti fi fún wa nínú Májẹ̀mú Tuntun, wọ́n fi ìtọ́ni fún àwọn òpè. Wọ́n ń ṣe àtúnṣe àwọn ẹ̀kọ́ tí àwọn ènìyàn ti ní, ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì. Wọ́n sì mú ìdánilójú wá fún àwọn tí ọkàn wọn pòroro. Wọ́n mú ìdáyàfò kúrò. Wọ́n jẹ́ kí a di ẹni tí o lè mú ọkàn le. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣeṣe pàtàkì wípé kí a máa kọ́ ẹ̀kọ́. Pàtàkì àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ nínú àwọn epístélì wọ̀nyí, wọ́n ó jẹ́ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti tẹ̀lé Kristi, kí a ní àwòrán Kristi gẹ́gẹ́ bí a ti kọ́ wa ní àná nípa níní tàbí ṣíṣe alábàápín àwòrán Ọlọ́run. Tí o bá wo àwọn epístélì wọ̀nyí dáradára, ó rí wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn èrò ọgbọ́n ti ayé tàbí ìtàn ayébáyé, yálà ti àwọn Júù tàbí ti àwọn kèfèrí. Ohun tí àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa, àwọn epístélì wọ̀nyí, wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé kírísítẹ́nì tòótọ́, tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a ó gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ 16 àti 17. A máa wo ohun mẹ́ta pàtàkì. Ìkíní, ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Àwọn ẹlòmíràn, wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ẹlòmíràn tilẹ̀ ṣeéṣe kí ó kà á ní àkàsórí, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ṣùgbọ́n a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ìkejì, fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Ìkẹta, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Èyí ni àwọn ìpinnu tí a máa ní kí a rí wípé wọ́n ti àwọn ìṣe wa lẹ́yìn. Ìkíní, jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn wa. Kí a tún ka Kólósè 4:16. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀, kí a dúró níbẹ̀ náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. O tí a ń sọ fún wa níhìn-ín, a fi ọkàn wa, a fi ṣe bí ilé tí ó ní ilẹ̀kùn. A sì ń sọ wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run ní kìí ṣe gẹ́gẹ́ bí àlejò nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ Ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa. Wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè wọlé. Wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa bá wa gbé. Wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa, kí a jẹ́ kí wọn kí ó dìde. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ, ó fẹ́ wọlé. Nítorí bẹ́ẹ̀, àwọn ohun mìíràn, àwọn èrò mìíràn, àwọn ọ̀rọ̀ mìíràn, àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé kí a jẹ́ kí wọn kí ó jáde. Kí a wá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti jókòó nínú ọkàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí tí a ń sọ fún wa yìí, ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó ní ìgbésí ayé Kristẹni, ìgbésí ayé

0: onígbàgbọ́. Bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ ṣe rere, tí a fẹ́ ṣe dáradára, a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ti ọ̀dọ̀ Kristi wá, nítorí pé Kristi ni òtítọ́, ìyè àti ọ̀nà. Ó sì yẹ kí a mọ̀ wípé bí a ò bá fẹ́ máa ṣubú, kí a máa kọsẹ̀ nínú òkùnkùn, a ní láti gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa, láàyè nínú ọkàn wa. Èyí ni ní ìmọ́lẹ̀ ayé tí í ṣe Jésù Kristi. Láti jẹ́ ẹni tí ó lágbára, ẹni tí ó lókun, ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ìrìn ìhìn rere, tí ó sì rìn gẹ́gẹ́ bí òdodo, a ní láti máa jẹ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó ń jẹ ìyè. Èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. O ní láti fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé, tí a ó pe àwọn àgbàlagbà wípé kí wọn kí ó di ọmọdé yìí mú, kí a sì fi agbára àti ipá mú wọn láti gba abẹ́rẹ́ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run kì í fi bẹ́ẹ̀ wọlé. Nítorí bẹ́ẹ̀, bí a ò bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè, kí a pè é wọlé, kí a kà á, kí a jẹ ẹ́, kí a fún un láàyè nínú ọkàn wa, ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa. Nítorí bẹ́ẹ̀, ó ń bẹ̀ wá, ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn, àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde, kí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run láti wọlé, kí ó ba lè máa bá wa gbé. Nínú ayé tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Kristi ni a máa ń gbọ́. Àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró, ọ̀rọ̀ tí ń tan ni jẹ. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa, tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá, ọ̀rọ̀ tí kì í ṣeni láǹfààní, ọ̀rọ̀ tí máa ń múni ṣìnà. Èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wa. Sàtánì pẹ̀lú, èyí ni èṣù fún ara rẹ̀. Ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa. Àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú, àwọn ọ̀rọ̀ tí ó lè kọ́ni lẹ́sẹ̀, àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ Ọlọ́run kí ó ṣìnà, tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà tí wọn ò tíì dúró dáradára, tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà. Nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti máa bá wa gbé. Bí a bá fẹ́ ní okun, bí a bá fẹ́ ní ààbò, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa. Èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. A ń sọ wípé kí ó máa gbé inú wa. Èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí. Inú ọkàn wa ni ọ̀rọ̀ Ọlọ́run ní láti máa gbé. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà, ẹsẹ̀ ìkẹfà, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní, kí ó máa wà lé àyè rẹ. Èyí ni ní lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹlì, wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn, ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá, lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani, ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dá ìyàfóni, ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù, ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní, kí ó máa wà lé àyà yín, kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀, bí Goliati bí ó tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, ohun kan láì gbọdọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnàá ti won ti rin jina rere si ijoba run ke ma feti so ti won so oro olorun oro ti an gbo oro inu bibeli oro ti o ni iye oro ti o ni agbara oro ti o ni imisi oro ti o ni ireti oro ti o ni alafia oro ti o ni awon ileri lati odo olorun wa oro yi ni ki o ye ki a feti si ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re bi a ba se yi a o ri wi pe a o ni isegun bi a ba se yi a o ri wi pe agbara yo wa ninu wa bi a ba se yi a o ri wi pe a o le ma rin irin ododo a o le wa ni iwa mimo sugbon bi a ba nro awon oro miran bi o ba je awon oro miran ni o wa ni o kan aya wa awon oro won yi o daju won o gbe wa subo ye ki n fun ni apere boya o ti ni ore abanideshe tele tele gege bi obirin omokunrin yi o se je eni te jo rinrin kunrin te jo nse ife ku fe tele tele sugbon o ti di onigbagbo nisinsin yi bi o ti di onigbagbo nisinsin yi omokunrin yi o tun ko iwe ranse si o o tun so awon oro ife ku fe we pe ke tun jo ma rin irin ti ko bojumu ke tun jo ma rin papo bi o ba ronu si awon ileri ti o nse fun o awon ti o nso fun o awon oro ife ku fe ti o nso o daju wi pe o subu sugbon bi o ba feti si bi o ba je ki oro olorun ki o ma gbe inu okan re oro kristi ki o ma gbe inu okan re o je asegun o le bori esu o le bori idanwo o sese iwo ti o je okunrin ki o je wi pe enikan ti wa ti ejo rinrin kunrin tele tele sugbon o ti ju sile nitori wi pe o ti di omo olorun bi o iru eni be bi o ba wa ba o sese ki o ma so oro idewo tabi oro idanwo bi o ba feti si awon oro won yi awon oro won yi won lagbara lati gbe osubu sugbon bi o ba ko awon oro won yi sile ti o feti si oro olorun ti o nronu lori oro olorun ti o nsasaro lori oro olorun oro olorun ti o ronu si yi yo fun ni agbara yo fun ni okun yo se je ki o je akoni ninu igbagbo wo orin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan okan esan ese ikokanla oro re ni mo pamọ le aye ami ki emi ki o ma ba se si o oro re ni mo pamọ le aye ami ki emi ki o ma ba se si o bi o ba je olopa ti o se je eni ti o wa ni ihin rere o ti ni igbala o si mo oro olorun o fe ma gba owo eyin tabi owo abetele bi o ba feti si oro awon olopa miran ti won o ti di atun bi o sese ki o pada seyin o sese ki o be si ni ko awon ebi ti o ti po sile ki o be si ni ko won je owo eyin ti o ti ko sile ki o be si ni gba sugbon oro re li mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o sese ki o je iyawo ninu ile bi o ba feti si ohun ti awon obirin miran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo sugbon bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa o mo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o se se ki o je wi pe laarin oko ati aya ati ni ede ayede die iyawo soro si oko oko si soro si aya se o mo wi pe ni akoko ede ayede bi a o ba sora oro a ma jade lati enu wa lai si wi pe a nse abojuto ohun ti a nso sugbon bi onikaluku ikini si eni keji bi o ba ti bebe wi pe ki a pari awon oro yi bi o ba nronu si awon nkan ti iyawo re so tele tele abi o nronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da ise ju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro Olorun ti o ni ki a dariji ara wa, ki a feran ara wa, ki a teriba fun oko, ki a toju iyawo wa, ki a teriba fun awon ti o ju wa lo, ki a ni irele enikan si enikeji. Bi o ba je oro yi ni a n gbe yewo ni igba gbogbo, oro re ni mo pamo le aya mi ki emi ki o ma ba se si o. Bi o ba je oro yi ni a n ronu le, a o ri we pe oro yi yo fun alagbara lati rin irin ododo ati lati ri wipe ko si ikorira, ko si ese ni igbese aye wa. Ye ki a wo Romu ori kewa ese ikejo, sugbon ki le o wi oro na wa le ti odo re, le enu re ati le okan re. Eyi ni ni oro igbagbo ti a wa n wa si o. Oni o ye ki oro ki o wa le okan wa, ki o si wa le enu wa. Oro igbagbo ti a wa n wa su gege bi a ba tin gbo iwaasu, ko ye ki a je ki o gba eti otun wole, ki o gba ti o si jade. O ye ki a to ojo si okan wa. Oro igbagbo ti a n wa su, oro igbala ti a n wa su, oro iye ani pekun ti a n wa su, oro iwa mimo ti a n wa su. O ye ki o wa ninu okan wa, o ye ki o wa le enu wa. Oro ti a n gbo ni ojojo aje, oro ti a n gbo ni ojobo, oro ti a n gbo ni ojo Aiku, oro ti a ti gba sinu cassette ti a n gbo ni igba gbogbo. O ye ki a to won jo si okan wa. Eyi ni o je ki a gbe igbesi aye ododo, ki a si ma rin deede niwaju Oluwa, niwaju Olorun. Ninu Deuteronomy ori kejo, Deuteronomy ori kejo ese iketa, o si re o sile, o si fi ebi pa o, o si fi mana bo, ti iwo ko mo, be li awon baba re ko mo, ki o le mu o mo pe eniyan ko ti pa onje nikan wa laaye, bi ko se nipa gbogbo oro ti o ti enu Oluwa jade le eniyan wa laaye. Bi ese oro ti a ka yi bi o ba ye wa, a o din akoko ti a n lo ni ibise ni ile itaja, a o din ku die ki a le wa si eko ijo eko bibeli ni ojo aje. Bi ohun ti a ka yi bi o ba ye wa, bi a ba je ki Olorun ki o ko sinu okan wa, a o din irinkerindo ti a n rin ninu aye, a o din iko. Mo fe lo si abule, mo fe lo si yin, mo fe lo si ohun. Eyi ti o n je ki a pa eko ojo aje, ti o n je ki a pa won je, a o din won ko, a o wa lati gbo oro Olorun. Bi ohun ti a ka yi bi o ba ye wa daradara, a o pale mo oja ti a n ta ni akoko ti o ye, a o wa lati gbo oro Olorun. Je ki n tun ka si o leti bi mo ti n laaye o. O si re o sile, o si fi ebi pa o. Ohun ti a n so fun wa nihin ni we pe Olorun din ounje ti ara ko, ebi pa wa die, ki a ba le fi aye sile fun oro Olorun, nitori ohun ni ounje emi. Mo fe ki o wo ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan. Eniyan nipa ti ara, eniyan ti okan, eniyan ti emi. O seese ki o ma ye o, o ye Olorun. Sugbon teti sile, ninu awon eniyan meta yi, o n fi ounje fun ti ara ni igba gbogbo. O n bo ara yi ni igba gbogbo, ni emeta lojumo, ni ojo meje ni ose, e je ni igba mokanlelogun ni ose kan ni o n bo ara. Sise apẹẹrẹ ti mo n se fun o yi feti sile daradara, eni meta ni o wa ni iwaju re, eni kan ninu awon meta yi o fun won lounje ni igba mokanlelogun ni ose, eni ikeji o fun ni ounje ni ekan soso ni ose. Nitori wepe ojo Aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro Olorun. Ojo aje won o si nihin, ojo Alamisi eyi ti se ojobo won o si nihin. Ounje ekan soso ni a n fun iru eni be, iketa a o tile fun ni ounje kankan rara. So fun mi, gbati eyi ti o fi eyi to je aropo fun ara o ndagba eyi ti a fun ni onje ekan sese lose ko ni pe ku eyi ti a fun ni onje rara nko iku ti de o ye ke a mo we pe ara okan ati emi o ye ke a ma bo won ara ke a bo pelu onje ti a nje ti a nfe senu okan ati emi wa ke a ma bo pelu adura ti a ngba pelu isin ti a nsin pelu orin emi ti a nko pelu oro olorun ti a nje pelu oro olorun ti a nfa sinu okan wa ni igba gbogbo sugbon bi a ba ti le ni ke a wa ni ojo aje ati ojo bo ati ojo isin mi e meta lose se e meta yi poju nigba ti o je wi pe e meta lojojumo ni a nbo ara o ye ki a fi atunse si awon nkan ti a nse o ye ki a ri wi pe a nbo emi ati okan wa pelu ounje ye ye ki n tun ka fun o lekan si o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ki iwo ki o le mo bẹẹni ti iwo ko mo bẹẹni awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi aba fe wa laaye ni toto o ye ki a le ri wi pe a nje ounje ti emi ounje iye a se fi oro iye yi a nfi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se yi awon elomiran orin David nikan ni won ma nka won ma ro we pe David je eni ti o mo olorun o je eni ti o la inu le mi koja o je eni ti o la iponju koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagun jagun gege bi eni ti o wa eni ti o sa kaakiri ti ota nle kaakiri gege bi eni ti o ni isegun gege bi oni eni ti o ni awon omo gege bi eni ti o sin oluwa gege bi eni ti o josin gege bi eni ti a pe ni eni bi ti inu olorun nitori awon ohun amuye yi ti o wa ni inu David awon elomiran won ki ka nkan miran bi ko se orin David nikan soso sugbon a so fun anihin ni apa ti o gbeyin ninu ese iketa o ni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye e je wi pe ki se orin David nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori Solomon ti o ko ewe owe yi o ni olorun fun ni ogbon ogbon ti a ko fun awon eniyan saaju re ti a ko se fun awon elomiran leyin ti re yato si Jesu Christi omo bibi olorun nikan soso nitori be loro losan lale igba ki igba ti won ba fe ka bibeli ewe owe nikan ni won ka awon elomiran nkan ti won ka ni awon bi Samuel awon bi Chronicle awon bi Chronicle awon bi awon iwe awon oba won ni nitori opolopo iriri ni o wa ninu awon iwe won yi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe won yi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti Mose ko ninu Exodus ati ni Deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli wonyi le ase loju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be Isaiah tabi Ezekiel tabi Jeremiah tabi Daniel tabi Hosea tabi Joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemu lai lai majemu titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye Jesu oro ti Jesu Christi so ise iyanu ti o se won a tele lo si Galilee nibi ti a ti nka won a tele lo si Jericho nibi ti a ti nka won a tele lo si Jerusalem nibi ti a ti nka won ki ka gbogbo oro Olorun won so wi pe awon fe mo nipa Jesu si o mo wi pe ati e ti a nka lati majemu lai lai gbogbo won ni o so nipa Jesu Christi àwọn ẹlòmíràn sọ wípé Jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tíì sọ fún yín nítorí ẹ kò tíì lè gbà wọ́n nísinsìnyí ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé yóò fi òye ohun gbogbo yé yín nítorí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé ẹ̀písítélì wọ̀nyí tí a kọ akọ nípa ìmísí ẹ̀mí ọlọ́run nípa bẹ́ẹ̀ ẹ̀písítélì nìkan ni àwọn ń kà àwọn kì í ka nǹkan mìíràn àwọn ẹlòmíràn ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà tí wọ́n ń yẹ̀wò wọ́n ní jésù pàápàá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún jọ̀hánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláì ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ọ́ nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà ṣùgbọ́n ohun tí ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo ó yẹ kí a máa ka gbogbo bíbélì ohun sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ kì í ṣe májẹ̀mú láéláé nìkan kì í ṣe májẹ̀mú titun nìkan gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè bí a ṣe ń ṣe léòní bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú titun bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ ọlọ́run wá báyìí ni ọlọ́run fẹ́ kí a ṣe bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan a ó tún máa fi àwọn apá mìíràn nínú bíbélì a ó fi máa díwọ̀n wọn a ó fi máa ṣe àlàyé wọn a ó fi máa ṣe ìtumọ̀ wọn kí ohun gbogbo tí ó ti ẹnu ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnìkọ̀ọ̀kan wa yẹ kí a wo Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkejìlá Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkejìlá bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀ èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ bí a bá ń sọ nípa òfin ti inú ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára ó mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ bí ẹnìkan bá bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́ bí o bá sọ wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná bí o bá sọ wípé kí ló ń sọ fún mi a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun wípé òfin inú ń fà mí òfin inú ń sọ wípé nísinsìn mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣẹ èyí ni wípé kí o lọ jẹun bí o bá ka èyí ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi mo pa òfin ọlọ́run mọ́ ju oúnjẹ lọ ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan ọ̀rọ̀ ọlọ́run ti ẹ̀mí ìkan àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ ọlọ́run kò sí oúnjẹ àárọ̀ èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀ ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́ àkókò tí wọn ó ka ọ̀rọ̀ ọlọ́run àkókò tí wọn ó gbàdúrà nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó wà ní àkọ́kọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe jù báyìí lọ àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀ tí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́ wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀ bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn ó ṣeé ṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí ó ti máa jáde kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo àwọn arákùnrin wa àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́ wọn ka bíbélì wọn gbàdúrà bí wọ́n ń jẹun wọn á fi kásẹ́ẹ̀tì ọ̀rọ̀ ọlọ́run wọn á fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ́ẹ̀tì yìí bi won wa lowo won a se be iru awon ni a ri pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa ya tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won kiye ka bibeli awon ti won o ti e mo majemu titun yato si majemu lai lai gbogbo idanwo ti won wa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo seseese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wi pe a nla kaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wi pe a n sasaro ninu oro olorun ikarun ki a ri wi pe ohun ti a nka ohun ti a n gbo ohun ti a ni oye re ohun ti a n sasaro ninu re a mu si se bi a ba n se be a o ri wi pe a o di alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri wi pe oro olorun ti a n so nipa re yi o n so ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ninu ogbon gbogbo oro olorun ni ma fun ni le ogbon je ki a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu timothy keji ori keta ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu oro olorun ni je ki a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo olorun oro olorun ni o je ki a mo wi pe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo wi pe abi wa ninu ese a mu ese gege bi eni momi a n je ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo wi pe awon irawo paapa won ko mo won ko pe niwoju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin nipa be ni a fi mo wi pe oro olorun je ki a mo wi pe elese ni enikokan wa ni a ti je lati akoko ibi wa ki se be nikan oro olorun ni o je ki a mo ni o fun wa ni ogbon lati ri wi pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun wa ni igbala wi pe ko si ohun ti a le se nipa ise ododo ara wa wi pe a o le ni igbala oro olorun ni o je ki a mo wi pe wo odo agutan olorun eni ti o ko ese ara aye lo ati pe a o pe oruko re ni jesu nitori ohun ni o gba awon eniyan re la kuro ninu ese won oro olorun ni o je ki a mo wi pe bi a ba wo odo agutan olorun bi a ba ko ese wa sile bi a ba jewo ese wa bi a ba si kan won sile bi a ba ro mo jesu kristi ti a si gba ise ori igi agbelebo gbo fun eni kankan wa wi pe a o ni igbala oro olorun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu jesu ki se be nikan oro olorun ni o je ki a mo wi pe ogbon ti a n so nipa re ti a le ni ninu olorun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o n se inu ni bini si wa se o mo wi pe lakoko jesu kristi nigba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o n so ni won fi n so wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun paapaa si ti fun wa ni ileri wi pe bi a ba tele ohun ti a si n je ki oro ohun ki o wa ninu okan wa wi pe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon ti n se lodi si wa ati awon ti n se inu ni bini si wa ti won ki yo le fi bori ewa wo luko ori kọkànlélógún ẹsẹ ikẹẹdogun luko ori kọkànlélógún ẹsẹ ikẹẹdogun nitori ti emi o fun yin li ẹnu ati ọgbọn ti gbogbo awọn ọta yin ki yo le sọrọ odi si ti won ki yo si le ko loju bi ọrọ jesu kristi bi o ba wa ninu ọkan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri wi pe ni akoko inu ni bini bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon olorun yo si je ki a le bori awon eniyan won yi worin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan ese ogorun din meji ati ese ogorun dinkan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa pelu mi lai lai ni ese ogorun dinkan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ki a gbon ju awon ota wa lo o je ki a gbon ju awon tin se nu ni bi ni se wa o je ki a gbon ju awon ti o ti le ngbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon sugbon ogbon ti a nso nipa re ki se ogbon ti aye ki se ogbon ti awon eleran ara tun won ni emi olorun a nso nipa ogbon ti emi e ti o tun iwa wa se e ti o je ki a mo bi a ti rin bi a ti soro ati iwa ti a hu gege bi onigbagbo je ki a wo Deuteronomy ori kerin ese ikarun ati ikefa Deuteronomy ori kerin ese ikarun ati ikefa wo emi ti ko yin ni ilana ati idajo bi Oluwa Olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin lo lati gba nitori na e pa won mo ke si ma se won nitori pe eyi le ogbon yin oro Olorun ni ogbon wa ki se itan aroso ki se itan lati odo awon keferi ki se awon owe ibile sugbon oro Olorun ni ogbon wa oro Olorun ni yo fun wa ni ogbon ati oye lati mo bi a ti rin bi a ti se bi a ti jeun bi a ti gbe ebi duro ati bi a ti toju ebi oro Olorun ni o ma da wa loye iru iwa ti o ye ki onigbagbo hu irin ti o ye ki onigbagbo ki o rin oro Olorun ni fun ni le ogbon ninu Jacobo ori keta Jacobo ori keta ese iketa dinlogun ati ese ikeji dinlogun sugbon ogbon ti o ti oke wa akomo ase ni alaafia ani ipamora ki si soro lati be akun fun aanu ati fun eso rere le aisi egbe ati le aisi agabagebe eso dodo le angbin le alaafia fun awon ti sise alaafia bi abari enikeni ti o so wipe o ngbon sugbon ti ko si ni iwa mimo e ti ise ogbon olorun nitori ogbon ti o ti oke wa akoko mo ohun akoko ti a mo nipa ogbon ti o ti oke wa ni wipe a je ki a ni iwa mimo iwa ododo a je ki a ma rin dede eni ti o ba ni ogbon atoke wa kini ki se ogbon onikopa ni ogbon alagidi ogbon ajini lese ogbon eni ti o le jale sugbon ti ohun gbogbo ti o mu lati inu oja wa o sese ki a ma ri ogbon ti o ti oke wa o je ogbon ti je ki a wa ni iwa mimo akoko mo ki se be nikan a si ni alaafia eni ti o ba so wipe ohun je ologbon sugbon ti ko le pa alaafia inu ebi mo ti ko le pa alaafia mo ninu ijo ti ko le pa alaafia mo ninu laarin awon ore eyi ki se ogbon olorun eni ti o ba so wipe ohun ni ogbon sugbon ti o nko eyin ore si ore ti o n da ile onile ti o n daaru eni ti o so wipe ohun ni ogbon ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà a ní ìpamọ́ra ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà tí kò ní ìpamọ́ra èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá kìí ṣòro láti bẹ̀ ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ kìí jẹ́ kìí gbẹ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó ní ọgbọ́n ọlọ́run akún fún àánú àti fún èso rere léàìsí ègbè léàìsí àgàbàgebè ohun tí a pè ní ègbè níhìn ni wípé kìí gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo a ní àlàáfíà èyí ni ọgbọ́n ọlọ́run èyí ni a fi ń sọ wípé ọgbọ́n ọlọ́run a jẹ́ kí a mọ ìwà hù a jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe wo éfésù orí karùn-ún kí a wo iṣẹ́ tí ọgbọ́n ọlọ́run ṣe ní ìgbésí ayé wa éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kí kìí ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé a ó rìn ìrìn òdodo a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́ láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ máa ra ìgbà padà nítorí gbogbo olè àwọn ọjọ́ ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n ọlọ́run tí ó ní ọ̀rọ̀ ọlọ́run kì yóò máa fi àkókò ṣòfò a ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó bí a bá ń lọ sí ilé sinimá bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́ a ń fi àkókò ṣòfò ní àkókò tí ó yẹ kí a fi ka bíbélì àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́ àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn àfi ń ta tẹ́tẹ́ irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà nítorí búburú lè àwọn ọjọ́ nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ẹsẹ̀ ìkejìdínlógún ẹ má sì ṣe mu wáìnì lé àmupara èyí nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí rántí wípé àwọn nǹkan yìí ni a ń sọ nípa ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo ó di aláìlọ́gbọ́n ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù nínú orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí olúwa ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú ọlọ́run lọ́wọ́ ọlọ́run àní bàbá lé orúkọ jésù kristi olúwa wá ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù ọlọ́run àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí wò ó nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ni ọgbọ́n yìí kí ni yóò ṣe ní ìgbésí ayé wa kí ẹ máa kọ́ kí ẹ sì máa gba ara yín níyànjú bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wa ṣé o ti mọ̀ nípa àtúnṣe ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa ìgbàlà ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ ọlọ́run àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ bí a ti ń tọ́jú ọmọ bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti ń tòrò àwa tí a jẹ́ ọkùnrin bí a bá ní ọgbọ́n ọlọ́run kí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀ a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó a ó máa gbà wọ́n ní ìyànjú èyí ni ọgbọ́n ọlọ́run ó ní a ó máa kọ́ ara wa a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa a rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn wọn ó kàwé gbéra bí a bá ń kọrin bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí olúwa orin ìyìn orin ẹ̀mí orin tí ó ní ìtumọ̀ orin tí gbéni dúró orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé orin tí kìí ṣe orin ẹ̀mí orin tí kìí gbéni dúró orin tí tún fa ọkàn wá padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo kí a máa kọ́ kí ẹ sì máa gbára yín níyànjú nínú sáàmù èyí ni orin dáfídì tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí àti kí ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa ìkẹta ó wà nínú ẹsẹ ìkẹtàdínlógún ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbáàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo ọlọ́run àti kí a máa ṣe ní orúkọ jésù olúwa wa èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ kò máa àkókò àti jókòó àkókò àti dìde àkókò àti jẹun àkókò bí a ti wọṣọ bí a ti rìn bí a ṣe ṣe nǹkan pẹ̀ bí ọmọlúàbí kò mọ irú nǹkan bẹ́ẹ̀ irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu kí a kà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀ tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀ ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀ ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́ ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa bí a bá fẹ́ dé ìbúté rere ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe kí a máa ṣe gbogbo wọn ní orúkọ jésù kristi olúwa wẹ́sẹ̀ ìkẹtàlélógún ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bíi fún olúwa kì í ṣe fún ènìyàn nínú kọ́rìntì kínní orí kẹwàá kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà bí ẹ̀yìn bá ń jẹ tàbí bí ẹ̀yìn bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnì kọ̀ọ̀kan wa wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀ ní ìṣe ní ìrìn níbikíbi ní àkókò kákòókò yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa ògo ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa kì í ṣe wípé kí a máa fẹ̀ tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀ a ń ṣe láti gbé ara wa sókè èyí kì í ṣe ìfẹ́ ọlọ́run irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú olúwa ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi ní àkókò kákòókò ní ìgbàkigbà ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí wọ́n wà fún ògo ọlọ́run nìkan ṣoṣo ẹ jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí ìpinnu wo ló ń mú ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ ọlọ́run jọ sínú ọkàn rẹ o fẹ́ máa kà á nígbà gbogbo o fẹ́ máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun o fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ ọlọ́run wà nínú ọkàn rẹ ó sì fún ọ ní ọgbọ́n tí ó jẹ́ kí o máa rìn kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ó sì fún ọ ní ìgbàlà ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó rìn déédéé ó rìn ní ìwà mímọ́ kí o bá lè ní ohun àmúyẹ kí múni lọ sí ọ̀run o sì rí pé ìpinnu yìí lati ma wa lati ma gbe fun ogun olorun nikan sosho ni o wa ni igbese aye re gbadura so fun olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro olorun ki o ba le je aje monu fun o ki oro olorun ki o ba le ma so ni igba gbogbo so fun olorun bi o ti rewe pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro olorun ni igba gbogbo ati ma gbo oro olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ijapara wonyi o mo ko ni igbese aye re ati lati sisin lo o ri we pe o rin o se fun ogo olorun gege bi ikoni oro olorun ni kan soso
1: Rere ti Matthew ori ogun ijọbọ run sadabi okunrin kan ti se baale ile ti o jade ni kutukutu owuro lati pe awon alagbase sinu ogba ajara re nigba ti o si ba awon alagbase pinu re si owo ide kokan ni ojo o ran won lo sinu ogba ajara re o si jade lakoko wakati eketa ojo o ri awon alairise miran won duro ni bi oja o si wi fun won pe e lo si ogba ajara pelu ohunkohun ti o ba to emi o fi fun yin won si mu ona won pon lo sibe o tun jade lo lakoko wakati kefa ati kesan ojo o si se be o si jade lo lakoko wakati kokanla ojo o ri awon alairise miran ti o duro o si wi fun won pe e se ti eyin fi duro lati oni moni ni airise won wi fun pe nitori ti ko si eni ti o fun wa ni agbase o wi fun won pe e lo pelu sinu ogba ajara eyi ti o ba to ni eyin o ri gba nigba ti o di oju ale oluwa ogba ajara wi fun iriju re pe ki awon alagbase eni ki o si fi owo agbase won fun won bere lati eni ikeyin lo si ti isaju nigba ti awon ti a pe lakoko wakati kokanla ojo de gbogbo won gba owo ide kokan sugbon nigba ti awon ti o ti saju de won se bi awon o gbaju be lo olukuluku won si gba owo ide kokan nigba ti won gba tan won kun si baale na wipe awon ara ikeyin won yi sise kiki wakati kan iwo si mu won ba wa dogba awa ti o ti ru eru ti a si farada oru ojo o si da okan ninu won lohun pe ore emi ko sise si o iwo ki o ba mi pinu re si owo ide kan ni ojo gba eyi ti se tire ki o si ma ba tire lo emi o si fi fun ikeyin yi gege bi mo ti fi fun o ko a to ki emi ki o fi nkan ti se ti emi se bi o ti wu mi oju re koro nitori ti emi nse eni rere be ni awon ikeyin yo di ti iwaju awon eni iwaju yo si di ti ikeyin nitori opolopo ni a pe sugbon die ni a o ri yan Jesu si ngoke lo si Jerusalemu o si pe awon omo eyin re meji la si apa kan ni ona o si wi fun won pe o awa ngoke lo si Jerusalemu a o si fi omo eniyan le awon olori alufa ati awon akowe lowo won si da lebi iku won si fa le awon keferi lowo lati fi ise eleya lati na ati lati kan ma gbelebu ni ijo keta yo si jinde nigba na ni iya awon omo sebede ba awon omo re to wa o be o si nfe onkan ni owo re o si bi pe kini iwo nfe o wi fun pe je ki awon omo mi mejeji ki o ma joko okan ni owo otun re okan ni owo osi ni ijoba re sugbon Jesu dahun o si wi pe eyin ko mo ohun ti eyin n bere eyin le mu ninu ago ti emi o mu ati ki a si fi baptisimu ti a fi baptisi mi baptisi eyin won si wi fun pe awa le se o si wi fun won pe looto ni eyin o mu ninu ago mi ati ninu baptisimu ti a fi baptisi mi ni a si fi baptisi eyin sugbon lati joko ni owo otun ati ni owo osi mi ki se ti emi lati fi fun ni bi ko se pe fun kiki awon eni ti a ti pese re sile fun lati odo baba mi wa nigba ti awon mewa iyoku gbo won binu si awon arakunrin won mejeje sugbon Jesu pe won sodo re o si wi pe eyin mo pe awon oba keferi a ma lo agbara lori won ati awon eni nla ninu won a ma fi ola te ri won ba sugbon ki yo ri be laarin yin sugbon enikeni ti o ba fe po ninu yin e je ki o se iranse yin ati enikeni ti o ba fe se olori ninu yin je ki o ma se omo odo yin ani gege bi omo eniyan ko ti wa ki a se iranse fun bi ko se lati se iranse fun ni ati lati fi emi re se irapada opolopo eniyan bi won ti ti jeriko jade opo eniyan to leyin si kiyesi awon okunrin afoju meji joko leti ona nigba ti won gbo pe Jesu n re koja won kigbe soke wi pe oluwa iwo omo dafidi sanu fun wa awon eniyan si ba won wi
2: nitori ki won ki o ba le pa enu won mo
1: sugbon won kigbe ju be lo wi pe oluwa iwo omo dafidi sanu fun wa Jesu si dese duro o pe won o si wi pe kini eyin fe ki emi ki o se fun yin won wi fun pe oluwa ki oju wa ki o le la be ni Jesu sanu fun won o si fi owo to won ni oju logan oju won si la won si to leyin
3: This CLM Radio, the spiritual welfare is our concern.
1: Ìrere ti Matthew, orí ìkọkànlé ní ogún. Nígbà tí wọ́n súnmọ́ etí Jerusalemu tí wọ́n dé Bethphage ní òkè Olifi, nígbà náà ni Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ. Ó wí fún wọn pé ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lọ́gán. Ẹ̀yin ò rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú. Ẹ tú wọn kí ẹ sì fà wọ́n fún mi wá. Bí ẹnìkan bá sì wí nǹkan fún yín, ẹ̀yin ò wí pé Olúwa ní fi wọ́n ṣe. Lọ́gán ni yóò sì ràn wọn wá. Gbogbo èyí ni a ṣe kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì wá kí ó lè ṣe pé ẹ sọ fún ọmọbìnrin sí ó ní pé kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó ní ìrẹ̀lẹ̀ ó jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Àwọn ọmọ ẹ̀yìn náà sì lọ
2: wọ́n ṣe bí Jésù ti wí fún wọn.
1: Wọ́n sì fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá àti ọmọ rẹ̀ wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yìn wọn wọ́n sì gbé Jésù ká. Ọ̀pọ̀ ìjọ ènìyàn tẹ aṣọ wọn sí ọ̀nà ẹlòmíràn ṣẹ́ ẹ̀ka igi wẹ́wẹ́ wọ́n sì fọ wọn sí ọ̀nà. Ìjọ ènìyàn tí ń lọ níwájú àti èyí tí ń tọ̀ wọn lẹ́yìn kígbe wípé Hosanna fún ọmọ Dáfídì olùbùkún ni ẹni tí ó ń bọ̀ wá lé orúkọ Olúwa Hosanna lókè ọ̀run. Nígbà tí ó dé Jerusalemu gbogbo ìlú mìtìtì wípé ta ni yìí. Ìjọ ènìyàn sì wípé èyí ni Jésù wòlíì láti Nasareti ti Galili. Jésù sì wọ inú tẹ́ḿpìlì Ọlọ́run lọ ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde ó sì yí tábìlì àwọn onípàṣípàrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé. Ó sì wí fún wọn pé a ti kọ́ pé ilé àdúrà ni a ó máa pe ilé mi ṣùgbọ́n ẹ̀yin sọ ọ́ di ihò ọlọ́ṣà àti àwọn afọ́jú àti àwọn amúkun wá sọ́dọ̀ rẹ̀ ní tẹ́ḿpìlì ó sì mú wọn láradá. Ṣùgbọ́n nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé rí ohun ìyanu tí ó ṣe àti bí àwọn ọmọ kéékèèké ti ń ké ní tẹ́ḿpìlì wípé Hosanna fún ọmọ Dáfídì inú bí wọn gidigidi wọ́n sì wí fún wọn pé ìwọ gbọ́ èyí tí àwọn wọ̀nyí ń wí. Jésù wí fún wọn pé bẹ́ẹ̀ ni ẹ̀yin kò ti kà á nínú ìwé pé láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti àwọn ọmọ ọmú ni ìwọ ti mú ìyìn pé. Ó sì fi wọn sílẹ̀ ó jáde kúrò ní ìlú náà lọ sí Bẹ́tánì ó wọ̀ síbẹ̀. Nígbà tí ó di òwúrọ̀ bí ó ti ń padà bọ̀ sí Jerusalemu ẹ̀bí ń pa á. Nígbà tí ó rí igi ọ̀pọ̀tọ́ ní ọ̀nà ó lọ síbẹ̀ kò sì rí ohun kan lórí rẹ̀ bí kò ṣe kìkì ewé ó sì wí fún pé kí èso kí ó má so lórí rẹ̀ láti òní lọ títí láíláí. Lójú kan náà igi ọ̀pọ̀tọ́ náà gbẹ. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i ẹnu yà wọ́n wọ́n wí pé igi ọ̀pọ̀tọ́ yìí má tètè gbẹ. Jésù dáhùn ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tí ẹ kò bá sì ṣiyèméjì ẹ̀yin kì yóò ṣe kìkì èyí tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ yìí ṣùgbọ́n bí ẹ̀yin bá tilẹ̀ wí fún òkè yìí pé ṣìdí kí o sì bọ́ sínú òkun yóò ṣe ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀yin ó rí gbà. Nígbà tí ó sì dé inú tẹ́ḿpìlì, àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ bí o ti ń kọ́ àwọn ènìyàn. Wọ́n wí pé àṣẹ wo ni wọ́n fi ń ṣe nǹkan wọ̀nyí, ta ni ó sì fún ọ ní àṣẹ yìí? Jésù sì dáhùn.

0: ó sì dáhùn wípé èmi kì yóò lọ, ṣùgbọ́n ó ronú níkẹyìn ó sì lọ. Ó sì tọ ìkejì wá, ó sì wí bẹ́ẹ̀ gẹ́gẹ́, ó sì dáhùn wí fún pé èmi ó lọ bàbá, kò sì lọ. Nínú àwọn méjèèjì, èwo ni ó ṣe ìfẹ́ bàbá rẹ̀? Wọ́n wí fún pé èyí èkíní. Jésù sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín. Àwọn agbowó òde àti àwọn paṣágà ṣíwájú yín lọ sí ìjọba Ọlọ́run. Nítorí Jòhánù bá ọ̀nà òdodo tọ̀ yín wá, ẹ̀yin kò sì gbà gbọ́. Ṣùgbọ́n àwọn agbowó òde àti àwọn paṣágà gbà gbọ́. Ṣùgbọ́n ẹ̀yin, nígbà tí ẹ̀yin sì rí, ẹ kò ronú pé wàdà níkẹyìn kí ẹ lè gbà gbọ́. Ẹgbọ́ òwe mìíràn, baálé ilé kan wà tí ó gbin àjàrà, ó sì ṣọgbà yí ika, ó wa ibi ìfúntí sínú rẹ̀, ó kọ ilé ìṣọ́, ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà, ó sì lọ sí àjò. Nígbà tí àkókò èso súnmọ́ etílé, ó rán àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sí àwọn olùṣọ́gbà náà kí wọn kí ó lè gbà wá nínú èso rẹ̀. Àwọn olùṣọ́gbà sì mú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀, wọ́n lu èkíní, wọ́n pa èkejì, wọ́n sì sọ ìkẹta ní òkúta. Ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ́ mìíràn tí ó ju àwọn ti ìṣáájú lọ, wọ́n sì ṣe bẹ́ẹ̀ sí wọn gẹ́gẹ́. Ṣùgbọ́n ní ìkẹyìn gbogbo wọn, ó rán ọmọ rẹ̀ sí wọn, ó wí pé wọn ó ṣojú ìṣáájú fún ọmọ mi. Ṣùgbọ́n nígbà tí àwọn olùṣọ́gbà rí ọmọ náà, wọ́n wí fún ara wọn pé èyí ni àrólé, ẹ wá, ẹ jẹ́ kí a pa á, kí a sì kó ogun rẹ̀. Wọ́n sì mú un, wọ́n wọ́ ọ jáde kúrò nínú ọgbà àjàrà náà, wọ́n sì pa á. Ǹjẹ́ nígbà tí olúwa ọgbà àjàrà bá dé, kí ni yóò ṣe sí àwọn olùṣọ́gbà wọn ni?
1: Wọ́n wí fún un pé
0: yóò pa àwọn ènìyàn búburú wọn nìrun ní ipa òṣì, yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà mìíràn, àwọn tí ó máa fi èso rẹ̀ fún un lákòókò. Jésù wí fún wọn pé ẹ̀yin kò ti kà á nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn ọmọlé kọ̀ sílẹ̀, òun náà ni ó sì di pàtàkì igun ilé. Èyí ni iṣẹ́ Olúwa, ó sì jẹ́ ìyanu ní ojú wa. Nítorí náà, èmi wí fún yín pé a ó gba ìjọba Ọlọ́run lọ́wọ́ yín, a ó sì fi fún orílẹ̀-èdè tí yóò máa mú èso rẹ̀ wá. Ẹnikẹ́ni tí ó bá ṣubú lu òkúta yìí yóò fọ́, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣubú lu yóò lọ lúlú. Nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn farisí gbọ́ òwe rẹ̀, wọ́n wòye pé àwọn ni ó ń bá wí. Ṣùgbọ́n nígbà tí wọ́n wọ ọ̀nà àti gbé ọwọ́ lé, wọ́n bẹ̀rù ìjọ ènìyàn nítorí tí wọ́n kà á sí wòlíì.
2: Ìrere ti Matthew, orí 12. Jésù sì dáhùn, ó sì tún fi òwe sọ̀rọ̀ fún wọn pé ìjọba ọ̀run dàbí ọba kan tí ó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀. Ó sì rán àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ lọ pé àwọn tí a ti pè tẹ́lẹ̀ sí ibi ìyàwó, ṣùgbọ́n wọn kò fẹ́ wá. Ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ́ mìíràn wípé ẹ wí fún àwọn tí a pè pé, wò ó, mo ṣe oúnjẹ mi tán, a pa màálù àti gbogbo ẹran àbópa mi, a sì ṣe ohun gbogbo tán, ẹ wá sí ibi ìyàwó. Ṣùgbọ́n wọn kò fi pe nǹkan. Wọ́n bá ti wọn lọ, ọ̀kan sí ọ̀nà oko rẹ̀, òmíràn sí ọ̀nà owó rẹ̀. Àwọn ìyókù sì mú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀, wọ́n ṣe àbùkù sí wọn, wọ́n sì lù wọ́n pa. Nígbà tí ọba sì gbọ́ èyí, ó bínú, ó sì rán àwọn ogun rẹ̀ lọ, ó pa àwọn apànìyàn wọn nírun, ó sì kún ìlú wọn. Nígbà náà ni ó wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé a ṣe àṣẹ ìyàwó tán, ṣùgbọ́n àwọn tí a pè kò yẹ. Nítorí náà, ẹ lọ sí ọ̀nà òpópó, iyekíye ẹni tí a bá rí, ẹ pè wọ́n wá sí ibi ìyàwó. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ́ wọn ni sì jáde lọ sí ọ̀nà òpópó, wọ́n sì kó gbogbo àwọn ẹni tí wọ́n rí jọ, àti búburú àti rere. Ibi àṣẹ ìyàwó sì kún fún àwọn tí ó wá jẹun. Nígbà tí ọba náà wá wo àwọn tí ó wá jẹun, ó rí ọkùnrin kan níbẹ̀ tí kò wọ aṣọ ìyàwó. Ó sì bí pé, ọ̀rẹ́, ìwọ ti ṣe wọ ẹ̀yìn wá láì ní aṣọ ìyàwó, kò sì lè fọhùn. Nígbà náà ni ọba wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ dì í tọwọ́tẹsẹ̀, ẹ gbé e kúrò kí ẹ sì sọ ọ́ sínú òkùnkùn lóde. Níbẹ̀ ni ẹkún oyin ìpayínkeke yóò gbé wà. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè, ṣùgbọ́n díẹ̀ ni a yàn. Nígbà náà ni àwọn farisí lọ, wọ́n gbìmọ̀ bí wọ́n ti ṣe rí ọ̀rọ̀ gbá mọ́ lẹ́nu. Wọ́n sì rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù lọ sọ́dọ̀ rẹ̀ wípé, olùkọ́ni, àwa mọ̀ pé olótìtọ́ ni ìwọ, ìwọ sì ń kọ́ni ilé ọ̀nà Ọlọ́run ní òtítọ́, bẹ́ẹ̀ ni ìwọ kì í wojú ẹnikẹ́ni, nítorí tí ìwọ kì í ṣe ojúṣàájú ènìyàn. Ǹjẹ́ wí fún wa, ìwọ ti rò ó sí, ó tọ́ láti máa san owó òde fún Kẹ́sàrì tàbí kò tọ́? Ṣùgbọ́n Jésù mọ èrò búburú wọn, ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò, ẹ̀yin àgàbàgebè. Ẹ fi owó idẹ kan fún mi, wọ́n sì mú owó idẹ kan tọ̀ wá. Ó sì bí wọn pé àwòrán àti àkọlé ta ni èyí? Wọ́n wí fún wọn pé ti Kẹ́sàrì ni. Nígbà náà ni ó wí fún wọn pé ǹjẹ́ ẹ fi ohun tí ṣe ti Kẹ́sàrì fún Kẹ́sàrì àti ohun tí ṣe ti Ọlọ́run fún Ọlọ́run? Nígbà tí wọ́n sì ti gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ẹnu yà wọ́n, wọ́n fi í sílẹ̀, wọ́n sì bá tiwọn lọ. Ní ìjọ kan náà ni àwọn Sàdúsí tọ̀ wá, àwọn tí ó wí pé àjíǹde òkú kò sí, wọ́n sì bí wípé olùkọ́ni, ó sì wí pé bí ẹnìkan bá kú ní àìlọ́mọ, kí arákùnrin rẹ̀ kí ó ṣú aya rẹ̀ lópó, kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀. Àwọn arákùnrin méje kan ti wà lọ́dọ̀ wa, èyí èkíní lẹ́yìn ìgbà tí ó gbé aya rẹ̀ ní ìyàwó, ó kú. Bí kò ti ní irú ọmọ, ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èkejì pẹ̀lú àti ẹ̀kẹta títí ó fi dé èkeje. Níkẹyìn gbogbo wọn,
1: obìnrin náà kú pẹ̀lú.
2: Ǹjẹ́ ní àjíǹde òkú, aya àti ta ni yóò ṣe nínú àwọn méjèèje?

0: gbogbo wọn ni ó ṣàní Jésù dáhùn, ó sì wí fún wọn pé, ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́, ẹ kò sì mọ agbára Ọlọ́run, nítorí pé ní àjíǹde òkú wọn kì í gbéyàwó, a kì í sì fi wọn fúnni ní ìgbéyàwó.
1: Ṣùgbọ́n wọ́n dàbí àwọn áńgẹ́lì Ọlọ́run lé ọ̀run.
0: Ṣùgbọ́n ní ti àjíǹde òkú, ẹ̀yin kò ti ka èyí tí a sọ fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá wípé èmi ni Ọlọ́run Ábráhámù àti Ọlọ́run Ísáàkì àti Ọlọ́run Jákọ́bù. Ọlọ́run kì í ṣe Ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alàyè. Nígbà tí àwọn ènìyàn gbọ́ èyí, ẹnu yí àwọn sí ẹ̀kọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisi gbọ́ pé ó pa àwọn Sadusi lé ẹnu mọ́, wọ́n pe ara wọn jọ. Nígbà náà ni ọ̀kan nínú wọn ti ṣe amòfin dán wò, ó sì bí léèrè ọ̀rọ̀ kan wípé, olùkọ́ni, èun ni àṣẹ ńlá nínú òfin. Jésù sì wí fún pé kí ìwọ kí o fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èyí ni èkíní àti òfin ńlá. Èkejì sì dàbí rẹ̀, ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Nínú àwọn òfin méjèèjì yìí ni gbogbo òfin àti wòlíì rọ̀ mọ́. Bí àwọn Farisi ti kó ara wọn jọ, Jésù bí wọn wípé ẹ̀yin ti ro ti Kristi sí ọmọ ta ní ṣe. Wọ́n wí fún pé ọmọ Dáfídì ni.
1: Ó wí fún wọn pé
0: èyí àti ṣe tí Dáfídì nípa èmi fi ń pè é ní Olúwa, wípé Olúwa wí fún Olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Ǹjẹ́ bí Dáfídì bá ń pè é ní Olúwa, èyí àti rí tí ó fi ṣe ọmọ rẹ̀, kò sì sí ẹnìkan tí ó lè dá ní ohun ọ̀rọ̀ kan, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó jẹ́ bí léèrè ohun kan mọ́ láti ọjọ́ náà lọ.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí. À ń bẹ̀bẹ̀ wípé kí ẹ bá wa sọ̀rọ̀.
4: Bí ẹ̀sìn tí ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀bẹ̀ wípé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwá inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀, àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí, ni a fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Àwa tí a jẹ́ onígbàgbọ́, Bíbélì pè wá ní ọmọ Ọlọ́run. Láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run. Ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásán-làsàn, tí kò tí ì gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀, tí kò tí ì ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀. Kò sí lè tẹríba fún ìfẹ́ Ọlọ́run àti ìṣàkóso ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Èyí ni Bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Bí kì í bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ronúpìwàdà, ó sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébùú, irú ẹni bẹ́ẹ̀ kò lè di ọmọ Ọlọ́run. Bí a bá ń sọ wípé kí a ronúpìwàdà, èyí jẹ́ wípé kí a wá síwájú Olúwa, kí a jọ̀wọ́ ara wa sí ìfẹ́ Ọlọ́run, kí a sì fi ara wa lélẹ̀ lẹ́sẹ̀ àgbélébò wípé ohunkóhun tó bá wí fún wa láti ìsinsìnyí lọ ni a ó máa ṣe. Gbà tí a bá ti ní àǹfààní yìí wípé a di ọ̀rẹ́ Ọlọ́run, a di ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run, a wá sínú agboolé ìgbàgbọ́ àti di ẹbí Ọlọ́run, lẹ́sẹ̀kẹsẹ̀ ni a ó rí wípé ìfẹ́ láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó wà nínú wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ohunkóhun tí ṣe ìfẹ́ Ọlọ́run, ohunkóhun tí a mọ̀ wípé Ọlọ́run gbà láàyè ní ìgbésí ayé wa, a ó jọ̀wọ́ ara wa fún láìkùn. Ìjọ̀wọ́ ara ẹni yìí àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, èyí ni àmì tí a fi ń dá ọmọ Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n ní ìdàkejì, a rí wípé àìgbọ́ràn àti ìṣọ̀tẹ̀ ni a fi nda awon eleshe ati awon ota olorun ni a fi nda won mo a o so nipa ikoko meji ninu eko ti an ko loni yi ikini ejo ti oluwa nba awon olote wi ejo ti oluwa nba awon olote wi ikeji ipe si igboran ati ijowo ara eni je ki a wo iwe owe lati ori kini ese ikerin le logun nitori ti emi pe ti eyin si ko ti emi na owo mi ti enikan ko si ka si sugbon eyin ti sa gbogbo igbimo mi ti eyin ko si fe ibawi mi emi pelu o rerin idamu yin emi o se efe nigbati iberu yin ba de je ki a duro nihi o je ohun ti o koni lominu ati ohun to bani ninu je wipe nigbati olorun pe awon mo israeli won ko eti ikun si ipe olorun e je wipe won o gbo won o gba won o fe lati se ife olorun ni orile ede wa bi eni ti o juni lo bi o ba npe ni o je iwa irele ati owo fun eni ti owo ye nigbati abada lohun gege bi awon israeli ti mo bi oba ni israeli bi o ba npe eni keni oba ti o npe o yi bi o ba ti ran awon onise re we pe oba fe ri o ohun gbogbo ti o nse bi o ti le wo ki nkan na ki o ti se pataki to ni o ni lati fi sile ki o je ipe oba sugbon oba orun olorun orun ohun aye eleda ohun gbogbo o npe awon omo israeli sugbon o se ni laanu wi pe won ko ipe olorun won ko ohun olorun se amo bi oba ba npe wa tabi bi baba ninu ile tabi baba gbogbo agbole o npe enikan ninu wa bi abase aigboran si ipe yi a o ri wepe ejiya yo de nitori be eni olorun fi so fun ni wepe gba ti ohun ti pe won gege bi eleda won gba ti ohun ti pe won gege bi olorun orun ohun aye gba ti ohun ti pe won gege bi olufe sugbon ti won ko ka ipe ohun si wepe nitori be ohun o rerin won nigbati idamu ba de won o si se efe nigbati iberu won ba de ninu ese keta din logbon nigbati iberu yin ba de bi iji ati idamu yin bi afeyika iji nigbati wahala ati arodun ba de si yin nigba na le eyin o kepe mi sugbon emi ki yo dahun won o saferi mi ni kutukutu sugbon won ki yo ri mi nihi ni ari wepe olorun o nba awon omo israeli wi sugbon ki se fun awon omo israeli nikan ibawi yi kan na ni o kan gbogbo elese loni ati gbogbo asako gbogbo apeyinda apeyinda ni a npe ni asako eredi ti a fi npe apeyinda ni asako ni wepe o kuro ni ile o kuro labe itoju olorun o kuro labe ife olorun o sako lo o lo lati ma gbe ile iyo nibi ti enikan ki gbe o lo ngbe asale eni ti o jina si olorun eni ti o ti peyinda eni ti o je omo onina kuna ti olorun pe sugbon ti ko ka olorun si oni a npe ni asako tabi apeyinda eyi kan na ni olorun so fun eni kokan ti o je elese eni kokan ti o je asako eni kokan ti o je apeyinda wipe nigbati ohun pe won se abe akoso se abe oro ohun se abe itoju ati ilana sugbon ti won sa awon nkan won yi ti wipe idajo yo ba awon eniyan be lati igba ti eniyan ti subo ninu ogba yi deni ni ati ri wipe aigboran ati ote ti wa ninu eni kokan ti abi sinu aye yi bi o ba wo awon omo kekeke bi won ti ndagba a ma ri iwa ote iwa aigboran ninu won o je iwa abinibi won gbe wa se aye be ni eni kokan ninu wa ni o ye ke